Rome, Orikejo, Ese Ikeji Lilogon. Eni ti ko da omo ohun ti kara re si ṣugbọn ti o jọwọ re lọwọ fun gbogbo wa yo ha ti ṣe ti ki yo fun wa li ohun gbogbo pẹlu re lọfẹ ofẹ nigbala ki ṣe wi pe anfe owo lati ra igbala olorun yo fun wa ni ohun gbogbo lọfẹ ohun fe so di mimo ni ofẹ ni ohun fe agbara emi ni igbese aye re ofẹ ni ohun fe ki agbara emi olorun ki o wa ta oji ki o wa so oji ofẹ la ngba lowo olorun ohun fe iwosan ni ofẹ la ngba lowo olorun tabi ohun fe idande idani sile lowo awon emi okun ti o na olowo ofẹ la ngba ibukun orun yanturu ni igbese aye re lo nfe ni o ni olorun fun rara re ti ko da omo re si ṣugbọn ti o jọwọ re lowo fun gbogbo wa lati ko ese wa lo ohun ki o ha fun wa ni ohun gbogbo pẹlu Kristi lọfẹ o ye ki a mo we pe lọfẹ ni ohun gbogbo ti olorun fe lati se fun wa ki a to gbadura e je ki a wo ifihan ori kọkanlelogun ifihan ori kọkanlelogun lati ese ikefa o si we fun mi pe o pari o si we fun mi pe o pari se o ranti awon oro wonyi lori igi agbelebo ohun la tun so nihin emi ni alpha ati omega ipilese ati opin emi o si fi omi fun eni ti o ngbengbe lati orisun omi iye lofe ranti wi pe ofe ni igbala ofe ni isodi mimo ofe ni agbara emi olorun atoke wa ofe ni isoji ofe ni iwosan ranti wi pe ofe ni idande ranti pe gbogbo ibukun emi lati orun wa ofe ni eni ti o ba si segun ni yo jogun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi eni ti o ba se segun yo jogun nkan wonyi an so ni pa wo pe nigba ti a ba de orun opolopo ogun ati eni ni yo je ti wa nitori wi pe awa ninu Kristi igba yi gan ni a ri ekunrere itumo ohun ti a n so fun wa ninu Kolose ori keji ese kewa wi pe ati se yin ni kikun ninu re lẹ́sẹ̀ kẹsẹ̀ tí a bá bá jésù pàdé ni ọ bẹ̀rẹ̀ sí ní tọ́ kíkún inú kristi wò bí a bá ti ń jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí a ní ìsọ̀rí mọ́ a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ ọlọ́run jù bẹ́ẹ̀ lọ a ó tún máa tọ́ kíkún nínú kristi a máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ bí a bá ti ń fún ni agbára ẹ̀mí ọlọ́run a ó tún máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ nígbà tí ó bá yá tí a bá gbà wá sókè tí a bá pa aláàdá tí a bá rí jésù kristi lójúkojú tí a bá mú wa lọ sí ọ̀run tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láì pẹ̀lú ọlọ́run nígbà yìí gan ni a rí ìjìnlẹ̀ gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀ nísinsìnyí a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà láti sọ fún ọlọ́run wípé gbà tí a ti ṣe wá ní kíkún nínú kristi èéṣe tí a fi ń ṣe bí tálákà èéṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run èéṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún látòkè wá èéṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́ tàbí ìsọ̀dí mọ́ kò sí mọ́ tàbí agbára ọlọ́run kò sí mọ́ ẹ jẹ́ kí a dìde ẹ jẹ́ kí a gbàdúrà ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristi lórí igi àgbélébò wípé yóò jẹ́ tiwa òun fẹ́ ìgbàlà ni tirẹ́ ni bí o bá lè béèrè òun fẹ́ ìsọ̀rí mọ́ ni tirẹ́ ni bí o bá lè gbàdúrà òun fẹ́ agbára ẹ̀mí ọlọ́run láti òkè wá kí ó sọ kalẹ̀ lé ọ lórí ni tirẹ́ ni bí o bá lè dúró ti ọlọ́run kí o sì gbàdúrà títí agbára yìí yóò fi sọ kalẹ̀ òun fẹ́ ìbùkún àtọ̀run wá òun fẹ́ ìwòsàn ni ohunkóhun tí ìbá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní wípé kí a gbàgbọ́ kí a di ìlérí ọlọ́run mú kí a gbàdúrà ó dájú wípé yóò gbọ́ tiwa.

a wà nínú ẹbí Ọlọ́run láti ní ìgbàlà ó gba orí ọ̀fẹ́ Ọlọ́run láti ní ìsọdí mímọ́ ó gba orí ọ̀fẹ́ Ọlọ́run láti ní àìdáhùn sí àdúrà wa ó gba orí ọ̀fẹ́ Ọlọ́run láti borí ìdánwò láti borí àwọn wàhálà àwọn ìpọ́njú tí máa dé bá ní níkọ̀ọ̀kan ó gba orí ọ̀fẹ́ Ọlọ́run èyí ló fi rí i wípé nínú májẹ̀mú titun láti ìbẹ̀rẹ̀ dé òpin ni a ti ń sọ nípa orí ọ̀fẹ́ jẹ́ kí a wo àwọn ẹsẹ̀ díẹ̀ tí ó ń sọ nípa orí ọ̀fẹ́ tí ẹnì kọ̀ọ̀kan wa tí a nílò nínú Róòmù orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlélógún àwọn ẹni tí à ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa orí ọ̀fẹ́ rẹ̀ à ń dá wọn láre wọ́n jẹ́ ẹlẹ́bi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n jẹ́ ẹni tí ó wà lábẹ́ ìdájọ́ ìbínú Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí a bá tọ Jésù Kristì wá tí a bá sọ wípé a gbàgbọ́ nínú ẹbọ àti ètùtù tí ó ṣe fún wa lórókè Káfárì ó ní à ń dá wa láre lọ́fẹ̀ẹ́ láìsówó à dá wa láre lọ́fẹ̀ẹ́ nípa orí ọ̀fẹ́ rẹ̀ nípa ìdáǹdè tí ó wà nínú Jésù Kristì jẹ́ kí ó yí ọ nígbà náà wípé bí o bá ń fẹ́ ìdáláre bí o bá ń fẹ́ ìgbàlà bí o bá ń fẹ́ ìdáríjì èyí wà ó sì ń wá láti ọ̀dọ̀ Jésù Kristì nípa orí ọ̀fẹ́ rẹ̀ nínú Róòmù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ ọkùnrin kan ikú jọba nípasẹ̀ ẹnìkan náà mélòó li àwọn tí ń gba ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ àti ẹ̀bùn òdodo yóò jọba nínú iyè nípasẹ̀ ẹnìkan Jésù Kristì ó sọ fún wa níhìn wípé kì í ṣe orí ọ̀fẹ́ díẹ̀ ló wà fún ẹnì kọ̀ọ̀kan wa ó pè ní ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ ó sì tún ní ìsopọ̀ mọ́ pẹ̀lú ẹ̀bùn òdodo ó ní èyí ni yóò jẹ́ kí a tilẹ̀ lè máa jọba pẹ̀lú iyè nínú ẹsẹ̀ ìkọkànlélógún pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú bẹ́ẹ̀ ni kí orí ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè ànipẹ̀kun nípa Jésù Kristì olúwa wa àdúrà mi ni wípé orí ọ̀fẹ́ yìí yóò jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù ó tilẹ̀ wọ́n fi yé wa nínú ìwé mímọ́ wípé láìsí irú orí ọ̀fẹ́ yìí tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ kò ṣeé ṣe láti ṣe iṣẹ́ ẹ̀sìn kan sí Ọlọ́run tí yóò lè jẹ́ ìtẹ́wọ́gbà nínú Ebéèrò orí kejìlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n nítorí náà bí àwa ti ń gba ilẹ̀ ọba tí a kò lè mì ẹ jẹ́ kí á ní oore ọ̀fẹ́ nípa èyí tí àwa lè máa sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà pẹ̀lú ọ̀wọ̀ àti ìbẹ̀rù rẹ̀ ó ní bí a bá fẹ́ sin Ọlọ́run pẹ̀lú ìtẹ́wọ́gbà ó yẹ kí á ní oore ọ̀fẹ́ kí á ní oore ọ̀fẹ́ yìí nípa èyí tí àwa lè máa fi sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà nínú orí ìkẹtàlá Ebéèrò ẹsẹ̀ ìkẹsàn-án ní apá kejì níbẹ̀ ni ó ti ń sọ pé nítorí ó dára kí a mú yín lé ọkàn le nípa oore ọ̀fẹ́ ohun tí ó máa ń fi ẹsẹ̀ wa múlẹ̀ ni nígbà tí a bá ní ọ̀pọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run tí a sì mọ̀ wípé a ń sinmi lé Ọlọ́run agbára lé Ọlọ́run nínú ohun gbogbo èyí máa ń jẹ́ kí a ní ìmúlọ́kànle tàbí ìfẹsẹ̀múlẹ̀ báwo ni a ṣe lè rí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ yìí gbà ó sọ fún wa wípé nípa àdúrà ni nínú Ebéèrò orí kẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún nítorí náà ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ èyí kì í ṣe ìtẹ́ ìdájọ́ nísinsìnyí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ẹ̀ṣẹ̀ rẹ̀ ré kọjá sí ayérayé pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì ó ní ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà kì í ṣe pẹ̀lú ìbẹ̀rù kí a lè rí àánú gbà kí a sì rí oore ọ̀fẹ́ láti máa ranni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀ ohunkóhun tí ì bá jẹ́ ìṣòro wa bí a bá tọ Ọlọ́run wá yóò fún wa ní oore ọ̀fẹ́ èyí ni Ọlọ́run pàápàá ni ó sọ fún Pọ́ọ̀lù Àpọ́stélì nígbà tí yóò ní ẹ̀gún kan ní ìhà rẹ̀ tí ó ní wàhálà kan tí ó ń dojúkọ tí ó ní inú níbí ni tí ó lè pọ́nrán ṣùgbọ́n tí kò lè borí rẹ̀ nígbà tí ó gbàdúrà lẹ́rìn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé wàhálà yìí wà níbẹ̀ jẹ́ kí a gbọ́ gbólóhùn ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún Pọ́ọ̀lù ní ìgbà náà kí a sì rántí wípé èyí ni ọ̀rọ̀ kan náà tí Ọlọ́run sọ fún wa nísinsìnyìí Kọ́ríntì kejì orí kejìlá ẹsẹ̀ ìkẹsàn-án òun sì wí fún mi pé oore ọ̀fẹ́ mi tó fún ọ jẹ́ kí ó yé wa bóyá ó dàbí ẹni wípé wàhálà wà nínú ilé ó dàbí ẹni wípé àti rí nǹkan ṣe ó le púpọ̀ ó dàbí ẹni wípé àti rí jẹ ó ṣòro púpọ̀ fún wa kí a rántí wípé oore ọ̀fẹ́ mi tó fún ọ bí o bá wà nínú ìdánwò tàbí ìdààmú tàbí ìdíwọ́ kan kí o rántí wípé oore ọ̀fẹ́ mi tó fún ọ bí wàhálà bá dojúkọ bí ó bá dàbí ẹni wípé èṣù ń gbógun tì ọ kí o rántí wípé oore ọ̀fẹ́

ẹni tí ó fẹ́ wá tí ó rán Jésù Kristi láti wá sí ayé yìí láti kú fún ẹ̀ṣẹ̀ wa ẹni tí ó fẹ́ wá tó bẹ́ẹ̀ tí kò fẹ́ kí a ṣègbé ṣùgbọ́n tí ó ń pè wá láti gbàgbọ́ nínú Jésù Kristi kí a ba lè ní ìyẹ̀ ní pẹ̀kún a fi ògo ìyìn àti ọlá fún orúkọ yín ẹgbà ọpẹ́ wa ní orúkọ Jésù a dúpẹ́ wípé ẹ ti fi àánú yín hàn fún wa láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí dé òpin rẹ̀ a dúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire a dúpẹ́ wípé ẹ kọ́ wa bí a ti gbàdúrà a dúpẹ́ wípé ẹ fún wa ní ìgbàgbọ́ láti rọ̀ mọ́ yín nínú òfin ọ̀la wàhálà tí ó wà nínú ayé a dúpẹ́ wípé ẹ kọ́ wa láti súnmọ́ yín nígbà tí ayé ń bá wa jagun nígbà tí ẹ̀ṣẹ̀ ń gbógun nígbà tí èṣù pàápàá tí ó ń wá ẹni tí yóò pajẹ ẹ pè wá sínú agbo ẹ sì pè wá sí abẹ́ ààbò a dúpẹ́ lọ́wọ́ yín ẹgbà ọpẹ́ àti ìyìn wa láàrin ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ àkókò ló wà àti ìgbà ìgbà rírí jẹ ìgbà àìrí jẹ ìgbà ayọ̀ ìgbà ẹkún ìgbà omijé ṣùgbọ́n nínú gbogbo rẹ̀ ẹ jẹ́ kí àlàájá a dúpẹ́ lọ́wọ́ yín ẹgbà ọpẹ́ àti ìyìn wa ní ìgbà ìní ẹ pèsè fún wa ní ìgbà ìròbìnú jẹ́ ẹ tù wá lára ẹ sì tù wá lọ́kàn pẹ̀lú ní gbogbo àwọn tí a là kọjá nínú ọdún yìí ẹ súnmọ́ wa gẹ́gẹ́ bí bàbá ti máa súnmọ́ ọmọ a dúpẹ́ lọ́wọ́ yín ẹgbà ọpẹ́ àti ìyìn wa ǹjẹ́ bí a ti wà níhìn-ín lónìí a ń bẹ̀bẹ̀ wípé ẹ fún wa lórí ọ̀fẹ́ sí i wípé ohun gbogbo tí a ó ṣe ìwà tí a ó hù àti bí a ó ṣe kọrin ni bí a ó ṣe gbàdúrà ni ohun gbogbo tí a ó máa ṣe jẹ́ kí ó wà gẹ́gẹ́ bí ìbámu nínú ọ̀rọ̀ yín ní orúkọ Jésù bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí ẹ fún wa ní etí ọmọ tí yóò gbọ́ tí yóò sì ṣe ohun tí ẹ ń sọ fún wa láti ṣe a dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa a sì bẹ̀yìn wípé gẹ́gẹ́ bí a ó ti máa gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí wípé ọ̀rọ̀ yìí yóò jẹ́ àǹfààní fún wa yóò sì pèsè wa sílẹ̀ láti wà pẹ̀lú ọlọ́run títí ní orúkọ Jésù Kristi Olúwa wa láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ìsìn ni a ti ń sọ tí a sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run tí ó mú wa rí ìbẹ̀rẹ̀ ọdún yìí ó tún ṣàánú fún wa láti jẹ́ kí a rí òpin rẹ̀ ẹ̀bẹ̀ àti àdúrà wa síwájú sí i ni wípé gẹ́gẹ́ bí ọlọ́run ti pa wá mọ́ tí ó ti ṣe wá lóore wípé ìwà wa ìrìn wa ọ̀rọ̀ ẹnu wa ìṣe wa wípé yóò máa fi ọpẹ́ fún ọlọ́run ní ìgbà gbogbo gẹ́gẹ́ bí àwa náà ti mọ̀ wípé a ti súnmọ́ òpin ọdún yìí wípé kò tó ọjọ́ méjì tí ọdún tí a wà nínú rẹ̀ yìí tí yóò fi di ògbólógbò ọdún èyí ni wípé tí yóò fi kọjá lọ tí a ó fi bọ́ sí ọdún titun ọ̀rọ̀ ìyànjú tí a ní lónìí nínú ìwàásù wa ni èrò nípa ìgbẹ̀yìn ẹ̀dá èrò nípa ìgbẹ̀yìn ẹ̀dá kí a wo Deuteronomy orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n Deuteronomy orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ìbá ṣe pé wọ́n gbọ́n kí òye èyí kí ó yé wọn wọn ìbá ro ìgbẹ̀yìn wọn ìbá ṣe pé wọ́n gbọ́n kí òye èyí kí ó yé wọn wọn ìbá ro ìgbẹ̀yìn wọn ẹ sọ̀rọ̀ ọlọ́run yìí tí ó ń pè wá láti jẹ́ ọlọgbọ́n àti tí ó sì ń pè wá láti ro ti ìgbẹ̀yìn wa ó ní a fi ń sọ̀rọ̀ lónìí lórí èrò nípa ìgbẹ̀yìn ẹ̀dá ọlọ́run jẹ́ kí ó yé wa àwa pàápàá gẹ́gẹ́ bí ẹni tí ó fojú sílẹ̀ tí a rí ohun tí ó ń lọ ní àyíká wa a mọ̀ wípé kò sí ohun tí ó ní ìbẹ̀rẹ̀ nínú ayé tí a wà yìí tí kò ní òpin ohun tí a fojú rí ohun tí ó jẹ́ bí ohun ìní ohun tí ó jẹ́ bí aṣọ tí a ń wọ̀ bí oúnjẹ tí a ń jẹ bí ilé tí a ń gbé bí àwọn àǹfààní tí a ní nínú ayé.

Èyí ni a fi ń bá wa sọ̀rọ̀ lónìí lórí àkòrí yìí, ẹni ìbùkún, èyí jẹ́ ọkùnrin tàbí obìnrin, ọmọdé tàbí àgbà, lọkùnrin lóbìnrin. Bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run àti bí àwọn ìbùkún wọ̀nyí tí ó fi lè bá wa kálẹ́, èyí jẹ́ pé kí ó lè jẹ́ àjẹmọ́nú fún wa, kí ó lè jẹ́ ìbùkún tí a ní lónìí, tí ó sì wà títí pẹ̀lú wa, títí a fi rí Jésù lójúkojú. Ohun tó ṣe ni láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ní ìbùkún Ọlọ́run. Ó ṣeéṣe bí a bá ní ìpàgọ́, yálà ní àsìkò Kérésìmesì tàbí ní àkókò ìgbà mìíràn tí a ní ìpàgọ́, ṣùgbọ́n bí wọ́n ti ní àwọn ìbùkún wọ̀nyí, bẹ́ẹ̀ ni wọ́n sọ wọ́n nù nígbà tí àgọ́ bá parí. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ ẹ̀dùn wa, ohun tí ó sì kàn wá gbọ̀ngbọ̀n ni wípé ó yẹ kí a lè sọ fún ara wa nínú ìwé mímọ́ bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run, tí ìbùkún Ọlọ́run yìí yóò sì máa tẹ̀lé wa ní ọjọ́ wa gbogbo. Nínú Bíbélì ni a ti rí ọ̀pọ̀lọpọ̀ ìwúrí nípa bí ìbùkún Ọlọ́run ṣe pọ̀ ní ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì àti ní ìgbésí ayé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì àti ní ìgbésí ayé àwọn tí ó gba Ọlọ́run gbọ́, àwọn tí wọ́n gba Jésù Kristì gbọ́, tí a sì gba ọkàn wọn là nínú Májẹ̀mú titun. Gbogbo àwọn ìránṣẹ́ tí Ọlọ́run rán sí àwọn ènìyàn rẹ̀ bí wòlíì nínú Májẹ̀mú láéláé, bí àwọn apóstélì nínú Májẹ̀mú titun, àti Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo pàápàá, gbogbo wọn ni wọ́n sọ fún wa bí a ṣe lè ní ìbùkún ní ìgbésí ayé wa àti bí a ṣe lè pa àwọn ìbùkún wọ̀nyí mọ́. Jẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run nínú Deuteronomy orí 30 láti ẹsẹ̀ 21. Èmi pé ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tìyín lé òní pé èmi fi iyè àti ikú, ìbùkún àti ègún síwájú rẹ, nítorí náà yan iyè kí ìwọ kí ó lè yè, ìwọ àti irú ọmọ rẹ. Kí a dúró níhìn-ín, kí a wo ohun tí Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísíráẹlì, kí a sì mọ̀ wípé Ọlọ́run wa ò yí padà. Bákan náà ni lánàá, lónìí àti títí láé, ìfẹ́ inú rẹ̀ wípé kí àwọn ọmọ Ísíráẹlì kí ó ní ìbùkún, kí ìbùkún yìí kí ó wà pẹ̀lú wọn títí wọn ó fi fi ayé sílẹ̀, tí wọn ó fi wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìfẹ́ inú rẹ̀ yìí kan náà ó wà títí di òní fún àwọn ọmọ Ọlọ́run, fún àwọn tí ó ti bá a làjà nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì, nípa kíkọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nípa wíwá ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run, nípa níní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, nípa iṣẹ́ Jésù Kristì lórí igi àgbélébùú, àwọn tí wọ́n ti bá Ọlọ́run làjà, tí wọ́n ti di ọmọ Ọlọ́run, tí wọ́n jẹ́ ẹni ìgbàlà, ó jẹ́ ìfẹ́ Ọlọ́run. Bákan náà lónìí wípé kí a ní iyè, kí a ní ìbùkún, kí a ní àlàáfíà, kí àlàáfíà yìí kí ó sì wà pẹ̀lú wa títí a ó fi fi ayé sílẹ̀. Nínú ẹsẹ̀ 21 yìí ni Ọlọ́run ti ń sọ fún wọn, ó sì ń sọ fún àwa náà wípé èmi pé ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tìyín lé òní pé èmi fi iyè àti ikú, ìbùkún àti ègún síwájú rẹ, nítorí náà yan iyè kí ìwọ kí ó lè yè, ìwọ àti irú ọmọ rẹ. Ṣé gbogbo wa ni a mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó dàgbà díẹ̀, ẹni tó tójú bọ́, ẹni tó ti wà ní ayé yìí fún ìgbà díẹ̀, wípé bí a bá fẹ́ sọ̀rọ̀ tí a rí wípé ọ̀rọ̀ yìí jẹ́ òtítọ́, a máa ń pe àwọn ẹlẹ́rìí sí ọ̀rọ̀ yìí, a máa ń sọ wípé mo pe lágbájá àti tẹ̀mẹ̀dù jẹ́rìí ọ̀rọ̀ yìí. Àwọn ọ̀rọ̀ tí a bá fẹ́ fìdí rẹ̀ múlẹ̀, bí ọ̀rọ̀ wọ̀nyí bí ó bá ṣe nípọn tó, bí ó bá ṣe jẹ́ òtítọ́ tó, bí ó bá ṣe ṣe pàtàkì tó, ni àwọn ẹni tí a pè jẹ́rìí.

ma n ṣe pataki bakan naa nihin ni olorun fe soro oro ti ko fe ki eni keni ki o ro wi pe ki ṣe otito oro ti yo duro titi orun ati aye yo fi koja lo eyi ni olorun fi pe awon eleri ti o tobi awon eleri ti ko si fun igba die o so fun israeli oni egbo oni mo pe orun ati ile jeri ti yin le oni pe e je ki o ye wa wi pe ohun ti olorun so o se pataki to be ti o fi nfi orun ati ile jeri gege bi eleda eleda orun ohun aye o pe gbogbo orun ati gbogbo aye o fi won se eleri otito ti o fi idi re mule nihi je ki o ye oni gba na wi pe ohun ti olorun so fun wa nihi o je ohun ti o se pataki o so fun awon wonyi o si so fun wa wi pe ohun fi iye ati ibukun se waju wa o si so fun wa ohun ti o ye ki ayan o je ki o ye wa wi pe gba ti o da eniyan o da wa gege bi eni ti o le yan ohun ti o dara eni ti o le yan ona ti a fe rin ona ti a fe to awon elomiran ni aileko ihinrere ti won je ni aini oye ohun ti a pe ni ihinrere Jesu Christi tabi aileko oro olorun ni kikun won a ma so wi pe olorun ti se ayanmo awon ti o ni gbala tabi awon ti yo segbe awon miran ma so wi pe olorun ti yan awon ti o je wi pe ori buruku ni yo wa titi lai ni igbese aye won olorun won ma so wi pe olorun ti yan ibi iku aisan aini o ti yan ma awon kan wi pe o se se kiru awon be ki won ki o gbadura ki won ki o gba awe ohunkohun to wu ki won ki o se tabi ki won ki o le se wi pe ko si yi pada ayanmo ti o wa ni igbese aye won nihin ni olorun ti ja iru awon be ni koro ni o ti da won lebi ni o ti pe won ni oporo ati eleko eke o ni ohun pe orun lati jeri wi pe ko si ayanmo ibi fenikeni wi pe ohun ti fun won ni iye ati alaafia ati iku o ni ohun pe gbogbo ile ki se ni orile ede Nigeria nikan o ni ohun pe gbogbo ile gbogbo agbaye ohun pe won jeri wi pe ohun ki yan ibi fun enikeni wi pe bi ibi aifan aini ba wa fun enikeni o je wi pe iru eni be ko mo ona itusile ko mo ona igbala ko mo ona bi a o ti yan iye ati ire oni nitori be ki aye so pe olorun ni o fun wa ni ibi ni o yan ibi fun wa ni igbese aye wa oni nitori na eni ti o le dayan ni eni kokan wa yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re o tun wa tesiwaju ninu ese ogun o ni ki iwo ki o le ma fe oluwa olorun re ati ki iwo ki o le ma gba ohun re gbo ati ki iwo ki o le ma fara mo nitori pe ohun ni iye re nihin ni a so fun wa nipa eni igbala nihin ni a so fun wa ona igbala o je ki o ye wa o ni bi a ba fe ni alaafia o ni owo wa lo wa bi a ba fe ni iye owo wa lo wa bi a ba fe ni igbe aye alaafia ati ojo gigun o ni owo wa lo wa o ni nitori be o ni ki iwo ki o fe oluwa olorun re a si mo wi pe ko se se fun eda lati fe oluwa olorun bi ki ba se wi pe akoko mo ife olorun ni igbese aye wa nitori olorun fe araye to be ge ti o fi omo bibi re kan soso fun ni wi pe enikeni ti o ba gbagbo ki yo ko sugbon yiye ni yo ye wi pe iru eni be ki yo segbe nitori be bi o ba mo ife olorun o je mo nigba ti olorun ba nda wa lebi ese wa ife olorun ni nitori pe awon elomiran ni olorun fi sile fun yirira ti lati ma se ohun ti ko to kile ti o fun sile fun yirira nitori pe nigba ti o kilo nigba ti o nawo anu si won nigba ti o npe won si abe abo nigba ti o npe won si igbala won ko nani sugbon awa ni olorun se lori ire to ta wa lolobo awa ni olorun se lori ire ti o n so fun wa wipe ona ese ko dara awa ni olorun se lori ire.
to je wi pe o da wa lebi ese wa bi olorun tin da wa lebi ese wa be ni okan wa ngbogbe be ni an sa to olorun lo be ni an so fun olorun wi pe a ko fe segbe ife olorun ni bi ki ba se pe ife olorun bawo la se mo bi ati gbadura bawo la se mo bi ati toro idariji bawo la se mo bi ati so fun olorun wi pe ki o sanu fun wa bawo ni a se gba ebo jesu kristi lori igi agbelebo bawo la se gba gbo ife olorun ni bi a ti ti gba gbo bi a ti je ki ife olorun yi ki o fese mule ni igbese aye wa o wa nso fun a wi pe gba ti ohun ti koko fe wa gba ti ohun ti dari wa nitori ife re gba ti o ti gba okan wa la nitori ife re o ni nisisin ki a wa ki o fe oluwa olorun wa ikeji o ni ki e le gba ohun re gbo awon elomiran oye oye won bi a ba nso nipa ki a gba ohun re gbo o ma ro we pe igbagbo nikan ni a so nipa re lati oni lo je ki o ye o wi pe igbagbo ati igboran won je ibeji ti o jade lati nu iya kan na bi a ba tin ri taye ni a o ma ri kende bi a ba tin ri igbagbo ni a o ma ri igboran o ye ki o ye wa wi pe igba ti o nso wi pe ki iwo ki o le gba ohun olorun re gbo o nso fun a wi pe bi a ba gba olorun gbo a lati gboran si lenu bi a ba gba olorun gbo a lati rin gege bi ilana ti o fi sile fun wa nitori be je ki o ye olatori lo wi pe igbagbo ati igboran won ki fira won sile awon ti o ba ni aigbagbo awon ni a ma rin ko ma n se igboran si olorun awon ti o ba gboran si olorun awon wonyi ni o gba olorun gbo won gba oro olorun gbo won gba ileri olorun gbo won gba idaje olorun gbo won gba gbogbo ti olorun so ninu iwe mimo won gba gbo awon inu ma gboran se olorun lenu o wa nso ni iketa wi pe ki iwo ki o le faramo wi pe ki a faramo olorun ki a joko ti olorun se eyi ni so yi o nitori wi pe mimo le olorun aimo ko le faramo olorun eni pipe le olorun aipe ko le faramo olorun eni ti o funfun gbo lai si okunkun ni olorun okunkun ko le faramo olorun nitori be bi a ba nso nipa wi pe ki iwo ki o faramo o nso fun a wi pe bi a ba fe faramo olorun ohun kan lo ma pin ni niya ohun kan lo ma ya ni nipa si olorun ohun ni ese a ko gbodo gba ese aimo alebu ni igbese aye wa bi okunkun bi o ti ba tin wo igbese aye enikeni iru eni be ko le faramo olorun nitori be o ye ki a lakaka o ye ki a gbadura o ye ki a se ohun gbogbo ti olorun be lowo wa ki a ri wi pe ise okunkun irubo ti a ko fese mule ninu oro olorun irubo ti o pa ebo jesu kristi ti o pa ti sapa kan ti o tun wa irubo miran iru eni to ba n se be o n to ise okunkun leyin iru eni be ko le faramo olorun bi a ba si fe ki ibokun ki o wa ni igbese aye wa bi a ba fe yan iye ni tooto ti a si fe yan ibokun ni tooto o so pe ki a fe oluwa olorun wa ki a gba ohun re gbo ki a si gboran si ati pe ki a faramo o ni nitori pe o ni iye re ati gigun ojo re mo ro pe o ye o nisisiyi pe bi a ba n fe emi gigun bi a ba n fe alaafia bi a ba n fe ibukun o ye ki a faramo olorun ki iwo ki o le ma gbe inu ile naa ti oluwa ti bura fun awon baba re fun abrahamu ati fun isaki ati fun jakobu lati fun lati fi fun won ye ki a wo Deuteronomy yi kan na lati ori keji din logbon Deuteronomy lati ori keji din logbon ese ikini yo si se bi iwo ba farabalẹ gbo ohun oluwa olorun re lati ma kiyesi ati se ase re gbogbo ti mo pa fun o le oni nje oluwa olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo gbogbo ibukun wonyi yo se sori re yo se ba o
bi iwo ba feti si ohun oluwa olorun re ibukun ni fun ni ilu ibukun ni fun ile oko ye ki aduro ni be o nso fun wa wi pe olorun je olubukun o si ma nfe lati bukun awon omo ti re o wa nso fun wa wi pe o wa lowo wa bi a o ba gboran bi a o ba feti si awon amuye awon ti olorun bere lowo wa wi pe bi a ba se won pe o daju pe ibukun yo je ti wa awon elomiran won ki feti si oro olorun won ki farabale wo ni ese kini oni yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re awon elomiran won ma kanju popo bi aba nwasu won ma kanju bi aba lo si ikeko bibeli won ma kanju bi o ba si je we pe awa ni aya ojo oni fun ise iyanu ati akoko isoji won ma kanju won ma so we pe nigba wo ni won gbadura fun wa nigba wo ni won gbe gbo wole awon alaisan nigba ni won so wi pe ki awon arun ati awon aisan ati awon adebo gbogbo to wa ni gbese aye wa wi pe ko pora ki se adura ni akoko bi aban gbadura sugbon ti a ko feti si oro olorun iru adura be ki je itewogba ni waju olorun je ki a wo iwe owe mo se npada bo ni iwe Deuteronomy sugbon mo fe fi ohun kan han ni iwe owe ori keji din logbon ese ikesan iwe owe ori keji din logbon ese ikesan eni ti o mu eti re kuro lati gbo ofin ani adura re papa yo di irira ari opolopo ilesin ton ma nro we pe adura nikan ni ona si ibukun o sese akobirin jo awa afe gbadura lai se atunse o sese e to je wi pe o ngbe bibeli losan o ngbe ebo ninu okunkun loru awa afe gbadura o sese awon ti o je wi pe won ma nfe fi saamu ba ti elomiran je gege bi ero ti won ati gege bi ise ti won awon na wa won afe gbadura o sese awon ti o ti ronu po ada awon ti o ti ipo ese sile won o fe gboro olorun won ma so wi pe awon sa nfe ibukun olorun nitori pe osu kini odun la wa yi nitori be bi a ba fe ki won ki o wa sinu ijo ki a sa ma gbadura fun won ki a ma gba awe fun won ki a ma je ki won ki o ri oluso agutan ki o le ma gbadura fun won ki gbogbo isoro igbesi aye won ki o le pora ni soro oni bi a ba fara bale lati gbo ohun oluwa olorun wa olorun ki se iranse wa ti o je wi pe ki a kan ma ran nise e lo mu iwosan wa fun mi nbe yen lo mu owo ati asiki lo mu wa fun mi bi to fi pamọ si lo mu awon dukia aye yi so mo wi pe mo ni ebi to gboro ati awon omo to po enu to njeun lori tabili mi won po nitori be lo mu ipese wa fun mi olorun ki se iranse wa bi a ba nfe ibukun lati odo olorun ani lati koko feti sile ke a parabale lati gbo ohun olorun wa nitori be ni o fi so fun o si ye wa o ni eni ti o mu eti re kuro lati gbo ofin adura iru eni be papa yo di irira nisisin je ki a pada si Deuteronomy ori keji din logbon ese kini yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re awon elomiran bi won ba n korin egbe won ki kanju awon elomiran bi a ba duro lati gbadura iba ase ogbon iseju won ki kanju sugbon bi a ba ti si bibeli gba ti a ba ti n waasu fun iseju marun fun bi ogun iseju won ma faserale won ma dide won ma na won ma se bi eni pe ah nigba oni iwaasu ma pari eleyi na de ti n poju a o ni ka bibeli tan lojo kan a ki lo de e bibeli bibeli sa bẹẹni eyi ni ni a fi le ri ibukun lati ọdọ ọlọrun nitori pe o ti sọ fun wa ki a to wa siwaju rẹ o ni bi a ba ti n bọ niwaju ọlọrun o ni ki a ṣetan ki a mura sile lati farabalẹ gbọ ofin oluwa ọlọrun wa
oni bi a ba se tin gbo ki a mura sile lati kiyesi ati lati ma se ase re gbogbo ti o pa fun wa le oni ki se die ninu awon ase re ki se popo ninu awon ase re awon ase re gbogbo ti o pa fun wa awon elomiran ma wa sarin wa se gafara fun mi iredi ti mo fi so awon kan woyi ni wepe mo fe ki ibukun olorun ki o ma san ni igbese aye wa ninu odun yi mo fe ki ibukun olorun ki o po yanturu ni igbese aye wa ni odun yi mo si gba olorun gbo wepe bi a ba se ojuse ti wa yo ri be ni oruko jesu ibukun ti iwosan ni ibukun ti ipese ni ibukun lona gbogbo ninu ebi ibukun fun ara wa ibukun fun awon ore wa ibukun fun awon idile wa ibukun ni irin ajo ibukun ni ile ibukun lode ibukun ni bi ise wa ibukun ni bi oja wa ibukun lori awon omo wa mo gba olorun gbo wipe bi a ba se ojuse wa ibukun olorun yo wa fun wa lopolopo ninu odun yi loruko jesu sugbon ki o tori be ini a fi so wipe o ye ki a fiti si ipe olorun ki a feti si oro olorun o ni ki a ma se ase re gbogbo elomiran ti o ba di arin wa bi a ba so fun wipe arakunrin bi o ba so wipe o je eni igbala e se ti o fi je wipe o tun je akobirin jo ani ma ka ofin si mi lese ma ko mi lofin ohun ti mo mo ni pe alaanu lo olorun be ni alaanu lo olorun sugbon o je eni mimo alaanu lo olorun sugbon o ni ase o ni ofin o si ni oro ti o n fe ki a tele bi o ba so fun elomiran wo pe arabirin ariwo pe e ti n wa fun igba die a si ri wo pe o dabi eni wo pe e n jeri pe e ti di eni gba ani be ni ani mo dupe lowo olorun lati igba ti mo ti denu ijo yi wo pe olorun o fi mi sile bi mo ti n kunle bayi be olorun se fun mi bi mo ti n bere be olorun da mi lohun ati wo pe awon nkan miran ti wa to se leri fun mi to ye pe mo gbagbo pe yo mu won se ba so pe a dupe lowo olorun o e ma tesiwaju osugbon ewo le tun ko kora yi teti torun towo ti gbogbo e e fe fi oruka si ero si ese papa ewo le tun ko kora eyi cheni lorun eyi ti bilete eyi ti bi nimu ni gbogbo e ani a mi o wa fun yin eyi ti mo wa fun ni ibukun olorun be ni arabirin ibukun olorun wa sugbon ibukun olorun wa fun awon ti won pa gbogbo ase re mo bi a ba n fe ibukun olorun o ye ki a feti sile o ye ki a farabale ki a ma so fun olorun wepe olorun mi o gbodo mi o fe je omo langidi omo adaigboran omo ti o n ko eti ikun si oro ti baba re ma n so sugbon mo fe je eni ti o n gboran si gbogbo ase olorun mo si gbagbo wepe bi o ti le ni isoro pe bo ba so fun olorun wepe ki o fun o lori ofe olorun yo fun o lori ofe awon kan to soro fun oloni awon kan to ro pe atunse yi soro iwo so bi onigbagbo ko soro pe ki a ma ko birin jo oko kan aya kan ko soro olorun a fun o lori ofe so mo wi pe ikan na ni wa eran ara to gbe wo ni awa na gbe wo awon isoro to ni ni awon onigbagbo miran na ni pelu sugbon olorun fun o lori ofe olorun to fun awon yoku lori ofe o daju pe bo ba so fun olorun bo ba be iranwo lodo olorun yo fun lori ofe lati pa gbogbo ase re mo ori opolopo wa ni olorun ti yi pada awon ti o je wole wode tele tele awon ti o je wipe bi won ori obirin lati se palapala lati se iwa ife kufe won o le simi awon ti o je wipe bi won o mu oti opti amuyira tele tele won o le simi lojo kan awon ti o je wipe bi won o jale bi won o jale onile lati bo ti won leyin bi won o yi iwe nibi ise won o le simi awon ti o je wipe owo osu won ki to won tele tele won a ma ti oju lede ile won a ma de eni to n toro awon obirin won ma to lowo okunrin won ma duro segbe titi e won ma wa moto won ma wa owo sugbon nigba ti ori ofe olorun wa si igbesi aye won yi pada ma de iyi pada atorun wa to yi oro won pada to yi iwoso won pada to yi ise won pada olorun to fun iru awon be lori ofe o daju wipe bi iwo papa ba farabale bi o ba so fun olorun wipe o n fe yi pada o n fe igbala to to yo gba okan re la yo yi o pada yo mo atunse wa si igbesi aye re je ki a so fun olorun wipe a o farabale a o gbo ofin olorun a o se ife olorun o si so fun wa o je mo
Olorun ni ero giga nipa wa bi mo ba ka awon ese Olorun yi fun mo fe ki o fokan bale we pe bo se ti ibukun ni ibukun wa lodo Olorun bo se ti ojo ibukun ni Olorun setan lati ro ojo ibukun si igbese aye wa kiki wi pe o fe je o fe ki a je ile ti omo eni ti ngboran wo ti o so fun wa ni ese ikini yi o ni nje Oluwa Olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo wi pe Oluwa Olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo wo kenihi awon elomiran ti oye oye won ma tanra won je won si ma fe lati tan wa je bi enikeni ba fe tan o je iwo ma se gba won ma so pe ah o lo dara po mo awon ni bibeli awon alatunbi awon to je pe da tunbi ta da tunbi adura sha ni gbogbo gba bibeli ni gbogbo gba wa di alai ni ise abo lowo e gbogbo nkan aparun lowo e ma da won lohun Olorun so fun a pe bi a ba je eni ti o gboran o ni emi o gbe oga ju gbogbo orile ede aye lo Olorun ma je eni ti wi be ki o ma se be bi rara Orun ati aye le koja lo kikini ninu oro Olorun ninu ileri Olorun ko ni koja lo laise iwo je eni ti gboran iwo je eni ti farabale iwo je eni ti feti si oro Olorun o ni owo gbe oga ju gbogbo orile ede aye lo o ye ki agba ri Olorun je awon mo Israeli ni soro gba ti won wa ni ile Egypt won ni ga won ni go e je wi pe won ni kankan rara won je eru awon ti won sin se isiru fun won san wo fun won won je awon ti won ko lenu oro ni bi kibi o je mo nigba ti Olorun ran onise ti o ranse si won ti o ran iranse re si won ti o so wi pe wo jade ni oko eru Egypt o soro lati gbagbo awon won yi ti won je eru awon ti won ti wa ni eru fun bi irinwo odun fun opolopo odun ti won ni ohun kan o ni ohun o gbe won ga ju gbogbo orile ede aye lo o je mo wi pe Olorun mu ileri re se ki lati ri be ni Olorun be si ni se ise iyanu be ni Olorun se be si ni da awon omo Egypt lejo titi awon won yi ti won fi jade gba ti won jade kini won ni se won ni ile se won ni awon duke aye won yi ojo yi gan ni Olorun be si ni boko won ni awon omo Egypt ni won be si ni san owo ise ti won ti se fun ojo pipe ti won ko san fun won ni won be si ni fun won gba ti won ma jade pelu opo ohun ini bi won si tin jade lo ni Olorun fun ara re lo tun se ileri fun wi pe esa agboran esa agboran ninu odun yi mo fe ran leti wi pe nkan ti Olorun so fun wa bi a ba n fe ibukun Olorun ni pe esa agboran bi o ba wa ninu ebi re bi won ba n fe pa olokanda ranti wi pe ona si ibukun ni pe sa agboran bi o ba wa ni ibi ise ti won daya fo ti won so wi pe bo ba rubo bo ba se awon nkan to lodi fun onigbagbo lati se wi pe ise abo lowo e ranti wi pe sa agboran si oro Olorun bi awon ti n lo ni ki la ma ri ni wi pe ounje ti won o je ri ounje angeli ni Olorun roju ounje fun gbogbo won ti o si eni ti ebi pa ki se be nikan gbogbo awon ti o je alaisan tele tele gege bi eru Olorun wo gbogbo won san o pese fun won o sijibo won o daabobo won bi won ti n lo ko seni to le segun won awon ranti pe eru ni won o tele tele ranti wi pe won o je jagun jagun tele tele ranti wi pe won o loye won o nimo tele tele gbogbo bi ti won lo ni Olorun fun ni isegun bi won ti n wo ile Kenani nigba to ya a ri bi Olorun ti fun ni isegun a ri pe loni Israeli tan so nipa o je mo wi pe won se wa awon miran ti won wa ni asiko ti Israeli ati gbagbe won ile ti fun won somi mu sugbon awon omo Israeli ti an so nipa re won se wa sibe sibe bi o ba je pe won je onigboran patapata ni o ba ri bi ibukun Olorun bi ba ti po to ni igbese aye won o wa n so fun awa ti igbeyin aye deba o n so fun awa ti a je onigbagbo nisisiyi o ni mo fe gbe oga mo fe bukun igbese aye re mo fe dabira ni igbese aye re mo fe fun ni alaafia ibukun ati awon ohun ti emi ati ibukun ti ara pelu o ni sugbon fetisile
farabalẹ̀ sí ohùn olúwa ọlọ́run rẹ kí ìwọ kí ó sì ṣe àṣẹ rẹ gbogbo kí èmi kí ó ba lè gbé ọga ju gbogbo orílẹ̀ èdè ayé lọ wẹsẹ̀ ìkejì gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣe sórí rẹ bí yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn olúwa ọlọ́run rẹ sọ fún mi báwo ló ṣe lè ṣeé ṣe kí a máa lọ lé ojú ọ̀nà kí a pàdé ìbùkún kí a máa lọ kí ìbùkún kí ó sáré tete kí ó bà lé wa kí a kọjú sí ọ̀tún kí ìbùkún kí ó kí wa kí ó sì jẹ́ tiwa kí a kọjú sí òsì kí ìbùkún kí ó jẹ́ tiwa kí a tẹ̀síwájú kí a bá ìbùkún pàdé kí a jókòó kí ìbùkún kí ó sinmi pẹ̀lú wa báwo ló ṣe lè ṣeé ṣe èyí ni ọlọ́run sọ fún wa wípé bí àwa ọba fetí sí ọ̀rọ̀ tàbí ohùn olúwa ọlọ́run wa wo orin dáfídì orí kìíní láti ẹsẹ̀ ìkíní ìbùkún ni fún ọkùnrin náà dúró níhìn bí a bá ń sọ wípé ọkùnrin náà ó yẹ kí ó yé wa gẹ́gẹ́ bí olùkà bíbélì wípé kìí ṣe ọkùnrin nìkan ni ọlọ́run ń sọ nípa rẹ̀ èyí jẹ́ bí bíbélì bí ó ti máa ń pe èdè fún wa wípé àti ọkùnrin àti obìnrin àti ọmọdé lọ́kùnrin lóbìnrin àti arúgbó lọ́kùnrin lóbìnrin àwọn wọ̀nyí ni ọlọ́run ń sọ nípa rẹ̀ ìbùkún ni fún ọkùnrin náà ọkùnrin wo ṣé ẹni tí ó mọ bíbélì ní àkàsórí ṣùgbọ́n tí kìí ṣe rárá ìbùkún ni fún ọkùnrin náà ta ni a sọ̀rọ̀ nípa rẹ̀ wípé yóò jẹ́ ẹni ìbùkún ṣé ẹni tí ó ń wá sí ilé ìsìn nígbà gbogbo tí ó ń jókòó jẹ́ bí ọmọ ọlọ́run tí ó dàbí áńgẹ́lì nínú ilé ìsìn ṣùgbọ́n tí ó burú ju èṣù lọ tí ó gbóná nínú ilé ṣé irú ẹni bẹ́ẹ̀ ni a sọ wípé ìbùkún yóò wà fún rárá o ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti tí kò jókòó ní ìbòjókòó àwọn ẹlẹ́gàn àwọn wọ̀nyí ni a ń pè ní ẹni ìbùkún jẹ́ kí a farabalẹ̀ kí a wo ohun tí ọ̀rọ̀ yìí ń sọ ó sọ fún wa wípé ìbùkún ò jìnà sí wa ṣùgbọ́n bí ìbùkún yìí yóò bá wá sí ìgbésí ayé wa sí ọkàn wa sí ara wa sí àwọn ọmọ wa àti sí ìdílé wa wípé o ní ohun tí a ní láti ṣe ó ní àwọn ohun àmúyẹ tí ọlọ́run ń béèrè lọ́wọ́ wa ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú ohun tí a máa ń rí ni wípé bí ó bá di àṣálẹ́ àwọn ènìyàn tí wọ́n ń gbé ojúlé kan náà wọ́n á gbé ìjókòó síta àwọn obìnrin wọ́n á máa jọ sọ̀rọ̀ àwọn ọkùnrin wọ́n á máa sọ̀rọ̀ èyí tí a máa ń rí ni pé bí ọkùnrin bí ọkọ bá lọ síbi iṣẹ́ àwọn obìnrin tí ó kù ní ilé ó ṣeéṣe nílé ìdáná ó sì ṣeéṣe bí iṣẹ́ ò bá sí lọ́wọ́ wọn wọ́n á jókòó wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n á máa fún ara wọn ní ìmọ̀ràn wọ́n á máa sọ ti ọkọ tí ó ti lọ síbi iṣẹ́ wọ́n á máa sọ ti ìyá ọkọ àti bàbá ọkọ àwọn tí wọ́n sì ń bá sọ̀rọ̀ yìí wọ́n jẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n á máa sọ fún wọn wípé ìwọ ló ń gbàgbà kó gbà fọkùnrin yìí ọjọ́ kan tó bá ti bójú fún ọjọ́ kan tó bá ti sọ fún pé ẹnikẹ́ni ò lè ṣe bó ṣe ń ṣe yẹn pẹ̀lú ẹ wípé tó bá ti ṣe bẹ́ẹ̀ ọjọ́ kan ni ìbẹ̀rù tó ní fún ọkọ ẹ ọjọ́ kan ló máa kásẹ̀ kúrò nílẹ̀ wọ́n á sọ pé a ní mo ṣe ṣe nìyẹn ọkọ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó gbóná ju nǹkan míì lọ ìgbà tí mo ti bójú fún tí mo ti sọ fún pé tó bá tún ṣe bẹ́ẹ̀ wípé èmi pàápàá máa di ọkùnrin mọ́ ẹ lọ́wọ́ nísìnyí ó mọ̀ wọ́n ara ẹ o wà ní ẹ̀ẹ́n àbí bẹ́ẹ̀ ni ìwọ tó sọ pé o jẹ́ onígbàgbọ́ o fẹ́ tẹ̀lé ìmọ̀ àwọn ènìyàn búburú àwa tí a jẹ́ ọkùnrin ṣé o mọ̀ ní ọjọ́ ìsinmi bí a bá ti àwọn anglican àwọn methodist àti àwọn sẹ̀lẹ̀ oníkálukú tán bá ti ilé ìsìn wọn dé bí ìwọ náà bí o bá ti ilé ìsìn dé wọn á gbé àga ìjókòó wọn á gbé jáde wọn á gbé ayò wọn á gbé sílẹ̀ ibi tí a ti ń tayò bí ẹni méjì bá ń tayò àwọn mẹ́ta mẹ́rin tí ayò ò tí kàn àwọn àjókòó síbẹ̀ wọn á máa ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ náà máa ti máa ẹ̀mú àtún wà àti ẹ̀mú mímu ìyẹn wà lọ́tọ̀ ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ tí kò dára ìmọ̀ràn tí kò dára ìdí ayò ni àwọn ìmọ̀ràn yìí náà ti ń jáde ó ṣeéṣe ẹlòmíràn ìdí lúdò ló máa jókòó sí lọ́jọ́ ìsinmi fún wákàtí mẹ́rin márùn-ún kò mọ̀ wípé à ń ka bíbélì kò mọ̀ wípé à ń gbàdúrà kò mọ̀ wípé à ń jáde lọ láti lè lọ ṣe iṣẹ́ ìjèrè ọkàn
ìdí ludo ìdí ayò ló ma jókòó sí ibẹ̀ ni oníkálukú ló ma ti ma sọ tinú rẹ̀ jáde ni wọ́n ti ma fún ara wọn ní ìmọ̀ràn tí kò dára ó ní bí o bá fẹ́ ìbùkún nínú ọdún tuntun yìí ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ àìsàn díẹ̀ ni ó dé sí àgọ́ ara wọn ni alábàgbé ẹnìkan ló ma lọ gbé ìgò kan jáde a ní òun ní ẹ̀rọ a ní òun ní nǹkan ó ní bóun bá ti fi paí lórí òun fi paí lára pé ó parí nìyẹn ó sùn bí ọmọ tuntun ni ìwọ tí ó jẹ́ onígbàgbọ́ ó tún ṣe ń gba ìgò òróró tàbí ìgòrí lọ́wọ́ ẹnikẹ́ni ò sọ fún ọ wípé orúkọ jésù ó ti tó fún ọ bí a bá ń fẹ́ ìbùkún ó ní a kò gbọdọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú ó ṣeéṣe kí ó jẹ́ pé wàhálà ló ní níbi iṣẹ́ ó ṣeéṣe kí ó jẹ́ wípé bóyá ó ní ẹjọ́ ní ilé ní kóòtù ni àwọn ẹlòmíràn sọ pé bí mo bá mú ẹ lọ sọ́dọ̀ wòlíì lágbájá kì í bá tì ní kò kúkú ní ṣoògùn omi náà ló máa gbàdúrà sí bó bá sì ti mú omi náà ló ń fomi náà wẹ̀ ẹni tó bá ń rí ọ a máa rẹ́rìn sí ọ ni àwọn tó bá ní nǹkan kan nú sí ọ bó bá ti fomi àdúrà wẹ̀ ó ti parí nìyẹn o mọ̀ wípé wọ́n fẹ́ gba agbára ẹ̀jẹ̀ jésù kristi lọ́wọ́ rẹ nígbà tí wọ́n bá ti gbé omi ìgò àbí omi garawa fún ọ ó ní torí bẹ́ẹ̀ ká ṣọ́ra o ọdún tuntun la wà yìí o wípé kí a mọ̀ wípé a kò gbọ́dọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú ó ní ẹni tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ a kì í bá wọn dúró a kì í bá wọn sọ̀rọ̀ èyí ohun tí mo ń sọ ni wípé a kì í bá wọn wéwèé kí wọ́n máa sọ fún wa wípé ẹ̀bá bá ṣe báyìí báwọn náà bá ṣe báyìí ó ní ẹni tí kò jókòó sí ibòjókòó àwọn ẹlẹ́gàn ibòjókòó àwọn ọ̀mùtí ibòjókòó àwọn ẹlẹ́gàn ni ibòjókòó àwọn tí wọ́n ń jẹ bọ káàkiri àwọn tó máa ń fi ọ̀rọ̀ ọlọ́run ṣe àgálámàṣà tó máa sọ pé àwọn kò rí sí ọ̀rọ̀ ọlọ́run ibòjókòó ẹlẹ́gàn ni ó ní àwa tí a jẹ ọmọ ọlọ́run àwa tí a jẹ ni tó ń tẹ̀lé jésù kristi ó ní a kò gbọdọ̀ jókòó ní ibòjókòó àwọn ẹlẹ́gàn ó ní ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà ní òfin olúwa dídùn inú rẹ̀ wà ní òfin olúwa dídùn inú wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ kò sí nínú àgbèrè kò sí nínú panṣágà kò sí nínú kó tún jẹ́ pé àlàálẹ̀ ni ọmọ ọlọ́run ló máa tún máa wá ẹni tó ní tẹlifíṣàn káàkiri ló máa sọ pé òun fẹ́ wo tẹlifíṣàn òun fẹ́ lọ sílé sinimá òun fẹ́ lọ sílé ijó òun fẹ́ ka ìwé tọ̀hún òun fẹ́ ka ìwé tibí ìwé mìíràn wà tí àwòrán wà tó máa ń ṣe fún àwọn elédè yorùbá tó máa ń pa wọ́n lẹ́rìn tó àwọn ìsọkúsọ tó máa ń sọ nínú ẹ̀ àwa tí a jẹ́ onígbàgbọ́ dídùn inú wa kò ní sí nínú irú nǹkan bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà ní òfin olúwa àti nínú òfin rẹ̀ ni ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru ẹni tí ó bá jẹ ọmọ ọlọ́run ó ní láti ka ọ̀rọ̀ ọlọ́run ìbáṣe láàárọ̀ ìbáṣe lọ́sàn-án ìbáṣe ní àṣálẹ́ kí a tó sùn ó ní irú ẹni bẹ́ẹ̀ a máa ṣe àṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run a máa ka ọ̀rọ̀ ọlọ́run a máa wo ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run a máa gba ẹ̀mí ọlọ́run láàyè láti lè máa túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún un kí ni ìbùkún tí ó wà fún irú ẹni bẹ́ẹ̀ wẹ́sẹ̀ ìkẹta ó ní yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀ jáde lé àkókò rẹ̀ ògo ni fún ọlọ́run ó jẹ́ mọ̀ ìbùkún wà fún ẹni tí ó bá gba ọlọ́run gbọ́ ìbùkún wà fún ẹni tí ó bá jẹ́ ti ọlọ́run ó ní yóò dàbí igi tí a gbìn àdúrà mi fún ọ ní ọdún yìí ni pé ó dàbí igi tí a gbìn sí etí ipa odò ó máa so èso jáde lé àkókò rẹ̀ ewé rẹ kì yóò rẹ mi ò gbọ́ kí o ṣe àmì dáradára o ó yẹ kí a mọ̀ wípé ìbùkún ọlọ́run ni yìí a ti bọ́ sínú ọdún tuntun ọdún ìbùkún ọdún ayọ̀ ọdún àsìkí ọdún ìpèsè ọlọ́run ìbùkún ọlọ́run kò ní fi wá sílẹ̀ ó ní ewé rẹ kì yóò rẹ o ó ní ohunkóhun tó ń ṣe nínú ọdún yìí ó máa ṣe déédéé bí o bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ṣùgbọ́n ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrin àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ nítorí náà àwọn ènìyàn búburú kì yóò lè dúró ní ìdájọ́ bẹ́ẹ̀ lé àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró lé àwùjọ àwọn olódodo nítorí olúwa mọ ọ̀nà àwọn olódodo ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé bí a bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu bí a bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí a bá jẹ́ kí ọlọ́run kí ó gba ọkàn wa là bí a bá túmbá fún ọlọ́run
bi e ba teriba fun olorun bi e ba gboran si oro olorun bi e ba so fun olorun lodun yi wo pe ni le ni lode ni ni igboro ni ikoko ni bi kibi a o ma gboran si oro olorun bi e ba bere ori ofe lowo olorun ti olorun se fun lori ofe ti a je ese sona ti a ko ese sile ti a gbe igbese aye iwa mimo olorun so fun a wi pe odun yi yo je odun ibokun e je ki a dide duro e je ki a ba olorun soro e je ki a so fun olorun wi pe ori ofe lati gboran ori ofe lati se gege bi oro olorun ori ofe lati rin ye gege bi oro olorun ori ofe lati woso gege bi oro olorun ori ofe lati sin gege bi oro olorun ori ofe lati gbe igbese aye wa gege bi oro olorun pe ki olorun ki o fun wa pe ki olorun ki o fun wa ki olorun ki o sanu fun wa ki olorun ki o gba okan wa la bi oba ti ni igbala bi aba ti ni igbala ki ani ki olorun ki o so okan wa di mo bi aba ti ni isodi mo ki ani agbara emi olorun ki agbadura we pe ore ofe lati gboran si gbogbo eko ti olorun ko wa ki olorun ki o fun wa odun yi bi aba se be odun yi o je odun ibokun alaafia olorun yo se wa ni igbese aye wa e je ki a didi duro e je ki a ba olorun soro ma kanju o so fun olorun we pe o fe je ni ibokun bi o ba ti ni igbala bi ese ba wa ni igbese aye re ko ese sile ko si ibukun ninu ese ko si alaafia ninu ese so fun olorun wi pe o fe je tire titi o fe je tire titi so fun olorun wi pe o fe je ni ibukun lodun yi o si fe je eni igbala ki ibukun olorun ki o le po ni igbese aye re.

0: ìwé kejì ti Samueli, orí ìkíní. Ó sì ṣe lẹ́yìn ikú Saulu, Dáfídì sì ti ibi ìparun àwọn ará Amaleki bọ̀. Dáfídì sì jókòó níjọ́ méjì ní Siglagi. Ó sì ṣe ní ijọ́ kẹta sì wò ó, ọkùnrin kan sì ti bùdó wá láti ọ̀dọ̀ Saulu. Aṣọ rẹ̀ sì fàya, erùpẹ̀ sì ń bẹ ní orí rẹ̀. Ó sì ṣe, nígbà tí ó sì dé ọ̀dọ̀ Dáfídì, ó wólẹ̀, ó sì tẹríba. Dáfídì sì bí léèrè pé níbo ni ìwọ ti wá, ó sì wí fún un pé láti ibùdó Ísírẹ́lì ni èmi ti sá wá. Dáfídì sì tún bí léèrè wípé ọ̀ràn náà ti rí, èmi bẹ̀ ọ́ sọ fún mi. Òun sì dáhùn pé àwọn ènìyàn náà sá lójú ìjà. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn náà pẹ̀lú sì ṣubú, wọ́n sì kú. Saulu àti Jonathani ọmọ rẹ̀ sì kú pẹ̀lú. Dáfídì sì bí ọmọdékùnrin náà tí ó sọ fún un léèrè pé ìwọ ti ṣe mọ̀ pé Saulu àti Jonathani ọmọ rẹ̀ kú. Ọmọdékùnrin náà tí ó sọ fún un wípé bí èmi ti ṣe alábàápàdé lórí òkè Gilboa, sì wò ó. Saulu fi ara ti ọkọ rẹ̀, sì wò ó. Kẹ̀kẹ́ àti ẹlẹ́ṣin ń lépa rẹ̀ kíkan. Nígbà tí ó sì yí ojú wo ẹ̀yìn rẹ̀, tí ó sì rí mi, ó pè mí, èmi sì dá lóhùn pé èmi nìyí. Òun sì bí mi pé ìwọ ta ni, èmi sì dá lóhùn pé ara Amaleki ni èmi. Òun sì tún wí fún mi pé dúró lé mi, èmi bẹ̀ ọ́ kí o sì pa mí, nítorí tí wàhálà bá mi, ẹ̀mí mi sì wà síbẹ̀. Èmi sì dúró lé, mo sì pa á, nítorí tí ó dá mi lójú pé kò sì tún lè là mọ́ lẹ́yìn ìgbà tí ó ti ṣubú. Èmi sì mú adé tí ó wà ní orí rẹ̀ àti ìbọ̀wọ́ tí ó ń bẹ ní apá rẹ̀. Èmi sì mú ọwá ìhín yìí sọ́dọ̀ Olúwa mi. Dáfídì sì dé aṣọ rẹ̀ mú, ó sì fà wọ́n ya. Gbogbo àwọn ọkùnrin tí ó wà lọ́dọ̀ rẹ̀ sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Wọ́n sì ṣọ̀fọ̀, wọ́n sì sọkún, wọ́n sì gbàwẹ̀ títí di àṣálẹ́ fún Saulu àti fún Jonathani ọmọ rẹ̀, àti fún àwọn ènìyàn Olúwa, àti fún ilé Ísírẹ́lì, nítorí pé wọ́n ti ipa idà ṣubú. Dáfídì sì bí ọmọdékùnrin náà tí ó rò fún un wípé níbo ni ìwọ ti wá. Òun sì dá léhùn pé ọmọ àlejò kan ara Amaleki ni èmi í ṣe. Dáfídì sì wí fún un pé èétiri tí ìwọ kò fi bẹ̀rù láti na ọwọ́ rẹ̀ láti fi pa ẹni àmì òróró Olúwa. Dáfídì sì pe ọ̀kan nínú àwọn ọmọdékùnrin, ó sì wí pé súnmọ́, kí o sì kọlù. Ó sì kọlù, òun sì kú. Dáfídì sì wí fún un pé ẹ̀jẹ̀ rẹ̀ ń bẹ ní orí ara rẹ̀, nítorí pé ẹnu rẹ̀ ni o fi jẹ́wọ́ pé èmi ni ó pa ẹni àmì òróró Olúwa. Dáfídì sì fi orin ọ̀fọ̀ yìí ṣọ̀fọ̀ lórí Saulu àti lórí Jonathani ọmọ rẹ̀. Ó sì pa àṣẹ láti kọ́ àwọn ọmọ Júdà ní ìlú ọrun, wò ó, àti kọ́ sínú ìwé Jasheri. Ẹwà rẹ, Ísírẹ́lì ni a pa ní òkè gíga rẹ, wò ó bí àwọn alágbára ti ṣubú. Ẹ má ṣe sọ ní Gati, ẹ má sì ṣe kókìkí rẹ̀ ní ìgboro Aṣkeloni, kí àwọn ọmọbìnrin Filistini kí ó má ba yọ̀, kí ọmọbìnrin àwọn aláìkọlà kí ó má ba yọ̀. Ẹ̀yin òkè Gilboa, kí ìrì kí ó má sí, àti kí òjò kí ó má rọ̀ sí yín, kí ẹ má sì ní oko ọrẹ ẹbọ, nítorí níbẹ̀ ni a gbé sọ àṣà àwọn alágbára nù, àṣà Saulu bí ẹni pé a kò fi òróró yàn án. Ọrùn Jonathani kì í padà, àti ìdá Saulu kì í padà lásán láìkan ẹ̀jẹ̀ àwọn tí a pa, àti ọ̀rá àwọn alágbára. Saulu àti Jonathani ní ìfẹ́ ni sí ara wọn, wọ́n sì dùn ní ọjọ́ ayé wọn, àti ní ikú wọn. Wọn kò ya ara wọn, wọ́n yára ju ìdì lọ, wọ́n sì ní agbára ju kìnìún ń lọ. Ẹ̀yin ọmọbìnrin Ísírẹ́lì, ẹ sọkún lórí Saulu tí ó fi aṣọ òdòdó àti ohun ọ̀ṣọ́ wọ̀nyí, tí ó fi ohun ọ̀ṣọ́ wúrà sí ara aṣọ yín, wò ó bí àwọn alágbára ti ṣubú láàrin ogun. Jonathani, ìwọ tí a pa ní òkè gíga rẹ, wàhálà bá mi nítorí rẹ. Jonathani, arákùnrin mi, dídùn jọjọ ni ìwọ jẹ́ fún mi. Ìfẹ́ rẹ sí mi já sí ìyanu, ó ju ìfẹ́ obìnrin lọ. Wò ó bí àwọn alágbára ti ṣubú àti bí ohun ìjà ti ṣègbé.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé kejì ti Samueli, orí ìkejì. Ó sì ṣe lẹ́yìn èyí, Dáfídì sì béèrè lọ́wọ́ Olúwa pé kí èmi kí ó gòkè lọ sí ọ̀kan ní ìlú Júdà wọn níbí. Olúwa sì wí fún pé gòkè lọ. Dáfídì sì wí pé ní Haibo ni kí èmi kí ó lọ. Òun sì wí pé ní Hebroni. Dáfídì sì gòkè lọ sí ibẹ̀ àti àwọn obìnrin rẹ̀ méjèèjì pẹ̀lú Ahinoamu ara Jesreeli àti Abigaili obìnrin Nabali ara Kameli. Dáfídì sì mú àwọn ọmọkùnrin rẹ̀ tí ó wà lọ́dọ̀ rẹ̀ gòkè olúkúlùkù tó ń ti ara ilé rẹ̀. Wọ́n sì jókòó ní ìlú Hebroni wọn ni. Àwọn ọkùnrin Júdà sì wá, wọ́n sì fi Dáfídì jọba níbẹ̀ lórí ilé Júdà. Wọ́n sì sọ fún Dáfídì pé àwọn ọkùnrin Jabeṣi Gileadi ni ó sì kú Saulu. Dáfídì sì rán oúnṣẹ́ sí àwọn ọkùnrin Jabeṣi Gileadi. Ó sì wí fún wọn pé alábùkún fún ni ẹ̀yin láti ọwọ́ Olúwa wá. Bí ẹ̀yin ti ṣe oore yìí sí Olúwa yín, sí Saulu, àní tí ẹ fi sìnkú rẹ̀. Ǹjẹ́ kí Olúwa kí ó ṣe oore àti òtítọ́ fún yín. Èmi náà yóò sì san oore yìí fún yín, nítorí tí ẹ̀yin ṣe nǹkan yìí. Nje e si mu owo yin le ki e si je ni alagbara nitori pe Saul Oluwa yin ti ku ile Juda si ti fi ami ororo yan mi ni oba won sugbon Abneri omo Neri olori ogun Saul si mu Ishbosheti omo Saul o si mu koja si Mahanaim oun si fi joba lori Gilead ati lori awon omo Ashuri ati lori Jezreeli ati lori Ephraim ati lori Benjamin ati lori gbogbo Israeli Ishbosheti omo Saul si je eni ogoji odun nigba ti o bere si joba lori Israeli o si joba ni odun meji sugbon idile Juda nto Dafidi leyin gbogbo ojo ti Dafidi fi joba ni Hebroni lori ile Juda je odun meje pelu osu mefa Abneri omo Neri ati awon iranse Ishbosheti omo Saul si jade kuro ni Mahanaim lo si Gibeoni Joabu omo Siruya ati awon iranse Dafidi si jade won si jo pade nibi adagun Gibeoni won si joko egbe kan ni apa eyin adagun egbe keji ni apa keji adagun Abneri si wi fun Joabu pe je ki awon omokunrin dide nisisiyi ki won ki o si ta pero niwaju wa Joabu si wi pe je ki won ki o dide nigba na ni awon mejila ninu eya Benjamin ti se ti Ishbosheti omo Saul dide won si koja si hakeji mejila ninu awon omo Dafidi si dide olukuluku won si di omo nikeji re ni ori mu olukuluku si te ida re bo enikeji re ni ha won si jo subu lule nitori na ni a si se npe oruko ebe na ni Helkati Hasurimu ti o wa ni Gibeoni ija na si kan gidigidi ni ijo na a si le Abneri ati awon okunrin Israeli ni waju awon omo Dafidi awon omo Seruya meteta si nbe nibe Joabu Abishai ati Asaheli ese Asaheli si fere bi ese agbonrin ti o wa ni papa Asaheli si nlepa Abneri bi ohun ti nlo ko si yipada si owo otun tabi si owo osi lati ma to Abneri leyin nigba na ni Abneri boju wo eyin re o si bere pe iwo Asaheli ni o si dahun pe emi ni Abneri si wi fun pe iwo yipada si apa kan si owo otun re tabi si osi re ki iwo ki o si di okan mu ninu awon omokunrin ki o si mu ihamora re sugbon Asaheli ko lati pada leyin re Abneri si tun wi fun Asaheli pe pada leyin mi e se ti emi o fi lu o bole bawo ni emi o ti se gbe oju soke si Joabu arakunrin re sugbon o si ko lati pada Abneri si fi odi okogun labe inu oko na si jade ni eyin re o si subu lule nibe o si ku ni ibi kan na o si se gbogbo eniyan ti o de ibi ti Asaheli gbe subu si ti o si ku si duro je Joabu ati Abishai si le pa Abneri orun si wo won si de oke ti Ama ti o wa niwaju Gia ni ona ijo Gibeoni awon omo Benjamin si ko ara won jo won tele Abneri won si wa di egbe kan won si duro lori oke kan Abneri si pe Joabu o si bi lere pe ida yo ma parun titi lai lai bi nje iwo ko ti mo pe yo koro nikeyin nje yo ati pe to ki iwo ki o to so fun awon eniyan na ki won ki o dekun lati ma le pa ara won Joabu si wi pe bi Olorun ti nbe bi ko se bi iwo ti wi ni tooto ni owuro ni awon eniyan na iba ti goke lo olukuluku iba ti pada leyin arakunrin re Joabu si fun ipe gbogbo eniyan si duro je won ko si le pa Israeli mo bẹ́ẹ̀ ni wọn kò sì tún jà mọ́ Abneri àti àwọn ọmọkùnrin rẹ̀ sì fi gbogbo òru náà rìn ní pẹ̀tẹ́lẹ̀ wọ́n sì kọjá Jordani wọ́n sì rìn ní gbogbo Bitroni wọ́n sì wá sí Mahanaim Joabu sì dẹ́kun àti máa tọ Abneri lẹ́yìn ó sì kó gbogbo àwọn ènìyàn náà jọ ènìyàn 19 ni ó kú pẹ̀lú Asaheli nínú àwọn ìránṣẹ́ Dáfídì ṣùgbọ́n àwọn ìránṣẹ́ Dáfídì sì lù bolẹ̀ nínú àwọn ènìyàn Benjamin àti nínú àwọn ọmọkùnrin Abneri 84 ènìyàn ni ó kú wọ́n sì gbé Asaheli wọ́n sì sin sínú bojì bàbá rẹ̀ tí ó wà ní Bethlehem Joabu àti àwọn ọmọkùnrin rẹ̀ fi gbogbo òru náà rìn ilẹ̀ sì mọ́ wọn sí Hebroni. Ìwé kejì ti Samueli orí ìkẹta ogun náà sì pẹ́ títí láàrin ìdílé Saul àti ìdílé Dáfídì agbára Dáfídì sì ń pọ̀ sí ṣùgbọ́n ìdílé Saul ń rẹ̀yìn sí Dáfídì sì bí ọmọkùnrin ní Hebroni Amoni ni àkọ́bí rẹ̀ ti Ahinoamu ara Jesreeli bí fún ekeji rẹ̀ sì ni Kiliabu ti Abigaili aya Nabali ara Kameli ni bí fún ẹkẹta sì ni Absalomu ọmọ ti Maaka ọmọbìnrin Talmai ọba Geshuru bí fún ẹkẹrin sì ni Adonija ọmọ Agiti àti ìkarùn ni Shefatia ọmọ Abitali ẹkẹfà sì ni Itriamu ti Egla aya Dafidi bí fún wọ̀nyí ni a bí fún Dafidi ní Hebroni ó sì ṣe nígbà tí ogun wà láàrin ìdílé Saul àti ìdílé Dáfídì Abneri sì di alágbára ní ìdílé Saul Saul ti ní àlè kan orúkọ rẹ̀ sì ń jẹ́ Rispa ọmọbìnrin Aiah Ishbosheti si bi Abneri lere pe eṣe ti iwo fi wole to ale baba mi lo. Abneri si binu gidigidi nitori oro won yi ti Ishbosheti so fun. O si wi pe emi nse ori ajabi, emi ti mo nba judaja ti mo si sanu loni fun idile Saul baba re ati fun ara re ati awon ore re ti emi ko si fi wole Dafidi lowo. Iwo si ka ese si mi lorun nitori obirin yi loni. Be ni ki Olorun ki o se si Abneri ati ju be lo pelu bi Oluwa ti bura fun Dafidi bi emi ko ni se be fun lati mu ijoba na kuro ni idile Saul ati lati gbe ite Dafidi kale lori Israeli ati lori Juda lati Dani titi o fi de Beersheba. Oun ko si le da Abneri lohun kan nitori ti o beru re. Abneri si ran awon ise si Dafidi nitori re wipe tita ni ile na ise ati pe ba mi se adehun si wo owo mi o wa pelu re lati yi gbogbo Israeli sodo re. Oun si wipe o dara emi o ba o se adehun sugbon nkan kan ni emi o bere lowo re. Eye ni ni iwo ki yo ri oju mi afi bi iwo ba mu Mikali omobirin Saul wa nigba ti iwo ba nbo lati ri oju mi. Dafidi si ran awon iranse si Ishbosheti omo Saul pe fi Mikali obirin mi le mi lowo eni ti emi ti fi 100 efa abe awon Filistini fe. Ishbosheti si ranse o si gba lowo okunrin ti a npe ni Faltieli omo Laishi. Oko re si nba lo o rin o si nsokun leyin re ti o fi de Bahurimu. Abneri si wi fun pe pada lo oun si pada. Abneri si ba awon agba Israeli soro pe eyin ti nse afere Dafidi ni igba atijo lati joba lori eyin nje e se nitori ti Oluwa ti so fun Dafidi pe lati owo Dafidi iranse mi ni emi o gba Israeli eniyan mi la kuro lowo awon Filistini ati lowo gbogbo awon ota won. Abneri si wi leti Benjamini. Abneri si lo so leti Dafidi ni Hebroni gbogbo eyi ti o dara loju Israeli ati loju gbogbo ile Benjamini. Abneri si to Dafidi wa ni Hebroni ogun omokunrin si pelu re. Dafidi si se ase fun Abneri ati fun awon omokunrin ti o wa pelu re. Abneri si wi fun Dafidi pe emi o dide emi o si lo emi o si ko gbogbo Israeli jo sodo oba Oluwa mi won si ba o se adehun ewo si joba gbogbo won bi okan re tin fe. Dafidi si ran Abneri lo o si lo ni alaafia se wo awon iranse Dafidi ati Joabu si ti bi ilepa egbe ogun kan bo. Won si mu ikogun pupo obo sugbon Abneri ko si lodo Dafidi ni Hebroni nitori ti oun ti ran lo oun si ti lo ni alaafia. Nigba ti Joabu ati gbogbo ogun ti o pelu re si de won si so fun Joabu pe Abneri omo Neri ti to oba wa oun si ti ran lo o si ti lo ni alaafia. Joabu si to oba wa o si wi pe kini iwo se ni wo Abneri to o wa e ati se ti iwo si fi ran lo oun si ti lo. Iwo mo Abneri omo Neri pe o wa lati tan oje
2: ati lati mo ijade lo re
0: ati ibosile re ati lati mo gbogbo eyi ti iwo nse. Nigba ti Joabu si jade kuro lodo Dafidi o si ran awon iranse lepa Abneri won si pe pada lati ibi kanga Sira. Dafidi ko si mo. Abneri si pada si Hebroni. Joabu si ba ate laarin oju ona lati ba soro ni alaafia. O si gun nibe labe inu o si ku nitori eje Asaheli arakunrin re. Leyin igba ti Dafidi si gbo o si wipe emi ati ijoba mi si je alaise niwaju Oluwa titi lai ni eje Abneri omo Neri. Je ki o wa ni ori Joabu ati ni ori gbogbo idile baba re. Ki a ma si fe eni ti o ni arun isun tabi adete tabi eni ti n te opa tabi eni ti a o fi idapa tabi eni ti o se alaini ounje ku ni ile Joabu. Joabu ati Abishai arakunrin re si pa Abneri nitori pe oun ti pa Asaheli arakunrin won ni Gibeoni ni ogun. Dafidi si wi fun Joabu ati fun gbogbo eniyan ti n be lodo re pe e fa aso yin ya ki eyin ki o si mu aso opo ki eyin ki o si sokun niwaju Abneri. Dafidi oba ti kara re si tele posi re won si sin Abneri ni Hebroni. Oba si gbe ohun re soke o si sokun ni ibojie Abneri. Gbogbo awon eniyan na si sokun oba si sokun lori Abneri o si wi pe Abneri iba ku iku asiwere a ko sa de o ni owo be ni a ko si kan ese re ni aba gege bi eniyan ti subu niwaju awon ika eniyan be ni iwo subu. Gbogbo awon eniyan na si tun sokun lori re nigba ti gbogbo eniyan si wa lati gba Dafidi ni iyanju ki o jeun. Nigba ti ojo si nbe Dafidi si bura wi pe be ni ki Olorun ki o se si mi ati ju be lo bi emi ba to nje wo tabi nkan miran titi orun yo fi wo. Gbogbo awon eniyan si kiyesi o si dara loju won. Gbogbo eyi ti oba se si dara loju gbogbo awon eniyan na. Gbogbo awon eniyan na ati gbogbo Israeli si mo lojo na pe ki se ife oba lati pa Abneri omo Neri. Oba si wi fun awon iranse re pe eyin ko mo pe olori ati eni nla kan ni osubu ni oni ni Israeli emi si se alai lagbara loni bi o tile je pe a fi emi joba awon okunrin wonyi omo Seruiah si leju mi lo Oluwa ni yo san fun eni ti o se bi gege bi iwa buburu re.
1: This CLM Radio, the spiritual warfare is our concern.
0: Iwe keji ti Samueli, ori ikerin. Nigba ti omo Saulu si gbo pe Abner ku ni Hebroni, owo re si ro, gbogbo Israeli si rewesi. Omo Saulu si ni okunrin meji ti se olori egbe ogun. A npe oruko kan ni Baana ati oruko keji ni Rekabu, awon omo Rimoni ara Beeroti ti awon omo Benjamini, nitori pe a si ka Beeroti pelu Benjamini. Awon ara Beeroti si ti salo si Gitaimu. Wọ́n sì ṣe àtìpó níbẹ̀ títí ó fi di ọjọ́ òní yìí. Jonathan ọmọ Saulu sì ti bí ọmọkùnrin kan tí ẹsẹ̀ rẹ̀ rọ. Òun sì jẹ́ ọdún márùn-ún. Nígbà tí ìyìn dé ní ti Saulu àti Jonathan láti Jesreeli wá, olùtọ́ rẹ̀ sì gbé e, ó sì sá lọ, ó sì ṣe bí ó sì ti ń yára láti sá lọ, òun sì ṣubú, ó sì ya arọ. Orúkọ rẹ̀ a máa jẹ́ Mefibosheti. Àwọn ọmọ Rimoni ara Beeroti, Rekabu àti Baana sì lọ, wọ́n sì wá sí ilé Ishbosheti ní ọ̀sán gangan. Òun sì dùbúlẹ̀ lórí ibùsùn kan ní ọjọ́ kan rí. Sì wo, wọ́n sì wá sí àárín ilé náà. Wọ́n sì ṣe bí ẹni pé wọ́n fẹ́ mú àlìkámà. Wọ́n sì gun lábẹ́ inú. Rekabu àti Baana arákùnrin rẹ̀ sì sá lọ. Nígbà tí wọ́n wọ ilé náà lọ, òun sì dùbúlẹ̀ lórí ibùsùn rẹ̀ nínú ìyẹ̀wù rẹ̀. Wọ́n sì lù ú pa. Wọ́n sì bẹ́ ẹni orí. Wọ́n gbé orí rẹ̀. Wọ́n sì fi gbogbo òru rìn ní pẹ̀tẹ́lẹ̀ náà. Wọ́n sì gbé orí Ishbosheti tọ Dáfídì wá ní Hebroni. Wọ́n sì wí fún ọba pé, wò ó. Orí Ishbosheti ọmọ Saulu ọ̀tá rẹ tí ó ti ń wá ẹ̀mí rẹ kiri, Olúwa ti gbẹ̀san fún ọba Olúwa mi lónìí lára Saulu àti lára irú ọmọ rẹ̀. Dáfídì sì dá Rekabu àti Baana arákùnrin rẹ̀, àwọn ọmọ Rimoni ara Beeroti.

0: ṣùgbọ́n wọ́n mú orí Ishbosheti, wọ́n sì sin ní ibojì Abneri ní Hebroni. Ìwé kejì ti Samueli, orí ìkarùn-ún. Gbogbo ẹ̀yà Israẹli sì tọ Dáfídì wá ní Hebroni, wọ́n sì wí pé, wò ó, egungun rẹ àti ẹran ara rẹ ni àwa ṣe. Àti nígbà àtijọ́, nígbà tí Sọ́ọ̀lù fi jọba lórí wa, ìwọ ni ẹni tí máa kó Israẹli jáde. Ìwọ ní sì máa mú wọn bọ̀ wá ilé. Olúwa sì wí fún ọ pé, ìwọ bọ̀ Israẹli àwọn ènìyàn mi, ìwọ sì jẹ́ olórí fún Israẹli. Gbogbo àgbà Israẹli sì tọ ọba wá ní Hebroni. Dáfídì ọba sì bá wọn ṣe àdéhùn kan ní Hebroni níwájú Olúwa. Wọ́n sì fi òróró yan Dáfídì ní ọba Israẹli. Dáfídì sì jẹ́ ẹni 30 ọdún nígbà tí ó jọba. Òun sì jọba ní 40 ọdún. Ó jọba ní Hebroni ní ọdún 7 òun oṣù mẹ́fà lórí Juda. Ó sì jọba ní Jerusalemu ní ọdún 33 lórí gbogbo Israẹli àti Juda. Àti ọba àti àwọn ọmọkùnrin rẹ̀ sì lọ Jerusalemu sọ́dọ̀ àwọn ará Jebusi, àwọn ènìyàn ilẹ̀ náà. Àwọn tí ó sì ti wí fún Dáfídì pé, bí kò ṣe pé ìwọ bá mú àwọn afọ́jú àti àwọn arọ kúrò, ìwọ kì yóò wọ ìhín wá. Wọ́n sì wí pé Dáfídì kì yóò lè wá sí ìhín. Ṣùgbọ́n Dáfídì sì fi agbára gba ìlú odi Sioni. Èyí náà ní ṣe ìlú Dáfídì. Dáfídì sì sọ lọ́jọ́ náà pé ẹnikẹ́ni tí yóò kọlu àwọn ará Jebusi yẹ kí ó gba ojú àgbàrá kí ó sì kọlu àwọn arọ àti àwọn afọ́jú tí ọkàn Dáfídì kórira. Nítorí náà ni wọ́n ṣe wí pé afọ́jú àti arọ wà níbẹ̀, ìyí ò lè wọlé. Dáfídì sì jókòó ní ilé àwọn ọmọ ogun tí ó ní odi, a sì ń pè ní ìlú Dáfídì. Dáfídì mọ ìgànnà yìí ká láti Milo wá, ó sì kọ́ ilé nínú rẹ̀. Dáfídì sì ń pọ̀ sí, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun sì wà pẹ̀lú rẹ̀. Hiramu ọba Tire sì rán àwọn ìránṣẹ́ sí Dáfídì, àti igi Kedari, àti àwọn gbẹ́nàgbẹ́nà, àti àwọn tí ń gbé òkúta ògiri. Wọ́n sì kọ ilé kan fún Dáfídì. Dáfídì sì kíyèsí pé Olúwa ti fi ìdí òun múlẹ̀ láti jọba lórí Israẹli, àti pé ó gbé ìjọba rẹ̀ ga nítorí Israẹli àwọn ènìyàn rẹ̀. Dáfídì sì tún mú àwọn àlè àti aya sí láti Jerusalemu wá. Lẹ́yìn ìgbà tí ó ti Hebroni bọ̀, wọ́n sì bí ọmọkùnrin àti ọmọbìnrin fún Dáfídì. Èyí sì ni orúkọ àwọn tí a bí fún ní Jerusalemu: Ṣamua àti Ṣobabu àti Natani àti Solomoni àti Ibeari àti Elishua àti Nefegi àti Jafia àti Elishama àti Eliada àti Elifaleti. Ṣùgbọ́n nígbà tí àwọn Filistini gbọ́ pé wọ́n ti fi Dáfídì jọba lórí Israẹli, gbogbo àwọn Filistini sì gòkè wá láti wá Dáfídì. Dáfídì sì gbọ́, ó sì sọ̀kalẹ̀ lọ sí ìlú odi. Àwọn Filistini sì wá, wọ́n sì tẹ ara wọn ní àfonífojì Refaimu. Dáfídì sì béèrè lọ́dọ̀ Olúwa pé, kí èmi kí ó gòkè tọ àwọn Filistini bí? Ìwọ fi wọn lé mi lọ́wọ́ bí? Olúwa sì wí fún Dáfídì pé, gòkè lọ, nítorí pé dájúdájú èmi ó fi àwọn Filistini lé ọ lọ́wọ́. Dáfídì sì dé Baal Perasimu. Dáfídì sì pa wọ́n níbẹ̀, ó sì wí pé, Olúwa ti ya lu àwọn ọ̀tá mi níwájú mi gẹ́gẹ́ bí omi ti ya. Nítorí náà ni òun ṣe pé orúkọ ibẹ̀ náà ní Baal Perasimu. Wọ́n sì fi òrìṣà wọn sílẹ̀ níbẹ̀. Dáfídì àti àwọn ọmọkùnrin rẹ̀ sì kó wọn. Àwọn Filistini sì tún gòkè wá, wọ́n sì tan ara wọn kálẹ̀ ní àfonífojì Refaimu. Dáfídì sì béèrè lọ́dọ̀ Olúwa, òun sì wí pé, má ṣe gòkè lọ, ṣùgbọ́n bù wọ́n lẹ́yìn kí o sì kọlù wọn níwájú àwọn igi báàkà. Yóò sì ṣe nígbà tí ìwọ bá gbọ́ ìró ẹsẹ̀ lórí àwọn igi báàkà náà, nígbà náà ni ìwọ sì yára, nítorí pé nígbà náà ni Olúwa yóò jáde lọ níwájú rẹ láti kọlu ogun àwọn Filistini. Dáfídì sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Olúwa ti pàṣẹ fún, ó sì kọlu àwọn Filistini láti Geba títí ìwọ fi dé Gaseri.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè, a ní àǹfààní láti fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Láàárín àwọn ọ̀dọ́, ṣe a ní ìbéèrè? Arákùnrin tí ó náwó sókè ní.
3: Ẹ káàárọ̀, sir.
4: Ẹ káàárọ̀.
3: Ní ọ̀sán yàrá kó wa nípa àsọtẹ́lẹ̀ nípa ìdájọ́ àwọn aláìṣòdodo. Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì, mo fẹ́ béèrè nítorí pé ó máa ń jẹ́ nǹkan tó máa ń fún mi níporu nígbà míì tó jẹ́ pé a bá gbaṣẹ́. Nígbà tá a bá gbaṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa máa ń fún wa ní wàhálà gidi gan. Iṣẹ́ fridge and air condition ló máa ń fún wa ní wàhálà gidi gan. Débi pé tó bá di pé a ti ṣiṣẹ́ yẹn tán ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé iṣẹ́ yìí dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa. Ìgbà tá a bá gbé lọ sílé àwọn customer, iṣẹ́ yìí tó bá rí bẹ́ẹ̀ kò ní ṣiṣẹ́. Ó jẹ́ pé àwọn iṣẹ́ yìí

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tún mú wa wá síwájú yín lónìí. A dúpẹ́ fún ohun tí ẹ ti ṣe fún wa nípasẹ̀ Jésù Kristu tí ó kú fún wa ní orí igi àgbélébó. À ń bẹ̀bẹ̀ wípé lójoojúmọ́ ni a máa fi ọkàn ìmoore àti ọpẹ́ hàn níwájú yín ní orúkọ Jésù. Àti wípé kí ìgbésí ayé wa àti ohun gbogbo tí a ń ṣe kí ó fi hàn wípé a jẹ́ ẹni tí ó moore. Bí a ti wá lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín, à ń bẹ̀ yín lẹ́ẹ̀kan sí i wípé kí ẹ wá kọ́ wa. Wípé kí ẹ jẹ́ kí àwọn ìkókó tí ó wà nínú ọ̀rọ̀ yìí kí ó wá sí ọkàn wa, kí ó sì jẹ́ ohun tí a mọ̀ dájú lórúkọ Jésù. Ẹ tọ́ wa lé ọ̀nà ìrere. Ẹ ṣàánú fún wa pẹ̀lú. Ẹ ṣe wa níyè láti lè kọ́ ẹ̀kọ́ yìí ní àkọ́yé ní orúkọ Jésù Kristu Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa ní Epístélè ti Pọ́ọ̀lù Apọ́stélè sí àwọn ará Kólósè. Lónìí, a ń kẹ́kọ̀ọ́ nínú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá títí dé ẹsẹ̀ ìkẹrìnlá. Kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti jẹ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Àwọn ẹsẹ̀ mẹ́ta yìí ni yóò jẹ́ ìpìlẹ̀ fún ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ lónìí. Bí o bá wo ẹsẹ̀ ìkẹsàn-án sí ẹsẹ̀ ìkọkànlá, ó ń sọ nípa àdúrà gbígbà. Níbi àdúrà gbígbà yìí ni ó ti ń sọ nípa bí a ṣe ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run fún àwọn ohun tí a ní nílò ní ìgbésí ayé wa. Lónìí, ní ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹrìnlá, ó ń sọ nípa ti ìdúpẹ́. Ìkókó ọ̀rọ̀ wa yóò dúró lórí àwọn ìdí ọpẹ́, ìṣèpẹ̀ àti ọpẹ́ ní àwọn ohun tí ó ṣe pàtàkì nínú àdúrà tí Pọ́ọ̀lù gbà fún àwọn ará Kólósè. Bí àwa pàápàá sì ti ń kẹ́kọ̀ọ́ nípa àdúrà, ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun méjì tí ó ṣe kókó nínú àdúrà wa. Ìkíní, ó yẹ kí a mọ̀ wípé ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Ìkejì, kí a sì tún fi àwọn ẹ̀bẹ̀ àdúrà wa wá síwájú Ọlọ́run. Bí o bá wo ìwé mímọ́ dáradára, tí o bá sì ní ìmọ̀ tí ó péye nípa àdúrà gbígbà, yóò yí ọ wípé ohun méjì wọ̀nyí ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ kí n tọ́ka sí ẹsẹ̀ Bíbélì bí méjì fún ọ ní Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹfà. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Ó sọ fún wa wípé kí a jẹ́ kí àdúrà wa kí ó jẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀ àti ìdúpẹ́. Lápá kan, a ń bẹ̀bẹ̀, a ń ṣìpẹ̀ wípé kí Ọlọ́run kí ó ṣe ohun kan fún wa. Ní apá kejì, a tún ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ohun tí ó ti ṣe fún wa ṣáájú. Nínú Tímọ́tì kìíní orí kejì láti ẹsẹ̀ ìkíní. Nítorí náà, mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, àti kí a máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn. Bí o ti ń sọ nípa àdúrà gbígbà, nípa ìṣèpẹ̀ àti ẹ̀bẹ̀, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa kí a máa dúpẹ́ nínú àdúrà wa fún gbogbo ènìyàn. Ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run nínú ìbánisọ̀rọ̀ wa. Bí a ti ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn aládùúgbò tàbí àwọn ojúlùmọ̀ tàbí ọ̀rẹ́ wa, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Ọlọ́run. Nínú orin tí a ń kọ, yálà àwọn orin ègbè kéékèèké tàbí àwọn orin mìíràn tí a ń kọ, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àti pàápàá jùlọ nínú àdúrà wa ní ìgbà gbogbo, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni àwọn ẹsẹ̀ Bíbélì púpọ̀ ni wọ́n gbè lẹ́sẹ̀ fún wa wípé nígbà gbogbo nínú ohunkóhun àti ní àyíkáyè tí a bá bá ara wa, ó yẹ kí a máa fi ọkàn ìdúpẹ́ hàn fun olowa e je ki a wo orin dafidi ori kokandinlaado rin orin dafidi ori kokandinlaado rin ese ogbon si ese ogbon o le kan emi o fi orin yin oruko olorun emi o se fi ope gbe oruko re ga eyi pelu ni yo wo olowa ju oda maalu ati akọ maalu lo ti o ni iwo ati bata ese ohun ti olorin dafidi nso fun ani we pe ope si olorun eyin si olorun nipa gbigbe oruko re ga ninu orin yin we pe eyi ju ebo ti awon omo israeli ti won ru ni akoko aye won ninu heberu ori ketala ese kedogun le ati n gba wa ni iyanjo we pe o ye ki a ma dupe ni igba gbogbo ninu oro ti a nso lenu si awon aladogbo wa heberu ori ketala ese kedogun nje nipase re eje ki a ma ru ebo iyin si olorun ni igba gbogbo eyi ni ni eso ete wa eyi ni ni eso ete wa tin jewo oruko re awon kan wonyi ni o mu da wa loju wepe ase olorun ni wepe o ye ki a ma dupe lowo olorun ni igba gbogbo bi a se pa ase yi fun wa o ye ki o ye wa wepe apere ti a ni ninu bibeli ni wepe ope wa ko gbodo mo ninu ijo ni kan soso o ye ki a ma dupe lowo olorun ni ikoko ki a sun ma dupe lowo olorun ni gbangba o danieli ori kefa ese kokanla ki a wo bi danieli yi bi o se ndupe lowo olorun ni ikoko ninu adura re danieli ori kefa ese kokanla nigbati danieli si ti mo pe ako iwe na tan o wo ile re lo o si si oju operese yara re sile si ha jerusalemu o kunle le kun re ni igba meta lojo o gbadura o si dupe niwaju olorun re gege bi oyin ti se nigba ti jori eyi je iwa ati asa ti daniel fi kora wipe nigba gbogbo lojojumo ni koko ninu yara re wipe ohun yo ma dupe lowo olorun nigba gbogbo eni o je apere fun awa pelu wipe bi a ba so wipe a je eni ti o gba olorun gbo bi a ba so wipe a je eni ti o ri ore ofe niwaju olorun o ye ki awa paapaa ki a ma dupe lowo olorun nigba gbogbo mo ti si eyi fun o ninu orin ninu danieli wipe ni ikoko o ye ki a ma dupe lowo olorun je ki a wo wipe ni gbangba pelu o ye ki a ma dupe lowo olorun eyi ni ni ninu ijo awon eniyan mimo nigba ti a ba wa si ilesin ti a se fi akoko sile fun wa o ye ki a le duro niwaju awon eniyan olorun lati dupe lowo olorun ninu orin dafidi ori 15 ese 18 orin dafidi ori 15 ese 18 o we pe emi o sope fun o ninu ajo nla emi o ma yin o li awojo opo eniyan dafidi nso fun a wi pe ko si ohun ti o ti ohun loju lati jewo agbara olorun lati so fun gbogbo awon ijo eniyan nla wipe olorun sore fun ohun wipe ni gbangba ni ajo opolopo eniyan ohun a fi emi ore ati ope han si olowa bi a ti nso nipa pe ki a ma dupe lodo olorun nigba gbogbo o ye ki a ma fi ope fun olorun fun ohun marun ototo ikini o ye ki a ma dupe lowo olorun fun eni ti olorun se wipe o je olooto wipe o je alaanu wipe o je eni mimo wipe o je eni ti a le feyinti ti ki yo jani tile o ye ki a ma dupe lowo olorun ikeji o ye ki a ma dupe nitori ise asepe ti jesu kristi se lori igi agbelebo lati fa wa sumo odo olorun lati je ki awa ti a je ota olorun tele tele ki a di eni ti o di omo olorun lati je ki a ni ireti ayeraye o ye ki a le ma dupe lowo olorun nigba gbogbo fun ise asepe yi ti kristi ti se fun wa iketa fun igbala wa fun idariji ese wa fun alaafia ti o fi se wa le okan fun wi pe o ti fun alagbara lati bori ese fun igbala pipe ati igbala kikun yi o ye ki a ma dope lowo olorun ikerin ni itese waju awon elomiran yela nipa ti ara tabi nipa ti emi bi a ba ri awon elomiran ti won tese waju nipa ti emi ti won goke agba nipa nkan ti emi tabi ti won ni lo se waju nipa ti ara o ye ki a ma dope lowo olorun nitori ti won ikarun fun gbogbo ni igbese aye wa kekere tabi nla fun je ti a nje fun alaafia ti o fun wa fun igbe aye ti o fun wa fun ireti orun ti o fun wa fun gbogbo o ye ki a ma dope lowo olorun ye ki a wo nkan wonyi ni ikokan fun eni ti olorun ise o ye ki a ma dope lowo re ninu orin dafidi ori ogbon orin dafidi ori ogbon ese kerin korin si olowa eyin eniyan re mimo ki esin ma dupe ni iranti iwa mimo re o wi pe bi a ba ti ranti iwa mimo olorun bi a ba ti ranti wi pe ohun ki seke bi a ba ti ranti wi pe o je olooto si awon ileri ti o ti se fun wa o ye ki a ma fi ope fun olorun ninu orin dafidi ori karun din ni ogorin ori karun din ni ogorin ese ikini olorun iwo li awa fi ope fun iwo li awa fi ope fun nitori oruko re somo to si ise iyanu re fi han bi a ti ri wi pe bi a ti n pe olorun wi pe o n gbo ti wa eyi si fi han wi pe ko jina rere si wa wi pe o somo to si nitori wi pe a ni idaniloju wi pe olorun somo to si wa ati nitori ise iyanu re ti o n fi han ni igba gbogbo laarin wa o ye ki a ma dupe lowo olorun ikeji fun ise asepe ti kristi se lori igi agbelebo wo korinti kini ori kedogun ese iketadini ogota sugbon ope ni fun olorun eni ti o fi isegun fun wa nipa olowa wa jesu kristi eyi nso fun wa wipe nitori ohun ti jesu se fun wa lori igi agbelebo ti o fun wa ni isegun lori ese isegun lori esu isegun lori aye o ye ki a ma fi okan ope ati imore han si olorun ni igba gbogbo ninu korinti keji ori keji ese ikerinla sugbon ope ni fun olorun eni ti n yo ayo isegun lori wa ni igba gbogbo ninu kristi ti o si n fi orun imo re han nipa wa nibi gbogbo ninu korinti keji yi kan na ori kesan ese ikedogun ope ni fun olorun nitori ailesọ ebon re ope ni fun olorun nitori awon ebon re ti a ko le fenu sotan nitori ailegbe ebun ti a ri gba lodo olorun nipasẹ jesu kristi olowa wa iketa mo wi pe o ye ki a ma dupe lowo olorun wi pe ki kan se wi pe jesu kristi ku lori igi agbelebo sugbon ere anfani iku jesu kristi lori igi agbelebo yi wi pe o je tiwa niti wi pe a ri idariji ese gba nitori wi pe a ti gba okan wa la nitori pe tabi ni ide yi pe a ti ko oruko wa sinu iwe iye lorun o ye ki igbala ti a fun wa yi idariji ese ti a ni yi o ye ki o ma je ki okan wa ru soke fun ope nigba gbogbo niwaju olorun ninu timotheo kini ori kini lati ese ikejila timotheo kini ori kini lati ese ikejila eyi ni a kan nipa paulu ti o ranti igbala idariji ese ti a fi fun ti o si n dupe lowo olorun mo dupe lowo eni ti o fun mi le agbara ani kristi jesu olowa olowa wa nitori ti o ka mi si olooto ni yiyan mi si ise re bi mo tile je aso blasphemy leekan ri ati oninu ni bini ati elewo eniyan sugbon mo ri anu gba nitori ti mo se li aimo ninu aigbagbo ore ofe olowa wa si po re koja pelu igbagbo ati ife ti nbe ninu kristi jesu otitole oro na o si ye fun itewogba pe Kristi Jesu wa si aye lati gba elese la ninu awon eni ti emi je pataki o so fun a wi pe nitori igbala ti a fun ohun nitori wi pe ati je ki ohun je alabapin ninu eboran ninu idariji ninu eje Jesu Kristi wi pe ohun fi ope okan okan ope ati imore han si Olorun ni igba gbogbo ikerin fun itesiwaju nipa ti emi awon elomiran fun itesiwaju nipa ti ara awon elomiran o ye ki a ma fi okan ope han si Olowa ni igba gbogbo ninu Tesalonika kini ori keji ese iketala Tesalonika kini ori keji ese iketala nitori eyi li awa se ndupe lowo Olorun pelu li esimi pe nigba ti eyin gba oro ti eyin gbo lodo wa ani oro Olorun eyin ko gba bi eni pe oro eniyan ṣugbọn gẹgẹ bi o ti je ni tooto bi oro Olorun eyi ti o sise gidigidi ninu eyin ti o gbagbo pelu nigba ti Paul apostle ti o ri bi awon wonyi se ntesiwaju ninu igbagbo o wi pe o dupe lowo Olorun ikarun o ye ki a ma dupe lowo Olorun fun ohun gbogbo ati ninu ohun gbogbo Tesalonika kini ori karun ese ikeje dilogun e ma dupe ninu ohun gbogbo e ma dupe ninu ohun gbogbo bi a ri ounje o ye ki a dupe bi o fun anise o ye ki a dupe bi o si dabi eni wi pe nkan ko tora won ni igbese aye wa o ye ki a wo awon ore ti Olorun se fun wa o ye ki a si ma dupe ni igba gbogbo ninu ohun gbogbo ati fun gbogbo e ma dupe ninu ohun gbogbo nitori eyi ni ife Olorun ninu Kristi Jesu fun yin bi a ba wo Kolose ori kini eyi ti a n ko loni Paul so nkan merin ototo ti o ye ki a fi ma dupe bi o ti le je wi pe nigba gbogbo ati ninu ohun gbogbo le o ye ki a ma dupe ṣugbọn nigba ti o wo igbesi aye onigbagbo ti awon ara Kolose wonyi n gbe ti o si wo awon anfani ti ireti mo ba won o so ohun merin pataki ti o ye ki won ki o ma dupe fun ton pada lo si Kolose ori kini lati ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole eyi ni ohun kini ti Paul apostle ti o nso fun awon eniyan wonyi pe o ye fun ope ikini nitori pe ati mu won ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ohun ti a nso fun ani we pe tele awon eniyan wonyi gege bi elese ati gege bi keferi won ko ye won ko to lati je alabapin ninu ogun awon eniyan mimo sugbon nitori ise ti Jesu Kristi se lori igi agbelebo amu won ye lati je alabapin ninu ogun na nitori be o ye fun ope wo ese iketala ki owo idi keji ti o ye ki a fi ma dupe lowo Olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eyi ni idi keji we pe lese kese ti atiba Jesu gbo agba wa kuro lowo agbara okunkun bi a ba tesiwaju ni ese yi kan na ti o si si wa nipo ninu sinu ijoba ayanfe omo re eyi ni idi keta ikerin wa ni ese ikerinla ninu eyi ti awa ni idande nipa eje re ani idariji ese o merin wonyi ni a fe soro le lori nisisiyi ikini awon ogun ini wa ikeji idande wa iketa isipo pada wa ikerin irapada idande ati idariji wa wo ikini ogun ini wa ranti wi pe ohun ti apostle Paul nso fun ani wi pe bi a ba je onigbagbo tooto ati ni ogun ini ninu Kristi ati je alabajopin ninu ogun yi pelu Jesu Kristi nitori eyi o ye ki a fi okan imore ati ope han fun Olowa ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole mo fe ki o sakiyesi awon oro kan ti o se pataki nihin o wi pe o mo waye o wi pe awon eniyan mimo le o ni ogun yi sugbon o mo waye lati le je alajopin tabi alabapin pelu awon eniyan mimo o wi pe awon eniyan mimo ti o rin ninu imole ikini o mo waye ikeji pelu awon eniyan mimo iketa awon eniyan mimo ti o rin ninu imole rati wi pe awa ti a je keferi awa ti a je elese awa ti a je eni ti a sonu eni ti a tanu eni ti o jina rere si olorun tele tele a ko ye si ore ofe tabi ibukun olorun nitori pe iwe mo je ki o ye wa wi pe awa ti a je elese ni akoko ti a je elese yi a jina rere si olorun wo efeso ori keji efeso ori keji lati ese ikeji la pe le akoko na eyin wa le aini kristi e je ajiji si anfani awon oloto israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni olorun le aye eyi je wi pe tele tele ki a to mo jesu tele tele ki a to ko ise wa sile tele tele ki a to bo lowo ise a ko ye si ogun awon eniyan mimo nitori wi pe a je alai ni kristi a je ajiji si awon ibukun ati awon anfani awon oloto israeli a je alejo si awon majemu ileri a si je alaini ireti ati alaini olorun nitori be a ko ye tele tele bawo ni a wa se di eni ti o ye si ogun awon eniyan mimo ninu imole bi a se di eni ti o ye ni wipe awe wa nu ninu eje jesu kristi bi a se di eni ti o ye ni wipe jesu kristi ru ebi wa o ru ese wa o si ko awon ese wa lo bi ati wa si ese agbelebo ti a kunle ti a gbadura ti a so fun olorun wipe a mo wipe a o leto a o si ye si ibukun ati anfani ti olorun ti pese sile fun awon eniyan mimo nitori wipe a je alaimo a je alaiye a je elegan a je eleri niwaju olorun a si je eni ti ise okunkun ati agbara okun ti o njoba ni igbese aye re nitori be a mo wipe a ko ye sugbon nigba ti agba jesu kristi gbo nigba ti a jewo ise wa ti a ko sile nigba ti emi olorun ba emi wa jere wipe a di omo olorun nigba yi gan ni o toka si wipe a di eni ti o ye lati je alabapin ninu ogun awon eniyan mimo se o mo wipe bi baba ba fe di ologbe bi o ba fe fi aye sile wipe baba yi a bere si ni pin ogun sugbon a ki pin ogun fun alejo a ki pin ogun fun awon ota awon omo ti a bi lati inu wa jade le a ma pin ogun fun nigba ti a di eniyan mimo nigba yi gan le a di omo olorun nitori pe bi o ba se wa ni ipo ota olorun bi o ba wa ninu okunkun sibe sibe tabi bi o ba wa ninu awon ti o nse lodi si oro olorun o ko ni ogun tabi ni lodo olorun sugbon nigba ti a dari ese re ji o ti a fa o somo odo olorun nipase iku jesu kristi nigba yi gan li odi alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wo le a nso nipa re awon ti a ti so won di aye so won di otun nipa iwenumo eje jesu kristi ranti we pe eje jesu yi ni o we wa nu kuro ninu ese gbogbo wo johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole se ranti we pe awon eniyan mimo ti a nso nipa re won je awon eniyan mimo ninu imole ni sugbon bi awa ba rin ninu imole bi ohun ti n be ninu imole awa ni idapo pelu ara wa eje jesu kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo eje jesu kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo awon wonyi le a pe ni eniyan mimo eniyan oto awon ti o je omo olorun awon ti o rin ninu imole bi aban so nipa imole o ye ki o ye wa pe imole ni idakeji okunkun bi abasin so nipa okunkun ninu bibeli a fi okunkun we awon esin eke ti o wa ninu aye bi o ba je wi pe o wa ninu awon esin eke ti o wa ninu aye yi o ki se eni ti o je eniyan mimo ninu imole nitori wi pe o ngbe ninu okunkun sibe sibe bi o ba si wa labe esin ro abe agbara isu o wa ninu okunkun sibe sibe bi ese ba wa ni igbese aye re o wa ninu okunkun sibe sibe ohun ti an so ni wepe bi a ba so wepe arin ninu imole lakoko o je wepe otito ihin rere imole ihin rere eko ododo ihin rere o ti farahan fun wa a si ti gba otito ati eko ihin rere eyi ti tan imole si okan wa nitori wepe oro re ni fitila si pa ese mi bi a ba ti gbo ihin rere ti a si ti jewo ihin rere yi ti a ti fi ara wa si abe isakoso eko ihin rere eyi je wipe arin ninu imole ki se be ni kan soso bi a ba n fi ese we okunkun ani lati ma fi iwa mimo we imole bi eniyan ba wa ninu imole o je wipe o ti gba otito ododo ihin rere o si je wipe o rin ninu imole iwa mimo ka ese yi o gbagbo wipe yo yi ojo be lo nisisin yi ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye aje alaye tele tele nisisin yo ti o ti da oloju bi a se di eni ti o ye nitori iko Jesu Kristi fun wa eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon omo ninu ogun awon eniyan mimo nitori wipe ogun ko si fun ota ogun ko si fun eni ti o jina rere ogun ko si fun awon alejo sugbon eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wonyi nikan soso li o je omo Olorun awon ti o rin ninu otito ihin rere ati ninu iwa mimo nipa ogun ti a je alabapin ninu re je ki a wo Romu ori kejo ese ikerindinlogun si iketadinlogun emi ti kara re le o ba emi wa jeri pe omo Olorun le awa ise emi ti kara re yi ni emi mimo emi ti kara re le o ba emi wa jeri wi pe leyin igba ti a ti ko ise wa sile leyin igba ti a ti gbadura pelu ibinuje eni wa bi Olorun leyin igba ti a ti ronipo ada ti a ti ko eyin si gbogbo awon ise wa ti a ti gba Jesu Kristi gege bi Olowa ati Olugba wa Olugbala wa emi ti kara re le o ba emi wa jeri lati igba na we pe omo Olorun le awa ise nje bi a ba ti di omo wo ese iketadinlogun bi awa ba si je omo nje ajogun le awa ajogun Olorun ati ajumo jogun pelu Kristi bi o ba se pe awa ba jiya bi o ba se pe awa ba jiya eyi ni awon enu ni bini ti yo dide se wa nitori we pe adi omo Olorun o ni ki a le se wa logo pelu re adi ajumo jogun pelu Kristi nitori we pe ati di omo Olorun ranti we pe gba ti a so pe adi omo Olorun eyi je we pe ati rin ninu imole ihin rere ati n gbe igbesi aye iwa mimo eyi ti o wu Olorun ninu Peteru kini ori kini lati ese iketa olobukun le Olorun ati baba Jesu Kristi Olowa wa eni ti o tun wa bi gege bi opolopo anu re sinu ireti aye nipa ajinde Jesu Kristi kuro ninu oku wo n so wepe eni ti o tun wa bi ibi titun yi ni a n pe ni idariji ese o ni a n pe ni igbala bi a ti tun wa bi a ti dari ese wa je wa bi a ti fa wa sumo odo Olorun nipa iku Jesu Kristi fun wa lori igi agbelebo eyi ni o je ki a di eni ti o n jogun ohun iyebiye iye ainipekun pelu omo Olorun ese ikerin o ni atunwabi sinu ogun aidebaje ati ailabawon ati eyi ti ki sa ti a ti fi pamo le orun deyin eyin ti a n pamo ninu agbara Olorun nipa igbagbo si igbala ti a mura lati fi han ni igba ikehin an so fun wa pe awon kan woyi won je ogun ini fun wa wo ese ise awon aposteli ori ogun ise awon aposteli ori ogun ese ikeji le logbon Genesis ye ara mo fi yin le olorun lowo ati oro ore ofe re ti o le gbe yin duro ti o si le fun yin ni ini eyi ni ni ogun laarin gbogbo awon ti a so di mimo o se wa laanu we pe awon ti won lo si ilesin ni ibi gbogbo opolopo won ni won ko gba iso di mimo iwa ododo iwa irekoja won ko gba nkan won yi gbo ṣugbọn ti a n so fun wa ninu awon oro olorun ti a n ka won yi ni we pe awon ogun ti a ni lodo olorun awon anfani ti a ni lodo olorun won je ti awon ti a ti wo ese won nu awon ti a ti mo ese won koro awon ti a ti yi igbese aye won pada awon ti won ti di mimo o so wi pe a ti o si le fun wa ni ini laarin gbogbo awon ti a ti so di mimo nitori be bi o ba je eni ti o n wa si ilesin ṣugbọn ti o dabi eni wi pe a ko ti idari ese re jio o ti bo lowo agbara ese ohun ti o ye ki o se ni kiakia ni wipe ki o sato olorun lo ki o so fun olorun wipe o n fe idariji awon ese re bi olorun ba ti n dariji o bẹni yio ma mu agbara ese kuro ni igbesi aye re yio si sese fun o lati rin ninu imole yio sese fun o lati wa ni mimo lati wa ni pepe niwaju olorun bi a ba n so nipa awon ogun ini bi a ba n so nipa awon anfani ti a ni lati odo olorun èyí tí Paulu ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ̀ ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ wọn kò ní pín nínú àwọn ogun wọ̀nyí nínú Kọ́ríntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án Kọ́ríntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn kì í ṣe ọmọ Ọlọ́run nítorí bẹ́ẹ̀ àwọn ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba àwọn tí kì í ṣe ọmọ kì í jogún láti ọ̀dọ̀ bàbá ẹ̀yin kò há mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn jẹ́ àjèjì sí Ọlọ́run nítorí bẹ́ẹ̀ àwọn àjèjì kì yóò jogún ìjọba Ọlọ́run kí a má ṣe tàn yín jẹ kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ tàbí àwọn olè tàbí àwọn olójú kòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run àwọn ẹsẹ̀ wọ̀nyí ni ó ń sọ fún wa lẹ́sẹ̀lẹ́sẹ̀ àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ọmọ Ọlọ́run àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀ ó sọ fún wa ní ìkọ̀ọ̀kan ó sọ nípa àwọn aláìṣòótọ́ àwọn àgbèrè àwọn abọ̀rìṣà àwọn panṣágà mo gbàgbọ́ wípé àwọn èdè tí bíbélì lò wọ̀nyí pé ó yé ọ dáradára ó ń sọ nípa àwọn aláìlera èyí kò sọ nípa ẹni tí ó ní àìsàn lára ó ń sọ nípa àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ ó ń sọ nípa àwọn tí ń rédè òru ó ń sọ nípa àwọn tí wọ́n ń rin ìrìnkúrìn àwọn tí wọ́n ní ìfẹ́kúfẹ̀ẹ́ ìfẹ́ gbógbóná sí àwọn aya ẹlòmíràn tàbí sí àwọn ọ̀dọ́mọbìnrin ó ń sọ nípa àwọn alọ́nilọ́wọ́gbà pẹ̀lú ó ń sọ nípa àwọn olè ó ń sọ nípa àwọn olójú kòkòrò àwọn ọ̀mùtí àti àwọn ẹlẹ́gàn àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé àwọn wọ̀nyí wọn kò ní ìpín nínú àwọn ogún àwọn ènìyàn mímọ́ kí sì ni àwọn ogún tí a ń sọ nípa rẹ̀ kí ni ogún ìní àwọn tí yóò wà pẹ̀lú Ọlọ́run àwọn tí wọ́n ń jogún pẹ̀lú Jésù Kristì nítorí iṣẹ́ tí ó ṣe ní orí igi àgbélébò ìkíní ìyá ẹni pẹ̀kan ìkejì gbogbo àwọn ìlérí Ọlọ́run tí a ṣe nínú Bíbélì ìkẹta ohun gbogbo lè àsọ fún wa pé wọn ó jèrè rẹ wọn ó sì jogún rẹ láti ọ̀dọ̀ Ọlọ́run ẹ jẹ́ kí a lọ sí ohun ìkejì tí ó yẹ fún ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí a padà sí Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí kìíní nítorí wípé ó mọ̀ wá yẹ lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ati nitori kini o ye ki a fi ma dupe lodo Olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun bi a ba nso nipa agbara okunkun lese kese ti Adamu ati Epa ti won ti se si Olorun be ni agbara okunkun ti njoba lori gbogbo eniyan ti a bi saye nitori wepe ko si enikeni ninu ara ti o le bo lowo isu lowo agbara okunkun funra re eni a fi ma ri wepe gbogbo elese pata pata ni won wa labe agbara isu agbara okunkun o sese ki awon emewa awon onise isu awon omo ogun re ki won ki o ma se wahala tabi ki won ki o ma fitina enikan eyi ni wipe awon eniyan woyi ko ti iba Jesu Kristi pade awon eniyan woyi a ko daabo bo won nipa eje Jesu Kristi awon eniyan woyi won ko ti ri imole ti o wa ninu ihin rere nitori be ni agbara okunkun se njoba lori won ko si sese won eru esu eru ese eru agbara okunkun lati bo lowo esu ese ati aye ninu agbara ohun ti kare nikan bi ko se wepe Olorun nikan soso le o ni agbara lati da wa sile wo Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese kokan la nitori Oluwa ti tu Jacob sile o si ra pada li owo eni ti o li agbara ju lo nitori be je ki o ye wepe agbara okunkun je agbara ti o koja agbara eniyan wipe ko si enikeni ti o le gba ara re kuro lowo agbara okunkun nigbati ati se wahala titi nigbati ati gbianju lati bo lowo isu lowo ise lowo aye ati lowo agbara okunkun ti ko sese fun wa nigbaye gan ni aran Jesu Kristi eni ti o ku fun wa nigbaye gan le aran Jesu Kristi eni ti o fi ara re rubo fun wa ki a ba le gba wa kuro lowo agbara okunkun igba yi gan ni anfani ije ti wa nitori Oluwa ti tu o sile o si ti ra o pada lowo awon ti o li agbara ju o lo bi a ba wo Isaiah ori kokan din ni adota Isaiah ori kokan din ni adota lati ese ikerin le logun a le gba ikogun lowo alagbara bi tabi a le gba awon onde lowo awon eni ti won to fun sugbon bayi le Oluwa wi a o ti le gba awon onde kuro lowo awon alagbara a o si gba ikogun lowo awon eni eru nitori eni ti o nba oja li emi o ba aja eni ti emi o si gba awon omo re la nigbati ani igbala nigbati adari ese wa je wa nigbayi gan le agba wa kuro labe agbara okunkun aso fun a wi pe ko sese ni ese ikerin le logun yi fun agbara eda tabi agbara awa ti kara wa lati gbara wa sile kuro lowo eni ti a to fun eni ti a to fun nitori ese wa ni esu eni ti a to fun ni eni yi to nje gaba lori wa sugbon ko sese fun wa lati bo kuro labe agbara re sugbon nitori Jesu Kristi ti o ko fun wa nitori wipe oni o ni agbara ju esu ju iku tabi ohunkohun lo o gba wa kuro lowo awon nkan wonyi ti o nje gaba lori wa wipe agba wa sile kuro labe agbara okunkun ninu ise awon aposteli ori 24 ise awon aposteli ori 24 ese 18 lati la won le oju ki won ki o le yi pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si Olorun ki won ki o le gba idariji ese ati ogun pelu awon ti a so di mimo nipa igbagbo ninu Jesu igbagbo ninu mi o n so fun wa nihin wepe bi ire ti n wole bẹẹni a n la wa loju bẹẹni okunkun n fo lọ bẹ́ẹ̀ni a sì ń mọ àwọn èrè àti àǹfààní tí a ní nínú ọlọ́run. Ó ní kí a lè là wọn lójú, ó ní kí a lè yí wọn padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀ àti kúrò lọ́wọ́ agbára sàtánì sí ọlọ́run. Ó yẹ kí ó yẹ ọ wípé bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jẹ ọ, bí a bá ti fún ọ ní ìgbàlà látòkè wá, bí ọlọ́run nípasẹ̀ Jésù Kristì bá ti ń jọba nínú rẹ, wípé a ti dá ọ ní ìdè, a sì ti gbà ọ kúrò lábẹ́ agbára sàtánì. Bí a bá wo Hebrew 2:2, ó ń sọ nípa nǹkan kan náà fún wa, nípa ìdáǹdè, nípa ìgbàlà, nípa ìtúsílẹ̀ tí a ní. Hebrew 2:14. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábápín ara ohun ẹ̀jẹ̀, mo tún fẹ́ràn létí lẹ́ẹ̀kan sí i, èyí kò sí fún àwọn irú ẹ̀ṣẹ̀, èyí kò sí fún àwọn àjèjì, àwọn tí wọ́n jẹ́ àjèjì sí Kristì, àjèjì sí Ọlọ́run, èyí kò sí fún àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀. Síbẹ̀síbẹ̀ ó ń sọ àwọn ohun ìní, àwọn ogún ìní, àwọn ohun tí àwọn ọmọ Ọlọ́run tí wọ́n ṣe àjọpín rẹ̀. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábápín ara ohun ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni òun pẹ̀lú ti ṣe alábápín nínú ọ̀kan náà, kí ó lè ti pa ikú, pa ẹni tí ó ní agbára ikú run, èyí ni èṣù. À ń sọ fún wa wípé pẹ̀lú ikú tí Jésù Kristì kú lórí igi àgbélébó, wípé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa, ó fi ara rẹ̀ rúbọ fún wa. Ẹbọ tí Ọlọ́run gbà sí ẹbọ ìkẹyìn àti ẹbọ tí ó péye, wípé nípa ẹbọ yìí, nípa ohun tí Jésù Kristì ṣe fún wa yìí, ni a gbà wá sílẹ̀ kúrò lọ́wọ́ agbára èṣù, kúrò lọ́wọ́ ẹni tí ó ní agbára ikú, nítorí wípé ó ti pa agbára rẹ̀ run. Nínú ẹsẹ̀ 15, kí ó lè gba gbogbo àwọn tí ó fi ìtorí ìbẹ̀rù ikú wà lábẹ́ ìdè lọ́jọ́ ayé wọn gbogbo. Àwọn mìíràn, wọ́n ti sọ ara wọn di ẹrú èṣù nípa wípé wọ́n ti dá májẹ̀mú pẹ̀lú àwọn ogun èṣù, pẹ̀lú àwọn agbára èṣù. Ṣùgbọ́n ó sọ wípé bí o bá sá sábẹ́ agbára Ọlọ́run, bí o bá sá sí abẹ́ ààbò tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì nítorí ohun tí ó ṣe ní orí igi àgbélébó, wípé yóò gbà ọ́ kúrò nínú àwọn nǹkan tí o ti jẹ́jẹ́, wípé bóyá títí ayé, bóyá títí ikú, wípé o wà lábẹ́ agbára sàtánì, nítorí wípé àwọn tí wọ́n ti ní ìdáǹdè, àwọn tí wọ́n ti ní ìgbàlà, àwọn ni a gbà pátápátá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Láti ní ìdáǹdè túmọ̀ sí wípé kí a yọ wá kúrò nínú ewu, ó sì túmọ̀ sí wípé bí a ti ń yọ wá kúrò nínú ewu yìí, kí a fà wá mọ́ ọ̀dọ̀ ara Jésù Kristì. Nípa ìjìyà àti ikú Kristì, a ti já gbà kúrò lọ́wọ́ agbára òkùnkùn àti kúrò lọ́wọ́ àṣẹ òkùnkùn. Nígbà tí a di àtúnbí, ni a ti dá wa ní ìdè kúrò lọ́wọ́ agbára òkùnkùn yìí. Báyìí, a ní láti mọ ẹ̀tọ́ wa, kí a sì dúró lórí ẹ̀tọ́ wa, kí a sì máa tẹ̀síwájú pẹ̀lú ìṣẹ́gun. A ti wo ohun méjì tí ó yẹ fún ìdúpẹ́. Ìkíní ni wípé a ní ogún ìní pẹ̀lú Jésù Kristì. Ìkejì ni wípé a ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Ìkẹta, Kolosè 1:13. Tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó ṣí wa nípò kúrò nínú ìjọba èṣù, wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Rántí wípé nígbà tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù, a wà nínú aginjù, a ń gbé nínú aginjù, a ń gbé nínú ibi tí Bíbélì pè ní ilẹ̀ iyọ̀ tí ẹnikẹ́ni kì í gbé. Nígbà tí a wà nínú ẹ̀ṣẹ̀, a wà lábẹ́ sàtánì, ṣùgbọ́n nísinsìnyí tí a ti mọ Ọlọ́run, a ṣe wà nípò, a mú wa kúrò nínú aginjù, a mú wa wá sí ilé. A mú wa kúrò nínú ìlú tí ó jìnà réré, ìlú tí a kò ti ní àlàáfíà, a mú wa wá sínú ìjọba Ọlọ́run, ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. A mú wa kúrò nínú wàhálà tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìdálẹ́bi tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, a mú wa wá sí ọ̀dọ̀ Jésù Kristì nítorí wípé àti sọ wá di ọmọ èyí yẹ fún ìdúpẹ́ nítorí náà ni Paul apostle fi ń sọ wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Bàbá nítorí wípé ó ti ṣí wa ní ipò kúrò nínú ìjọba òkùnkùn ó sì ti mú wa wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ nínú Tesalonika kini orí kejì ẹsẹ̀ ìkejìlá kí ẹ̀yin kí ó lè máa rìn ní yíyẹ Ọlọ́run ẹni tí ó ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀ ó yẹ kí ó yé wa wípé bí a bá ti ń di ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ òkùnkùn sílẹ̀ nítorí kíni nítorí wípé a ti ṣe wà nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ bí a bá ti ń di ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ àwọn ọ̀mùtí sílẹ̀ nítorí kíni nítorí pé a ṣe wà nípò a mú wa kúrò nínú aginjù a mú wa wá sí ilé bí a bá ti ń di ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ni a ń fi ìwàkiwà bẹ́ẹ̀ ni a ń fi sílẹ̀ nítorí kíni nítorí pé a ti yọ wá kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ àjèjì sí Ọlọ́run àti àjèjì sí Kristi a ti sọ wá di ọmọ Ọlọ́run a sì ní àlàáfíà pẹ̀lú rẹ̀ ó ní ẹni tí ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀ nínú Kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún sí ẹsẹ̀ ìkejìdínlógún èyí ni ojúṣe tiwa bí Ọlọ́run bá ti ṣe wà nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ kúrò nínú aginjù sí ilé àti kúrò nínú ẹgbẹ́ àwọn àjèjì tí a ti di ọmọ Ọlọ́run èyí ni ojúṣe wa Kọ́rìntì kejì orí kẹfà láti ẹsẹ̀ ìkẹtàdínlógún nítorí náà ẹ jáde kúrò láàrin wọn nítorí náà ẹ jáde kúrò láàrin àwọn abọ̀rìṣà nítorí náà ẹ jáde kúrò láàrin àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ nítorí náà ẹ jáde kúrò nínú àwọn tí ń ṣe afẹ́ ayé nítorí náà ẹ jáde kúrò nínú àwọn ẹlẹ́ṣẹ̀ láàrin àwọn ẹlẹ́ṣẹ̀ kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀ ni Olúwa wí kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́ èmi ò sì gbà yín èmi ò sì jẹ́ bàbá fún yín ẹ̀yin ò sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi lé Olúwa Olódùmarè wí nínú Pétérù kíní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá ẹ̀yin tí kìí ṣe ènìyàn nígbà kan rí ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ènìyàn Ọlọ́run ẹ̀yin tí kò rí àánú gbà rí ṣùgbọ́n nísinsìnyí ẹ ti rí àánú gbà olùfẹ́ mo bẹ̀ yín bí àlejò àti bí èrò láti fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kùfẹ́ ara tí ń bá ọkàn jagun láti fà kúrò nínú ìfẹ́kùfẹ́ ara tí ń bá ọkàn jagun ó sọ wípé nígbà kan rí a kì í ṣe ènìyàn Ọlọ́run ṣùgbọ́n nísinsìnyí a ti ṣe wa nípò padà a ti di ènìyàn Ọlọ́run nígbà kan rí a kò rí àánú gbà ṣùgbọ́n nísinsìnyí nítorí pé a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá nítorí pé a ti gba Jésù Kristì gbọ́ nítorí pé a ti di ẹni ìgbàlà a ti ṣe wa nípò padà nísinsìnyí bí a kò tilẹ̀ rí àánú gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí a ti rí àánú gbà nísinsìnyí ó sọ wípé a ti di ìran àwọn tí ó mọ Ọlọ́run wẹsẹ̀ ìkẹsàn-án ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn olú àlùfáà orílẹ̀-èdè mímọ́ ẹni ènìyàn ọ̀tọ̀ kí ẹ̀yin kí ó lè fi ọlá ńlá ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn àti ṣe wà nípò padà kí a gbé ìgbésí ayé tí ó yẹ ipò tí a wà nísinsìnyí ohun ìkẹrin tí ó yẹ fún ọpẹ́ tí Paul apostle tí ó fẹnukàn nínú ẹ̀kọ́ wa Kolosi orí kìíní wà ní Kolosi orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlá nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀ èyí ni a ń pè ní ìràpadà àti ní ìràpadà ọkàn wa nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ bi aban so nipa irapada o ye ki amo wi pe iyi mu idari je ese lowo bakan na ese ti o ye ki ajiya fun ese ti o ye ki o ran wa lo si orun igbe ese ti o ye ki a ma sise lori re nitori awon ti a se ti o bi olorun ninu ati dariji wa ati ra wa pada ati fa wa sumo odo olorun fun rara re nitori be o ye ki a ni okan ope si olorun ninu titu ori keji ese kerinla titu ori keji ese kerinla eni ti o pi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo bi o ba je wo pe ni tooto le ati di omo olorun ko ye ki ese kan soso ki o wa ni igbese aye wa ko ye ki a tun ma so wi pe emi nfe o se alera fun ara ko ye ki a tun ma so wi pe agbere tabi panshaga tabi oju kokoro tabi owu jije tabi aran kan tabi ibinu tabi ija ni o so wa di eru ti o je wi pe lojojumo ni ojojo isimi ni atun je wese oni eni ti o fi ara re rawa ki ohun ki o le rawa pada kuro ninu ese gbogbo bi o ba je wi pe ni tooto le ati di omo olorun ko ye ki ese ki o tun ma joba lori wa ko si e ki a ma ru idalebi ese kaakiri o ye ki a mo wi pe ati dariji wa o ye ki a mo wi pe ko tun si iranti fun awon ese yi mo o si e ki a mo wi pe ati fun ani agbara lati gbe igbesi aye asegun lori ese gbogbo eni ti o ra eni ti o fi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki o si le we awon eniyan kan mo fun ara re fun ini ohun ti kara re awon onitara ise rere bi abadi omo olorun a ki ni ise boboru lowo a di eni ti o je onitara ise rere bi abadi omo olorun a ki tun ni iwa iri lowo a je eni ti a ti we mo eni ti o je omo olorun ni tooto eni a fi ri bi a ba ko eko majemu titun dara dara wipe awon omo ehin Jesu Kristi won ki fi ojojumo je wo ese won ki fi ojojo isimi je wo ese won ki fi gbogbo igba koko ajinde tabi igba keresimesi tabi igba ipago je wo ese won je eni ti o bo lowo ese patapata bi o ba wo pe bi o ba wo Johanu kini ori keta lati ese ikejo si ese ikesan eni ti o ba ndese ti esu ni o je wi pe eni ti o ba wa ninu ese sibe a ko ti se ni ko pada kuro ninu aginjo sinu ile eni ti o ba ndese sibe o je wi pe a ko ti se ni ko pada kuro labe agbara okunkun agbara esu sinu ijoba ayanfe omo re o je wi pe eni to ndese sibe tabi eni ti o nje wo ese lojojumo abi eni ti o nje wo ese ni ojojo isimi o je wi pe a ko ti ra okan re pada ko ti ni igbala o wi pe eni ti o ba ndese ti esu ni enikeni ti ibaje o seese ki o je alufa ijo kan ni o ma nso wi pe oun ndese sibe bibili so wi pe enikeni ibaje alufa ti o ndese ti esu ni o seese ki o je oniwaasu ihinrere kan ni a ba pade ti o so wi pe ko si enikeni ti o le bo lowo ese wipe ojojumo.

ban deshe titani ti esu ni nitori lati atete ko se li esu tin deshe nitori eyi li omo olorun se farahan ki o le pa ise esurun wese ikesan o ye ki eyi ki o je iriri ti re gege bi onigbagbo gege bi omo olorun eni keni ti ati pa olorun obi eni keni ti ati tun bi eni keni ti o ti ni igbala olorun eni keni ti ati sinopo pada kuro ninu okunkun sinu ijoba ayanfe omo re eni keni ti ati pa olorun obi ki deshe nitori iru re ngbe inu re ko si le deshe nitori pe ati pa olorun obi bi abati di atun bi abati yi wa pada bi abati ra wa pada ko ye ki a tun ma jewo ise lojojumo o ye ki a ti le jewo awon ise won ni lekan ki a ti ni idariji ki a si ni isegun lori awon ese ti ati da tele tele nitori we pe bi olorun ba ti dariji wa ki tun mu awon ese won yi wa si iranti bi olorun ko ba si iranti awon ese won yi ko ye fun wa lati ma ranti won lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá nítorí a sọ fún wa nínú Hebrew orí kẹjọ láti ẹsẹ ìkẹwàá nítorí èyí ni májẹ̀mú mi tí èmi ó bá ilé Israẹli dá lé ọjọ́ wọn ni lè olówa wí èmi ó fi òfin mi sínú wọn èmi ó sì kọ́ sí wọn lé ọkàn èmi ó sì máa jẹ́ ọlọ́run wọn wọn ó sì máa jẹ́ ènìyàn mi olúkúlùkù kì yóò sì máa kọ́ ará ìlú rẹ̀ àti olúkúlùkù arákùnrin rẹ̀ wípé mo olówa nítorí wípé gbogbo wọn ni yóò mọ̀ mí láti kékeré dé àgbà nítorí èmi ó ṣàánú fún gbogbo àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ní èmi kì yóò sì rántí mọ́ nítorí bẹ́ẹ̀ bí a bá ti di ẹni ìgbàlà ó dájú wípé a kì yóò jẹ́ ẹni tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹni tí ń rántí ẹ̀ṣẹ̀ ẹni tí ń ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tàbí ní ọjọ́jọ́ ìsinmi jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i kí a wo àwọn ohun tí Pọ́ọ̀lù Àpọ́sẹ́lì ń sọ fún wa wípé ó yẹ kí ó fi ẹ̀mí ọpẹ́ ẹ̀mí oore ẹ̀mí ìmoore hàn láti inú ọkàn àwọn onígbàgbọ́ tòótọ́ Kólósè orí kínní láti ẹsẹ̀ ìkejìlá ó ní kí a máa dúpẹ́ a ti ṣe àlàyé fún wa wípé ó yẹ kí àdúrà wa kí ó jẹ́ lákọ̀ọ́kọ́ àdúrà ọpẹ́ kí a sì ní ìṣepẹ̀ níwájú ọlọ́run kí ni àwọn ohun tí a ń dúpẹ́ fún ìwà ọlọ́run a ń dúpẹ́ wípé ọlọ́run jẹ́ olóòótọ́ a ń dúpẹ́ wípé ọlọ́run kì í ṣèké a ń dúpẹ́ wípé bí ọlọ́run bá wí bẹ́ẹ̀ ó máa ń ṣe bẹ́ẹ̀ a ń dúpẹ́ wípé ọlọ́run kì í yí padà a tún dúpẹ́ wípé nípa iṣẹ́ àṣepé jésù kristi lórí igi àgbélébó a sì ń dúpẹ́ wípé a ti jẹ́ ẹni ìgbàlà a sì tún dúpẹ́ wípé àwọn ẹlòmíràn wọn ní ìtẹ̀síwájú nínú ẹ̀mí àti nínú ara a ń dúpẹ́ fún gbogbo ṣùgbọ́n o mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni Paul ń sọ fún wa níhìn wípé o yẹ kí a dúpẹ́ fún ìkíní nítorí wípé o mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀ o yẹ kí o ronú lónìí o yẹ kí o wo àwọn oore tí ọlọ́run ṣe fún ọ bí ó bá jẹ́ wípé a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ bí ó bá jẹ́ wípé a ti mú ọ yẹ ìwọ tí o jẹ́ aláìyẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a sì ti sọ ọ́ di alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀ o yẹ kí o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìkejì nítorí wípé o ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn o yẹ kí a dúpẹ́ wípé nígbà tí a ti di ẹni ìgbàlà èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ àti agbára òkùnkùn wọn kò ní ipá lórí wa mọ́ ìkẹta nítorí wípé a ti ṣi wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ bí o bá mọ̀ wípé a ti gba ọkàn rẹ̀ là a ti mú ọ wá sí ìjọba ọlọ́run a ti mú ọ kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ o yẹ kí èyí jẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìkẹrin nínú ẹni tí àwa ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀ bí ó bá jẹ́ pé a ti wẹ ọkàn rẹ mọ́ o sì ti di ẹni ìgbàlà o sì ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ mọ́ o jẹ́ ẹni tí ó ní agbára oore ọ̀fẹ́ ọlọ́run láti máa gbé nínú ìmọ́lẹ̀ láti máa rìn nínú ìmọ́lẹ̀ ìrere o yẹ kí o lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ kí a dìde dúró kí a sì sọ fún ọlọ́run wípé a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ẹni tí ń ṣe a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí iṣẹ́ àṣepé jésù kristi lórí igi àgbélébó

A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ìgbàlà wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo. Ṣé o ti di ọmọ Ọlọ́run? Ṣé o kìí ṣe àjèjì nínú ilé Ọlọ́run? Ṣé a ti gba ọkàn rẹ là? Ṣé o ti ní ogún ìní pẹ̀lú àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀? Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti dá ọ ní ìdè? Ṣé a ti gbà ọ kúrò lọ́wọ́ agbára òkùnkùn? Ṣé Olúwa jẹ́ Olúwa fún ọ? Ó sì jẹ́ ẹni tó ń tọ́ ọ. Ó jẹ́ agbára rẹ. Ó jẹ́ ipá rẹ. Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú aginjù? O ti wá sínú ilé Ọlọ́run. O ti wà nínú ìjọba Ọlọ́run. Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú òkùnkùn wá sí ìmọ́lẹ̀? Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà? O ti kúrò láàrin àwọn àjèjì. O ti di ọmọ nínú ilé. Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé-kejì ti Samueli, orí ìkẹfà. Dáfídì sì tún kó gbogbo àwọn akọni ọkùnrin ní Ísíráẹlì jọ, wọ́n sì jẹ́ 25,000. Dáfídì sì dìde, ó sì lọ, àti gbogbo àwọn ènìyàn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ láti Baálè ti Júdà wá, láti mú àpótí ẹ̀rí Ọlọ́run ti ibẹ̀ wá, èyí tí a ń pe orúkọ rẹ̀ ní orúkọ Olúwa àwọn ọmọ ogun tí ó jókòó láàrin àwọn kérúbù. Wọ́n sì gbé àpótí ẹ̀rí Ọlọ́run náà gun kẹ̀kẹ́ tuntun kan, wọ́n sì mú láti ilé Abinadabu wá, èyí tí ó wà ní Gibea. Usa àti Ahio, àwọn ọmọ Abinadabu sì ń da kẹ̀kẹ́ tuntun náà. Wọ́n sì mú láti ilé Abinadabu jáde wá tí ó wà ní Gibea pẹ̀lú àpótí ẹ̀rí Ọlọ́run. Ahio sì rìn níwájú àpótí ẹ̀rí náà. Dáfídì àti gbogbo ilé Ísíráẹlì sì ṣeré níwájú Olúwa lára gbogbo onírúurú èlò orin tí a fi igi arèrè ṣe, àti lára dùrù, àti lára sáltẹ́rì, àti lára tímbrélì, àti lára kọ́nẹ́tì, àti lára arò. Nígbà tí wọ́n sì dé ibi ìpaka Nákónì, Usa sì na ọwọ́ rẹ̀ sí àpótí ẹ̀rí Ọlọ́run, ó sì dì í mú nítorí tí màálùú kọsẹ̀. Ìbínú Olúwa sì ro sí Usa, Ọlọ́run sì pa á níbẹ̀ nítorí ìṣìṣe rẹ̀. Níbẹ̀ ni ó sì kú ní ẹ̀bá àpótí ẹ̀rí Ọlọ́run. Inú Dáfídì sì bàjẹ́ nítorí tí Olúwa ké Usa kúrò, ó sì pe orúkọ ibẹ̀ náà ní Pérésì Usa títí ó fi di òní yìí. Dáfídì sì bẹ̀rù Olúwa ní ijó náà, ó sì wí pé àpótí ẹ̀rí Olúwa yóò ti ṣe tọ̀mí wá. Dáfídì kò sì fẹ́ mú àpótí ẹ̀rí Olúwa sọ́dọ̀ rẹ̀ sí ìlú Dáfídì, ṣùgbọ́n Dáfídì sì mú yà sí ilé Obedi Edomu ara Gati. Àpótí ẹ̀rí Olúwa sì gbé ní ilé Obedi Edomu ara Gati ní oṣù mẹ́ta. Olúwa sì bùkún fún Obedi Edomu àti gbogbo ilé rẹ̀. A sì rò fún Dáfídì ọba pé Olúwa ti bùkún fún ilé Obedi Edomu àti gbogbo èyí tí ṣe tirẹ̀ nítorí àpótí ẹ̀rí Ọlọ́run. Dáfídì sì lọ, ó sì mú àpótí ẹ̀rí Ọlọ́run náà gòkè láti ilé Obedi Edomu wá sí ìlú Dáfídì tó ń ti ayọ̀. Ó sì ṣe nígbà tí àwọn ènìyàn tí ó ru àpótí ẹ̀rí Olúwa bá sì ṣí ẹsẹ̀ mẹ́fà, wọn a sì fi màálùú àti ẹran àbọ́ parúbọ. Dáfídì sì fi gbogbo agbára rẹ̀ jó níwájú Olúwa. Dáfídì sì wọ ẹfódù ọgbọ̀. Bẹ́ẹ̀ ni Dáfídì àti gbogbo ilé Ísíráẹlì sì gbé àpótí ẹ̀rí Olúwa gòkè wá ti àwọn ti ìfọ ayọ̀ àti pẹ̀lú ìró ìpè. Bí àpótí ẹ̀rí Olúwa sì ti wọ ìlú Dáfídì wá, Míkálì ọmọbìnrin Saul sì wò láti ojú fèrèsé, ó sì rí Dáfídì ọba ń fò sókè, ó sì ń jó níwájú Olúwa, òun sì kẹ́gàn rẹ̀ ní ọkàn rẹ̀. Wọ́n sì mú àpótí ẹ̀rí Olúwa náà wá, wọ́n sì gbé kalẹ̀ sípò rẹ̀ láàrin àgọ́ náà tí Dáfídì pa fún un. Dáfídì sì rúbọ sísun àti ẹbọ ìrẹ́pọ̀ níwájú Olúwa. Dáfídì sì parí iṣẹ́ ẹbọ sísun àti ẹbọ ìrẹ́pọ̀ náà, ó sì súre fún àwọn ènìyàn náà ní orúkọ Olúwa àwọn ọmọ ogun. Ó sì pin fún gbogbo àwọn ènìyàn náà, àní fún gbogbo ọ̀pọ̀ ènìyàn Ísíráẹlì àti ọkùnrin àti obìnrin, fún olúkúlùkù iṣu àkàrà kan àti ẹ̀kìrì ẹran kan àti àkàrà dídùn kan. Gbogbo àwọn ènìyàn náà sì túká lọ olúkúlùkù sí ilé rẹ̀. Dáfídì sì yí padà láti súre fún àwọn ará ilé rẹ̀. Míkálì ọmọbìnrin Saul sì jáde láti wá pàdé Dáfídì, ó sì wí pé bí ó ti ṣe ohun ògo tó lónìí fún ọba Ísíráẹlì tí ó bọ́ ara rẹ̀ sílẹ̀ lónìí lójú àwọn ìránṣẹ́bìnrin àwọn ìránṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ènìyàn asán tí bọ́ra rẹ̀ sílẹ̀. Dáfídì sì wí fún Míkálì pé níwájú Olúwa ni ẹni tí ó yàn mí fẹ́ ju bàbá rẹ lọ àti ju gbogbo ìdílé rẹ lọ láti fi èmi ṣe olórí àwọn ènìyàn Olúwa àní lórí Ísíráẹlì. Èmi ó sì ṣeré níwájú Olúwa, èmi ó sì tún rẹ ara mi sílẹ̀ jù bẹ́ẹ̀ lọ, èmi ó sì ṣe aláìníyìn lójú ara mi àti lójú àwọn ìránṣẹ́bìnrin wọn nìtí ìwọ wí, lọ́dọ̀ wọn náà ni èmi ó sì ní ògo. Míkálì ọmọbìnrin Saul kò sì bí ọmọ títí ó fi di ọjọ́ ikú rẹ̀.
2: Ìwé kejì ti Samueli, orí ìkeje. Ó sì ṣe, nígbà tí ọba sì jókòó ní ilé rẹ̀, tí Olúwa sì fún un ní ìsinmi yí káàkiri kúrò lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá rẹ̀. Ọba sì wí fún Nátani wòlíì pé, ṣáwo, èmi ń gbé inú ilé tí a fi kédàrí kọ́, ṣùgbọ́n àpótí ẹ̀rí Ọlọ́run gbé inú ibi tí a fi aṣọ ké. Nátani sì wí fún ọba pé, lọ kí o sì ṣe gbogbo èyí tí ó wà ní ọkàn rẹ, nítorí pé Olúwa wà pẹ̀lú rẹ. Ó sì ṣe ní òru náà, ọ̀rọ̀ Olúwa tọ Nátani wá pé, lọ sọ fún ìránṣẹ́ mi fún Dáfídì pé báyìí ni Olúwa wí, ìwọ akọ ilé fún mi tí èmi ó gbé, nítorí pé èmi kò tí ì gbé inú ilé kan láti ọjọ́ tí èmi ti mú àwọn ọmọ Ísíráẹlì gòkè ti ilẹ̀ Íjíbítì wá títí di òní yìí. Ṣùgbọ́n èmi ti ń rìn nínú àgọ́ àti nínú àgbérìn ní ibi gbogbo tí èmi ti ń rìn láàrin gbogbo àwọn ọmọ Ísíráẹlì. Èmi kò tí ì bá ọ̀kan nínú ẹ̀yà Ísíráẹlì tí èmi pa àṣẹ fún láti máa bọ́ àwọn ènìyàn mi àní Ísíráẹlì sọ̀rọ̀ pé, èéṣe tí ẹ̀yin kò fi kédàrí kọ́ ilé fún mi? Ǹjẹ́ nítorí náà báyìí ni ìwọ ó sì wí fún ìránṣẹ́ mi àní Dáfídì pé,
1: Báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, èmi ti mú ìwọ kúrò láti inú agbo àgùntàn wá, láti má máa tẹ̀lé àwọn àgùntàn, mo sì fi ọ jẹ olórí àwọn ènìyàn mi, àní Ísírẹ́lì. Èmi sì wà pẹ̀lú rẹ níbikíbi tí ìwọ ń lọ. Èmi ṣàke gbogbo àwọn ọ̀tá rẹ kúrò níwájú rẹ, èmi sì ti sọ orúkọ rẹ di ńlá gẹ́gẹ́ bí orúkọ àwọn ènìyàn ńlá tí ó wà ní ayé. Èmi ó sì yan ibì kan fún àwọn ènìyàn mi, àní Ísírẹ́lì. Èmi ó sì gbìn wọ́n, wọn ó sì máa jókòó ní ibùjókòó tiwọn. Wọn kì yóò sì ṣípò padà mọ́. Àwọn ọmọ ènìyàn búburú kì yóò sì pọn wọn lójúmọ́ bí ìgbà àtijọ́. Àti gẹ́gẹ́ bí àkókò ìgbà tí èmi ti fi àṣẹ fún àwọn onídàájọ́ lórí àwọn ènìyàn mi, àní Ísírẹ́lì. Èmi fi ìsinmi fún ọ lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá rẹ. Olúwa sì wí fún ọ pé Olúwa yóò kọ ilé kan fún ọ. Nígbà tí ọjọ́ rẹ bá pé tí ìwọ sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ, èmi ó sì gbé irú ọmọ rẹ lékè lẹ́yìn rẹ, èyí tí ó ti inú rẹ jáde wá, èmi ó sì fi ìdí ìjọba rẹ kalẹ̀. Òun ó sì kọ ilé fún orúkọ mi, èmi ó sì fi ìdí ìtẹ́ ìjọba rẹ kalẹ̀ láéláé. Èmi ó máa ṣe baba fún, òun ó sì máa jẹ́ ọmọ mi. Bí òun bá dẹ́ṣẹ̀, èmi ó sì fi ọ̀pá ènìyàn ná àti ìnà àwọn ọmọ ènìyàn. Ṣùgbọ́n àánú mi kì yóò yí padà kúrò lọ́dọ̀ rẹ̀, gẹ́gẹ́ bí èmi ti mú un kúrò lọ́dọ̀ Saulu tí èmi ti mú kúrò níwájú rẹ. A ó sì fi ìdílé rẹ àti ìjọba rẹ múlẹ̀ níwájú rẹ títí láé. A ó sì fi ìdí ìtẹ́ rẹ múlẹ̀ títí láé. Gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí àti gẹ́gẹ́ bí gbogbo ìran yìí, bẹ́ẹ̀ ni Nátánì sì sọ fún Dáfídì. Dáfídì ọba sì wọlé lọ, ó sì dúró níwájú Olúwa, ó sì wí pé, Olúwa Ọlọ́run, ta ni èmi, àti kí sì ni ìdílé mi tí ìwọ fi mú mi di ìsinsìn yìí? Nǹkan kékeré ni èyí ṣàjá sí ní ojú rẹ, Olúwa Ọlọ́run. Ìwọ sì sọ ti ìdílé ìránṣẹ́ rẹ pẹ̀lú ní ti àkókò tí ó jìnà. Èyí a ṣe ìwà ènìyàn bí, Olúwa Ọlọ́run. Kí ni Dáfídì ìbá sì máa wí sí i fún ọ? Ìwọ Olúwa Ọlọ́run mọ ìránṣẹ́ rẹ. Nítorí ọ̀rọ̀ rẹ àti gẹ́gẹ́ bí ìfẹ́ ọkàn rẹ ni ìwọ ṣe gbogbo nǹkan ńlá wọ̀nyí kí ìránṣẹ́ rẹ kí ó lè mọ̀. Ìwọ sì tóbi, Olúwa Ọlọ́run. Kò sí ẹni tí ó dàbí rẹ, kò sì sí Ọlọ́run kan lẹ́yìn rẹ, gẹ́gẹ́ bí gbogbo èyí tí àwa fi etí wa gbọ́. Orílẹ̀-èdè kan wo ni ó sì ń bẹ ní ayé tí ó dàbí àwọn ènìyàn rẹ, àní Ísírẹ́lì, àwọn tí Ọlọ́run lọ rà padà láti sọ wọ́n di ènìyàn rẹ̀, àti láti sọ wọ́n ní orúkọ, àti láti ṣe nǹkan ńlá fún yín, àti nǹkan ìyanu fún ilẹ̀ rẹ, níwájú àwọn ènìyàn rẹ, tí ìwọ ti rà padà fún ara rẹ láti Íjíbítì wá, àní àwọn orílẹ̀-èdè àti àwọn òrìṣà wọn. Ìwọ sì fi ìdí àwọn ènìyàn rẹ, àní Ísírẹ́lì, kalẹ̀ fún ara rẹ láti sọ wọ́n di ènìyàn rẹ títí láé. Ìwọ Olúwa sì wá di Ọlọ́run fún wọn. Ǹjẹ́ Olúwa Ọlọ́run, jẹ́ kí ọ̀rọ̀ náà tí ìwọ sọ ní ti ìránṣẹ́ rẹ àti ní ti ìdílé rẹ kí ó dúró títí láé, kí o sì ṣe bí ìwọ ti wí. Jẹ́ kí orúkọ rẹ kí ó ga títí láé, pé Olúwa àwọn ọmọ ogun ni Ọlọ́run lórí Ísírẹ́lì. Sì jẹ́ kí a fi ìdílé Dáfídì ìránṣẹ́ rẹ múlẹ̀ níwájú rẹ, nítorí pé ìwọ Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì ti sọ ní etí ìránṣẹ́ rẹ pé èmi ó ṣe ìdílé kan fún ọ. Nítorí náà ni ìránṣẹ́ rẹ sì ṣe ní ọkàn rẹ láti gbàdúrà yìí sí ọ. Ǹjẹ́ Olúwa Ọlọ́run, ìwọ ni Ọlọ́run náà, ọ̀rọ̀ rẹ wọn ni yóò sì já sí òtítọ́. Ìwọ sì jẹ́jẹ́ nǹkan rere yìí fún ìránṣẹ́ rẹ. Ǹjẹ́ jẹ́ kí ó wù ọ́ láti bùkún ìdílé ìránṣẹ́ rẹ, kí ó wà títí láé níwájú rẹ, nítorí ìwọ Olúwa Ọlọ́run ni ó ti sọ ọ́. Sì jẹ́ kí ìbùkún kí ó wà ní ìdílé ìránṣẹ́ rẹ títí láé nípasẹ̀ ìbùkún rẹ.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé kejì ti Samueli, orí ìkẹjọ. Ó sì ṣe lẹ́yìn èyí, Dáfídì sì kọlu àwọn Filistini, ó sì tẹrí wọn ba. Dáfídì sì gba Metigama lọ́wọ́ àwọn Filistini, ó sì kọlu Moabu, a sì fi okùn títa kan díwọ̀n wọn. Ó sì dá wọn búlẹ̀, ó sì ṣe òṣùwọ̀n okùn méjì ní iye àwọn tí òun ó pa, àti ẹ̀kún òṣùwọ̀n okùn kan ní iye àwọn tí yóò dá sí. Àwọn ará Moabu sì ń sin Dáfídì, wọn a sì máa mú ẹ̀bùn wá. Dáfídì sì kọlu Adadeseri ọmọ Rehobu ọba Soba, bí òun sì ti ń lọ láti gba ilẹ̀ rẹ̀ padà tí ó gbé odò Eufrate. Dáfídì sì gba 1000 kẹ̀kẹ́ lọ́wọ́ rẹ̀, àti 500 ẹlẹ́ṣin, àti 1000 àwọn ẹlẹ́sẹ̀. Dáfídì sì já gbogbo ẹṣin kẹ̀kẹ́ wọn ni ní pátì, ṣùgbọ́n ó dá 100 kẹ̀kẹ́ sí nínú wọn. Nígbà tí àwọn ará Síríà ti Damasku sì wá láti ran Adadeseri ọba Soba lọ́wọ́, Dáfídì sì pa 1100 ènìyàn nínú àwọn ará Síríà. Dáfídì sì fi àwọn ológun sí Síríà ti Damasku, àwọn ará Síríà sì wá sin Dáfídì, wọn a sì máa mú ẹ̀bùn wá. Olúwa sì pa Dáfídì mọ́ níbikíbi tí ó ń lọ. David si gba asawura ti o wa lara awon iranse adadeseri o si ko won wa si Jerusalem lati Beta ati lati Berotai awon ilu adadeseri ni David oba si ko opolopo ide wa nigbati Toi oba Hamati si gbo pe David ti pa gbogbo ogun adadeseri Toi si ran Joramu omo re si David oba lati ki ati lati sure fun nitori pe o ti ba adadeseri jagun o si ti pa nitori ti adadeseri sa ti ba Toi jagun Joramu si ni ohun elo fadaka ati ohun elo wura ati ohun elo ide ni owo re David oba si fi won fun Oluwa pelu fadaka ati wura ti o ti ya si mimo e to ti gba lowo awon orilede ti o ti segun lowo Syria ati lowo Moabu ati lowo awon omo Amoni ati lowo awon Philistini ati lowo Amaleki ati ninu ikogun adadeseri omo Rehobu oba Soba David si ni asi gidigidi nigba ti o pada wa ile lati ibi pipa awon ara Syria ni afunifoji iyo awon ti o pa je egba asan eniyan o si fi awon ologun si Edomu ati ni gbogbo Edomu yika ni o si fi ologun si gbogbo awon ti o wa ni Edomu si wa sin David Oluwa si pa David mo nibi kibi ti o nlo David si joba lori gbogbo Israeli David si se idajo ati otito fun awon eniyan re Joabu omo Seruiah ni o si nse olori ogun Jehoshaphati omo Ahiludi si nse akowe ati Sadoku omo Ahitubu ati Ahimeleki omo Abiatari ni awon alufa Seruiah asi ma se akowe Benaya omo Jehoada ni o si nse olori awon Kereti ati awon Peleti awon omo David si je alase
3: Eje ki agbadura
4: Olorun alaanu adupe lowo yin o je aye okan wa lati wa se waju yin nitori pe a mo pe nigba ti a ba wa Elso kun adi imole amo pe nigba ti a ba wa aisan yo pora amo wo pe nigba ti a ba wa gbogbo osi gbogbo ise yo dopin ni igbese aye wa amo pe nigba ti a ba wa e o ton imole sinu okan wa ati si ipa ona wa ati sinu aye wa amo pe nigba ti a ba wa si waju yin gbogbo awon agbara okunkun ti o tin je gaba ti o tin te wa mole we pe a o ni idande kuro ninu awon nkan wonyi to nda wa loro amo we pe nigba ti a ba wa a o le gbadura e o si le gbo adura wa an bebe we pe bi ati wa loni we pe igbagbo aye igbagbo otun yo soji ninu okan wa loruko Jesu a si n bere we pe gege bi igbagbo aye igbagbo otun yo ti dide ninu okan wa we pe bi a o ti ma gbadura e o gbo adura wa e o so okunkun di imole fun wa awon ikanu tabi awon ohun to nda wa loro e o mu won kuro ni oruko Jesu e ba wa soro e mu wa sumo odo ara yin adupe wo pe ti gbo ni oruko Jesu Christ lo wa wa loni mo soro nipa igbagbo o ye ke amo we pe ati man soro nipa igbagbo ohun ti igbagbo le se ere ti o wa ninu igbagbo ipa ti igbagbo ko ninu adura ti a ma n gba bi abawo Heberu ori kokanla ese ikini nje igbagbo ni idaniloju ohun ti a n reti ijeri ohun ti a ko ri bi a ko ba ti ri ohun kankan bi owo wa ko ba ti te ohun ti a n fe sugbon ti emi olorun jeri ninu okan wa leyin igba ti a ti gbadura we pe ohun yi ti a ko ti ri yo je ti wa eyi ni a n pe ni igbagbo bi a ba n reti ohun kan ti ko si ti de sugbon ti a ni idaniloju ti a si ni ifokanbalẹ ninu okan wa wipe olorun ki yo je wa kole ati wipe olorun yo fun wa ni nkan won yi a si ni idaniloju yi a ni ijeri yi ninu okan wa eyi ni a n pe ni igbagbo boya o ti n gbadura fun omo re wipe iyipada titun yo de ninu omo re sugbon o dabi eni wipe ohun to n reti ko ti te olowo ko ti ri ki o fi oju ara ri sugbon o ni idaniloju emi olorun sin jeri ninu okan re wipe nkan ti o ti gbadura fun yi wipe dandan olorun yo se wipe o tile ti se ka foju ri loku yi ni a n pe ni igbagbo boya o n gbadura fun oko re wipe iyipada rere ninu ebi iyipada rere ni ti ise iyipada re ni ti igbega yo de sugbon a ko ti fi oju ri lojukoju a ko ti ri igbega tabi iyipada ti a n bere lojukoju sugbon a ni idaniloju ninu okan wa okan wa balẹ wipe olorun ti se paapaa bi a ko tile ti ifoju ri emi olorun sin ba emi wa jeri we pe olorun ti gbo adura wa inu wa be si ridun bi a ko ti fojuri bi a ko ti le ti ri sibe sibe ani inu didun nitori pe a mo we pe olorun ti se eyi ni a pe ni igbagbo o so ninu ese ikeje we pe nitori ninu re li awon alagba ni eri rere bi aban so awon alagba ke se awon ti won lewo lori a mo we pe awon ti won lewo lori wa ti won ko ni igbagbo ninu olorun an so nipa awon alagba awon baba wa ninu igbagbo gege bi Abraham ti o je wi pe bi ileri ti olorun se fun bi owo re ko ti le ti ite sibe sibe o nyo wo apere yi ninu Rome ori kerin Rome ori kerin ninu lati ese iketa dilogun gege bi ati ko pe mo ti fi o se baba orile ede popo ni waju eni ti o ngbagbo olorun ti kara re ti o so okudi aye ti o si pe a ohun won ni ti ko si bi eni pe won ti wa je ki o ye o wi pe ni akoko yi Abraham ko ti bi omo ileri sugbon ati se ileri fun a sin so fun awe pe bi o ti le je wi pe ko ti ipoju ri olorun pe ohun won ni ti ko si bi eni pe won ti wa ijeri si ninu okan re yi idani loju ti o ninu okan re yi eyi ni a npe ni igbagbo wese keje ni logun nigbati ireti ko si eni ti o gbagbo ni ireti ki o le di baba orile de popo gege bi eyi ti a ti wi pe bayi ni iru omo re yori eni ti ko se ailera ni igbagbo ko ro ti ara ohun ti kara re ti o ti ku tan nigbati o to bi eni iwon 100 odun ati kiku inu sara ko fi igbagbo si emeji ileri olorun sugbon o le ni igbagbo e je pe o duro sinsin ni igbagbo o n fi ogo fun olorun nigbati o sa ti mo daju daju pe ohun ti o n ba ti leri ohun si le se ini a pe ni igbagbo wi pe bi a ko ti le ti ipoju ri sugbon ati gbadura debi wi pe emi olorun ba emi wa jeri o si je ki o da wa loju wi pe ohun ti a n beere olorun ti se nigba ti a ba gbadura ti a ba de akoko yi ti a be sinu inu didun ti emi olorun ba emi wa jeri ti a ni idaniloju ati ifokanbalẹ wi pe ma dupe lowo olorun ohun to n beere olorun ti se ma yin olorun logo nitori wipe ohun to n beere olorun ti fi ifo bi o ti le je wipe o ko ti ri nigba ti o ba be sinu yin olorun logo nigba ti o ba be sinu dupe nigba ti o ba be sinu bu ola fun olorun nigba ti o ba be sinu ki olorun nigba ti o ba be sinu so nipa agbara nla olorun bi o ti le je pe o ti o ko ti fi oju ri nkan wonye yi ni a n pe ni igbagbo bi o ba wo Heberu ori kokanla ese kefa sugbon lai si igbagbo ko le sese lati wu nitori eni ti o ba nto olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe oni olusesan fun awon ti o fi ara bale wa eni o so fun wa wipe igbagbo ki duro lasan igbagbo ki wa lo nikan wipe bi a ba ni igbagbo a o ma gbiyanju lati wu olorun bi a ba ni igbagbo a ma to olorun wa ni igbagbogbo bi a ba ni igbagbo wipe a ma ke pe olorun a ma gbadura bi a ba ni igbagbo a ma fihan nipa ohun ti a n so lenu igbagbo je ohun ini ti o se iyebiye aigbagbo je ohun ti o ma n ja wa tile aigbagbo je ohun ti o ma n pani aigbagbo je ohun ti o ma n je ki igbala olorun iyi olorun ibukun olorun ki o bo lowo eniyan igbagbo ma n so nipa ohun ti o dara aigbagbo ma n so nipa ohun ti ko dara lati inu okan wa ohun ti a ma n so ni o ma n fihan eyi ti a ni yala a ni igbagbo tabi a ni aigbagbo bi a ba ni igbagbo igbagbo yio so osi ati ise wa yio so di ayo igbagbo yio mu wa kuro ninu okunkun yio mu wa sinu imole igbagbo yio yi atubotan aye wa yio yi pada Ìgbàgbọ́ yóò mú a kúrò nínú ọ̀nà tó lọ sí ọ̀run àpáàdì, yóò mú a sí ọ̀nà tí ó lọ sí ọ̀run rere. Ní ẹ̀dàkejì, àìgbàgbọ́ yóò sọ ayọ̀ di ìbànújẹ́. Àìgbàgbọ́ yóò yà wá nípa kúrò lọ́dọ̀ Ọlọ́run, kúrò nínú ìyè Ọlọ́run àti kúrò nínú ìbùkún Ọlọ́run. Bí ènìyàn bá ní ìgbàgbọ́, ìgbàgbọ́ tí gbanilà, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ tí ń dàgbà sókè, àti ìgbàgbọ́ tí fẹsẹ̀ múlẹ̀ nínú Ọlọ́run àti nínú ọ̀rọ̀ rẹ̀, ìgbàgbọ́ yìí yóò ní ohùn tí ń bá Ọlọ́run sọ̀rọ̀. Èyí ni a fi ń sọ ní àṣálẹ̀ yìí nípa ohùn ìgbàgbọ́, tàbí kí a kúkú wí pé ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ láti ẹnu rẹ̀ jáde. Ohùn ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ. Kí a tó kú, ìgbàgbọ́ yóò máa sọ̀rọ̀. Bí a tiẹ̀ wà ní ibi tó jẹ́ wípé ó dàbí ẹni pé ayé fẹ́ pin fún wa, ìgbàgbọ́ yóò sì máa sọ̀rọ̀. Bákan náà, bí o bá wo ìṣe àwọn apọ́sítélì orí keje ẹsẹ̀ 15, ìṣe àwọn apọ́sítélì orí keje ẹsẹ̀ 15, ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́, ó tẹjúmọ́ ọ̀run, ó sì rí ògo Ọlọ́run, àti Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Òun sì wí pé, wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀, àti ọmọ ènìyàn dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Nígbà náà ni wọ́n kígbe lé òun rárá, wọ́n sì di etí wọn, wọ́n sì fi ọkàn kan rọ́ọ̀lù, wọ́n sì wọ sẹ́yìn òde ìlú, wọ́n sọ ọ́ lé òkúta. Àwọn ẹlẹ́rìí sì fi aṣọ wọn lélẹ̀ lé ẹsẹ̀ ọmọkùnrin kan tí à ń pè ní Saulu, ṣùgbọ́n wọ́n sọ Stefanu lé òkúta. Ó sì ké pe Olúwa wípé, Jésù Olúwa, gba ẹ̀mí mi. Bí o bá wo ibi tí a kà yí dáradára, ó rí wípé nípa ìgbàgbọ́ ni Stefanu ni ó fi sọ̀rọ̀. Ohun tí a ń gbọ́ lẹ́nu rẹ̀ ni ohùn ìgbàgbọ́. Wò wípé ó kún fún ẹ̀mí mímọ́. Nígbà tí a fẹ́yàn Stefanu, ohun yìí ni a rí kà nípa rẹ̀ wípé ó kún fún ìgbàgbọ́, ó kún fún ọgbọ́n Ọlọ́run, ó sì kún fún ẹ̀mí mímọ́ pẹ̀lú. Níhìn-ín ni a ń ṣe inú ni bí ni sí i. Níhìn-ín ni a ń sọ́lé òkúta. Ó ní, wò ó, mo rí Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Rí i wípé Jésù kò sọ ohunkóhun nísinsìnyí, ṣùgbọ́n ó dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Báwo ni Stefanu ṣe mọ̀ wípé kìí ṣe wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí onídàájọ́? Kìí ṣe wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ dá a lẹ́bi wípé bóyá Stefanu ti sọ ohun kan tí kò dùn mọ́ Ọlọ́run nínú, ohun kan tí ó fa inúnibíni tàbí sísọ lókúta tí wọ́n sọ lókúta? Báwo ni ó ṣe mọ̀ wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí alágbàwí, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ pe òun lọ sílé, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ kí òun káàbọ̀ sí ìjọba Ọlọ́run? Ohun tí ó fi mọ̀ ni wípé ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé òun jẹ́ ti Ọlọ́run, àti wípé Jésù pàápàá ó jẹ́ olùràpadà àti olùdáǹdè òun. Èyí ni a ń sọ nípa ìgbàgbọ́, wípé ní ojú ikú, ẹni tí ó bá ní ìgbàgbọ́, ọ̀rọ̀ ẹnu rẹ̀ yóò jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí ó tilẹ̀ ń kú lọ, yóò máa wípé mo ń lọ sílé, yóò máa wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún mi, yóò máa wípé mo mọ̀ wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé níbẹ̀, ìbá má ṣe bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún yín, àti wípé èmi lọ pèsè àyè sílẹ̀ fún yín, wípé nígbà tí mo bá sì ṣetán, èmi ó padà wá láti mú yín lọ sí ọ̀dọ̀ ara mi. Ẹni tí ó bá ní ìgbàgbọ́ títí di ojú ikú ni ó máa wípé mo ń lọ sí ìlú ọ̀run, mo ń lọ sí ibi rere. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí ó tilẹ̀ wà ní ẹnu bodè ọ̀run báyìí, yóò máa wípé mo fẹ́ wọlé, nítorí wípé mo ní orúkọ nínú ìwé ìyè. Èyí ni a fi mọ àwọn tí ó ní ìgbàgbọ́ nínú ayé, ohùn wọn yóò máa sọ̀rọ̀ ìgbàgbọ́. Ní ojú ikú, ọ̀rọ̀ ẹnu wọn yóò máa jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Wọ́n máa ní ìrètí àti ìdákọ̀rọ̀ ìdánilójú nínú ọ̀rọ̀ àti ìlérí Ọlọ́run. Ṣùgbọ́n ẹni tí ó bá ní àìgbàgbọ́ yóò máa dààmú, yóò máa ṣiyèméjì, gẹ́rẹ́ tí ó bá ti ní inúnibíni tàbí àjálù tàbí ẹ̀dùn ọkàn kan, ó máa gbọ́ láti ẹnu rẹ̀ bẹ́ni wípé Ọlọ́run kò fẹ́ mi, bẹ́ni wípé kò sí ohun tí mo lè ṣe tó lè ṣe dáradára, bẹ́ni wípé Ọlọ́run kì í gbàdúrà mi, bẹ́ni wípé mi ò mọ kí ni mo ṣe, bẹ́ni wípé bóyá mi ò tiẹ̀ pẹ̀lú àwọn àyànfẹ́, beni wo pe ah mi okun ko mo boya olorun o ti e pe kin ma si ohun mi okun ko mo boya mo kan wa si ilesin lasan mi okun ko mo boya gbogbo e ti mo nse o je otu bante ni waju olorun eni ti ko ni igbagbo lati oro enu re ni o ma ri wi pe ohun ti o nso jade lenu o je oro aigbagbo ki o si mo wi pe ohun ti a nso jade lenu o ni o fi wa han yala aje eni ti o gbagbo tabi aje alaigbagbo o ti o jale lati enu wa yala oro igbagbo tabi oro aigbagbo eyi ni yo ma fi han yala a o ni ibukun tabi a o ni idajo kin to ma so siwaju si gege bi igbagbo ti ma nsoro gege bi igbagbo ti ma nkorin gege bi igbagbo ti ma njeri gege bi igbagbo ti ma ni idakoro ati idaniloju kin to so siwaju si ohun ti igbagbo ma nse ohun ti oro igbagbo ma nso je kin kokko so fun ohun ti aigbagbo ma nso lati inu okan awon ti ko ni igbagbo wo Ezekieli ori ketadin logoji Ezekieli ori ketadin logoji ese kokanla nigba na le o so fun mi pe omo eniyan egungun wonyi ni gbogbo ile Israeli wo won wi pe egungun wa gbe ireti wa si pin ni ti awa ati ke wa kuro olorun ni ero rere nipa awon eniyan wonyi o so fun Ezekieli wi pe oun fe dabira pelu awon omo Israeli oun fe ki awon egungun won ti o ti gbe ti o wa ni aponifoji awon egungun ti a ti ya nipa kuro ninu awon egungun miran oun fe se ikojopo oun fe fun ni iye oun fe ki won ki o le dide lori ese won gege bi ogun lanla sugbon bi o ti le je wipe olorun ni ireti ti o dara ipinu ti o dara ilana ti o dara ti eto ti o dara nipa awon eniyan wonyi sibe sibe ni won so wipe ko si ireti fun won ni won so wipe ko dabi eni pe awon le ni igbala ni won so wipe ko dabi eni wipe egungun ti o ti gbe wipe o tun le ni iye e je oro aigbagbo lenu awon ti o je wipe bi olorun ti le ni ohun ti o dara ti o nso nipa won ohun ti o dara ti o npete ti o npero nipa won sibe sibe aigbagbo a ma di won loju aigbagbo a ma se inu won aigbagbo ki je ki won ki o le mo ohun iye biye ohun rere ti olorun pese nipa won je ki o yi o wipe olorun je alaanu olorun je eni ti o ni ife olorun ronu nipa re ohun ti o so nipa re ninu Jeremiah ori kokandinlogbon Jeremiah ori kokandinlogbon ki a si iwe ki a si bibeli wa kia kia Jeremiah ori kokandinlogbon lati ese kokanla nitori emi mo iro ti moro si yin le oluwa wi ani ero alafia ki si se fun ibi tabi fun yin ti lati fun yin ni igba ekehin ati ireti awon ti ko ni igbagbo boya omo ngbona boya omo saifan boya oko lo si bi ise ko tetede boya iyawo lo soja ko tetede boya awon ebi won ni ariwisi die si boya o dabi eni wipe ounje ko to ninu ile ti o dabi eni wipe awon omo won o le je ajeyo iru awon eniyan be ti won ko ni igbagbo e ti won iba fi ma wipe ojo ola yo dara wipe ola yo mu ibukun waju ti oni wipe nigba ti o ba di owuro imole yo tan ati wipe nigba ti oru yi ba koja wipe itanshan ogo olorun yo farahan e ti won ba fi ni reti wipe mo mo wipe olorun ronu nipa mi mo mo wipe olorun pe olorun se opolopo eto nipa mi won ma wipe ah olorun ki gbadura mi mi o mo kini mo se boya ese baba boya ese iya boya ese baba boya ese koko boya ese to farahan boya ese ti a mo mi okun ko mo kini mo se mo ti gbadura mo ti gba awe mo ti wa si dipa ko si bi ton lo ti mi o ba won lo ipago mo debe bi won so wi pe ninu ekun ni ijo tun wo mo debe bi won so pe gbagada ni gbogbo akatun korisi mo ti debe bi won so wi pe alimoso tabi ninu ni ipaja ni ibi ti won tin se ni ayobo ni katun lo ko si bi ton nikan lo ti mi o lo sugbon wo bi mo ti ri bi gbogbo bi ti mo ti de adura ti mo ti gba awe ti mo ti gba bibeli ti mo ti kan bon so pe ipade ojule wa ba mi nbe bon bi won so pe ninu ekun ni wa ba mi nbe ko si nkan ti mi o ti setan sugbon bi nkan ti na lo si seri omo o si alaafia o si gbogbo ara lokun fun aisan bi won ti eni ka wa si ile iwosan e sibe sibe ko so wo ti ma san mo fe ri oluso agosan o pe ti mo ti gbianju awon ti mo ni po ko iwe ebe adura ti bi won ka ebe adura awon elomi kun o je ka ti mi o mo kini mo se o boya olorun ti yan omo mi wo pe mi o ni ni igbala boya olorun ti yan omo mi pe ko ni si idunnu ni gbogbo ojo aye mi sibe sibe won ko mo we pe olorun ro ero rere ero alaafia nipa won awon wonyi je awon tin soro aigbagbo o ti a se so yi fun wa ni wo pe ke le yi ohun wa pada ke le yi oro enu wa pada ke le ma so oro igbagbo ki se oro aigbagbo ke le ma wi pe ojo ola yo dara ke le ma wi pe bi ekan pede ale kan a mo wi pe ayo nbo ni oworo ke le ma wi pe mo mo pe oludande mi olura pada mi mo mo ko nbe mo mo wi pe olorun yo gbo temi mo mo we pe bo ti le je pe nkan dojuru fun mi nisisiyi bo ti le je pe ko si kobo lowo mi loni mo mo we pe lola igba itura ati igba ipese yo de ba mi mo mo we pe bo ti le je pe mo rin ninu okunkun ati ninu aponi poji ojiji ku sibe sibe mo mo we pe oluwa ni oluso agutan mi eyi ni oro igbagbo kudara ke ma ba oro aigbagbo lenu wa nitori pe oro aigbagbo ki je ki adura gba oro aigbagbo ki mu ireti wa oro aigbagbo ki mu ni lokan le oro aigbagbo ki si ni lori oro aigbagbo ki je ki awon elomiran papa ki won fe tele olorun oro aigbagbo ki je ki a le ni ibukun lodo olorun sugbon ye ki a mo we pe olorun ro ero rere nipa wa wo mi nihi mo fe ki o mo we pe olorun feran re mo fe ki o mo we pe olorun ro ero alaafia nipa re mo fe ki o mo we pe jesu papa ni owo otun olorun nisisiyi o n gbadura fun o se o gbagbo be bi o ba gbagbo be e se ti a fi sunkun asun dekun bi a ba gbagbo be e se ti a fi se meji ninu adura bi a ba gbagbo be we pe olorun se ero nipa ti wa e se ti a fi se bi eni ti ko ni reti o ye ki a le ni ireti ninu olorun o ye ki a le mo we pe olorun ti gbadura olorun alaanu olorun olori ofe olorun ti se ileri ti si ti ileri na leyin olorun ti ki se ke o ni ato wa yo si gbo adura wa mo ni yo si gbo adura wa bi a ba gbagbo be o ye ki a ma soro igbagbo latenu wa je ki n tun fi apere miran han o eni ti o ni aigbagbo ninu okan re o si fi aigbagbo re han nipa oro ti o so jade lati enu re mo fe ki o wo lati inu iwe Samuel kini ori keta Samuel kini ori keta wo lati ese ikedogun Samuel dubole titi di oworo o si si ilekun ile olowa Samuel si beru lati ro ifihan na fun Eli nigba naa ni Eli pe Samuel o si we pe Samuel omo mi o n si dan we pe emi ni o si we pe kini ohun na ti Oluwa so fun o emi be o ma se pa mo fun mi ki Olorun ki o se be si o ati ju be lo pelu bi iwo ba pa ohun kan mo fun mi ninu gbogbo ohun ti o so fun o Samuel si ro gbogbo oro na fun ko se pa ohun kan mo fun o si wo pe Oluwa ni je ki o se eyi ti o dara le oju re bi o ba ti je anything ka bibeli ti o ti ka itan ti mo ka po oye ti o ti ka tele o ri wi pe Olorun so fun Samuel wi pe inu mi ko dun si Eli nitori wi pe ko boju to awon omo re ko si ba won wi ninu awon ohun ti won se ti ko dara ati pe o dabi eni wi pe Eli bola fun awon omo re ju ati bola fun Olorun ko si je ki won ki o dekun ati ma se buburu tabi lati si won ninu ise Olorun nigba ti o ri wi pe won ko rin ni ona eto sugbon nigba ti Olorun so nkan won yi fun Samueli to sin so wipe owo mu idajo ba ile Eli. Samuel so fun Eli nigba ti Eli beere lowo re. E ti Eli ba fi se bi awon ara Ninefe nigba ti Jonah lo sin Ninefe wipe ni ogoji ojo Olorun yo pa ilu yirun. Sugbon ti won ni oro igbagbo wipe eje ki a ronu pada. Ki a fi ise kise ti o wa lo wa ki a fi won sile. Ki Olorun ki o ba le fi oju rere wo wa e ti Eli iba se be. Eli so wipe o dara. Olorun ni ise. Oluwa ni ise. Ohun kan to ba da loju re. Mo ti nsin lati ojo yi. Bi o ba je pe tori asise tabi tori alebo ti o ti ri ninu ebi ni o fe fi da mi lejo dada na ni. Nitori wipe Olorun ni ohun to ba fe se ko se ni ti o le yi lokan pada. Eyi ni a pe ni oro aigbagbo. So fun mi bi oba Ninefe bi o ba se be nigba ti Jonah ti o so pe ni ogoji ojo a o pa Ninefe run a o biwo a wo lule ki oba Ninefe ki o so pe Oluwa ni ohun ti o ba da loju re je ki o se aba pa Ninefe run ni akoko na sugbon Olorun siju anuwo won nitori pe won ronu ko ada won ni oro igbagbo lenu sugbon wo okunrin yi ti o ni aigbagbo elomiran boya olaala ti Olorun kilo fun loju ala wo pe o se dada o gbadura to o rin bi o se ye ni waju mi nitori be sora ki ibinu Olorun ki o ma ba jalo iti ba pidi laro kutukutu ki o be si ni gbadura wo pe ah Olorun dariji mi o Olorun sanu fun mi o Olorun ma ka ese si mi Olorun o Olorun sanu fun mi o ma ni tara o ma ka bibeli ma ma gbadura ma ma wo oju re o ko to ba fe kin se ma je ki idajo Olorun ma je ki o sibulu mi o eti ba fi se be dada na ni nitori pe gbogbo nkan ti mo le se mo ti gbianju to nitori pe bi mo ba fi ara mi se apejuwe lagbaja mo sanju lagbaja lo bi Olorun ba si so wipe gbogbo eti mo se ina ko ti to wipe idajo tabi aisan tabi nkan mi lo nbo Oluwa ni je ki o se gege bi o ba ti dara loju re nitori mi o mo kini kin to se tabi elomiran boya o je apeyida boya o ni ikose die boya ese lo wa lai murasile lai rotele o si subu nipa ekiye sara a se da duro kuro ninu ise Olorun wo pe ah arakunrin tabi arabirin e to se yi o da am tori be lo gbadura wa oje Olorun ki o fi ara sile ni akoko die sinu adura ki a ba le pe opada e ti ba fi gbadura ani ah church o fe mi won fe ki n wulo ninu ile isin won kan fe so fun mi pe ki ma wa si deeper life ni mo mo nkan ton ni lokan mo mo pe won fe ki n wa won fe ki temi da won fe ki n lo sinu ijo miran mo si feran deeper life yo mo feran gbogbo eko ro Olorun osumo asise die ti mo ni won ni ki ma lo won Olorun papa o fe mi boye mi ni mo nse wahala ti mo kan tira mi mo Olorun Olorun boya Olorun o ti e fe ki n lo si ijoba run boya o ti ni awon to ti yan to je pe awon lo fe mu lo sorun boya mo kan se wahala lasan ni e ti ba fi ni oro igbagbo un die kekere ti a so fun pe ki o lo gbadura e ti ba lo gbadura a ma bohun a ma so pe Olorun o le gbadura awon mo eyin ni Eli nse ti o wi pe Oluwa ni je ki o se yi ti o dara le oju re ohun ti mo so fun ni wi pe bi o ba ni oro igbagbo lenu o daju wi pe okunkun yo di imole bi o ba ni oro igbagbo lenu aisan yo kuro ninu ara re aisan yo kuro ninu ebi re bi o ba ni igbagbo oro igbagbo lenu o daju pe bi o ti le dabi eni pe o sunkun loni o rerin lola wo Genesis ori ogbon Genesis ori ogbon lati ese ikini nigbati Rakeli ri pe ohun ko bimo fun Jacobo Rakeli se ilara arabirin re o si wi fun Jacobo pe fun mi le omo bi ko se be emi o ku se ori ohun ti mo ka yi se oro igbagbo ni yi tabi oro aigbagbo o ti loko fun igba die o si ri pe egbon ohun ti loko pelu fun igba die egbon bimo aburo ko bimo o wa jowu o wa so pe ah kini mo se se bi inu le kan na lati jade ewo ni mo se kini arabirin mi kini o fi sanju mi lo o wa lo ba oko re Jacob wi pe fun mi le omo bi ko se be emi o ku ori awon elomiran ti won ba n wa si ile isin be won ti wa fun osu meta osu mefa
3: tabi odun kan bi o se pe won ko ti bimo won ma so pe bi nba bimo bi nba loyun losu yi ma fi olorun sile ma fi beri sile gbogbo ti mo tin gbadura ti mo nwa si church lemo lemo ti mo nwa ni igba gbogbo bi o ba se pe ni osu yi mi o loyun tabi mi o ri ami kankan wi pe olorun ti gbadura mi ma ko fi church na sile ma fi beli sile ma fi oro olorun sile ki lo le to be se an ba olorun ja mi nje eniyan le ba eleda reja eti aba fi mu ohun igbagbo ki a so fun olorun wi pe mo mo wi pe awon to dagba ju mi lo o ti gbo ti won awon to darugbo ju mi lo bayi o ti gbo ti won awon ti o da be ni pe ko si ireti fun o ti gbo ti won awon ti o da be ni pe ki won to wa si odo olorun won o fi ojo kan lati aro di ale loyun ri ofun oni oyun ofin o si ipo iloyun o si je ki won ki o bimo nitori be mo mo ko o se temi e ti aba fi ni oro igbagbo lenu a nso fun olorun we pe bi bi nba bimo okunkun se okunkun dabi eni pe o dara ki nku ma se soro be e je oro aigbagbo sugbon je ki a lo si oro igbagbo ki a to lo gbadura bi abani igbagbo a ri wo pe igbagbo yo ma konrin didun ni ogonjo oro se oranti sila o paul bi won tin konrin be ni a ri wo pe isele nlanla o sele be ni a ri pe gbogbo ilekun ile tubu o si sile bi o ba le konrin orin igbagbo ni akoko ti wahala wa ni akoko ti inu ni bi ni wa o daju pe bi o tin ko orin igbagbo lati inu okan igbagbo si olorun wi pe igbogbo ide re ni yo ja loruko jesu ati gbogbo ibi ti o dabi eni pe o je bi ogba ewon o sese ke ma pojuri sugbon o dabi ogba ewon fun o a o si gbogbo ile kun won sile ni loruko jesu igbagbo ma nri irawo ti ireti loru nigba ti o dabi eni we pe a ko ri imole oju olorun igbagbo ma nle korin igbagbo ma nle kigbe pelu ohun isegun bi o tile je wi pe awon igana jericho won duro sibe igbagbo a ma yi odi jericho ka lekini bi odi jericho ba wo a tun yi ka lekeji bi odi jericho wo a tun gbadura a tun korin a tun yi ka leketa bi ko ti wo koni sori tinu ni ojo kerin a tun yi odi jericho ka ni ojo karun a tun yi odi jericho ka ni ojo kefa yo tun yi odi jericho ka mo so fun wi pe eni ti o ba ni igbagbo bi o tile ti gbadura ni ojo kini ni ojo keji ni ojo keta ni ojo kerin ni ojo karun ni ojo kefa bi o da bi eni wi pe ko si isele ko si ireti ko si ise yanu ko si idahun sibe sibe ni ojo keje eni ti o ba ni igbagbo ninu olorun yo tun yi odi jericho ka ni ojo keje mo so fun wi pe bi a ba ni igbagbo ninu olorun ki odi jericho ki awon igana re ki won ki o to wolule o da mi loju wi pe eni ti o ba ni igbagbo yo ke ike ayo yo ho iho ayo iho isegun si oluwa mo so fun wi pe bi eniyan ba ni igbagbo bi o ti le da bi eni wi pe ikun kanlekun sibe sibe eni ti o ni igbagbo yi o ma so aso tele nipa iye aini pekun igbagbo ni o ma mu idani loju wa wi pe a o ni isegun lori ota to lagbara ju wa lo se o mo wi pe golati je ota to lagbara ju dafidi lo sugbon igbagbo lo nsoro lati enu dafidi wi pe ohun o segun igbagbo ni ma so lati enu wa wi pe bo ti won ko ri a o segun mo mo wi pe lasale yi isegun yo je ti wa mo mo wi pe a o segun loruko jesu igbagbo lo ma nsoro e oro imuni lokan le oro ireti oro idakoro bi o tile je gbogbo nkan to yi waka lo le mu okan eniyan poruru igbagbo ni o ma je ki ayo ayo wi pe a mo wi pe oro ojo ajinde nbo nigbati oru iku ti o ba koja nitori be a o se ni igbagbo ninu olorun a o se je ki igbagbo wa ki o ma soro si olorun wi pe a mo wi pe bi atile ni aisan bi atile ni ajalu bi atile ni ohunkohun ti o n deru ba wa wi pe a ki yoko yiye ni a o ye wo orin dafidi ikeji din ni ogofa orin dafidi ikeji din ni ogofa okan ejo orin dafidi okan ejo bi a ba wo orin dafidi yi ni ori ikeji dini ogopa ti a wo lati ese ikeedogun oni ohun ayo ati ti igbala nbe ninu ago awon olododo owo otun oluwa le agbega owo otun oluwa nse agbara owo otun oluwa le agbega owo otun oluwa nse agbara emi ki yoku bi ko se yiye ki emi ki o le ma rohin ise oluwa bi abaje onigbagbo ni toto iru oro yi ni o wa ni enu wa bi atile ni aisan o sese ninu ile ewosan ki awon dokita oyinbo ki won so pe aisan yo dabi eni wi pe o ti wo ago ara o ti wo inu eje o ti wo inu egungun o dabi eni wi pe ko si ireti eni ti o ba ni igbagbo pe dokita mo je ti olorun ara mi ti ku ni taye ni o je ti olorun nitori be mo ti e mo wi pe nkan sise si po fun mi nitori pe ise olorun si wa awon ti mo fe soro igbala fun won si wa nitori be mi o ti ku emi ki yo ku iku kiku kan bi ko se yiye ki emi ki o le ma royin ise oluwa eyi ni a so nipa igbagbo eni ti o ba ni igbagbo bi atile ndero ba ninu ile ewosan bi atile ndero ba laarin ebi bi atile ndero ba ninu ala bi atile ndero ba lati odo awon ota yo ma wi pe rara ko si ku nitori pe emi ki yo ku bi ko se yiye ki emi ki o le ma royin ki emi ki o si ma royin ise oluwa wo okunrin kan eni ti o la opolopo omi jijin koja wo okunrin kan ti o dabi eni wo pe gbogbogun orun apadi ni won doti wo okunrin kan ti o dabi eni pe gbogbo ofa ti o wa lowo isu patapata ni o ta si okunrin yi wo okunrin kan ti o dabi eni wo pe ore ara ati awon ojudumo won ko sile wo okunrin kan ti o dabi eni pe gbogbo eni won run lojo kan sosho ago ara re papa o dabi eni pe orisirisi aisan ni o wa si ago ara re ti ko mo wi pe oun le yi rara wo okunrin kan ti o dabi eni pe omo o padanu omo o padanu dukia o padanu opolopo nkan sugbon sibe sibe o ni igbagbo ninu olorun bi o ba wo jobu ori kokan dilogun lati ese kini nigba na ni Job dahun o si wi pe yo ti pe to ti eyin o fi ma ba mi ninu je ti eyin o fi ma fi oro kun mi ni ejanja wo okunrin yi ti opolopo oro ti awon eniyan so ti o n ba ninu je ni ese ikeje kiyesi emi n ki gbe pe owo nla owo alagbara sugbon a ko gbo ti emi mo ki gbe soke be ni ko si idajo ese ikesan o si bo ogo mi o si si ade kuro li ori mi okunrin yi o nso nipa awon ajalu ti o deba o nso nipa awon ohun ti o n ti padanu re ni ese ikokanla o si tinobo ibinu re si mi o si kami si o si kami si bi okan ninu awon ota re ese ikerinla awon ajobi mi fa seyin awon afaramo ore mi si di onigbagbe mi awon ara inu ile mi ati awon omobirin iranse mi kami si ajeji emi ja si ajeji eniyan li oju won mo pe iranse mi on ko dami lohun mo fi enu mi be emi si su aya mi o ati orun mi si su awon omo inu iya mi ani awon omode sin fi mi sesin mo dide won si soro egan si mi ese ikokandilogun gbogbo awon ore idi gbogbo awon ore dimopo mi ore dimopo mi korira mi awon olufe mi si keyin da si mi wo okunrin yi ti o ni iru opolopo ajalu yi o si so we pe wo awon nkan ti o de ba mi ore ko mi sile awon ara ile ko mi sile opolopo awon ojulumo won ko eyin si mi mo padanu dukia mo padanu nkan pupo awon ti o si soro si mi won so oro ti o ba mi ninu je se ko ni ireti mo se ko ni igbagbo ninu olorun mo se ko gbagbo pe nkan yo yi pada wo eri ti o nje lati ese ke dogbon ati emi mo pe oludande mi nbe laye oni ni to to mo ti padanu nkan popo oni sugbon mo mo pe oludande mi nbe laye ni to to omo ti ku sugbon oludande mi nbe laye ni to to awon ore awon ara won ti komi sile sugbon mo mo we pe oludande mi nbe laye ati pe ohun bi eni ikeyin ni yo dide kuro lori erupo ele ati lehin igba ti awara mi ti ati ke kuro bi iru eyi ati lai ni eran ara mi li emi ori olorun eni ti emi ori fun ara mi ti oju mi o si wo ki se ti elomiran okan mi si daku ninu mi bi o ba wo ohun ti ogbeni yi nso o nso wi pe o ni ireti ninu olorun o mo wi pe oludande ohun wi pe o nbe bi pe ni toto ni o ti ni awon isoro ni toto ni o ti ni awon idamu sugbon sibe sibe oludande mi nbe se iwo mo pe oludande re nbe se o mo wi pe jesu ti ko fun o se o mo wi pe awon ileri olorun je ti re se o ni igbagbo aye ninu olorun ni e se to fi le gbadura e se ti o le ki gbe pe olorun e se ti o fi n bohun e se ti o fi n rahun e se ti o fi n sori tinu e se ti o fi n soro bi eni wi pe olorun wa ko si laaye mo se igbagbo re ko le soro si olorun se igbagbo re ko le mu ileri olorun ki o si duro sinsin lori ileri olorun se igbagbo re ko le se bi ti Shedraki Meshaki ati Abednego ninu ina se igbagbo re ko le duro sinsin gege bi ti Danieli se igbagbo re ko le ma ke pe Oluwa se igbagbo re ko le ma so nipa iye nigba ti awon ti o wa ni arowoto e ti won so nipa iku se iwo na o le dide ki o so wi pe emi mo pe oludande mi nbe bi o ba mo pe Jesu si wa laaye bi o ba mo pe Olorun wa wa laaye bi o ba mo pe ileri Olorun ki ta se bi o ba mo pe Olorun je ti wa o ye ki o dide duro lori ese re ki o so oro igbagbo dide nisisin ki o gbadura ki o so wi pe emi mo pe olugbala mi nbe oludande mi nbe emi mo pe oluso agutan mi nbe ati pe ileri re ki ye emi mo wi pe gbogbo ileri ti o ti se fun mi wi pe won o je temi o ye ki agbadura si Olorun bi o ba ti ni igbala ma se sori tinu ke pe Oluwa bi o ba je afaseyin ti ayo igbala ko si ninu re nisinsin nitori ese ti o ti wole ma se sori tinu ke pe Oluwa bi o ba ti gbadura fun isori mo pojo pepe sugbon ti isodi mimo ko ti je ti re ma se sori tinu dide ki o kepe Oluwa bi o ba ti wa agbara emi Olorun lati sise fun Olorun bi o ko ba ti ni o ye ki o ni ireti ninu Olorun ma se sori tinu dide ki o kepe Oluwa bi aisan ba wa ni ago ara re bi o ba dabi eni pe o ni awon idamu tabi ajalu o ye ki o dide ki o kepe Oluwa wi pe emi mo wi pe oludande mi nbe emi mo wi pe alagbawi mi nbe emo wo pe odo agutan olorun ti o ku lati ko ese mi lo o wa laaye sibe emi mo wo pe anu olorun ore ofe olorun emi mo wo pe oju rere olorun o nbe sibe emi mo wo pe ireti wa ninu olorun ati awon ileri re ki ye wo pe emi o gbadura emi o kepe Oluwa mo si mo wo pe olorun yo gbo ide ki o kepe Oluwa ba olorun so ye ki olorun ki o mo wo pe o

ìtẹ̀dó tàbí ilé wọn ará tù wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́lé, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbádùn, wọn rò wípé àwọn tún fẹ́ jáde mọ́. Èyí ni Ọlọ́run fi gba Fáráò tí kò mọ̀ Jósẹ́fù ló fi gbà á láyè. Gbà tí inú ni bí ni dé, gbà tí ìyá dé, gbà tí ìpọ́njú dé, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run rántí wa o, Ọlọ́run rántí ìlérí rẹ, Ọlọ́run rántí wípé Egypt kìí ṣe ilé wa, Ọlọ́run rántí ìlérí tó ti ṣe fún Abrahamu baba ńlá wa wípé ó mú wa jáde kúrò ní Egypt. Èyí ni Ọlọ́run wa fi sọ wípé igbe àwọn ọmọ Israẹli ó dé etí òun, òun wá sọ̀kalẹ̀ nísinsìnyí láti gbà wọ́n là láti mú wọn kúrò ní Egypt. Bákan náà ni fún ìwọ àti èmi, àwa tí a wà nínú ayé, ìgbà mìíràn a kì í rántí wípé ayé yìí kì í ṣe ilé wa, a kì í rántí wípé ọ̀run ni ilé, a kì í rántí wípé Jésù Kristi ti lọ pèsè àyè sílẹ̀ fún wa àti wípé ó ń bọ̀ wá. Bí ara bá tù wá, bí ó bá dàgbé bí ẹni pé a ní ànító àti àníṣẹ́kù àti gbàdúrà aṣoro nítorí owó ti wà, ọmọ ti wà, ìyàwó ti wà, ilé gbégbé ńkọ́ ó ti wà, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ńkọ́ ó ti wà, a ń fi ọkọ̀ kan pààrọ̀ mìíràn ni. Irú ìgbà bẹ́ẹ̀ a kì í rántí wípé ayé kì í ṣe ilé wa. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá gba ìpọ́njú díẹ̀ láàyè, inú ni bí ni díẹ̀ láàyè, àti nǹkan wọ̀nyí tó ń débà nínú ìgbésí ayé wa, tí ó bá gba díẹ̀ díẹ̀ láàyè nínú wọn, ìgbà yìí gan la máa ráyè gbàdúrà, ìgbà yìí la máa ń súnmọ́ Ọlọ́run, ìgbà yìí la máa ń ran Ọlọ́run létí àwọn ìlérí rẹ̀. Èyí ni Ọlọ́run fi máa ń gba àwọn nǹkan bẹ́ẹ̀ láàyè ní ìgbà kọ̀ọ̀kan. Ṣùgbọ́n tí mo ń sọ ni wípé Jésù Kristì ó ti sọ fún wa wípé àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀ nínú ayé, ó sì bọ́ sí àkókò tiwa wípé àwọn nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀. Nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ó yà wá lẹ́nu, nítorí wípé kò lè ṣaláìṣe, ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí. Jẹ́ kí a wo Máàkù yìí orí kẹtàlá ẹsẹ̀ ìkẹtàlá. Gbogbo ènìyàn ni yóò sì kórira yín nítorí orúkọ mi, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé bí a bá ti fi ayé wa fún Jésù Kristì, bí a bá ti gba ọkàn wa là, èyí kò jẹ́ wípé ìgbà tí a sì ti gba ọkàn wa là, a lè padà sínú ẹ̀ṣẹ̀, a lè padà sínú ayé, nítorí pé a ti di ọmọ Ọlọ́run láéláé. Ọmọ Ọlọ́run làwọn máa jẹ́ Jésù Kristì ní, rárá kò rí bẹ́ẹ̀. Àwọn ẹlòmíràn wọ́n ti rò wípé ìgbà tí àwọn ti nígbàlà lẹ́ẹ̀kan, bí àwọn tilẹ̀ padà sọ́dọ̀ èṣù, bí àwọn tilẹ̀ bọ́hùn tí wọ́n padà lọ sínú ayé, wípé a ó gbà wọ́n là síbẹ̀síbẹ̀, rárá ni ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbàlà. Àwọn ẹlòmíràn wọ́n máa ní ẹ̀kọ́ èké, ẹ̀kọ́ ìtànjẹ, wọ́n máa ń sọ wípé bí ènìyàn bá ti di ọmọ Ọlọ́run nígbà kan rí títí láé ni ó máa di ọmọ Ọlọ́run. Wọ́n máa ń sọ wípé bí ènìyàn bá ti jẹ́ ẹni tí ó wà nínú oore ọ̀fẹ́ nígbà kan, tí ó ti jẹ́ ẹni ìgbàlà, tí ó ti jẹ́ ẹni tí adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì, ẹni tí a kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè Ọlọ́run wípé títí láé ni yóò máa jẹ́ ọmọ Ọlọ́run, Bíbélì ní, rárá kò rí bẹ́ẹ̀. Ó ní ẹnikẹ́ni tí ó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbàlà. Ṣùgbọ́n Jésù Kristì ń sọ, ó ní ìgbà tí a bá rí àwọn nǹkan wọ̀nyí, àwọn ìpọ́njú tí ó wà nínú ayé, àwọn ìdáyàpò tí ó wà nínú ayé, àwọn ohun tí ó lè mú kí ọkàn rẹ̀ wẹ̀sì tí ó wà nínú ayé, àwọn àìní, ebi, èèyàn tí ó wà nínú ayé, wípé kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú, kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí kò lè ṣaláì rí bẹ́ẹ̀, wípé ó tilẹ̀ ju bẹ́ẹ̀ lọ. Bí a bá wo Lúkù orí 21, Lúkù orí 21 ẹsẹ̀ 11, ìṣẹ̀lẹ̀ ńlá yóò sì wà káàkiri, àti ìyàn àti àjàkálẹ̀ àrùn, ohun ẹ̀rù àti àmì ńlá yóò sì ti ọ̀run wá. Ní ẹsẹ̀ 25, àmì yóò sì wà lé oòrùn àti lé òṣùpá àti ní ìràwọ̀ àti lórí ilẹ̀ ayé, ìdààmú fún àwọn orílẹ̀-èdè nítorí ìpáàyà ti ariwo. Àyà àwọn ènìyàn yóò máa já fún ìbẹ̀rù àti fún ìrètí nǹkan wọn ni tí ń bọ̀ sórí ayé, nítorí àwọn agbára ọ̀run lẹ ó mìtìtì. Èyí ni Jésù Kristì sọ, kí àwọn ọmọ ẹ̀yìn kí ó ba lè mọ̀ ṣáájú wípé ìgbà ìpọ́njú wípé yóò wà nínú ayé. Ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé kí a tujú ká, a jẹ́ kí ó yé wa wípé kí a gbẹ́kẹ̀lé Ọlọ́run. Èyí ni a fi

0: Ìwé kejì ti Samueli, orí ìkẹwàá, ó sì ṣe lẹ́yìn èyí, ọba àwọn ọmọ Ammoni sì kú, Hanuni ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀. Dáfídì sì wípé, èmi ó ṣe oore fún Hanuni ọmọ Nahasi, gẹ́gẹ́ bí bàbá rẹ̀ sì ti ṣe oore fún mi. Dáfídì sì ránṣẹ́ láti tù ú nínú láti ọwọ́ àwọn ìránṣẹ́ rẹ̀ wá, nítorí ti bàbá rẹ̀. Àwọn ìránṣẹ́ Dáfídì sì wá sí ilé àwọn ọmọ Ammoni. Àwọn olórí àwọn ọmọ Ammoni sì wí fún Hanuni olúwa wọn pé, ní ojú rẹ, Fọlá ni Dáfídì ń bù fún bàbá rẹ tí ó fi rán àwọn olùtùnú sí ọ. Wá ṣe pé Dáfídì rán àwọn ìránṣẹ́ rẹ̀ sí ọ láti wá wo ìlú àti láti ṣe alamí rẹ̀ àti láti bà á jẹ́. Hanuni sì mú àwọn ìránṣẹ́ Dáfídì, ó fa apá kan irungbọn wọn, ó sì ké àbọ̀ kúrò ní agbádá wọn títí ó fi dé ìdí wọn, ó sì rán wọn lọ. Wọ́n sì sọ fún Dáfídì, ó sì ránṣẹ́ lọ pàdé wọn nítorí tí ojú ti àwọn ọkùnrin náà púpọ̀. Ọba sì wí pé, ẹ dúró ní Jericho títí irungbọn yín yóò fi hù, nígbà náà ni kí ẹ bọ̀. Àwọn ọmọ Ammoni sì rí pé wọ́n di ẹni ìríra níwájú Dáfídì. Àwọn ọmọ Ammoni sì ránṣẹ́, wọ́n sì fi owó bẹ ogun àwọn ará Síríà ti Bẹtrihobu àti Síríà ti Soba, ẹgbàá àwa ẹlẹ́sẹ̀ àti ti ọba Maaka, ẹgbẹ̀rún ọkùnrin àti ti Ishtobu, ẹgbàáfà ọkùnrin. Dáfídì sì gbọ́, ó sì ran Joabu àti gbogbo ogun àwọn ọkùnrin alágbára. Àwọn ọmọ Ammoni sì jáde, wọ́n sì tẹ ogun ní ẹnu odi. Ara Síríà àti Soba àti Rehobu àti Ishtobu àti Maaka, wọ́n sì tẹ ogun ní pápá fún ara wọn. Nígbà tí Joabu sì rí pé ogun náà dojúkọ òun níwájú àtìlẹ́yìn, ó sì yàn nínú gbogbo àwọn akíkanjú ọkùnrin ní Ísíráélì, ó sì tẹ ogun kọjú sí àwọn ará Síríà. Ó sì fi àwọn ènìyàn tí ó kù lé Abishai àbúrò rẹ̀ lọ́wọ́ kí ó lè tẹ ogun kọjú sí àwọn ọmọ Ammoni. Ó sì wí pé, bí agbára àwọn ará Síríà bá sì pọ̀ ju èmi lọ, ìwọ sì wá ràn mí lọ́wọ́, ṣùgbọ́n bí ọwọ́ àwọn ọmọ Ammoni bá sì pọ̀ jù ọ lọ, èmi ó sì wá ràn ọ lọ́wọ́. Mú ọkàn le, jẹ́ kí a ṣe onígboyà nítorí àwọn ènìyàn wa àti nítorí àwọn ìlú Ọlọ́run wa. Olúwa ó sì ṣe èyí tí ó dára ní ojú rẹ̀. Joabu àti àwọn ènìyàn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ sì bá àwọn ará Síríà pàdé ìjà, wọ́n sì sá níwájú rẹ̀. Nígbà tí àwọn ọmọ Ammoni sì rí pé àwọn ará Síríà sá, wọ́n sì sá níwájú Abishai, wọ́n sì wọ inú ìlú lọ. Joabu sì padà kúrò lẹ́yìn àwọn ọmọ Ammoni, ó sì bọ̀ wá sí Jerusalemu. Nígbà tí àwọn ará Síríà sì rí pé wọ́n di bíbì ṣubú níwájú Ísíráélì, wọ́n sì kó ara wọn jọ. Adarí Ṣeré sì ránṣẹ́, ó sì mú àwọn ará Síríà tí ó wà ní òkè odò jáde wá, wọ́n sì wá sí Helami. Ṣobaki olórí ogun ti Adarí Ṣeré sì ṣolórí wọn. Nígbà tí a sọ fún Dáfídì, ó sì kó gbogbo Ísíráélì jọ, wọ́n sì kọjá Jọ́dánì, wọ́n sì wá sí Helami. Àwọn ará Síríà sì tẹ ogun kọjú sí Dáfídì, wọ́n sì bá a jà. Àwọn ará Síríà sì sá níwájú Ísíráélì. Dáfídì sì pa nínú àwọn ará Síríà 500 àwọn oníkẹ̀kẹ́ àti 200 ẹlẹ́ṣin. Wọ́n sì kọlu Ṣobaki olórí ogun wọn, ó sì kú níbẹ̀. Nígbà tí gbogbo àwọn ọba tí ó wà lábẹ́ Adarí Ṣeré sì rí pé wọ́n di bíbì ṣubú níwájú Ísíráélì, wọ́n sì bá Ísíráélì lájà, wọ́n sì ń sìn wọ́n. Àwọn ará Síríà sì bẹ̀rù láti ran àwọn ọmọ Ammoni lọ́wọ́ mọ́.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé kejì ti Samueli, orí ìkọkànlá, ó sì ṣe lẹ́yìn ìgbà tí ọdún yípo, ní àkókò ìgbà tí àwọn ọba máa jáde ogun, Dáfídì sì ran Joabu àti àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú rẹ̀, àti gbogbo Ísíráélì, wọ́n sì pa àwọn ọmọ Ammoni, wọ́n sì do ti Rabba. Dáfídì sì jókòó ní Jerusalemu, ó sì ṣe ní ìgbà àṣálẹ̀ kan, Dáfídì sì dìde ní ibùsùn rẹ̀, ó sì rìn lórí òrùlé ilé ọba. Láti orí òrùlé náà ni ó sì rí obìnrin kan tí ó ń wẹ ara rẹ̀. Obìnrin náà sì ṣe arẹwà jọjọ láti wò. Dáfídì sì ránṣẹ́, ó sì béèrè obìnrin náà. Ẹnìkan sì wí pé, èyí kọ́ Bathsheba, ọmọbìnrin Eliami, aya Uria ará Hiti. Dáfídì sì rán àwọn ìránṣẹ́, ó sì mú un, òun sì wọ inú ilé tọ̀ ọ́ lọ, òun sì bá a dàpọ̀. Nígbà tí ó sì wẹ ara rẹ̀ mọ́ tán, ó sì padà lọ sí ilé rẹ̀. Obìnrin náà sì fẹ́rakù, ó sì ránṣẹ́, ó sì sọ fún Dáfídì, ó sì wí pé, èmi fẹ́rakù. Dáfídì sì ránṣẹ́ sí Joabu pé, rán Uria ará Hiti sí mi. Joabu sì rán Uria sí Dáfídì. Nígbà tí Uria sì dé ọ̀dọ̀ rẹ̀, Dáfídì sì bí ní èrè àlàáfíà Joabu àti àlàáfíà àwọn ènìyàn náà, àti bí ogun náà ti ń ṣe. Dáfídì sì wí fún Uria pé, sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ, kí o sì wọ ẹsẹ̀ rẹ. Uria sì jáde kúrò ní ilé ọba, oúnjẹ láti ọ̀dọ̀ ọba wá sì tọ̀ ọ́ lẹ́yìn, ṣùgbọ́n Uria sùn ní ẹnu ọ̀nà ilé ọba lọ́dọ̀ gbogbo ìránṣẹ́ Olúwa rẹ̀. Kò sì sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀. nígbà tí wọ́n sì sọ fún Dáfídì pé Uriah kò sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀. Dáfídì sì wí fún Uriah pé ṣé ọ̀nà àjò ni ìwọ ti wá? Ẹ a ti ṣe tí ìwọ kò fi sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀. Uriah sì wí fún Dáfídì pé àpótí ẹ̀rí àti Ísírẹ́lì àti Júdà jókòó ní àgọ́ àti Jóàbù Olúwa mi àti àwọn ìránṣẹ́ Olúwa mi wà ní ibùdó ní pápá. Èmi wà lọ sí ilé mi láti jẹ àti láti mu àti láti bá obìnrin mi sùn. Bí ìwọ bá wà láàyè àti bí ẹ̀mí rẹ sì ti ń bẹ láàyè, èmi kì yóò ṣe nǹkan yìí. Dáfídì sì wí fún Uriah pé ṣèdúró níyìn lónìí ní ọ̀la, èmi ó sì jẹ́ kí ìwọ kí o lọ. Uriah sì dúró ní Jerusalemu ní ọjọ́ náà àti ìjọ kejì. Dáfídì sì pé ó sì jẹ, ó sì mu níwájú rẹ̀, ó sì mú kí ọtí kí ó pa á, òun sì jáde ní alẹ́ lọ sí ibùsùn rẹ̀ lọ́dọ̀ àwọn ìránṣẹ́ Olúwa rẹ̀. Kò sì sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀, ó sì ṣe ní òwúrọ̀. Dáfídì sì kọ̀wé sí Jóàbù, ó fi rán Uriah, ó sì kọ sínú ìwé pé fi Uriah síwájú ibi tí ogun gbélé, kí ẹ sì bò ó sílẹ̀ kí wọ́n sì kọlù ú kí ó sì kú. Ó sì ṣe nígbà tí Jóàbù ṣe àkíyèsí ìlú náà, ó sì yan Uriah sí ibì kan níbi tí òun mọ̀ pé àwọn alágbára ọkùnrin ń bẹ níbẹ̀. Àwọn ọkùnrin ìlú náà sì jáde wá, wọ́n sì bá Jóàbù jà, díẹ̀ sì ṣubú nínú àwọn ènìyàn náà nínú àwọn ìránṣẹ́ Dáfídì. Uriah ara Hiti sì kú pẹ̀lú. Jóàbù sì ránṣẹ́, ó sì ro gbogbo nǹkan ogun náà fún Dáfídì. Ó sì pàṣẹ fún ìránṣẹ́ náà pé nígbà tí ìwọ bá sì parí àti máa ro gbogbo nǹkan ogun náà fún ọba.
2: Bí ó bá ṣe pé ìbínú ọba bá fàrú.
0: Tí òun sì wí fún ọ pé èéṣe tí ẹ̀yin fi súnmọ́ ìlú náà láti bá wọn jà, ẹ̀yin kò mọ̀ pé wọn ó tàfà láti orí odi wá? Ta ni ó pa Abimeleki ọmọ Jerubeṣeti? Kì í ṣe obìnrin ni ó yí òkúta ọlọ́lù láti orí odi wá tí ó sì kú ní Tebeṣi? Ẹ a ti rí tí ẹ̀yin fi súnmọ́ odi náà? Ìwọ sì wí fún un pé Uriah ìránṣẹ́ rẹ ara Hiti kú pẹ̀lú. Ìránṣẹ́ náà sì lọ, ó sì wá, ó sì jẹ gbogbo iṣẹ́ tí Jóàbù ràn fún Dáfídì. Ìránṣẹ́ náà sì wí fún Dáfídì pé ní tòótọ́, àwọn ọkùnrin náà lágbára jù wá lọ, wọ́n sì jáde tọ̀ wá wá ní pápá, àwa sì tẹ̀lé wọn títí wọ́n fi dé ẹ̀yìn odi. Àwọn tafàtafà sì ta sí ìránṣẹ́ rẹ láti orí odi wá. Díẹ̀ nínú àwọn ìránṣẹ́ ọba sì kú, ìránṣẹ́ rẹ Uriah ara Hiti sì kú pẹ̀lú. Dáfídì sì wí fún ìránṣẹ́ náà pé báyìí ni ìwọ wí fún Jóàbù pé má ṣe jẹ́ kí nǹkan yìí kí ó burú ní ojú rẹ, nítorí pé idà a máa jẹ ní ọ̀tún ní òsì, mú ìjà rẹ le sí ìlú náà kí o sì bí ṣubú, kí ìwọ kí o sì mú un lọ́kàn le. Nígbà tí aya Uriah sì gbọ́ pé Uriah ọkọ rẹ̀ kú, ó sì gbàwẹ̀ nítorí ọkọ rẹ̀. Nígbà tí àwẹ̀ náà sì kọjá tán, Dáfídì sì ránṣẹ́, ó sì mú un wá sí ilé rẹ̀, òun sì wá di aya rẹ̀, ó sì bí ọmọkùnrin kan fún un, ṣùgbọ́n nǹkan náà tí Dáfídì ṣe burú níwájú Olúwa. Ìwé kejì ti Samueli, orí ìkejìlá. Olúwa sì ran Natani sí Dáfídì, òun sì tọ̀ ọ́ wá, ó sì wí fún un pé ọkùnrin méjì ń bẹ ní ìlú kan, ọ̀kan jẹ́ ọlọ́rọ̀, èkejì sì jẹ́ tálákà. Ọkùnrin ọlọ́rọ̀ náà sì ní àgùntàn àti màálù ní ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n ọkùnrin tálákà náà kò sì ní nǹkan bí kò ṣe àgùntàn kékeré kan, èyí tí ó ti rà tí ó sì ń tọ́, ó sì dàgbà ní ọwọ́ rẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀. A máa jẹun nínú oúnjẹ rẹ̀, a sì máa mu nínú ago rẹ̀, a sì máa dùbúlẹ̀ ní àyà rẹ̀, ó sì dàbí ọmọbìnrin kan fún un. Àlejò kan sì tọ ọkùnrin ọlọ́rọ̀ náà wá, òun kò sì fẹ́ mú nínú àgùntàn rẹ̀ àti nínú màálù rẹ̀ láti fi ṣe àlejò fún ẹni tí ó tọ̀ ọ́ wá. Ó sì mú àgùntàn ọkùnrin tálákà náà fi ṣe àlejò fún ọkùnrin tí ó tọ̀ ọ́ wá. Ìbínú Dáfídì sì fàrú gidigidi sí ọkùnrin náà, ó sì wí fún Natani pé bí Olúwa ti ń bẹ láàyè, ọkùnrin náà tí ó ṣe nǹkan yìí kíkú ni yóò kú. Òun sì san àgùntàn náà padà ní mẹ́rin mẹ́rin nítorí tí ó ṣe nǹkan yìí àti nítorí tí kò ní àánú. Natani sì wí fún Dáfídì pé ìwọ ni ọkùnrin náà. Báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, èmi fi ọ́ jọba lórí Ísírẹ́lì, èmi sì gbà ọ́ lọ́wọ́ Saulu, èmi sì fi ilé Olúwa rẹ fún ọ àti àwọn obìnrin Olúwa rẹ sí àyà rẹ, èmi sì fi ìdílé Ísírẹ́lì àti ti Júdà fún ọ. Ìbá tilẹ̀ ṣe pé èyí ni kéré jù, èmi ìbá sì fún ọ ní nǹkan báyìí báyìí. Ése tí ìwọ fi kẹ́gàn ọ̀rọ̀ Olúwa, tí ìwọ fi ṣe nǹkan tí ó burú ní ojú rẹ̀, àní tí ìwọ fi idà pa Uriah ara Hiti, àti tí ìwọ fi mú obìnrin rẹ̀ láti fi ṣe obìnrin rẹ, ó sì fi idà àwọn ọmọ Ammoni pa á. Ǹjẹ́ nítorí náà idà kì yóò kúrò ní ilé rẹ títí láé, nítorí pé ìwọ gàn mí, ìwọ sì mú aya Uriah ara Hiti láti fi ṣe aya rẹ. Báyìí ni Olúwa wí, kíyèsí, èmi ó jẹ́ kí ibi kí ó dìde sí ọ láti inú ilé rẹ wá, èmi ó sì gba àwọn obìnrin rẹ lójú rẹ, èmi ó sì fi wọn fún aládùúgbò rẹ, òun ó sì bá àwọn obìnrin rẹ sùn níwájú oòrùn yìí. Àti pé ìwọ ṣe ní ìkọ̀kọ̀, ṣùgbọ́n èmi ó ṣe nǹkan yìí níwájú gbogbo Ísírẹ́lì àti níwájú oòrùn. Dáfídì sì wí fún Natani pé èmi ṣẹ̀ sí Olúwa Natani si wi fun Dafidi pe Oluwa pelu si ti mu ese re kuro iwo ki yo ku sugbon nitori nipa iwa yi iwo fi aye sile fun awon ota Oluwa lati so oro ode omo na ti a o bi fun o kiku ni yo ku Natani si lo si ile re Oluwa si fi arun ko lu omo na ti obirin Uria bi fun Dafidi o si se aisan pupo Dafidi si be Olorun nitori omo na Dafidi si gbawe o si wo inu ile lo o si dubule lori ile ni oru na awon agba ile re si dide to lo lati gbe dide lori ile o si ko ko si ba won jeun o si se ni ijo keje omo na si ku awon iranse Dafidi si beru lati wi fun pe omo na ku nitori ti won wi pe kiyesi nigba ti omo na nbe laye awa soro fun ohun ko si gbo ohun wa nje yo ti se ara re ni ise to bi awa ba wi fun pe omo na ku nigba ti Dafidi si ri pe awon iranse re nsoro kelekele Dafidi si kiyesi pe omo na ku Dafidi si bere lowo awon iranse re pe omo na ku bi won si da ni ohun pe o ku Dafidi si dide ni ile o si we o fi ororo para o si paro aso re o si wo inu ile Oluwa lo o si wo lesin o si wa si ile re o si bere won si gbe onje kale ni waju re o si jeun awon iranse re si bi ni ere pe kini eyi ti iwo se yi nitori omo na nigba ti o nbe laye iwo gbawe o si sokun sugbon nigba ti omo na ku o dide o si jeun o si wi pe nigba ti omo na nbe laye emi gbawe emi si sokun nitori ti emi wi pe tani o mo bi olorun o saanu mi ki omo na ki o leye sugbon ni isisin yi o ti ku nitori kini emi o se ma gbawe emi le mu pada wa mo bi emi ni yo to lo ohun ki yo si tun to mi wa Dafidi si sipe fun Basheba aya re o si wole to o si ba dapo o si bi omokunrin kan Dafidi si soruko re ni Solomoni Oluwa si fe o si ran Natani woli o si pe oruko re ni Jedidiah nitori ti Oluwa Joabu si ba Raba ati awon omo Amoni jagun o si gba ilu oba won Joabu si ran awon iranse si Dafidi o si wi pe emi ti ba Rabaja emi si ti gba ilu olomi won ni nje nitori na ko awon eniyan yoku jo ki o si doti ilu na ki o si gba ki emi ki o ma ba gba ilu na ki a ma ba pe ni oruko mi Dafidi si ko gbogbo eniyan na jo o si lo si Raba o si ba aja o si gba o si gba ade oba won kuro ni ori re wuwo re si je talenti wura kan o si ni okuta oniyebiye lara re a si fi de Dafidi ni ori o si ko ikogun ilu na ni opolopo o si ko awon eniyan na ti o wa ninu re o si fi won si ise ayun ati si ise nkan iwole ti a fi irin se ati si ise ake irin o si fi won si ise briki mimo be na ni oun si ise si gbogbo ilu awon omo Amoni Dafidi ati gbogbo awon eniyan na si pada si Jerusalemu.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Iwekeji ti Samueli ori iketala o si se leyin eyi Absalomu omo Dafidi ni aburo obirin kan ti o se arewa oruko re a si ma je Tamari Amnoni omo Dafidi si feran re Amnoni si banuje titi o fi se aisan nitori Tamari aburo re obirin nitori pe ohun dia ni o si se ohun ti o soro ni oju Amnoni lati ba se nkan kan sugbon Amnoni ni ore kan oruko re a si ma je Jonadabu omo Shimia egbon Dafidi Jonadabu si je alarekereke eniyan gidigidi o si wi fun pe ese ti iwo omo ba fi nru lojojumo bayi o ki yo aso fun mi Amnoni si wi fun pe emi fe Tamari aburo Absalomu arakunrin mi Jonadabu si wi fun pe dubule ni ibusun re ki iwo ki o si se bi eni pe ara re ko ya baba re yo si wa iwo iwo si wi fun pe jowo je ki Tamari aburo mi ki o wa ki o si fun mi ni ounje ki o si se ounje na ni waju mi ki emi ki o ri emi o si je ni owo re Amnoni si dubule o si se bi eni pe ohun saisan oba si wa ewo Amnoni si wi fun oba pe jowo je ki Tamari aburo mi ki o wa ki o si de akara meji ni oju mi emi o si je ni owo re Dafidi si ranse si Tamari ni ile pe lo si ile Amnoni egbon re ki o si se ti ounje fun Tamari si lo si ile Amnoni egbon re ohun si nbe ni ibule Tamari si mu iyefun o si po o si fi se akara ni oju re o si din akara naa o si mu awo naa o si da sinu awo miran niwaju re sugbon o ko lati je Amnoni si wi pe je ki gbogbo okunrin jade kuro lodo mi won si jade olukuluku okunrin kuro lodo re Amnoni si wi fun Tamari pe mu nje na wa si yara emi o si je lowo re Tamari si mu akara ti o se o si mu to Amnoni egbon re ni iyewu nigba ti o si sumo lati fi onje fun o si di mu o si wi fun pe wa dubule ti mi aburo mi won si da lohun wi pe be ko egbon mi ma se temi nitori pe ko to ki a se ru nkan be ni Israeli iwo ma se huwa were yi ati emi nibo ni emi o gbe itiju mi wo iwo si dabi okan ninu awon asiwere ni Israeli nje nitori na emi be o so fun oba nitori pe ohun ki yo ko lati fi mi fun o sugbon o ko lati gbo ohun re o si fi agbara mu o si segun re o si ba adapo Amnoni si korira re gidigidi irira na si waju ife ti o nti ni si ri lo Amnoni si wi fun pe dide ki o si ma lo o si wi fun pe ko ani idibi lile ti iwo nle mi yi buru ju eyi ti iwo ti se si mi lo sugbon ohun ko fe gbo ti re won si pe omo odo re ti se iranse re o si wi fun pe jowo ti obirin yi sode fun mi ki o si ti ilekun mo won si ni aso alarabara kan ni ara re nitori iru aso awoleke be ni awon omobirin oba ti se won di aima ewo iranse re si mu jade o si ti ilekun mo Tamari si bu eru si ori re o si fa aso alarabara ti nbe lara re ya o si ka owo re le ori o si nti gbe bi o ti nlo Absalom egbon re si bi lere pe Amnoni egbon re ba o se bi nje aburo mi dake egbon re ni se ma fi nkan yi si okan re Tamari si joko ni ibanuje ni ile Absalom egbon re sugbon nigba ti Dafidi oba gbo gbogbo nkan wonyi inu re baje gidigidi Absalom ko si ba Amnoni so nkan rere tabi buburu nitori pe Absalom ko ira Amnoni nitori eyi ti o se ani ti o fi agbara mu Tamari aburo re o si se leyin odun meji Absalom si ni olurerun agbuntan ni Balhasori eyi ti o gbe Ephraim Absalom si pe gbogbo awon omo oba Absalom si to oba wa o si wi pe wo jowo iranse re ni olurerun agbuntan emi be o je ki oba ati awon iranse re ba iranse re lo oba si wi fun Absalom pe be ko omo mi mo be o ma je ki gbogbo wa lo ki a ma mu onawo pupo o si ro gidigidi sugbon ohun ko fe lo o si sure fun Absalom si wi pe bi ko ba le ri be emi be o je ki Amnoni egbon mi ba wa lo oba si wi pe idi re ti yo fi ba o lo Absalom si ro ohun si je ki Amnoni ati gbogbo awon omo baba lo Absalom si fi ase fun awon iranse re pe ki eyin ki o ma kiyesi akoko ti oti wa ni yo mu okan Amnoni dun emi o si wi fun yin pe ko lo Amnoni ki e si pa e ma beru se emi ni o fi ase fun yin e se giri ki e se bi alagbara omo awon iranse Absalom si se si Amnoni gege bi Absalom ti pase gbogbo awon omo ba si dide olukuluku gun ibaka re won si sa o si se nigba ti won be ni ona iyin si de odo Dafidi pe Absalom pa gbogbo awon omo oba okan ko si ku ninu won oba si dide o si fa aso re ya o si dubule ni ile gbogbo awon iranse re ti won duro ti si fa aso won ya Jonadabu omo Shimea arakunrin Dafidi si dahun o si wi pe ki Oluwa mi oba ki o mo se ro pe won ti pa gbogbo awon odomodekunrin awon omo oba nitori pe Amnoni nikan soso le o ku nitori lati enu Absalom wa ni ati pinu re lati ojo ti o ti fi agbara mu Tamari aburo re nje ki Oluwa mi oba ki o mo se fi nkan yi si okan pe gbogbo awon omo oba ni o ku nitori Amnoni nikan soso ni o ku Absalom si sa odomokunrin na ti n sona si gbe oju re soke o si ri pe opo eniyan bo ni ona leyin re lati iha oko wa Jonadabu si wi fun oba pe wo awon omo oba n bo gege bi oro iranse re be ni ori o si se nigba ti o ti pari oro iso si wo awon omo oba de won si gbe ohun won soke won si sokun oba ati gbogbo awon iranse re pelu si sokun lanla Absalom si sa o si to Talmai lo omo Amihudu oba Geshuri Dafidi si n kanu nitori omo re lojoojumo Absalom si sa o si lo si Geshuri o si gbe ibe ni odun meta okan Dafidi oba si fa gidigidi si Absalom nitori ti o ti gba ipe ni ti Amnoni o sa ti ku.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà bàbá a wá síwájú yín nísinsìnyí a ń bẹ̀bẹ̀ wí pé kí ẹ bá wa sọ̀rọ̀.
4: Bí ẹ̀sìn ti ń bá wa sọ̀rọ̀ a ń bẹ̀bẹ̀ wí pé pẹ̀lú ìgbàgbọ́ àti ìgbọràn gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tòótọ́ a ó tẹ̀síwájú láti ṣe ohun tí ẹ ń bá wa sọ ní orúkọ Jésù Kristì Olúwa wa. A ti lo àkókò púpọ̀ ní ìgbà tí a ń dáhùn ìbéèrè lori wewa inu iwe mimo ti oni nitori be akoko kukuru ni o wa ni waju wa ni akoko kukuru ti o wa ni waju wa yi ni o fi ma soro lori jijowo ara eni fun ife olorun jijowo ara eni fun ife olorun awa ti a je onigbagbo bibeli pe wa ni omo olorun lati igba ti a ti gbagbo ninu Jesu Christi eni ti o je elese o je ota si olorun o si je eni ti ki fe gba ife olorun tabi ilana olorun ni igbesi aye re isipaya ti olorun ti fun wa ninu oro re o je ohun ti elese ki fe gba gege bi ohun ti yo to ni ona toro ti o lo si orun eniyan ti o je eda lasan lasan ti ko ti gba ore olorun si igbesi aye re ti ko ti ni idarije ese o ma nje eni ti rin ni ona ti ara re ko si le teriba fun ife olorun ati isakoso oro olorun ni igbesi aye re eyi ni bibeli se je ki o ye wa wi pe elese je olote ni waju oluwa bi ki ba se wi pe iru eni be ronu pe wada o si gbagbo ninu Jesu Christi ti o ku fun wa lori igi agbelebo iru eni be ko le di omo olorun bi aba nso wi pe ki a ronu pe wada e je wi pe ki a wa siwaju oluwa ki a jowo ara wa si ife olorun ki a si fi ara wa lele lese agbelebo wi pe ohunkohun to ba wi fun wa lati sinsiyi lo ni a o ma se gbati a ba ti ni anfani yi wi pe a di ore olorun a di okan ninu awon omo olorun a wa sinu agbole igbagbo ati di ebi olorun lese kese le ori wi pe ife lati gboran si oro olorun wi pe o wa ninu wa ki se be nikan ohunkohun ti se ife olorun ohunkohun ti a mo wi pe olorun gba laaye ni igbesi aye wa a o jowo ara wa fun laikun ijowo ara eni yi ati sise ife olorun eyi ni aami ti a fi n da omo olorun mo sugbon ni idakeji a ri iwe pe aigboran ati isote ni a fi n da awon elese ati awon ota olorun ni a fi n da won mo a o so nipa ikoko meji ninu eko ti a n ko loni yi ikini ejo ti oluwa n ba awon olote wi ejo ti oluwa n ba awon olote wi ikeji ipe si igboran ati ijowo ara eni je ki a wo iwe owe lati ori kini ese ikerinlelogun nitori ti emi pe ti eyin si ko ti emi na owo mi ti enikan ko si ka si sugbon eyin ti sa gbogbo igbimo mi ti eyin ko si fe ibawi mi emi pelu o rerin idamu yin emi o se efe nigbati iberu yin ba de je ki a duro nihin o je ohun ti o koni lominu ati ohun to bani ninu je wi pe nigbati olorun pe awon omo israeli won ko eti ikun si ipe olorun e je wi pe won o gbo won o gba won o fe lati se ife olorun ni orile ede wa bi eni ti o ju ni lo bi o ba n pe ni o je iwa irele ati owo fun eni ti owo ye nigbati a ba da lohun gege bi awon israeli ti mo bi oba ni israeli bi o ba n pe enikeni oba ti o n pe o yi bi o ba ti ran awon onise re wi pe oba fe ri o ohun gbogbo ti o n se bi o tile wo ki nkan naa ki o ti se pataki to ni o ni lati fi sile ki o je ipe oba sugbon oba orun olorun orun ohun aye eleda ohun gbogbo o n pe awon omo israeli sugbon o se ni laanu wipe won ko ipe olorun won ko ohun olorun se amo bi o baba npe wa tabi bi baba ninu ile tabi baba gbogbo agbole o npe enikan ninu wa bi abashe aigboran si ipe yi a o ri wepe ejiya yo de nitori be eni olorun fi so fun ni wepe gba ti ohun ti pe won gege bi eleda won gba ti ohun ti pe won gege bi olorun orun won aye gba ti ohun ti pe won gege bi olufe sugbon ti won ko ka ipe ohun si wepe nitori be ohun o rerin won nigba ti idamu ba de won si se efe nigba ti iberu won ba de ninu ese keta din logbon nigba ti iberu yin ba de biji ati idamu yin bi afeyi kaiji nigba ti wahala ati arodun ba de si yin nigba na li eyin o kepe mi sugbon emi ki yo daun won o saferi mi ni kutukutu sugbon won ki yo ri mi nihi ni ari wepe olorun o nba awon mo israeli wi sugbon ki se fun awon mo israeli nikan ibawi yi kan na ni o kan gbogbo elese loni ati gbogbo asako gbogbo apeyinda apeyinda ni an pe ni asako eredi ti a fi n pe apeyinda ni asako ni wepe o kuro ni ile o kuro labe itoju olorun o kuro labe ife olorun o sako lo o lo lati ma gbe ile iyo ni bi ti enikan ki gbe o lo n gbe asale

igboran ati ote ti wa ninu enikokan ti a bi sinu aye yi bi o ba wo awon mo kekeke bi won tin dagba a ma ri iwa ote iwa aigboran ninu won o je iwa abinibi won gbe wa se aye be ni enikokan ninu wa ni o ye ke a bere lowo olorun fun iranwo ki iru iwa aigboran be ati ote ki o le kuro ninu eda wa ninu okan wa olorun ti o je olufe ti o si je eni ti o da wa ninu ife re ti o ni si wa ni o tin pete awon rere awon ohun ayeraye ti o ye ke a ma gbadun won o pese won fun wa bi o ti le je wipe ati sako ni igba popo bi o ti le je wipe ati je alaigboran tele tele sibe o lora lati binu sibe ko mu idajo wa kankan o nwa wa o npe wa ki o ba le se wa lore sugbon o se ni laanu we pe opolopo ni o ntesiwaju ni iwa igbagbo iwa aigboran ati iwa ote won gbogbo wa ni ati sako lo ni igba kan ri be na ni fun awon mo israeli awon israeli won shote si oluwa bi o ti le je wipe o ti se won lore bi o ti le je wipe o ti daabo bo won o ti pese fun won o ti mo wa si ile ti okun fun ora popo sugbon sibe sibe won pada leyin olorun bakan na ni fun gbogbo awon elese gbogbo re ti a tin rigba lowo olorun gbogbo anu ti o tin fi han fun wa ko je ki awon wonyi ki o teriba won ro we pe ohun ti awon ni ati igbe aye ti awon gbe o je ninu agbara awon sugbon gege bi ati ri fun awon mo israeli we pe won jiya popo a se so ilu won di ahoro nitori awon iwa ote ati aigboran won be na lo ri fun elese loni bi enikeni ninu wa bi abate se waju ninu iwa aigboran ati ote ijiya ni yo gbeyin iru iwa be ye ki a wo Jeremiah ori keje Jeremiah ori keje lati ese iketale logun sugbon eyi ni mo pase fun won wi pe gba ohun mi gbo emi o si je olorun yin eyin o si je eniyan mi ki ese rin ni gbogbo ona mi ona ti mo ti pase fun yin ki o le dara fun yin ese ikerin le logun sugbon won ko gbo bẹ́ẹ̀ni wọn kò tẹ etí sílẹ̀ wọn sì rìn ní ìmọ̀ àti agídí ọkàn búburú wọn wọn sì kọ ẹ̀yìn wọn kí kìí ṣe ojú wọn sí mi níhìn-ín ni a rí i tí ọlọ́run pe àwọn ọmọ ìsírẹ́lì lẹ́jọ́ ìpèlẹ́jọ́ yìí kan náà ni ó dé fún ẹnì kọ̀ọ̀kan tí ó ń ṣe àìgbọràn ọlọ́run sọ wípé òun ti pàṣẹ fún wọn o ti ran awon wòlíì sí wọn láti sọ̀rọ̀ fún wọn àti láti fún wọn ní ìlànà àti àṣẹ òun ṣùgbọ́n wọn kò ẹ̀yìn sí òun wọn kò kọjú wọn sí òun èyí jẹ́ wípé wọn kò gbọ́ràn bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ni a rán sí wọn síbẹ̀síbẹ̀ wọ́n ṣe àìgbọ́ràn wo ẹsẹ̀ 24 síbẹ̀ wọn kò gbọ́ tèmi bẹ́ẹ̀ ni wọn kò tẹ́tí wọn sílẹ̀ ṣùgbọ́n wọ́n mú ọrùn wọn le wọ́n ṣe búburú ju àwọn bàbá wọn lọ bí a bá ń sọ nípa ti àwọn ọmọ ìsírẹ́lì kí a rántí wípé ọ̀rọ̀ yìí kan náà ni a kọ fún àwa náà wípé bí àwa pàápàá bí a bá jẹ́ aláìgbọ́ràn bí a bá jẹ́ ọlọ̀tẹ̀ tí a ò gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run bí ìjìyà ti dé bá àwọn ọmọ ìsírẹ́lì nítorí àìgbọ́ràn wọn bẹ́ẹ̀ náà ni ìjìyà yóò dé bá ẹnìkọ̀ọ̀kan wa mo ń bẹ̀bẹ̀ wípé kí ọlọ́run kí ó ṣe wá lé létí ọmọ kí ó jẹ́ kí a jẹ́ ẹni tí ń gbọ́ràn kí ìjìyà tí ń dé bá aláìgbọ́ràn àti ọlọ́tẹ̀ kí ó má bàa jẹ́ ìpín wa nínú Isaiah orí 75 Isaiah orí 75 ẹsẹ̀ ìkejì ní gbogbo ọjọ́ ni mo ti na ọwọ́ mi sí àwọn ọlọ́tẹ̀ ènìyàn tí rìn lé ọ̀nà tí kò dára nípa

0: ti a ba n ka Mose, ibojú náà n bẹ lé ọkàn wọn. Ṣùgbọ́n nígbà tí òun bá yí padà sí Olúwa, a ó mú ìbòjú náà kúrò. O ni a fi sọ wípé kí a tọ Ọlọ́run wá. O ni a fi sọ wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí a kọ̀ ọ́ sílẹ̀. O ni a fi sọ wípé kí a ké pe Jésù Kristì, ẹni tí ó lè mú ìfọ́jú ọkàn kúrò. Ṣé o rí ohun tí a kọ́ lónìí nínú wíwá inú ìwé mímọ́? Ṣé o rí Bartimeo afọ́jú bí ó ti ń gbọ́ ìró ẹsẹ̀ ọ̀pọ̀ ènìyàn? Bí o ti ri wípé nǹkan kan ṣẹlẹ̀, o ń bi wọn wípé kí ló dé? Tí ọ̀pọ̀ ènìyàn wà báyìí ló gbọ́ wípé Jésù Kristì, ọmọ Dáfídì ló ń kọjá lọ. Bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní ké tantan wípé Jésù Kristì, ọmọ Dáfídì, ṣàánú fún mi. Ni àwọn tí ó wà ní àyíká ẹ̀ ni wọ́n sọ wípé kí ó pa ẹnu mọ́. Ṣùgbọ́n bí wọ́n ti ń da lẹ́kun, bẹ́ẹ̀ ni ó tún kígbe jù bẹ́ẹ̀ lọ wípé Jésù Kristì, ọmọ Dáfídì, ṣàánú fún mi. A rí wípé bí Jésù ti ń sọ̀rọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé ó ń lọ sí Jerusalem láti kú fún ẹ̀ṣẹ̀ wa, bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan tí ó ṣe pàtàkì láti lọ sí Calvary, òun ló ń bá lọ, ó dẹ̀sẹ̀ dúró. Bí ó ti dẹ̀sẹ̀ dúró, bẹ́ẹ̀ ni ó ní kí wọ́n pè wá. Bí wọ́n ti pè wá ni ó rí wípé kí ni o fẹ́ kí n ṣe fún ọ, ni ó sọ wípé òun fẹ́ ríran ni. Òun fẹ́ ríran ni, rántí wípé kò dákẹ́ o. Àwọn Yorùbá wọn a sọ fún wa pé bí a bá dákẹ́, tara ẹni a bá ni dákẹ́. Bí o bá dákẹ́ sínú ẹ̀ṣẹ̀, bí o bá dákẹ́ sínú àìṣòdodo, bí o bá dákẹ́ sínú àìṣòótọ́, bí o bá dákẹ́ sínú èké àti irọ́, bí o bá dákẹ́ sínú ìwà òkùnkùn, tara rẹ àbá ò dákẹ́. Ṣùgbọ́n wọ́n ní bí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀, kì í pẹ́ lórí ìkúnlẹ̀ bí o bá ké tantan. Bí o bá ké pe Ọlọ́run wípé Ọlọ́run dáríjì mi, Ọlọ́run ṣàánú fún mi, mo fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, Ọlọ́run ìfọ́jú ọkàn yìí mú kúrò. Ó ní nígbà tí o bá tọ Jésù Kristì wá, nígbà tí o bá yí padà sí Olúwa, ó ní yóò mú ìbòjú náà kúrò. Nítorí bẹ́ẹ̀ tọ Ọlọ́run wá lónìí, o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kí ló tún dúró dè? O ti gbọ́ wípé Jésù Kristì nìkan, o ní orú ẹbọ fún wa, àrókún àti àrúdà. Jésù Kristì nìkan, o ní ó wá la ọ̀nà iyè fún wa. O ní èmi ni ọ̀nà, òtítọ́ àti iyè. Kò sí ẹni tí ó lè wá sọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Gba tí ó ti mọ̀ wípé Jésù Kristì ní ọ̀nà iyè, o ṣe dìde. O ṣe sọ wípé èmi ó tọ Ọlọ́run lọ. O ṣe sọ wípé èmi ó sọ fún Ọlọ́run wípé mo ti dẹ́ṣẹ̀ sí ọ. Àti sí àwọn aládùúgbò mi ò yẹlé ẹni tí àbá máa pèlé ọmọ rẹ. Ṣùgbọ́n dáríjì mi, fi àánú Jésù Kristì, fi gbà mí là, fi ẹ̀jẹ̀ Jésù Kristì kí o fi wẹ̀ mí. Kí la tún dúró fún? Sọ fún Ọlọ́run. Dìde dúró lórí ẹsẹ̀ rẹ, tàbí kí o kúnlẹ̀ lórí ẹsẹ̀ rẹ, kí o sọ fún Ọlọ́run wípé ìfọ́jú ọkàn tí ó ń bá ọjà, ìfọ́jú ọkàn tí ó wà pẹ̀lú rẹ, ó ń fẹ́ kí Ọlọ́run kí ó mú ọ kúrò. Ó ń fẹ́ kí a gba ọkàn rẹ là. Ó ń fẹ́ kí a ṣe ọ níyè. Ó ń fẹ́ kí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù. Ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, ìbáṣe ìmùtípa ni, ìbáṣe àìgbàgbọ́ ni, ìbáṣe ìbọ̀rìṣà ni, ìbáṣe àìkọ́ran ni, ìbáṣe àgàbàkébè, ìbáṣe wípé o jẹ́ olórí kunkun, ẹni tí ń ṣe tinú rẹ̀, ìbáṣe wípé o jẹ́ aláṣẹ rége, o jẹ́ ẹni tí a ń bá wù ṣùgbọ́n tí ń wárùn kì. Sọ fún Ọlọ́run wípé ìfẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé ìfọ́jú ọkàn tí ó bá ọjà, mo fẹ́ kí Ọlọ́run mú un kúrò. Kí Ọlọ́run ó ṣetán nísinsìnyí láti dáríjì ọ, láti gbà ọ là, láti mú ìfọ́jú ọkàn kúrò, láti jẹ́ kí o lè bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́. Bí o bá lè jẹ́ ẹni tí a ṣí lójú, tí yóò lè rí iyì àìní pẹ̀lú. Bí o bá gbàdúrà, ó dájú wípé Ọlọ́run yóò gbọ́.
1: Ìwé kejì ti Samueli, orí ìkẹrìnlá. Joabu ọmọ Siruaya sì kíyèsí pé ọkàn ọba sì fà sí Absalomu. Joabu sì ránṣẹ́ sí Tekoa, ó sì mú ọlọ́gbọ́n obìnrin kan láti ibẹ̀ wá. Ó sì wí fún pé, èmi bẹ̀ ọ́, ṣe bí ẹni tí ń ṣọ̀fọ̀, kí o sì fi aṣọ ọ̀fọ̀ sára, kí o má sì ṣe fi òróró pa ara, kí o sì dàbí obìnrin tí ó ti ń ṣọ̀fọ̀ fún òkú ní ọjọ́ púpọ̀, kí o sì tọ ọba wá, kí o sì sọ fún un gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí. Joabu sì fi ọ̀rọ̀ sí ilé ẹnu. Nígbà tí obìnrin ara Tekoa náà sì ń fẹ́ sọ̀rọ̀ fún ọba, ó wólẹ̀, ó dojúbolẹ̀, ó sì bu ọlá fún un, ó sì wí pé, ọba, gbà míì. Ọba sì bi léèrè pé kí ni ó ṣe ọ́. Òun sì dáhùn wípé, ní tòótọ́, opó ni èmi ń ṣe, ọkọ mi sì kú. Ìránṣẹ́bìnrin rẹ̀ sì ti ní ọmọkùnrin méjì, awon mejeji si joja ni oko ko si si en ti yo la won ekini si lu ekeji o si pa ti wo gbogbo idile dide si iranse birin re won si wi pe fi eni ti o pa eni keji re fun wa awo si pa ni ipo emi eni keji re ti o pa awo si pa arole na run pelu won si pa ina mi ti o ku won ki yo si fi oruko tabi eni ti o ku sile fun oko mi ni aye oba si wi fun obirin na pe lo si ile re emi o si kilo nitori re obirin ara tekwa na si wi fun oba pe oluwa mi oba ye ki ese na ki o wa lori mi ati lori idile baba mi ki oba ati itere ki o je alailebi oba si wi pe enikeni ti o ba soro si o mu oluwa re to mi wa ohun ki yo si to omo o si wi pe emi be o ye ki oba ki o ranti oluwa olorun re ki olugbesan eje ki o ma se ni ipa lati se iparun ki won ki o ma ba pa omo mi ohun si wi pe bi oluwa ti nbe laaye okan ninu irun ori omo re ki yo bo sile obirin na si wi pe emi be o ye ki iransebirin re ki o soro kan fun oluwa mi oba ohun si wi pe ma wi obirin na si wi pe nitori kini iwo si se ro iru nkan yi si awon eniyan olorun nitori pe oba si so nkan yi bi eni ti o jebi ni ti pe oba ko mu isansa re bo wa ile nitori pe awo saku a o si dabi omi ti a tu sile ti a ko si le sajomo nitori bi olorun ko ti gba emi re o si ti se ona ki a ma ba le isansa re kuro lodo re nje nitori na ni emi si se wa so nkan yi fun oluwa mi oba bi o je pe awon eniyan ti deruba mi iransebirin re si wi pe nje emi o so fun oba o le ri be pe oba yo se ife iransebirin re fun nitori pe oba o gbo lati gba iransebirin re sile lowo okunrin na ti o nfe ke emi ati omo mi pelu kuro ninu ile ni olorun iransebirin re si wi pe nje oro oba oluwa mi yo si ja si itunu nitori bi angeli olorun be ni oluwa mi oba lati mo rere ati buburu oluwa olorun re yo si wa pelu re oba si dan o si wi fun obirin na pe ma se fi nkan ti emi o bere lowo re pamo fun mi emi be o obirin na si wi pe je ki oluwa mi oba ki o ma wi oba si wi pe owo ju abuku a wa pelu re ninu gbogbo eyi obirin na si dan o si wi pe bi emi re ti nbe laaye oluwa mi oba ko si yi pada si owo otun tabi si owo osi ninu gbogbo eyi ti oluwa mi oba ti wi nitori pe juabu iranse re oni o ran mi oni o si fi gbogbo oro wonyi si iranse birin re ni enu lati mu iru oro wonyi wa ni juabu iranse re si se nkan yi oluwa mi si gbon gege bi ogbon angeli olorun lati mo gbogbo nkan ti nbe ni aye oba si wi fun juabu pe wo emi o se nkan yi nitori na lo ki o si mu omodekunrin na absalomu pada wa juabu si wo le o doju re bole o si teriba fun o si sure fun oba juabu si wi pe loni ni iranse re mo pe emi ri ore ofe gba ni oju re oluwa mi oba nitori pe oba se ife iranse re juabu si dide o si lo si geshuri o si mu absalomu wa si jerusalemu oba si wi pe je ki o yi pada lo si ile re ma si se je ki o ri oju mi absalomu si yi pada si ile re ko si ri oju oba ko si si arewa kan ni gbogbo israeli ti abayin bi absalomu lati atelese re titi de atari re ko si abuku kan lara re nigbati o ba si re irun ori re nitori pe ni ododun ni ohun ma re nitori ti o wuwo fun ohun a si ma re ohun si won irun ori re o si ja si igba shekeli ninu osuwon oba a si bi omokunrin meta fun absalomu ati omobirin kan oruko re a si ma je tamari ohun si je obirin ti o ni ewa loju absalomu si joko ni odun meji ni jerusalemu ko si ri oju oba absalomu si ranse si juabu lati ran si oba sugbon ohun ko fe wa sodo re o si ranse lekeji ohun ko si fe wa o si wi fun awon iranse re pe wo o ko juabu gbe ti emi o si ni oka nibe e lo ki e si tinabo awon iranse absalomu si tinabo oko na juabu si dide o si to absalomu wa ni ile o si wi fun pe e se ti awon iranse re fi tinabo oko mi absalomu si da juabu lohun pe wo emi ranse si o wipe wa nihin yi emi o si ran o lo sodo oba lati wi pe kini emi ti geshuri wa si iba san fun mi bi o se pe emi wa nibe sibe nje emi nfe ri oju oba bi o ba si se pe ese nbe ni ara mi ki o pa mi juabu si to oba wa o si ro fun o si ranse pe absalomu oun si wa sodo oba o teriba fun o si doju re bole niwaju oba oba si fi enu ko absalomu ni enu
2: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Samueli, ori ikedogun. ó sì ṣe lẹ́yìn èyí Absalom sì pèsè kẹ̀kẹ́ àti ẹṣin fún ara rẹ̀ àti 50 ọmọkùnrin tí yóò máa sáré níwájú rẹ̀. Absalom sì dìde ní kùtùkùtù, ó sì dúró ní apá kan ọ̀nà ẹnu bodè, ó sì ṣe bí ẹnìkan bá ní ẹjọ́ tí ó ń fẹ́ mú tọ ọba wá fún ìdájọ́, a sì pè sọ́dọ̀ rẹ̀, a sì bí pé ará ìlú wo ni ìwọ, wọn a sì dáhùn pé ìránṣẹ́ rẹ ti inú ọ̀kan nínú ẹ̀yà Ísírẹ́lì wá. Absalom a sì wí fún pé wò ó, ọ̀ràn rẹ ṣáà dára, ó sì tọ́, ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó bá fi àṣẹ fún láti yẹ ọ̀ràn rẹ wò. Absalom a sì wí pé àbájẹ́ fi mí ṣe onídàájọ́ ní ilẹ̀ yìí, kí olúkúlùkù ẹni tí ó ní ẹjọ́ tàbí ọ̀ràn kan bá lè máa tọ̀ mí wá, èmi bá sì ṣe ìdájọ́ òtítọ́ fún un. Bẹ́ẹ̀ ni bí ẹnìkan bá sì súnmọ́ láti tẹríba fún un, wọn a sì náwó rẹ̀, a sì dì í mú, a sì fi ẹnu kò ó lé ẹnu. Irú ìwà báyìí ni Absalom a máa hù sí gbogbo Ísírẹ́lì tí ó tọ ọba wá nítorí ìdájọ́. Absalom sì fa ọkàn àwọn ènìyàn Ísírẹ́lì sọ́dọ̀ rẹ̀, ó sì ṣe lẹ́yìn 40 ọdún. Absalom sì wí fún ọba pé, èmi bẹ̀ ọ́, jẹ́ kí èmi kí ó lọ, kí èmi ó sì san ìlérí mi tí èmi ti ṣe fún Olúwa ní Hebroni, nítorí tí ìránṣẹ́ rẹ ti jẹ́jẹ́ kan nígbà tí èmi ń bẹ ní Geṣuri ní Síríà pé, bí Olúwa bá mú mi padà wá sí Jerusalemu ní tòótọ́, èmi ó sì sin Olúwa. Ọba sì wí fún un pé, máa lọ ní àlàáfíà, ó sì dìde, ó sì lọ sí Hebroni. Ṣùgbọ́n Absalom rán àmì sáàrin gbogbo ẹ̀yà Ísírẹ́lì pé, nígbà tí ẹ̀yin bá gbọ́ ìró ìpè, kí ẹ̀yin sì wí pé Absalom jọba ní Hebroni. Igba ọkùnrin sì bá Absalom ti Jerusalemu jáde nínú àwọn tí a ti pè, wọ́n sì lọ nínú àìmọ̀kan wọn, wọn kò sì mọ nǹkan kan. Absalom sì ránṣẹ́ pé Ahitofeli ara Giloni, ìgbìmọ̀ Dáfídì láti ìlú rẹ̀ wá, àní láti Gilo, nígbà tí ó ń rú ẹbọ. Ìdìtẹ̀ náà sì le, àwọn ènìyàn sì ń pọ̀ sọ́dọ̀ Absalom. Ẹnìkan sì wá rò fún Dáfídì pé ọkàn àwọn ọkùnrin Ísírẹ́lì ṣí sí Absalom. Dáfídì sì wí fún gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ tí ó wà lọ́dọ̀ rẹ̀ ní Jerusalemu pé, ẹ dìde, ẹ jẹ́ kí a sá lọ, nítorí pé kò sí ẹni tí yóò gbà wá lọ́wọ́ Absalom. Ẹ yára kí a lọ kúrò, kí o má bàa yára lé wa bá, kí o má sì mú ibi bá wa, kí o má sì fi ojú idà pa ìlú run. Àwọn ìránṣẹ́ ọba sì wí fún ọba pé, gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa wa ọba ń fẹ́ wò ó, àwa ìránṣẹ́ rẹ ti múra. Ọba sì jáde, gbogbo ilé rẹ sì tẹ̀lé, ọba sì fi mẹ́wàá nínú àwọn obìnrin rẹ̀ sílẹ̀ láti máa ṣọ ilé. Ọba sì jáde, gbogbo ènìyàn sì tẹ̀lé, wọ́n sì dúró ní ibì kan tí ó jìnà, gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ sì kọjá ní ọ̀tún ní òsì rẹ̀, àti gbogbo àwọn Kéréètì, àti gbogbo àwọn Pélétì, àti gbogbo àwọn Gíìtì. 600 ọmọkùnrin tí ń tọ̀ lẹ́yìn láti Gati wá sì kọjá níwájú ọba. Ọba sì wí fún Ittai ara Gíìtì ni pé, "Eṣe tí ìwọ fi ń bá wa lọ pẹ̀lú, padà kí o sì bá ọba jókòó, nítorí pé àlejò ni ìwọ, ìwọ sì ti fi ìlú rẹ sílẹ̀. Lánàá yìí ni ìwọ dé, èmi a sì lè mú kí ìwọ máa bá wa lọ káàkiri lónìí bí. Èmi ń lọ sí ibikíbi tí mo bá rí, padà kí o sì mú àwọn arákùnrin rẹ padà, kí àánú àti òtítọ́ kí o pẹ̀lú rẹ." Ittai sì dá ọba lóhùn, ó sì wí pé, "Bí Olúwa ti ń bẹ láàyè àti bí Olúwa mi ọba ti ń bẹ láàyè, ní tòótọ́, níbikíbi tí Olúwa mi ọba bá gbé wà, ìbá àkànṣe nínú ikú tàbí nínú ìyè, níbẹ̀ pẹ̀lú ni ìránṣẹ́ rẹ yóò gbé wà." Dáfídì sì wí fún Ittai pé, "Lọ kí o sì ré kọjá." Ittai ara Gíìtì ni sì ré kọjá, àti gbogbo àwọn ọmọkùnrin rẹ̀, àti gbogbo àwọn ọmọ kéékèèké tí ó wà lọ́dọ̀ rẹ̀. Gbogbo ìlú náà sì fi ohùn rara sọkún, gbogbo ènìyàn sì ré kọjá. Ọba sì ré kọjá odò Kidroni, gbogbo àwọn ènìyàn náà sì ré kọjá sí ìhà ọ̀nà ijù, sì wò ó. Sádókù pẹ̀lú àti gbogbo àwọn ọmọ Léfì tí ó wà lọ́dọ̀ rẹ̀ sì ń ru àpótí ẹ̀rí Ọlọ́run. Wọ́n sì gbé àpótí ẹ̀rí Ọlọ́run náà kalẹ̀. Abiatari sì gòkè títí gbogbo àwọn ènìyàn sì fi dẹ́kun àti máa kọjá láti ìlú wá. Ọba sì wí fún Sádókù pé, "Sì tún gbé àpótí ẹ̀rí Ọlọ́run náà padà sí ìlú. Bí èmi bá rí ojú rere gbà lọ́dọ̀ Olúwa, yóò sì tún mú mi padà wá, yóò sì fi àpótí ẹ̀rí náà hàn mí àti ibùgbé rẹ̀. Ṣùgbọ́n bí òun bá sì wí pé, "Èmi kò ní inú dídùn sí ọ, wò ó, èmi nìyí, jẹ́ kí òun kí ó ṣe sí mi gẹ́gẹ́ bí ó ti tọ́ ní ojú rẹ̀." Ọba sì wí fún Sádókù àlùfáà pé, "Ìwọ kọ́ àríran, padà sí ìlú ní àlàáfíà àti àwọn ọmọ rẹ méjèèjì pẹ̀lú rẹ, Ahimaasi ọmọ rẹ àti Jonatani ọmọ Abiatari. Wò ó, èmi ó dúró ní pẹ̀tẹ́lẹ̀ ìjù ni, títí ọ̀rọ̀ fi ti ọ̀dọ̀ rẹ wá láti sọ fún mi." Sádókù àti Abiatari sì gbé àpótí ẹ̀rí Ọlọ́run padà sí Jerusalemu, wọ́n sì gbé ibẹ̀. Dáfídì sì ń gòkè lọ ní òkè igi òróró, ó sì ń sọkún bí òun ti ń gòkè lọ, ó sì bo orí rẹ̀, ó ń lọ láì ní bàtà ní ẹsẹ̀, gbogbo ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀. Olúkúlùkù ọkùnrin sì bo orí rẹ̀, wọ́n sì ń gòkè, wọ́n sì ń sọkún bí wọ́n ti ń gòkè lọ. Ẹnìkan sì sọ fún Dáfídì pé, "Ahitofeli wà nínú àwọn ọlọ̀tẹ̀ Absalom." Dáfídì sì wí pé, "Olúwa, èmi bẹ̀ ọ́, sọ ìmọ̀ Ahitofeli di asán." Ó sì ṣe, Dáfídì dé orí òkè níbi tí ó gbé wólẹ̀ sin Ọlọ́run, sì wò ó. Húṣáì ara Akí ní sì wá láti pàdé rẹ̀ tí ó ń ti aṣọ rẹ̀ yíya àti erùpẹ̀ ní orí rẹ̀. Dáfídì sì wí fún pé bí ìwọ bá bá mi kọjá ìwọ sì jẹ ìdíwọ fún mi bí ìwọ bá sì padà sí ìlú tí o sì wí fún Absalomu pé èmi ó ṣe ìránṣẹ rẹ ọba gẹgẹ bí èmi ti ṣe ìránṣẹ bàbá rẹ nígbà àtijọ bẹẹ ni èmi ó sì jẹ ìránṣẹ rẹ ní ìsinsìnyí kí ìwọ kí o sì ba ìmọ Ahitofeli jẹ ṣé Sadoku àti Abiatari àwọn àlùfáà wà níbẹ pẹlú rẹ yóò sì ṣe ohunkóhun tí ìwọ bá gbọ láti ilé ọba wá ìwọ ó sì sọ fún Sadoku àti Abiatari àwọn àlùfáà wò ó wọn sì ní ọmọ wọn méjèèjì níbẹ pẹlú wọn Ahimaasi ọmọ Sadoku àti Jonathani ọmọ Abiatari láti ọwọ́ wọn ni ẹ̀yin ó sì ran ohunkóhun tí ẹ̀yin bá gbọ́ sí mi Hushai ọ̀rẹ́ Dáfídì sì wá sí ìlú Absalomu sì wá sí Jerusalemu. Ìwé kejì ti Samueli orí 16 nígbà tí Dáfídì sì fi díẹ̀ kọjá orí òkè náà sì wò ó síbà ìránṣẹ́ Mefibosheti sì ń bọ̀ wá pàdé rẹ̀ tí ohun ti kẹ́tẹ́kẹ́tẹ́ méjì tí a ti dì ní àṣà àti igba ìṣù àkàrà ní orí wọn àti 100 ṣírì àjàrà gbígbẹ àti 100 èso ẹ̀rùn àti ìgò ọtí wá ẹnìkan ọba sì wí fún síbà pé kí ni wọ̀nyí síbà sì wí pé kẹ́tẹ́kẹ́tẹ́ wọ̀nyí ni fún àwọn ará ilé ọba láti máa gùn àti àkàrà yìí àti èso ẹ̀rùn yìí ni fún àwọn ọ̀dọ́mọdékùnrin láti jẹ àti ọtí wá ẹni yìí ni fún àwọn aláàrẹ̀ ní ìjù láti mu ọba sì wí pé ọmọ olúwa rẹ̀ dà síbà sì wí fún ọba pé wò ó ó jókòó ní Jerusalemu nítorí tí ó wí pé lónìí ni ìdílé Israẹli yóò mú ìjọba bàbá mi padà fún mi wá ọba sì wí fún síbà pé wò ó gbogbo nǹkan tí í ṣe ti Mefibosheti jẹ́ tirẹ̀ síbà sì wí pé mo tú bá jẹ́ kí n rí orí ọ̀fẹ́ lójú rẹ olúwa mi ọba Dáfídì ọba sì dé Bahurimu sì wò ó ọkùnrin kan ti ibẹ̀ jáde wá láti ìdílé Saulu wá orúkọ rẹ̀ a máa jẹ́ Shimei ọmọ Gera ó sì ń yan èébú bí ó ti ń bọ̀ ó sì sọ òkúta sí Dáfídì àti sí gbogbo ìránṣẹ́ Dáfídì ọba àti sí gbogbo àwọn ènìyàn gbogbo àwọn alágbára ọkùnrin sì wà lọ́wọ́ ọ̀tún rẹ̀ àti lọ́wọ́ òsì rẹ̀ báyìí ni Shimei sì wí nígbà tí ó ń yan èébú jáde jáde ìwọ ọkùnrin ẹ̀jẹ̀ ìwọ ọkùnrin Beliali olúwa mú gbogbo ẹ̀jẹ̀ ìdílé Saulu padà wá sí orí rẹ ní ipò ẹni tí ìwọ jọba olúwa ti fi ìjọba náà lé Absalomu ọmọ rẹ lọ́wọ́ sì wò ó ìwà búburú rẹ ni ó mú èyí wá bá ọ nítorí pé ọkùnrin ẹ̀jẹ̀ ni ìwọ Abishai ọmọ Seruiah sì wí fún ọba pé èéṣe tí òkú ajá yìí fi ń bu olúwa mi ọba jẹ́ kí èmi kọjá èmi bẹ̀ ọ́ kí èmi sì bẹ́ ẹ ní orí ọba sì wí pé kí ni èmi ní fi yín ṣe ẹ̀yin ọmọ Seruiah jẹ́ kí ó máa bú bẹ́ẹ̀ nítorí tí olúwa ti wí fún un pé bú Dáfídì ta ni yóò sì wí pé nítorí kí ni ìwọ fi ṣe bẹ́ẹ̀ Dáfídì sì wí fún Abishai àti fún gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ pé wò ó ọmọ mi tí ó ti inú mi wá ń wá ẹ̀mí mi kiri ǹjẹ́ mélòó mélòó ni ara Benjamin yìí yóò sì ṣe yọwọ́ rẹ̀ sì jẹ́ kí ó máa yan èébú nítorí pé olúwa ni ó fi ràn án bóyá olúwa yóò wo ìpọ́njú mi olúwa yóò sì fi ìrẹsàn fún mi ní ipò èébú rẹ̀ lónìí Dáfídì àti àwọn ọmọkùnrin rẹ̀ sì ń lọ ní ọ̀nà Shimei sì ń rìn ní ẹ̀bá òkè tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ ó sì ń yan èébú bí ó ti ń lọ ó sì ń sọ ní òkúta ó sì ń fún erùpẹ̀ ọba àti gbogbo àwọn ènìyàn tí ó ń bẹ lọ́dọ̀ rẹ̀ sì wá ti àwọn ti àárẹ̀ wọ́n sì sinmi níbẹ̀ Absalomu àti gbogbo àwọn ènìyàn àwọn ọkùnrin Israẹli sì wá sí Jerusalemu Ahitofeli sì wà pẹ̀lú rẹ̀ ó sì ṣe nígbà tí Hushai ara Aki ọ̀rẹ́ Dáfídì tọ Absalomu wá Hushai sì wí fún Absalomu pé kí ọba kí ó pẹ́ kí ọba kí ó pẹ́ Absalomu sì wí fún Hushai pé oore rẹ sí ọ̀rẹ́ rẹ ni èyí èéṣe tí ìwọ kò bá ọ̀rẹ́ rẹ lọ Hushai sì wí fún Absalomu pé bẹ́ẹ̀ kọ́ nítorí ẹni tí olúwa àti gbogbo àwọn ènìyàn yìí àti gbogbo àwọn ọkùnrin Israẹli bá yàn tí rẹ ni èmi ó jẹ́ òun ni èmi ó sì bá jókòó ẹ̀wẹ̀ ta ni èmi ó sì sìn kò á yẹ kí èmi kí ó máa sìn níwájú ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí èmi ti ń sìn rí níwájú bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni èmi ó rí níwájú rẹ̀ Absalomu sì wí fún Ahitofeli pé ẹ bá ara yín gbìmọ̀ ohun tí àwa ó ṣe Ahitofeli sì wí fún Absalomu pé wọlé tọ àwọn obìnrin bàbá rẹ̀ lọ àwọn tí ó fi sílẹ̀ láti máa ṣọ ilé gbogbo Israẹli yóò sì gbọ́ pé ìwọ di ẹni ìríra sí bàbá rẹ̀ ọwọ́ gbogbo àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ yóò sì le wọ́n sì tẹ àgọ́ kan fún Absalomu ní orílẹ̀ Absalomu sì wọlé tọ àwọn obìnrin bàbá rẹ̀ ní ojú gbogbo Israẹli ìmọ̀ Ahitofeli ti máa gbà níjọ́ wọn ni ó dàbí ẹni pé ènìyàn ń béèrè nǹkan ní ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni gbogbo ìmọ̀ Ahitofeli fún Dáfídì àti fún Absalomu sì rí.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé kejì ti Samueli orí 17 Ahitofeli sì wí fún Absalomu pé èmi ó sì yan 1000 ọkùnrin èmi ó sì dìde èmi ó sì lépa Dáfídì ní òru yìí emi o si yo si nigba ti aare ba mu ti owo re si se alaile emi o si da ipaya ba gbogbo awon eniyan ti o wa lodo re yo si sa emi o si kolu oba nikan soso emi o si mu gbogbo awon eniyan pada sodo re okunrin na ti iwo n wa si ri gege bi eni pe gbogbo won ti pada gbogbo awon eniyan yo si wa ni alaafia oro na si to loju Absalom ati ni oju gbogbo awon agba Israeli Absalom si wi pe nje pe Hushai ara Aki awo si gbo eyi ti o wa ni enu re pelu Hushai si de odo Absalom Absalom si wi fun pe bayi ni Aitofeli wi ki awa ki o se bi oro re bi ko ba si to be iwo wi Hushai si wi fun Absalom pe imo ti Aitofeli gba ni ko dara ni isisin yi Hushai si wi pe iwo mo baba re ati awon omokunrin re pe alagbara ni won won si wa ni kikoru okan bi amotekun ti agba ni omo ni igbe baba re si je jagun jagun okunrin ki yo ba awon eniyan na gbe po bi oru kiyesi o ti fi ara re pamo ni isisin yi ni iho kan tabi ni ibomiran yo si se nigbati die ninu won ba ko subu enikeni ti o ba gbo yo si wi pe iparun si nbe ninu awon eniyan ti nto Absalom leyin eni ti o si se alagbara ti okan re si dabi okan kinun yo si re nitori gbogbo Israeli ti mo pe alagbara ni baba re ati pe awon ti nbe lodo re je alagbara nitori na emi damoran pe ki gbogbo Israeli wojo po sodo re lati dani titi de bi aseba gege bi eyanrin ti o wa leti okun fun opolopo ati pe ki iwo ti kara re ki o lo si ogun na awo si yo si nibi kibi ti awo gbere awo si yika bi ri ti se si ile ani okan ki yoku pelu re ninu gbogbo awon omokunrin ti o wa lodo re bi o ba si bo si ilu kan gbogbo Israeli yo si mu okun wa si ilu na awo si fa lo si odo titi a ki yo fi ri okuta kekeke kan nibe Absalom ati gbogbo okunrin Israeli si wi pe imo Hushai ara Aki san ju imo Ahitofeli lo nitori Oluwa fe lati yi imo rere ti Ahitofeli po nitori ki Oluwa ki o le mu ibi wa sori Absalom Hushai si wi fun Sadoku ati fun Abiatari awon alufa pe bayi ni Ahitofeli ti ba Absalom ati awon agba Israeli damoran bayi ni emi si damoran nitori na yara ranse ni isisiyi ki o si so fun Dafidi pe ma se duro ni petele ijo ni ni ale yi sugbon yara re koja ki a ma ba gbe oba mi ati gbogbo awon eniyan ti o nbe lodo re Jonathani ati Ahimaasi si duro ni Enrogeli odomodebirin kan si lo o si so fun won awon si lo won si so fun Dafidi oba nitori pe ki a ma ba ri won pe won wo ilu sugbon odomodekunrin kan ri won o si wi fun Absalom sugbon awon mejeje si yara lo kuro won si wa si ile okunrin kan ni Bahurimu eni ti o ni kanga kan ni ogba re won si sokale si ibe obirin re si mu nkan o fi bo kanga na o si sa agbado sori re a ko si mo awon iranse Absalom si to obirin na wa ni ile na won si bere pe nibo ni Ahimaasi ati Jonathan gbe wa obirin na si wi fun won pe won ti gokere koja isan odo ni won si wa won kiri won ko si ri won won si yi pada si Jerusalem o si se leyin gba ti won yera kuro tan awon si jade kuro ninu kanga won si lo won si ro fun Dafidi oba won si wi fun Dafidi pe dede ki o si goke odu kankan nitori pe bayi ni Ahitofeli gbimo si o Dafidi si dide ati gbogbo awon eniyan ti nbe lodo re won si goke odo Jordani ki ile to mo enikan ko ku ti ko goke odo Jordani nigbati Ahitofeli si ri pe won ko fi imo ti re se o si di ketekete re ni gari o si dide o lo ile re o si pale ile re mo o si pokunso o si ku a si sin si iboji baba re Dafidi si wa si Mahanaimu Absalom si goke odo Jordani ohun ati gbogbo awon okunrin Israeli pelu re Absalom si fi Amasa se olori ogun ni ipo Joabu Amasa eni ti se omo enikan oruko eni ti a npe ni Itra ara Israeli ti o wole to Abigaili omobirin Nahashi arabirin Seruya iya Joabu Israeli ati Absalom si do ni ile Gilead o si se nigbati Dafidi si wa si Mahanaimu Shobi omo Nahashi ti Raba ti awon omo Amoni ati Makiri omo Amieli ti Lodebari ati Basilai ara Gilead ti Rogeli mumu akete ati ago ati ohun elu amo ati alikama ati oka ati iyefun ati agbado didin ati ewa ati ere ati ewa didin ati oyin ati ori amo ati aguntan ati warakasi malu wa fun Dafidi ati fun awon eniyan ti nbe lodo re lati je nitori ti won wi pe ebi n pa awon eniyan o si re won orungbe si n gbe won le aginju. Iwe keji ti Samueli ori ikejidilogun Dafidi si ka awon eniyan ti nbe lodo re ó sì mú wọn jẹ balógun ẹgbẹẹgbẹrún àti balógun ọrọrùn lórí wọn. Dáfídì sì fi ìdámẹ́ta àwọn ènìyàn náà lé Joabu lọ́wọ́, ó sì rán wọn lọ, àti ìdámẹ́ta lé Abishai ọmọ Seruiah àbúrò Joabu lọ́wọ́, àti ìdámẹ́ta lé Itai ará Gitti lọ́wọ́. Ọba sì wí fún àwọn ènìyàn náà pé, ní tòótọ́, èmi ti kára mi ó sì bá yín lọ pẹ̀lú. Àwọn ènìyàn náà sì wí pé ìwọ kì yóò bá wa lọ, nítorí pé bí àwa bá sá, wọn kì yóò náání wa, tàbí bí ó tilẹ̀ ṣe pé ìdajì wa kú, wọn kì yóò náání wa, nítorí pé ìwọ nìkan tó ẹgbàárún wa. Nítorí náà, ó sì dára kí ìwọ kí o máa ràn wá lọ́wọ́ láti ìlú wa. Ọba sì wí fún wọn pé èyí tí ó bá tọ́ lójú yín ni èmi ó ṣe. Ọba sì dúró ní apá kan ẹnu òde, gbogbo àwọn ènìyàn náà sì jáde ní ọ̀rọ̀ọ̀rùn àti ní ẹgbẹẹgbẹ̀rún. Ọba sì pàṣẹ fún Joabu àti Abishai àti Itai pé ẹ tọ́jú ọ̀dọ́mọkùnrin náà Absalomu fún mi. Gbogbo àwọn ènìyàn náà sì gbọ́ nígbà tí ọba pàṣẹ fún gbogbo àwọn balógun nítorí Absalomu. Àwọn ènìyàn náà sì jáde láti pàdé Israeli ní pápá ní igbó Ephraimu ni wọ́n gbé pàdé ìjà náà. Níbẹ̀ ni a gbé pa àwọn ènìyàn Israeli níwájú àwọn ìránṣẹ́ Dáfídì. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ṣubú ní ọjọ́ náà, àní ẹgbàáwá ènìyàn. Ogun náà sì fọ́n káàkiri lórí gbogbo ilẹ̀ náà. Ìgbógàn náà sì pa ọ̀pọ̀ ènìyàn ju èyí tí ìdápa lọ ní ọjọ́ náà. Absalomu sì pàdé àwọn ìránṣẹ́ Dáfídì. Absalomu sì gun orí ìbáka kan. Ìbáka náà sì gba abẹ́ ẹ̀ka ńlá igi pọ́nhàn kan tí ó tóbi lọ. Orí rẹ̀ sì kọ igi pọ́nhàn náà. Òun sì ń rọ̀ sókè ní agbede méjì ọ̀run òun ilẹ̀. Ìbáka náà tí ó wà lábẹ́ rẹ̀ sì lọ kúrò. Ọkùnrin kan sì rí, ó sì wí fún Joabu pé, wò ó, èmi rí Absalomu rọ̀ láàrin igi pọ́nhàn kan. Joabu sì wí fún ọkùnrin náà tí ó sọ fún un pé, ṣá wò ó, ìwọ rí i, èyí àti ṣe tí ìwọ kò fi lù ú bolẹ̀ níbẹ̀, èmi bá sì fún ọ ní ṣékélì fàdákà mẹ́wàá àti amúre kan. Ọkùnrin náà sì wí fún Joabu pé, bí ó tilẹ̀ ṣe pé èmi ó gba ẹgbẹ̀rún ṣékélì fàdákà sí ọwọ́ mi, èmi kì yóò fi ọwọ́ mi kan ọmọ ọba. Nítorí pé àwa gbọ́ nígbà tí ọba kìlọ̀ fún ìwọ àti Abishai àti Itai pé ẹ kíyèsí kí ẹnikẹ́ni kí ó má fi ọwọ́ kan ọ̀dọ́mọkùnrin náà Absalomu. Bí ó bá ṣe bẹ́ẹ̀, èmi ìbá ṣe ibi sí ara mi, nítorí pé kò sí ọ̀ràn kan tí ó pamọ́ fún ọba. Ìwọ ti kára rẹ ìbá sì kọjú ìjà sí mi pẹ̀lú. Joabu sì wí pé èmi kì yóò dúró bẹ́ẹ̀ níwájú rẹ, ó sì mú ọkọ̀ mẹ́ta lọ́wọ́ rẹ̀, ó sì fi wọ́n gún Absalomu ní ọkàn nígbà tí ó sì wà láàyè ní agbede méjì igi pọ́nhàn náà. Àwọn ọ̀dọ́mọdékùnrin mẹ́wàá tí máa ru ìhámọ́ra Joabu sì yí Absalomu ká, wọ́n sì kọ lù ú, wọ́n sì pa á. Joabu sì fún ìpè, àwọn ènìyàn náà sì yí padà àti máa lépa Israeli, nítorí Joabu ti pe àwọn ènìyàn náà padà. Wọ́n sì gbé Absalomu, wọ́n sì sọ ọ́ sínú ihò ńlá kan ní ìgbógàn náà. Wọ́n sì papọ̀ òkúta púpọ̀ jọ sí i lórí. Gbogbo Israeli sì sá olúkúlùkù sí inú àgọ́ rẹ̀. Absalomu ní ọjọ́ ayé rẹ̀ sì mú, ó sì mọ ọwọ̀n kan fún ara rẹ̀ tí ń bẹ ní àfonífojì ọba, nítorí tí ó wí pé èmi kò ní ọmọkùnrin tí yóò pa orúkọ mi mọ́ ní ìrántí. Òun sì pe ọwọ̀n náà nípa orúkọ rẹ̀, a sì ń pè é títí di òní ní ọwọ̀n Absalomu. Ahimaasi ọmọ Sadoku sì wí pé, jẹ́ kí èmi kí ó súré ní ìsinsìnyìí, kí èmi kí ó sì mú ìyìn tọ ọba lọ, bí Olúwa ti gbẹ̀san rẹ̀ lé ara àwọn ọ̀tá rẹ̀. Joabu sì wí fún un pé, ìwọ kì yóò mú ìyìn lọ lónìí, ṣùgbọ́n ìwọ ò mú ìyìn lọ ní ìjọ mìíràn. Ṣùgbọ́n lónìí yìí, ìwọ kì yóò mú ìyìn kan lọ, nítorí tí ọmọ ọba ṣe aláìsí. Joabu sì wí fún Kuṣi pé, lọ kí ìwọ kí o ro ohun tí ìwọ rí fún ọba. Kuṣi sì wúlẹ̀ fún Joabu, ó sì sáré. Ahimaasi ọmọ Sadoku sì tún wí fún Joabu pé, jọ̀wọ́, bí ó ti wù kí o rí, èmi ó sáré tọ Kuṣi lẹ́yìn. Joabu sì bí pé, nítorí kí ni ìwọ ṣe sáré, ọmọ mi, ìwọ kò rí pé kò sí ìyìn rere kan tí ìwọ mú lọ. Ó sì wí pé, bí ó ti wù kí o rí, èmi ó sáré. Òun sì wí fún pé, sáré. Ahimaasi sì sáré ní ọ̀nà pẹ̀tẹ́lẹ̀, ó sì sáré kọjá Kuṣi. Dáfídì sì jókòó ní ẹnu odi láàrin ilẹ̀kùn méjì. Alórè sì gòkè òrùlé bodè lórí odi, ó sì gbé ojú rẹ̀ sókè, ó sì wò ó, ọkùnrin kan sáré, òun nìkan. Alórè náà sì kígbe, ó sì wí fún ọba. Ọba sì wí pé, bí ó bá ṣe òun nìkan ni, ìyìn rere ń bẹ lé ẹnu rẹ̀, òun sì ń súnmọ́ tòsí. Alórè náà sì rí ọkùnrin mìíràn tí ń sáré. Alórè sì kọ sí ẹni tí ń ṣọ́bodè, ó sì wí pé, wò ó, ọkùnrin kan sáré, òun nìkan. Ọba sì wí pé, èyí náà pẹ̀lú mú ìyìn rere wá. Alórè náà sì wí pé, èmi wo ìsáré ẹni tí ó wà níwájú, ó dàbí ìsáré Ahimaasi ọmọ Sadoku. Ọba sì wí pé, ènìyàn rere ni, ó sì mú ìyìn rere wá. Ahimaasi sì pè, ó sì wí fún ọba pé, àlàáfíà. Òun sì wúlẹ̀ fún ọba, ó dojúbolẹ̀, ó sì wí pé, alábùkún fún ni Olúwa Ọlọ́run rẹ, ẹni tí ó fi àwọn ọkùnrin tí ó gbé ọwọ́ wọn sókè sí Olúwa mi ọba lé ọ lọ́wọ́. Ọba sì béèrè pé, àlàáfíà fún Absalomu ọmọdékùnrin nìbí. Ahimaasi sì dáhùn pé, nígbà tí Joabu rán ìránṣẹ́ ọba ati emi iranse re mo ri opo eniyan sugbon emi ko mo idi re oba si wi fun pe yi pada ki o si duro ni yin o si yi pada o si duro je si wo kushi de kushi si wi pe eyin rere fun oluwa mi oba nitori ti oluwa ti gbesan re loni lara gbogbo awon ti o dide se o oba si bi kushi pe alafia ko absalomu odomonde kunrin na wa bi kushi si dahun pe ki awon ota oluwa mi oba ati gbogbo awon ti o dide se o ni ibi ri bi odomonde kunrin na oba si kedun pupo o si goke lo si yewu ti o wa lori oke bode o si sokun bayi ni o si nwi bi o ti nlo omo mi absalomu omo mi absalomu ah iba se pe mi ni o ku ni ipo re absalomu omo

ò yé wa. Èdè wa náà kò yé, nítorí bẹ́ẹ̀ ṣe ló dára ìyà sọ́tọ̀, kì í bẹ́nikẹ́ni jókòó, kì í bẹ́nikẹ́ni sọ̀rọ̀, kì í bẹ́nikẹ́ni wéwèé ohunkóhun, nítorí wípé ó rò wípé òun ni òun mọ̀ jù láàrin àwa tí a wà ní ìjọ elédè Yorùbá nìyí. Kí ló dé torí bẹ́ẹ̀? Kí ló máa ń fa àwọn àìṣọ̀ àìní ìṣọ̀kan tàbí ìyapa láàrin àwọn onígbàgbọ́? Yẹ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan nínú Genesis orí 37. Genesis orí 37 láti ẹsẹ̀ ìkẹta. Israeli sì fẹ́ Joseph ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ, nítorí tí í ṣe ọmọ ogbó rẹ̀. Ó sì dá ẹ̀wù aláràbarà aṣọ fún un. Nígbà tí àwọn arákùnrin rẹ̀ rí i pé bàbá wọn fẹ́ ju gbogbo àwọn arákùnrin rẹ̀ lọ, wọ́n kórìíra rẹ̀, wọn kò sì lè sọ̀rọ̀ sí ilé àlàáfíà. Níhìn-ín ni a rí ìdílé Jákọ́bù. Àwọn ọmọ rẹ̀ méjèèjìlá ni a rí wípé wọ́n ní wàhálà. Ohun tí ó sì fa wàhálà yìí ni ojúsàájú tí ó wà láàrin Jákọ́bù bàbá àti Jósẹ́fù ìkan nínú àwọn ọmọ. Ni kì í ṣe nítòótọ́ ni Jósẹ́fù jẹ́ ẹni rere. Nítòótọ́ ni Jósẹ́fù la rí wípé ẹni tí ó jẹ́ bí ẹni tá a lè pè ní ọmọ Ọlọ́run, tó ní ìwà rere, tí kò darapọ̀ pẹ̀lú ìwà búburú àwọn ọmọ tó kù. Ṣùgbọ́n kì í ṣe nítorí èyí ni Jákọ́bù bàbá rẹ̀ ni ó fi ń ra nǹkan fún, tí ó fi yàtọ̀ sí àwọn tó kù. Wọ́n ní nítorí ó jẹ́ ọmọ ogbó rẹ̀. Ó máa ń ṣẹlẹ̀ láàrin ẹbí wa nígbà mìíràn. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé ẹnìkan ó ti ní ọmọ mẹ́rin. Gbogbo àwọn ọmọ mẹ́rin wọ̀nyí ni wọ́n jẹ́ obìnrin. Ó ti ń gbàdúrà, ó ti ń gbà àwẹ̀, ó ti ń gba ìmọ̀ràn, ó ti ka Bíbélì, ó ti ṣe ohun gbogbo tó lè ṣe tí ó tọ̀nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run láti lè bí ọmọkùnrin. Ìgbà tí ó máa bí ọmọ karùn-ún ni ó rí wípé ọkùnrin ni ọmọ yìí, inú rẹ̀ ti dùn ré kọjá. Ṣùgbọ́n bí ọmọkùnrin yìí, bí ó ti ń dàgbà, bí ó bá ti lọ sí ibi iṣẹ́, bó bá ti dé, a ní lágbájá ńkọ́, ọmọkùnrin ẹ̀ ló ń bèrè yìí. Ó wá di pé àwọn ọmọbìnrin mẹ́rẹ̀ẹ̀rin ìṣáájú wọn ò já mọ́ nǹkan kan. Irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìyapa nínú ẹbí rẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìkórira láàrin àwọn ọmọ mẹ́rin àkọ́kọ́ àti ọmọkùnrin yìí. Bí ó bá ti ń jẹun, àwọn ọmọ márùn-ún wọ́n ti jẹun o. Bí òun ti ń jẹun, a tún pe ọmọkùnrin yìí, a ní wájókòó tí mi ń bí, a tún jẹ ẹran, a pọ̀ sí lẹ́nu. A ní nítorí bẹ́ẹ̀ má sọ fáwọn tó kù o, ṣùgbọ́n mo fẹ́ràn rẹ, ìwọ nìkan ni, ìwọ ni àròlé mi, ìwọ ni ọkùnrin. Gba ọmọ ìyá tún lọ sọ fáwọn tó kù, a ní nítòótọ́ ni wọ́n dàgbà ju òun lọ, ṣùgbọ́n òun lọ láti wọn lọ, nítorí pé òun ni àròlé bàbá. Ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀, ó fẹ́ fa ìyapa nínú ẹbí. Tàbí ó ṣeéṣe kí ó jẹ́ pé ìyá fẹ́ bá ọmọkùnrin. Má fọwọ́ kan o, má fọwọ́ kan, mo mọ àwẹ̀ tí mo gbà, mo mọ àdúrà tí mo gbà kí n tó bí ọmọkùnrin yẹn. Ẹnikẹ́ni tó wá fẹ́ náà lọ la àwọn ọmọbìnrin tó jẹ́ tó mú tẹ̀lé ẹ. Nítorí bẹ́ẹ̀ èyí ọkùnrin ò gbọdọ̀ fọ ohunkóhun tó bá ṣe, jẹ́ kí n dé kó sọ fún mi. Irú ọmọ bẹ́ẹ̀ a máa ń ba irú ọmọ bẹ́ẹ̀ jẹ́ ni. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó máa ń fa ìyapa nínú ẹbí. Jẹ́ kí n tún ṣe àpèjúwe mìíràn fún ọ. Ó ṣeéṣe bóyá ọmọkùnrin kan ó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, màmá tiẹ̀ ó wá jókòó tì í nínú ilé. Bí ó bá ti ń bọ̀ láti ibi iṣẹ́, a ní màmá ńkọ́, ìyàwó ní ohun tóun tiẹ̀ wá pàdé ẹ̀ lójú ọ̀nà, ohun tóun bomi fún ẹ pé kó mu omi. Ìgbà tó ṣe dé láti ibi iṣẹ́, ó tiẹ̀ kí òun màmá ló ń bèrè, ṣé o fẹ́ràn màmá jù mí lọ ni? Màmá mi ni o, mi ò jẹ́ gbàgbé màmá, nítorí pé oṣù mẹ́sàn-án ló fi gbé mi. Ìgbà tó mọ̀ pé ò jẹ́ gbàgbé màmá, ó ṣe fẹ́ mi sílé. Irú nǹkan bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ẹbí ni. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra, kí a rí wípé ojúsàájú kan kò sí, kí a sì rí wípé a kò gba ohunkóhun láyè láti fa ìyapa wọ inú ẹbí wa. Kí a máa fi ìfẹ́ hàn, kí a jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ àti ìfẹ́ kí ó wà nínú ẹbí. Wo ìwé òwe orí 16 ẹsẹ 28. Aláyídáyídá ènìyàn dá ìjà sílẹ̀, a sọ̀rọ̀ kẹ́lẹ́ ya àwọn ọ̀rẹ́ ní ipa. Bí a bá rí wípé ẹnìkan wà ní inú ilé wa tí ó jẹ́ wípé bí ọkọ bá ti lọ síbi iṣẹ́, ẹni yìí ó sì pe ara rẹ̀ ní ọmọ Ọlọ́run, bí ọkọ bá ti dé, a ní káàbọ̀.

alaka àti asán. Ṣùgbọ́n Jésù Kristì ni ó wá láti wá sọ wá di ọlọ́rọ̀ nípa ti ẹ̀mí. Bí a bá ń sọ nípa tálákà, owó náírà kò ṣe nǹkan kan níwájú Ọlọ́run. Bí ènìyàn bá lówó tí ò lọ́lọ́run, bí ènìyàn bá lówó tí ò lálàáfíà, bí ènìyàn bá lówó tí ò ní ìyẹ́ nípẹ̀kun, bí ènìyàn bá lówó ṣùgbọ́n tí kò ní agbára láti borí ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run, kò ní nǹkan kan, ó jẹ́ tálákà. Ṣùgbọ́n a sọ fún wa wípé Ọlọ́run nínú ore rẹ̀ ó pèsè fún àwọn tálákà. Ó fún wa ní Jésù Kristì, ó ní ọrọ̀, ó ní ìgbàgbọ́. Nínú ẹsẹ̀ ìkọkànlá wa sọ wípé Olúwa ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ wo ni Olúwa ń sọ? Ọ̀rọ̀ tí Olúwa ń sọ ni wípé wo ìpèsè tí mo fún gbogbo ayé, wo ìgbàlà tí mo fún gbogbo ayé, wo ìpèsè tí mo fún àwọn tí kò lọ́lọ́run, àwọn tálákà, àwọn tí kò jẹ́ nǹkan kan níwájú Olúwa. Ó ní Olúwa ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ sí ilé ogún àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Mo gbàdúrà wípé ó jẹ́ ọ̀kan nínú wọn. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ, kò yẹ kí o dúró de ọ̀la. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ wípé a ní ìpàgọ́, wípé Ọlọ́run yóò ṣe wọ́n lóore. Jẹ́ kí a wò ó kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà, kíkópa ní kíkún nípa ìpàgọ́ náà. Ní àkókò Kérésìmesì yìí, ó ṣe pàtàkì fún wa láti wà ní ibi tí Ọlọ́run fẹ́ kí a wà. Nítorí ogunlọ́gọ̀ ni ó máa ń lọ sí ọ̀run àìròtẹ́lẹ̀. Ní àkókò Kérésìmesì, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá mọ́tò àti ikú àìtọ́jọ́ ni ó máa ń wà. Ohun tí ó máa ń fà á ni wípé àwọn ènìyàn ìrìnkúrindò ó máa ń pọ̀ jù fún wọn ní àkókò Kérésìmesì. Àtijẹ, àtimú, ìmùtípara ó máa ń pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ní àkókò Kérésìmesì. Ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n, ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a ṣe bí àwọn ọlọ́gbọ́n, àwọn amòye tí ó wá láti ìlà ọ̀run, wípé a ń fẹ́ láti rí Jésù, ẹni tí a bí gẹ́gẹ́ bí ọba, ẹni tí a bí gẹ́gẹ́ bí olùgbàlà láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a nípa nínú ohun tí Ọlọ́run fẹ́ ṣe. Ní àkókò yìí, mo sọ tẹ́lẹ̀ wípé mo gbàgbọ́. Ohun tí mo sì ń sọ, ó dúró lórí ohun tí mo mọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò dábìrà ní ìgbésí ayé wa. Ní àkókò ìpàgọ́ yìí, nípa bẹ́ẹ̀, ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ. Wo Joshua orí 24, Joshua orí 24, ẹsẹ̀ 15. Bí ó bá sì ṣe búburú lé ojú yín láti sin Olúwa, ẹ yan ẹni tí ẹ̀yin yóò máa sìn lé òní, bí òrìṣà wọn ni tí àwọn bàbá yín tí ó wà ní ìhà kejì odò ti sìn, tàbí àwọn òrìṣà àwọn Amori ní ilẹ̀ ẹni tí ẹ̀yin gbé. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi àti ilé mi ni Olúwa li a ó máa sìn. Èyí ni ìpinnu Joshua wípé òun ó máa sìn Olúwa pẹ̀lú ilé òun. Ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ̀ náà wípé ìpàgọ́ tí ó ń bọ̀ yìí, ó sìn Olúwa, ó sìn Olúwa wípé bí ó ṣe ti ìwọ ni àti ilé rẹ, wípé Olúwa ni ìwọ ó máa sìn. Bí ó sì ti ṣe àǹfààní fún wa láti wá sí ọ̀dọ̀ Olúwa kí a ba lè níyè ní àkókò ìpàgọ́ yìí ṣe ìpinnu, kí o sì jẹ́ kí ìpinnu náà kí ó le tó bẹ́ẹ̀, tí ẹnikẹ́ni kì yóò fi lè yí ọlọ́kàn padà wípé ó nípìn ní kíkún ní ìpàgọ́ tí ó ń bọ̀ yìí. Rántí wípé láti ọjọ́ 21 títí di ọjọ́ 24 oṣù kejìlá ọdún tí a wà yìí ni ìpàgọ́ yìí yóò wáyé ní ibi tí ó wà ní ẹkùn rẹ. Ìbùkún aláìlẹ́gbẹ́ ni ó ń dúró dè ọ́. Má ṣe pàdánù ohun tí Olúwa ń pèsè fún ọ. Jẹ́ kí a dìde dúró lórí ẹsẹ̀ wa, kí a sọ fún Ọlọ́run wípé a ò ní jẹ́ aládàánù, a ò ní pàdánù ohun tí Ọlọ́run pèsè fún wa ní àkókò ìpàgọ́ tí ń bọ̀ yìí. Dìde dúró lórí ẹsẹ̀ rẹ. Àkókò tí ìtò láti lọ sílé òdìdí láti gbàdúrà, dìde láti mú ìpinnu, dìde láti kópa nínú ìpàgọ́ náà àti ohun gbogbo tí a máa ṣe láti múra sílẹ̀ fún ìpàgọ́ náà. Nípa wípé iṣẹ́ wà láti ṣe, nípa wípé a ní láti wá oúnjẹ níbi ìdáná fún àwọn tí ó wà níbi ìpàgọ́, nípa wípé a ní láti jọ̀wọ́ àkókò wa, ohun ìní wa, iṣẹ́ ọwọ́ wa, ohun gbogbo tí a ní láti jẹ́ kí ìpàgọ́ náà ti ń sọ nípa Jésù Kristì kí ó jẹ́ ohun tí a ó ṣe tí kò ní ní ìjà
kulẹ̀.

0: kankan ki a so fun olorun ki olorun ki o le ran wa lowo so fun olorun wi pe o nipa o nikun ninu ipago na omo re yo wa nibe aya re yo wa nibe oko re yo wa nibe ore re yo wa nibe awon ti o ba ogbele won wa nibe awon ti ejo nsise won wa nibe awon aladugo re o so fun won so fun olorun wi pe o kopa ninu ipolongo ati ninu ipago na funra re je ki agbadura je ki agbadura ki amu ipinu ti eni keni lo ti o le yi pada
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: E je ki agbadura. Olorun alaanu, olore ofe, adupe, pore ofe ti e fi han ni ore oke Calvary. Nigba ti eran omo bibi yin kan soso lati ku fun ese wa. Awa ni elebi, awa ni elese. Sugbon Jesu Christi omo bibi yin kan soso alai lese olooto eni ti o ti wa lati ayeraye eni ti ko se onkohun ki o kuna ri o ku fun wa o ru ebi wa o ru ese wa adupe egba ope ati yin wa loruko Jesu adupe fun ore ofe ti o fa wa sumo odo ara yin adupe fun idariji ti e fun wa lofe adupe fun oju rere ti e fi han wa adupe fun iwenumo ninu eje Jesu Christi adupe wi pe e tun pese ayeraye sile fun wa ibugbe kan loke ohun ti a ko leto si sugbon nipa ore ofe nikan soso ne fi pese nkan won yi sile fun wa egba ope ati yin wa loruko Jesu nje bi e ti mu wa sinu ijoba olorun wi pe ki a le ma so eso iwa mimo ati wipe ki a le fi ife Christiani toto ki a le fi han an bebe wipe ohunkohun te n bere lowo wa ti e fe ki a fi han ni igbe aye titun ti a bo si yi e ran wa lowo ki a le ni ore ofe ki a ba le se nkan wonyi ni oruko Jesu bi a o ti lo sinu oro yin loni ebe wa ni wipe e o se wa loju e o la wa loye e o je ki awon nkan ti e ti fi pamo ninu oro yin ki o jade ki a ba le ri daradara ki a ba si le tele awon nkan won yi ni igbese aye wa adupe wepe ti gba adura wa ni oruko Jesu Christi oluwa wa loni antes waju ninu eko wa ninu Kolose ori iketa anka lati ese ikejila si ese ikedogun Kolose ori keta lati ese ikejila si ese ikedogun nitori na bi ayan fe olorun eni mimo ati olufe egbe okan iyonu wo iseun irele inu tutu ipamora e ma farada fun ara yin e si ma dariji ara yin bi enikeni ba ni esun si enikan bi Kristi ti dariji yin gege be ni ki eyin ki o ma se pelu ati bori
3: gbogbo nkan wonyi egbe ife wo ti se amure iwa pipe ese je ki alafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki ese ma dupe awon ese merin ti a ka yi lati ese ikeji lasi ese ikedogun awon ni o fi awon ohun amuye ni igbesi aye onigbagbo ti o fi han wa dara dara ti o si so fun a wi pe eyi ni ohun ti olorun reti ni igbesi aye wa wi pe bi olorun ba tin wo enikokan wa ti o wo igbesi aye ti a ngbe irin ti a rin oro ti a nso lati enu wa jade wi pe awon nkan wonyi ni olorun ni o nfe ri a pin awon eko yi a pin si ipa meta ikini aso nipa iwa ikeji aso nipa ife iketa aso nipa ipe o ye ki a mo wi pe nigbati a wa sinu ijoba olorun olorun ti pese iwa ti o ye ki a hu o ti pese re sile fun wa gege bi aso ti a pese sile fun omo ti a bi ti a gbe wo eyi ni iwa kristiani ikeji Olorun fe ki a gbe igbesi aye ti o je wi pe ife ni oro kan soso ti o je olubori tabi akojopo tabi itumo ohun gbogbo ti a nse wi pe irin wa yo je irin ife oro wa yo je oro ife ise wa yo je ise ife ohun gbogbo ti a nse ohun gbogbo ti a nso ohun gbogbo ti a hu ni iwa yo je nipa ti ife eyi ni a pe ni ikeji ife kristiani ki se ife ti ara ki se ife ti eniyan lasan ti ko ni ore ofe olorun sugbon ife kristiani iketa o ye ki a mo wi pe nigba ti a pe wa sinu ijoba olorun ipe ti olorun pe wa ipe alailegbe ni ipe ti a ko le fi diwon ohun miran ninu aye ni ipe po ninu aye o sese igba miran a ma nri ninu iwe iroyin we pe enikan ti o ma ngba bolu alafese gba ti o wa ni oke okun awon ilu wa nihin orilede wa nihin o sese ki won ki o kowe si ki won ki o fi ipe pe wi pe akoko ti de lati wa fi imunadoko lati ma gba bolu yi lati wa fi han ninu ilu re nihin ipe ti a pe yi o je ipe ti iru eni yi o ka si popo nitori wi pe ilu re tabi orile ede re da lola lati pe fun iru ipe be tabi igba miran o sese a le ri oluko kan ni ile eko giga university o sese ki o ti ma koni nipa ina ti owo tabi nipa nina ati rira oja lati oke okun bi o tin ko won yi o sese ki ilu wa tabi orile ede wa ki o ma wa e ti an pe ni commissioner ki won ki o si fi iwe pe wo pe ati ri iwe po jafafa ninu eko owo nina ati oja rira paapa julo nina ati didu nina ati rira pelu awon oke okun nitori be a pe jade lati bi ti o tin ko awon eniyan ni eko ani ki o wa se commissioner fun orile ede tabi fun ekun kan iru ipe be awon eniyan ma nfi towoto gba ipe be awa ti a je onigbagbo ipe ti olorun fi pe wa o je ipe ti o ga ju ipe ti awon wonyi ti won wa ninu aye ti won ni a ma menu ba eyi ti a n so yi nigba o se sugbon ti a fe ki o ye wa ni wo pe ohun meta ni o farahan ninu eko ti a n ko le oni ikini iwa kristiani ikeji ife kristiani iketa ipe wa gege bi kristiani gege bi onigbagbo ye ki a wo ikini kini awon iwa ti o ye ki o wa ninu igbesi aye wa gege bi eni ti a ti ra pada
2: gẹ́gẹ́ bí ẹni tí a ti jí dìde pẹ̀lú Kristi, gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣàfẹ́rí ohun tó ń bẹ lókè, gẹ́gẹ́ bí ẹni tí a ti dá lọ́lá ní ti wípé a ti fi aṣọ òdodo a ti fi wọ̀ ọ́, gẹ́gẹ́ bí ẹni tí a ti kọ́rọ́kọ́ rẹ̀ ní ìwé ìyè lọ́run, gẹ́gẹ́ bí àwọn ẹni tí angẹ́lì ń wò tí wọ́n ń yọ̀ nítorí wípé a ti ronúpọ̀ àdá kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wa. Kí ni ìwà tí ó yẹ wá? Ìrìn tí ó yẹ wá? Kí ni àwọn ohun tí ó jẹ́ ojúṣe wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì tàbí gẹ́gẹ́ bí onígbàgbọ́? Ó yẹ kí a wo àwọn nǹkan wọ̀nyí dáradára, nítorí ọ̀pọ̀lọpọ̀ wa ni ó jẹ́ bí ọmọ ọba tí ó rìn bí ọmọ mẹ̀kúnù. Ìgbà mìíràn bí a bá rí ọmọ ọba tàbí ọmọ olóyè ní àdúgbò wa, bí a bá rí bí ó ti ń wọṣọ, bí a bá rí bí ó ti ń rìn, bí a bá rí bí ó ti ń sọ̀rọ̀, tó jẹ́ wípé ọmọ kékeré tí kò tí ì pẹ́ tó dáyé, bí a bá ń gbọ́ ọ̀rọ̀ àgbà lẹ́nu ẹ̀, a máa sọ wípé ó mọ̀ wípé inú ààfin ló ti jáde. Ọ̀rọ̀ ọgbọ́n, ọ̀rọ̀ àgbà tí ó ń gbọ́ nínú ààfin, òun ló ń jáde látẹnu ẹ̀. Ṣùgbọ́n bí a bá rí irú ọmọ bẹ́ẹ̀ tí ó jẹ́ ọmọ ọba, tí ó jáde láti ààfin, ṣùgbọ́n tí ó jẹ́ wípé ọ̀rọ̀ tí kò bákùn gbé, ọ̀rọ̀ aṣiwèrè, ọ̀rọ̀ aláìlọ́gbọ́n, ìṣe àwọn mẹ̀kúnù ni a rí lọ́wọ́ ẹ̀, a sọ wípé wo ọmọ ọba tí ó ń ṣe bí ọmọ mẹ̀kúnù tí kò mọ irú ẹni tí òun jẹ́. Àwa náà gẹ́gẹ́ bí ọmọ ọba, ọba àwọn ọba, olówó àwọn olówó, gẹ́gẹ́ bí ẹni tí a ti fi ìpèpè wá sínú ìjọba Ọlọ́run, àwa náà ó yẹ kí a mọ irú ènìyàn tí a jẹ́. Ó yẹ kí a mọ̀ wípé àwa ni ẹni tí a ti dá lọ́lá, ẹni tí a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì, ẹni tí a ti ṣe ní ọmọ Ọlọ́run, ẹni tí àwọn angẹ́lì tí wọ́n ń yọ̀ nítorí rẹ̀, ẹni tí ó jẹ́ wípé ọwọ́ Ọlọ́run fún ara rẹ̀ ló tẹ ìlú ayérayé, ìlú tí a ń lọ, òun ló tẹ̀ ẹ́ dó. Ẹni tí ó jẹ́ àwa ni a kọ́rúkọ rẹ̀ ní ìwé ìyè Ọlọ́run, ọjọ́ kan kò lè mọ́ kí ó ṣúlẹ̀ kí a má rántí wa lé ọ̀run, nítorí pé orúkọ a wà nínú ìwé ìyè Ọlọ́run, nítorí pé àwọn angẹ́lì wọ́n ń yọ̀ nítorí wa, nítorí pé gbogbo àwọn ohun tí à ń retí wípé nígbà tí ìpè bá dún, tí a ó pa wá ládàá, tí a ó lọ jogun rẹ̀ Ọlọ́run, ojoojúmọ́ ni Ọlọ́run ló ń pèsè rẹ̀ fún wa. Mo sọ wípé ọjọ́ kan, ilẹ̀ ọjọ́ kan ò lè mọ́ kí a má rántí wa lé ọ̀run. Irú àwa ènìyàn bẹ́ẹ̀, ó yẹ kí a mọ irú ènìyàn tí a jẹ́, ó sì yẹ kí a mọ̀ wípé a ò dàbí àwọn tí ó wà nínú ayé, wípé a ti gbà wá là, a ti dáríjì wá, a ti yí wa padà. Nítorí bẹ́ẹ̀, ìwà ọ̀tún, ìrìn ọ̀tún ni ó yẹ kí ó jẹ́ tiwa. Jẹ́ kí a wò láti ẹsẹ̀ ìkejìlá, ó ní nítorí náà, bí àyànfẹ́ Ọlọ́run, ẹni mímọ́ àti olùfẹ́, jẹ́ kí a dúró ńbẹ̀ náà. Ó ní bí àyànfẹ́ Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn ọmọ Ísírẹ́lì ni a ń pè ní àyànfẹ́ Ọlọ́run. Àwọn ìran Ábráhámù, àwọn ni a ń pè ní àyànfẹ́ Ọlọ́run. Nítorí ìfẹ́ Ọlọ́run, ó farahàn dájúdájú nínú orílẹ̀-èdè náà ní ìgbà àtijọ́. Nítorí wípé Ọlọ́run fẹ́ fi títóbi agbára rẹ̀ àti ògo rẹ̀ àti ìyanu rẹ̀, ó ń fẹ́ fi hàn nínú orílẹ̀-èdè Ísírẹ́lì, kí wọn kí ó ba lè jẹ́ àwòkọ́ fún gbogbo ayé. Àwọn ni a ń pè ní àyànfẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n nísinsìnyí, ìwọ àti èmi, èròpẹ̀ ilẹ̀ẹ́lẹ̀, ìwọ àti èmi kèfèrí lásán-làsàn, ìwọ àti èmi ẹni tí a bí nínú ẹ̀ṣẹ̀, ẹni tí ó mú okùn nínú ẹ̀ṣẹ̀, ẹni tí ó ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, tí ó mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ àti èmi ẹlẹ́gbin àti eléèrí ni Ọlọ́run ni ó fà wá sí ọ̀dọ̀ ara rẹ̀, tí ó wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, tí ó fún ní oore ọ̀fẹ́, tí a wá di àyànfẹ́ níwájú Ọlọ́run. Ó wá ń sọ fún wa, ó ní ṣé a ò mọ ipò wa ni? Ó ní ṣé a ò mọ bí a ti jẹ́ níwájú Ọlọ́run ni? Wípé a ti jẹ́ àyànfẹ́ Ọlọ́run, ó wá sọ wípé ẹni mímọ́ àti olùfẹ́, nítorí wípé Ọlọ́run fẹ́ wa, ó ti sọ wá di olùfẹ́, ó wá tún sọ wá di ẹni mímọ́. Àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ àti eléèrí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nísinsìnyí a jẹ́ ẹni mímọ́ àti olùfẹ́ ó wá sọ fún wa àwọn nǹkan kan tí ó yẹ kí a ní ní ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan èyí tí ó fi lè bá ìpè wa mú yẹ kí n rán ọ létí wípé ní àwọn ọ̀sẹ̀ tí ó kọjá díẹ̀ sẹ́yìn mo sọ fún ọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé a dàbí ẹni tí ó gbé aṣọ wọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti wọ aṣọ èérí ṣùgbọ́n bóyá a fẹ́ lọ sí òde tàbí bóyá a gbà wá sí ibi iṣẹ́ kan irú aṣọ tí a sì wọ̀ ni yóò fi wá hàn gẹ́gẹ́ bí ẹni tí a jẹ́ nínú iṣẹ́ bẹ́ẹ̀ ṣé o mọ̀ gẹ́gẹ́ bí ológun bí a bá fẹ́ mọ ẹnìkan gẹ́gẹ́ bí jagunjagun ó ní irú aṣọ tó ń wọ̀ gẹ́gẹ́ bí ọlọ́pàá bí a bá ti rí ọlọ́pàá a mọ̀ gẹ́gẹ́ bí aṣọ tí ó wọ̀ bí o bá sọ fún wa wípé ẹnìkan fẹ́ ṣe ìgbéyàwó ẹni tí ó fẹ́ ṣe ìgbéyàwó yìí ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o wá sọ wípé yẹ kí n débẹ̀ torí wípé inú ilé ìsìn wa ni wọ́n ti fẹ́ ṣe ìgbéyàwó yìí mo sì ń fẹ́ láti bá àwọn tí ń yọ̀ mo fẹ́ bá wọn yọ̀ nítorí èyí ni bíbélì sọ àwọn tí ń sọkún ẹ máa bá wọn sọkún àwọn tí ń yọ̀ ẹ máa bá wọn yọ̀ nítorí bẹ́ẹ̀ mo fẹ́ lọ síbi ìgbéyàwó yìí bí gbogbo ènìyàn ti ń wọlé tí wọ́n ń jáde wọ́n ń wọlé wọ́n ń jáde àwọn akọrin ń wọlé oníwàásù ń wọlé àwọn ẹbí ìyàwó wọ́n ń wọlé ẹbí ọkọ wọ́n ń wọlé bí ọkùnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó àti obìnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó bí wọ́n ti yọ ò sọ wípé ó ń láti jẹ́ omidan arábìnrin tí ó ń bọ̀ yìí ó ń láti jẹ́ òní wọ́n fẹ́ gbé níyàwó wọ́n ní báwo ló ṣe mọ̀ ṣé o mọ̀ tẹ́lẹ̀ ni òní ó ti wo ojú ẹ̀ wo ìrìn sí ẹ̀ wo aṣọ tí ó wọ̀ wo bí ó ṣe ṣe dájúdájú aṣọ tí ó wọ̀ ó jẹ́ kí a mọ̀ yàtọ̀ wípé òní ó fẹ́ ṣe ìgbéyàwó bẹ́ẹ̀ náà ni o ìwọ ni a gbé níyàwó fún jésù kristi bí a ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé arábìnrin mèrí ó máa ti nígbàlá bí a ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé arákùnrin samuel ó máa ti nígbàlá ìrísí rẹ ìwọṣọ rẹ àti ohun tí o gbéwọ̀ gẹ́gẹ́ bí agbádá òdodo ó jẹ́ kí a mọ̀ wípé ìwọ ni ẹni tí a gbé níyàwó fún jésù kristi èyí ni mo fẹ́ kí o fi sọ́kàn wípé paul apostoli ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ènìyàn ọlọ́run gẹ́gẹ́ bí apostoli ó ń jẹ́ kí a mọ̀ wípé àwọn aṣọ ògbólógbòó àwọn aṣọ àtijọ́ àwọn aṣọ ẹ̀gbin àwọn aṣọ tí a wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ a ní bọ́ wọn sọnù a ní mú wọn kúrò kí a wá wọ àwọn aṣọ tuntun mìíràn èyí tí ó fi wá hàn wípé àwa ni a gbé níyàwó fún jésù kristi wo ẹsẹ̀ ìkẹjọ orí kẹta ṣùgbọ́n nísinsìnyí ẹ fi gbogbo nǹkan wọ̀nyí sílẹ̀ ìbínú ìrunú àrankan ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín ẹ sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀ èyí ni a ń sọ fún wa wípé àwọn ògbólógbò ìṣe ti àtijọ́ a ti bọ́ wọn sọnù gẹ́gẹ́ bí ẹ̀wù tí ó darúgbó gẹ́gẹ́ bí aṣọ tí kò tọ́ sí wa nísinsìnyí a ti pa wọ́n tì ó wá sọ fún wa wípé a wá gbé ohun mìíràn wọ̀ èyí tí í ṣe tuntun ní ẹsẹ̀ ìkẹwàá ẹ sì ti gbé ọkùnrin tuntun ni wọ̀ èyí tí a sọ di tuntun ní sí ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa ó wá ń sọ fún wa nísinsìnyí ní ìkọ̀ọ̀kan ohun tí a ní gbé wọ̀ gẹ́gẹ́ bí ẹ̀wù tuntun agbádá òdodo jẹ́ kí a wò ní ìkọ̀ọ̀kan láti ẹsẹ̀ ìkejìlá nítorí náà bí àyànfẹ́ ọlọ́run ẹni mímọ́ àti olùfẹ́ ẹ gbé ọkàn ìyọnú wọ̀ èyí ni jésù pápá ni ó mẹ́nuba nígbà tí ó ń sọ nípa ọmọ ọ̀dọ̀ kan ìránṣẹ́ kan tí ó gba ìdáríjì ó sì rí ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n èyí tí ìbá fi ní ìyọnú kí òun pàápàá kí ó sì dáríjì ẹlẹgbẹ́ rẹ̀ kò ṣe bẹ́ẹ̀ jésù wa ń sọ wípé àwa tí a sọ wípé a ti di àtúnbí tí a jẹ́ ti ọlọ́run ó yẹ kí a ní ọkàn ìyọnú ẹ̀mí ìwà tútù ìṣoore sí ẹnì kejì wa. Yẹ kí a wo Matthew orí kejìdínlógún. A ò ní lè ka gbogbo ẹsẹ̀ tí ó sọ nípa ohun tí Jésù sọ yìí díẹ̀ la ó kà. Bí o bá délé, o lè yẹ̀ wò fún ara rẹ láti ẹsẹ̀ kẹtàlélógún títí dé ẹsẹ̀ ìkarùndínlógójì. Ṣùgbọ́n nísinsìnyí, yẹ kí a wo ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Nítorí náà, li ọmọ ọ̀dọ̀ náà wólẹ̀, ó sì tẹríba fún un. Ó ń wí pé Olúwa, mú sùúrù fún mi, èmi ó san gbogbo rẹ̀ fún ọ. Olúwa ọmọ ọ̀dọ̀ náà sì ṣàánú fún un. Ó tu sílẹ̀, ó fi gbèsè náà jì í. Èyí ni ìyọnú tí Olúwa rẹ̀ ní sí i. Ó dáríjì í. Bákan náà ni Olúwa ṣe fún wa. Gbogbo ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó dàbí ìgbèsè tí ó wọ̀ wá lọ́rùn, Ọlọ́run dáríjì wá. Ó wá ń retí wípé kí àwa pàápàá kí a ní ìyọnú sí ẹnì kejì wa, kí a lè dáríjì. Ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ tí a dáríjì yìí, ó jáde lọ, ó rí ọmọ ọ̀dọ̀ ẹlẹgbẹ́ rẹ̀ tí ó jẹ ní ìgbèsè díẹ̀. Èyí tí ìbá fi dáríjì kò ṣe bẹ́ẹ̀. Èyí ni Olúwa rẹ̀ wá fi pè é padà wípé nígbà tí òun ti ṣàánú fún, ìbá dára bí òun pàápàá bí ó bá ṣàánú fún ẹlẹgbẹ́ rẹ̀. Jẹ́ kí a wò láti ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n. Nígbà tí Olúwa rẹ̀ sì pè é tán, ó wí fún un pé, ìwọ ìránṣẹ́ búburú yìí, mo fi gbogbo gbèsè ni jì ọ́, nítorí tí ìwọ bẹ̀ mí, ìwọ kì í sì ṣàánú ìránṣẹ́ ẹgbẹ́ rẹ gẹ́gẹ́ bí mo ti ṣàánú fún ọ. Nítorí bẹ́ẹ̀, èyí ni Ọlọ́run retí lọ́wọ́ wa, wípé kí a gbé ọkàn ìyọnú wọ̀, kí a ní ìyọnú, kí a dáríji ara wa. Ó ṣeéṣe kí ó jẹ́ ìyàwó rẹ ni ó ṣe ọ́, kí a má fi àáké kọ́rí wípé láéláé a ò ní lè dáríjì. Ó ṣeéṣe kí ó jẹ́ ọkọ ni ó ṣe nǹkan sí ọ tí ó dùn ọ́, kí a má fi àáké kọ́rí wípé rárá láéláé títí ayé yóò fi dópin o ní lè dáríjì. Tàbí ọmọ ló ṣe nǹkan tí a ò fẹ́, kí a má lè ọmọ jáde, kí a sọ wípé kò ní lè bá wa gbénú ilé, kí a sọ wípé a ò ní lè dáríjì. Ó ní kí a ní ìyọnú, kí a gbé ọkàn ìyọnú wọ̀, kí a ní ẹ̀mí ìkáàánú fún ara wa, kí a lè dáríjì ara wa. Kì í ṣe nínú ẹbí nìkan, nínú ilé ìsìn ó ṣeéṣe kí a ṣe ara wa. Ṣé a mọ̀ wípé àwa tí a jẹ́ adarí, ìbá ṣe olùṣọ́ àgùntàn àgbà ni, tàbí adarí ẹkùn, kò sí áńgẹ́lì láàrin wa. Nítòótọ́ ni a gba ọkàn wa là, nítòótọ́ ni Ọlọ́run ti dárí ẹ̀ṣẹ̀ jì wá, nítòótọ́ ni a jẹ́ ènìyàn Ọlọ́run. Ṣùgbọ́n ó ṣeéṣe bóyá abójúfo nkankan ni, bóyá ẹnìkan ló fi ẹ̀sùn sùn wá nípa rẹ, kí a sì sọ ọ̀rọ̀ sí ọ, kí o bí ọ nínú. Ohun tí a ní láti ṣe ni wípé kí a dáríjì. Ìbáàjẹ́ olùṣọ́ àgùntàn ni ó ṣẹ̀ wá ni, àfẹ́ rí olùṣọ́ àgùntàn. A tilẹ̀ ti súnmọ́ báyìí, etí ìbákan gbàdúrà fún a kò ní gbàjú ìṣẹ́jú márùn lọ. Ṣùgbọ́n lòun ò ráyè kí a dáríjì ara wa. Tàbí ó ṣeéṣe kí ó jẹ́ ẹni tí a fi sí orí ẹkùn ni, ó ṣeéṣe kí ó ṣẹ̀ wá. Bóyá a ń fẹ́ ìtọ́jú, bóyá nǹkan ẹ̀gún ló gún wa lẹ́sẹ̀, a sì rò pé abẹ́ wà lọ́wọ́ rẹ̀ láti yọ ẹ̀gún yìí kúrò. Ṣùgbọ́n kò tètè yọ ẹ̀gún yìí, a sì ní ìrora púpọ̀. Ó yẹ kí a dáríjì, ó yẹ kí a ní ìyọnú sí ara wa. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé adarí ẹkùn tàbí adarí ìdàpọ̀ ojú ilé, ó ṣeéṣe kí ó jẹ́ pé àwa tí a jẹ́ ọmọ ìjọ láṣẹ wọn. Ó yẹ kí àwọn tí wọ́n jẹ́ olórí lórí wa, ó yẹ kí àwọn náà kí ó lè ní ẹ̀mí tàbí ọkàn ìyọnú, kí a gbé ọkàn ìyọnú wọ̀ sí ara wa. Ẹ jẹ́ kí a wo Isaiah orí kejìdínlọ́gọ́ta. Isaiah orí kejìdínlọ́gọ́ta, ẹsẹ̀ ìkeje. Kì í ha ṣe láti fi oúnjẹ rẹ fún àwọn tí ibi ń pa, àti kí ìwọ kí ó mú àwọn òtòṣì tí a ti sóde wá sí ilé rẹ. Nígbà tí ìwọ bá rí arìn horo, kí ìwọ kí ó arìn hòhò, kí ìwọ kí ó bò ó, kí ìwọ ki o ma fi ara pamo kuro lodo eran ara tire. Eyi ni an so bi ati le ni okan yonu bi ati le fi iwo tutu tabi okan yonu bi ati le fi han we pe bi a ba ri enikeni ti ebi npa ninu awon ara ninu olowa tabi ninu awon aladugbo wa ti o nje se wa lowo wa ke a fun won ni onje bi e ba ri awon ti ko ni lowo ke a gba won si ile bi e ba ri awon ti o dabi eni wo pe won ni aso o dabi eni pe won rin hoho ke a fi aso bo won ke a ma se yeye won we pe nitori won o ni aso ti o ye ki won ki o wo ati we pe ke a ma fi ara pamo fun awon ti iya nje ke a ma se be ni we pe a ko mo we pe won nilo awon nkan ti o wa lowo wa ke a ri we pe a toju awon elomiran e je ke a wo Romu ori kejila ese kewa Romu ori kejila ese kewa ni ti fi ara e ma fi yonu feran ara yin ni ti ola e ma fi ti eni keji yin saju oni ke a ma fi iyonu feran ara wa nitori be o ye ke a gbe okan iyonu wo ikeji oni o ye ke a ni emi iseun o ye ke a ma sore fun ara wa ko ye ke a duro di igba ti won ba so fun awe pe lagbaja o ye ki a ran lowo bi abatiri wo pe ara awon ara ninu olowa won ni awon nkankan ti won se alaini ti olorun si pese nkan won yi fun wa oni ki a je eni ti sore oni bi o ti e je eni ti a o mo ri gege bi eni ti a pa ni apa ipatan ni oju ona laarin Jericho ati Jerusalem oni bi abari gege bi alaanu ara Samaria o ye ki a ma sore o ye ki a ni emi iseun ki a ma toju awon ti a pa lara tabi awon ti a sa logbe tabi awon ti o ba ajalu kan pade ni igbese aye won ye ki a wo Efesu ori kerin ese ikeji leni ogbon e ma sore fun omo ni keji yin eni pe ki a ni emi iseun ki a ma sore eni iyonu e ma dariji ara yin gege bi olorun ninu kristi ti dariji yin o tun so fun wa o nte mo wa leti wo pe o ye ki a ma sore o si ye ki a ni iyonu si ara wa bi a ba pada si Kolose ori keta ese ikejila ki a ni irele irele je ohun ti o se pataki irele je ohun ti bi a ba ri ni igbese aye eniyan a ma so wipe lagbaja omo lu abi ni o sese boya ko lowo o sese boya ko ti le bo wa ko le fun wa lo nje sugbon a ma so pe lagbaja omo lu abi ni kilode tan so be a ma so wipe irele lagbaja o po o ga popo o sese ki o je ninu ebi bi o sese ki o je iya oko ni o wa se ile bi iyawo ti n gbe ounje sile fun iya oko ti o kunle bi o ti n gbe ounje sile yi ni iya oko o sese ki obe ki o ma ti le dun popo ikunle yi yo je ki obe dun ju be lo o sese ki eran popo ki o ma si ninu obe sugbon ikunle ti iyawo yi ti o fi gbe ounje fun iya oko re yo je ki inu iya oko ki o dun to be ti o je wo pe iya oko yo ma pon awo lani bi o ba ti pada de ni o ma so wo pe iyawo omo mi mi o riru e ri ni o ni iteriba popo o je eni ti o lowo popo o je eni ti a ko ti o gbe ko nitori kini se nitori pe a ko gbo eran inu koko fun iya ni rara nitori iteriba nitori irele nitori wi pe eni yi bi o tin soro be ni o nkunle bi o tin gbonje sile be ni o nkunle ni iya iya ma so wi pe o da be ni ki ma ba yin gbe wi pe mo feran re popo o da bi omo fun mi irele je ohun ti o se pataki ye ke a wo Peteru kini ori karun ese karun be pelu eyin ipere e teriba
3: fún àwọn àgbà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin ìpẹ́ rẹ̀ ẹ̀yin ọmọdé ẹ tẹ́ríba fún àwọn àgbà. Láyé òde òní ni a ń rí wípé àwọn ọmọdé kò bọ̀wọ̀ fún àgbà. Ó ṣe ni láàánú láàrin àwa tí a pè ní onígbàgbọ́ ni a rí wípé a ò bọ̀wọ̀ fún àwọn àgbà. Ó rí ọmọkùnrin kan bóyá ó jẹ́ ọmọ 20 ọdún. Ó rí ẹlòmíràn tí ó jẹ́ ọmọ 60 ọdún àgbàlagbà tí ó ti hewú lórí tí ó ti bí ọmọ tí ó ju arákùnrin lọ tí ó jẹ́ ọmọ 20 ọdún yìí. Bí ó bá fẹ́ pé ara wa nínú Olúwa àwọn àgbà nínú ìjọ tí ó jẹ́ bí 60 ọdún ni ó máa sọ pé broda ọmọ 20 ọdún tí ó ń pe ẹni 60 ọdún ní broda kì í ṣe bàbá wa nìyí. Bí a tiẹ̀ mọ bíbélì láti ìbẹ̀rẹ̀ dé òpin ẹni tí ó hewú lórí ẹni tí ó jẹ́ àgbà bàbá ló jẹ́ fún wa. Ìgbà mìíràn a ó rí ó ṣeé ṣe kí ó jẹ́ ọmọ ọdún 25 ni ó jẹ́ ẹni tó ń darí ìdàpọ̀ ojú ilé. Kí ẹni tí a ń darí rẹ̀ yìí kí ó jẹ́ bí ọmọ 80 ọdún. Èyí tí ẹni tí ó ń darí ìdàpọ̀ ojú ilé ìbá fi máa bọ̀wọ̀ fún bàbá yìí ni ó máa sọ wípé broda Samson. Ẹni tó ń pè ní Samson yìí ni ẹni tí ó jẹ́ 80 ọdún o. Ẹ̀yin lẹ́ ó ka bíbélì fún wa o. Kò bójúmu bẹ́ẹ̀. Ó yẹ kí àwa tí a jẹ ọmọdé ó yẹ kí a ní ìbọ̀wọ̀ ìtẹ́ríba kí a ní ìrẹ̀lẹ̀ fún àwọn àgbà. Nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a mú àwọn nǹkan wọ̀nyí bọ̀ sípò ní àárín wa. Ó ṣeéṣe bóyá a ń darí ẹ̀kọ́ nínú ọjọ́ ní ìgbà tí a wá ní ọjọ́ ìsinmi. À ń wá inú ìwé mímọ́ a sì ń fẹ́ pe arábìnrin kan ẹni tí ó jẹ́ màmá ẹni tí ó tó màmá fún wa bí a bá sọ nípa ti ara. A fẹ́ pè ó pé kí ó ka àkọ́sórí a kàn yọwọ́ sí a ní ìwọ dìde kí ó kà á a kì í sọ pé ìwọ fún ẹni tí ó dàbí màmá wa. Kò bójúmu bẹ́ẹ̀ tàbí kí a sọ wípé lágbájá kí a la orúkọ ọmọ lórí ẹni tí ó tó bàbá fún wa ẹni tí ó tó màmá fún wa tàbí ẹni tí ó tó gbà wá síbi iṣẹ́. Ó yẹ kí ìrẹ̀lẹ̀ tàbí ìbọ̀wọ̀ kí ó wà Jésù kọ́ wa ní nǹkan wọ̀nyí. Ó ní àní gbogbo yín ẹ máa tẹríba fún ara yín kí ẹ sì fi ìrẹ̀lẹ̀ wọ ara yín lé aṣọ nítorí Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ó ń fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ láàrin ara wa. Ó yẹ kí a máa tẹríba fún ara wa ó yẹ kí a ní ìrẹ̀lẹ̀ láàrin ara wa kí a lè mọ̀ wípé àwa pàápàá a jẹ́ ènìyàn Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kẹta yẹ kí n kúnkún kà á fún ọ láti ẹsẹ̀ ìkíní nítorí ó ṣe pàtàkì púpọ̀. Ẹsẹ̀ ìkẹrin là ń lọ ṣùgbọ́n jẹ́ kí n kà láti ẹsẹ̀ ìkíní. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín pé bí ẹnikẹ́ni bá tilẹ̀ ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà kí a lè jèrè wọn lé àìsọ̀rọ̀ nípa ìwà àwọn aya wọn. Àwa tí a ti lọ́kọ tàbí tí a ti gbéyàwó ó yẹ kí èdè yìí kí ó yé wa wípé ìrẹ̀lẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ nínú ilé ìtẹ́ríba ṣe pàtàkì púpọ̀ nínú ilé. Ó máa ń ṣe ni láàánú ó sì máa ń bani lọ́kàn jẹ́ bí a bá rí aya tí ó sọ wípé òun ti di àtúnbí wípé òun tilẹ̀ jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ bí a bá rí bí ó ṣe ń sọ̀rọ̀ agan ọ̀rọ̀ líle sí ọkọ rẹ̀. Ó máa ń jẹ́ ohun tó máa ń ṣe ni láàánú wípé arábìnrin ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé kò mọ̀ wípé bíbélì ó kàn nípa fún wa láti tẹríba fún ọkọ wa ni. Ó ní bí ọkọ wa bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ó ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà ẹni tí kì í ṣe onígbàgbọ́ ó ní síbẹ̀síbẹ̀ ó yẹ kí a ní ìtẹríba kí a bá lè jèrè àwọn ọkọ wọ̀nyí pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ tí a ní. Nígbà tí wọ́n bá ń wo ìwà rere yín tí òun ti ẹ̀rù ọ̀ṣọ́ ẹni tí kí ó má ṣe jẹ́ ọ̀ṣọ́ òde ti irun dídì àti ti wúrà lílò àti ti aṣọ wíwọ̀ ohun tí a ń sọ níhìn-ín ẹ̀yin obìnrin ẹ tẹ́tí sílẹ̀. Ìgbà mìíràn ó ṣeéṣe kí o ṣe ọkọ rẹ etí ò bá fi kúnlẹ̀ ní ẹsẹ̀ méjèèjì etí ò bá fi ní ìtẹríba etí ò bá ọkọ dáríjì mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kí o ní ìwà ìrẹ̀lẹ̀
2: ohun ti o se ni wepe o mo wepe inu oko odun ṣugbọn o mo iru irun didi ti oko ti o ma nfe e ti o ba fi so lenu wepe ah oko dariji mi o lo dirun tabi o mo iru aso ti oko feran o lo woru aso yi o ro wepe irun didi aso wiwo ati eyi to se to ti fi se oso ti oko nfe o ro wepe eyi ni yo munu oko dun ni to to ni oko fe ki o je ni ti o ni imototo oko ki oko fe ki o je ni ti o rin gege bi eni ti o je iyawo daradara ki o wo aso ti yo te lorun sugbon sibe sibe o nfe nkan miran o nfe ki a ni irele wepe yo ma so ninu okan re wepe o morun di looto sugbon iwa o da ni to to ni o ma aso owo sugbon iwa re nko wo ese kerin nisinsin yi sugbon ki o je ti eni ti o fara sinle okan ninu oso aidi baje ti emi irele ati emi titu eyi ti se iyebiye ni waju olorun o nso fun a wepe ohun kan wa ti o jirun didi lo ohun kan wa ti o ju aso wiwo lo ohun kan wa ti o ju oso ninu aye lo o ni emi irele emi iwa tutu eyi ni o se iyebiye ni waju olowa nitori be o ye ki a mo wepe awon nkan wonyi ni olorun be lowo eni kokan wa o nfe ki a gbe nkan wonyi wo o nfe ki a hu awon nkan wonyi ni iwa tun wo ni kokan lati kolose ori keta lati ese kejila si keta la egbe okan yonu wo e iseun irele inutitu ipamora o ye ki a ma farada fun ara wa ke ani ipamora eni ti o ba ni ipamora ki o ma se wipe ohun o le duro ninu ile ohun o le duro ninu ijo ohun o le se tibi ohun o le se tohun won ti se mi pupo won o le dariji o ye ki a ni ipamora ikefa o nso wipe o ye ki a ma farada fun ara wa ikeje o ye ki a ma dariji ara wa ohun kun ti enikeni iba se se a mo wipe awa na ati se awon elomiran ri won si dariji wa ati se olorun o si dariji wa o ye ki a ma dariji ara wa eni o mu wa lo si ikori keji ife christiani wo ese kerinla ati bori gbogbo nkan wonyi egbe ifewo ti se amore iwa pipe egbe ifewo ti se amore iwa pipe o ye ki a ni ife ife yi o se pataki ye ki a wo korinti kini ori kejo ese kini korinti kini ori kejo ese kini sugbon ni ti awon nkan ti a fi rubo si orisa a mo pe gbogbo wa le o ni imo imo a ma fe sugbon ife ni gbe niro o nso fun a wepe bi a ba ni ife ife yo gbe waro ibaje ninu ijo ibaje ninu ile ibaje ni ibe ise nibi kibi ti a ba wa ife wa ti a nfi han yo ma gbe awon elomiran ro bi won ti le subu ife wa ni yo gbe won dide bi won ti le dabi eni pe won ni ikose ni ona kan tabi omiran ife wa ni yo le gbe won dide ife a ma gbe niro ye ki a wo ori kerinla ese ikini e ma lepa ife ki e si ma fi itara safere ebun ti se ti emi sugbon ki e kunkun ma so tele ohun ti a fe fihan nihin nisinsin ni ti ife e ma lepa ife eyi ni pe pelu iyawo wa ki a ma lepa ife pelu oko wa ki a ma lepa ife bi a ba fe se ohun kan bi a ba fe soro kan bi a ba fe ba oko wa tabi iyawo wa se nkan kan ki a be lowo pe nje eyi mu ife lowo bi ko ba si ife ninu re bi o ba je pe ohun ti o fa ija ni ohun ti o mu ki ife wa ki o diku si ara wa ni ki a ma se ki a ri wepe a n lepa ife ni ori ikerindinlogun ese ikerinla ori ikerindinlogun ese ikerinla e ma fi ife se gbogbo nkan yin ohun gbogbo ti a fe se ki o wa ni ti ife se a ran enikan lowo ni
4: ki a je ki o wa nipa ti ife igba miran a ma nse be ni pe a ran eniyan lowo ṣugbọn awon elomiran tan ma nlo si ile enikeji won ah mo ni ki wa ran yin lowo ni o mo ni ki wa ran yin lowo ni o ṣugbọn iran lowo ti won fun wa yi igba miran iran lowo olofofo ni won fe wo awon nkan ti a ni ninu ile awon wahala ti a ni ninu ile awon nkan miran ti o dabi eni po je wahala fun wa bi won ti wa ran wa lo boya won ba gbalẹ ni won ba foso won ba se onko bi won tin jade ni won so pe ah odo lagbaja ni mo tin bo ara ile e o mo we pe lagbaja nkan to nla koja nsin ko se fenu so o mo ise ma ti bo lowo e eh so kin gbo be ni ki lo se ah o mo lagbaja kokun ko ise o le duro lowo e ko si bo se le se o n gbadura o n ka bibele o ti en ko ni leko bibele sugbon lagbaja ko le shanfani ba de tin lagbaja e ba oni nkan o mo ni ki wa ran lowo ni ose ti o koja mo ba yin gbalẹ mo ba nse se mo tun le wa ni ose to nbo olofofo ni ru eni yi gbogbo nkan ta ba nse ki o wa nipa ti ife mi ba ri wo pe enikeni ti a lo ran lowo enikeni boya o je adari idapo ju le ni o je arabinrin ni oluwa arakunrin ni oluwa amo wahala ti o ni gege bi a ti so we pe ki se we pe ki a je agbenuso won esu ki a be sini tan nkan ti awon elomiran se tabi wahala won ki a be sini tan kale o ye ki a mo we pe oro ti ko ba mu ife lowo a ki so we pe e ma se e ma fi ife se gbogbo nkan yin nitori be o ye ki ife ki o wa ninu oro wa ninu ise wa ati ninu ohun gbogbo ti a ni idapo pelu awon arakunrin arabinrin wa ninu Thessalonica kini Thessalonica keji sega fa fun mi Thessalonica keji ori kini ese keta ise wa ni lati ma dupe lowo Olorun ni igba gbogbo nitori yin ara ani gege bi o ti ye nitori pe igbagbo yin dagba gidigidi ati ife olukuluku yin gbogbo si ara yin ndi popo o ye ki ife wa ki o ma de popo si ara wa bi ati feran ara wa loni ki o ju bi ati feran ara wa ni odun ti o koja bi a se le ran ara wa lowo loni ki o koja bi a se ran ara wa lowo ni odun marun seyin ki a ri wi pe ife wa n gboro ju be lo ife wa n dagba ju be lo ati wi pe ife wa yi o n kan eniyan popo ninu ijo ju be lo nitori be o ye ki a ma ni ife si ara wa bi a ba n so nipa ife si ara wa yi bawo ni a se le fi ife yi bawo ni a se le fi han je ki a wo petero lakoko ki a tun lo wo korinti kini petero ori kerin petero kini ori kerin ese ikejo ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin nitori ife ni nbo opolopo ese mole ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin ife ti a nso nihin ki se ife ko fe nitori bi o ba n gbọ nipa ife ti o gbona o le ma ya o lenu ki se ife ti inu aye o n so nipa ife ti o gbona nipa ti emi laarin ara wa o si n so wipe iru ife be a ma bo opolopo asise a ma bo mole laarin ara wa o se se boya enikan se oro so si wa ki o so pe ah arabinrin dariji mi o mo tele tele ni ife ti a ni yoo bo asise be yoo bo mole o se se boya eni ti o n ko aleko ni wa inu iwe mimo ni o se asise o se oro so o n so fun wa wipe oro kan wa ninu marku a si mo wipe ko si ninu marku wipe inu ise awon aposteli ni oro naa wa eyi ki n se ohun erin tabi ohun agalamasa ti a lo ma so wipe won gbohun sori aga waasu won kunkun mo oro so won kunkun le se nkan yi alufa wa olusagotan wa ibagba nkan won lowo awon rabi won nitori pe ase won ti poju o ni ife yo bo opolopo ese opolopo asise yo bo mole tabi iwo ti o je aya ninu ile o sese oko boya o ye ki o fi ogun naira sile o fi naira 18 sile ki o si dabi eni po nso pe naira 18 to fi sile ko to nkan ko ni le ra nkan kan wa lati oja bi o ba si ti ri iya re ki o ma so fun yin pe ah iya nkan ti mo ndoju ko rara ife a ma bo opolopo asise opolopo ese a ma bo mole o sese ki o je ninu ijo teti sile o sese ki o je enikan ni o se wa ninu ijo tabi ara ninu olowa ni o so nkan kan ti ko te wa lorun ranti wi pe ife a ma bo opolopo ese mole sugbon awa ti a wa ninu ijo nihin deeper life ti o je wi pe a nyo ipo lorun fun wa nihin rere Olorun saanu fun wa Olorun se wa ni oloriire wo bi ijo se ri wo eko oro Olorun a wa ti boya se se wa ninu ijo yi ijo daradara ni sugbon o se se ki a se ara wa ki o wa gbe oro wa ninu ile wa nihin ki o wa gbe lo si CMS ki o wa so we pe ah ninu ijo ti mo wa won se mi bawo lo se le so be tabi ki o ti le gbe lo si awon ti won ki ka bibeli ki o so we pe looto ni mo n lo si church looto ni a so pe a ni igbala lo to la so pe a de atunbi sugbon a wa papa ti a pe ara wa ni omo olorun ti a so pe a de atunbi nkan ton se fun mi n o le gbagbe titi lai ah o n so fun eni ti ko sinu ijoba olorun o n so fun eni ti o je elese eni ti o wa ninu esin miran o tun so nipa eyan ti o je ara ninu oluwa si awon ti won wa ni ode ko ye ko ri be ife a ma bo opolopo ese a ma bo mole nitori be o ye ki o ye wa we pe ife ni olorun fe ki a fi han si ara wa je ki a wo corinthi kini ori ketala lati ese ikerin o n so fun ani pa ife a ma mu suru ife a ma mu suru boya ro we pe o ye ki o je adari sugbon won o ti so de adari mu suru bi o ba ni ife olorun ati ife ijo ife a ma mu suru boya o ti gbe yawo ni o se feran aya re sugbon mo o ti de iya n so fun awon ebi abi n so fun we pe o ju obirin sile ko le bimo o ife a ma mu suru igba ti re yo de olorun yo yi nkan pada je ki ife olorun ki o fun ni suru we pe bi o ti n reti olorun yo se a ma seun ife ki se ilara ife ki soro igberaga ki fe ki huwa aito ki wa ohun ti ara re a ki mu binu be ni ki gbiro ohun buburu ki yo se asododo sugbon a ma yo ninu otito o sese boya eni ti o je adari wa tele boya nkan kan sele o si mo kilo sele oluso agotan sin ni arakunrin lo gbadura die o ki a to da o pada si aye re nkan yi ti o sele ni ekun wa nihin ti ko ye ki o de ibomiran ni a ti n gbo ni okere we pe eni ti o je alakoso wa tele ninu ekun wa won ti da duro won ti se amo nkan to se boya o dese agbere ni o boya o se ti boya o ji owo ijo ni o amo ki lo se ewo lokan e nbe ki lo mo to se eni ti o mo nkan kan nipa agbere eni ti o mo nkan kan nipa o le jija o n soro si o n soro we pe boya o jale boya o se tohun nkan to si sele ki se nkan to se pataki to be oluso agotan kan fe ki o gbadura die ni nitori nkan bayi ife ki yo se aisododo bi ati le da enikan duro eyi ki se we pe yo mo ki inu re dun we pe o dara be we kon da lagbaja duro ko dara be o ye ki o ni edun okan fun o ye ki o gbadura fun ife ki yo si aisododo a ma yo ninu otito a ma farada ohun gbogbo a ma gba ohun gbogbo a ma reti ohun gbogbo a ma fayaran ohun gbogbo nitori be ohun ti olorun so fun ani wo pe o ye ki a ni iwa kristeni ikeji o ye ki a ni ife kristeni iketa o ye ki a mo ipe kristeni ipe ti a fi pe wa o ye ki a mo o ye ki o ye wa kini ipe ti a fi pe wa wo kolose ori keta ese kedogun ese je ki alaafia olorun
3: ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki esin ma dupe kan meji lo wa ni yin ikini alafia ikeji didupe ni apa kan ari alafia ni apa keji ari idupe ni arin re ni ari ipe ti a fi pe wa ipe ti a fi pe wa ni wo pe ki a je eni ti o ntele omo alade alafia ki a si je ki alafia ki o wa ni igbese aye wa ki a je ki alafia ki o wa ni oro enu wa ki a je ki alafia ki o wa ni ise wa ati ibalo wa eni kan si eni keji re ati wo pe ki a ri daju wo pe a ndupe ninu gbogbo onko wahala ti a ti a le ni abi nkan kan ti o le ma sele ki a ri wo pe ni igba gbogbo a ndupe loni ni olorun ti je ki o ye wa we pe o ye ki a ni iwa kristeni ikeji ki a ni ife kristeni iketa ki a mo ipe alaafia ti a fi pe wa ki a si ma dupe ni igba gbogbo o ye ki a so fun olorun nisinsin wo pe iru iwa yi ni a fe ki o wa ni igbese aye wa bi aba ti di atunbi we pe a n fe fi ore ofe ti a ti ni a n fe fi han a si n fe ki iwa yi ki o wa ni igbese aye wa ikaanu ni tabi iyonu isore irele iwa tutu ipamora ifarada ki a ma dariji ara wa ki a ni ife ara wa ki a je ki alaafia ki o wa ninu okan ki o wa ninu ebi ki o wa ninu ijo ki o wa ni igbimo wa ki a je ki ife ati alaafia ki o joba ni ki o si se akoso bi ati n ba ara wa lo e je ki a dede duro e je ki a so fun olorun we pe a fe je ti olorun a si n fe ki iwa kristeni ife kristeni ipe kristeni ki o je tiwa je ki a gbadura daradara le oni bi a ba ti ni igbala ki a je ki awon iwa kristeni wonyi ki o je o ni igbesi aye wa bi a ba si ti ni igbala ki a so fun olorun we pe ki o gba kan wala ki o sanu fun wa ki o dariji wa awon nkan ti o je bi ese ni igbesi aye wa ki olorun ki o yo won kuro ki o si fi iwa otun iwa ododo irin alaafia ati ife ki o fi ropo awon nkan ti olorun mu kuro ni igbese aye wa je ki a gbadura daradara ki a si gbadura pelu igbagbo o daju we pe olorun yo se
5: Je ki a gbadura Olorun alaanu adupe lowo yin wo pe ati wa siwaju yin nisinsin yi lati gbo gege bi omo ti ma gboro lenu baba e ba wa soro e se wa loju e fun wa lokun lati je ki a le rin ni ona ti o lo si ijoba orun tara adupe wo pe ti gbo loruko Jesu Kristi Oluwa wa e je ki a wo iwe ihin rere ti Luke ori ketala lati ese iketalelogun Luke ori ketala lati ese iketalelogun enikan si bi pe Oluwa die hali awon ti a o gbala Oluwa die hali awon ti a o gbala loni mo fe ba o soro lori ibere ti o da okan laamu ibere
6: ti o da okan laamu. Ari ibere ti eni ibere nihi, o nbere lowo Oluwa, oni Oluwa, die hali awon ti a ogbala

oníbéèrè yìí bá béèrè lọ́wọ́ Pétérù tàbí lọ́wọ́ Jòhánù tàbí lọ́wọ́ àwọn Farisí tàbí lọ́wọ́ àwọn olórí àlùfáà tí wọ́n wà ní sinagogo tàbí tẹ́ḿpìlì tí ó bi wọ́n pé olórí àlùfáà sọ fún mi. Díẹ̀ ha li àwọn tí a ó gbàlà tàbí tí ó wí pé ọmọ Léfì sọ fún mi. Díẹ̀ ha li àwọn tí a ó gbàlà tàbí tí ó wí pé Pétérù tàbí Jòhánù ṣé o lè sọ fún mi. Díẹ̀ ha li àwọn tí a ó gbàlà bí wọ́n bá béèrè lọ́wọ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ó ṣe é ṣe kí àwọn ènìyàn ẹlẹ́ran ara kí wọn kí ó má lè fún wọn ní ìdáhùn tí ó pé ojú òṣùwọ̀n. Ṣùgbọ́n ẹni yìí ó ní ọgbọ́n, ó mọ̀ wípé ìbéèrè nípa ìgbàlà, ìbéèrè nípa ìjọba Ọlọ́run, ìbéèrè nípa ọ̀run rere, ọwọ́ Ọlọ́run, ọwọ́ ọmọ Ọlọ́run ní a ti lè béèrè. Èyí ni ó fi sọ wípé Olúwa jẹ́ kí n mọ̀. Díẹ̀ ha li àwọn tí a ó gbàlà, àwọn mìíràn nínú wa a máa ń hùwà bí aláìlọ́gbọ́n, àwọn mìíràn tún máa ń lọ sí ọ̀dọ̀ àwọn wòlíì èké ènìyàn ẹlẹ́ran ara, wọ́n a máa béèrè nípa ìgbàlà, wọ́n a máa béèrè nípa ọ̀run rere, wọ́n a máa béèrè nípa àwọn ohun àmúyẹ tí a lè ní kí a ba lè dé ọ̀run, tàbí àwọn ẹlòmíràn a máa lọ béèrè lọ́wọ́ àwọn akónisìnà, àwọn ẹlẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́, àwọn tí ó jẹ́ pé àkà sórí bíbélì ni wọ́n kà, wọn ò ní ẹ̀mí Ọlọ́run. Ẹni tí ò gba iṣẹ́ ìgbàlà orí igi àgbélébò tí ò gbàgbọ́, ẹni tí ò gba ìsọdi mímọ́ tí ò gbàgbọ́, ẹni tí ò gbàgbọ́ nípa ìfikúnni ẹ̀mí Ọlọ́run, báwo ni o ṣe lè lọ sí ọ̀dọ̀ irú ẹni bẹ́ẹ̀ kí o máa béèrè nípa ọ̀nà ìgbàlà? Tàbí ó ṣe é ṣe a rí àwọn ẹlòmíràn wọn a lọ máa béèrè ohun tí ó ṣe pàtàkì, ohun tí ó ṣe iyebíye báyìí, wọn a lọ máa béèrè lọ́wọ́ ẹni tí kò mọ bíbélì. Àwọn ẹlòmíràn wọn a gbé bíbélì sílẹ̀, wọn a tún gbé ìwé mìíràn sílẹ̀, ìwé ẹ̀sìn mìíràn tí kò bá bíbélì mu wọn a gbé sílẹ̀. Ìwà sì lọ síwájú ẹni bẹ́ẹ̀, wọn a máa sọ wípé làmí lóye. Ṣé díẹ̀ ni àwọn tí a ó gbàlà? Ó dàbí ẹni wípé ìwọ pàápàá ó ń ra ìwé ìrìnà lọ sí ọ̀run àpáàdì. Nígbà tí o bá ń béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tí kò nígbàlà, ṣùgbọ́n níhìn-ín ni ẹni yìí ń béèrè wípé Olúwa, ìwọ nìkan ṣoṣo ni a lè béèrè lọ́wọ́ rẹ̀. Ìwọ ni ó mọ àwọn orúkọ tí ó wà nínú ìwé ìyè, ìwọ ni ó mọ ọkàn ẹ̀dá kọ̀ọ̀kan, ìwọ ni ó mọ ibi tí a ti ń bọ̀, ibi tí a wà nísinsìnyí àti ibi tí a ń lọ. Ìwọ ni ó mọ ibi tí ìrìn àjò olúkúlùkù èèyàn nínú ayé yìí, ibi tí ó parí sí. Nítorí bẹ́ẹ̀ sọ fún wa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà. Jẹ́ kí a wò ó, ìbéèrè yìí mo sọ wípé ó jẹ́ ìbéèrè tí ó lè da ọkàn ẹni láàmú. Nítorí wípé nínú àìmọ̀kan àti àìnísòro wa, a máa ń gbàgbé ohun tí ó ṣe pàtàkì tó báyìí, a máa ń gbàgbé ìgbàlà wa, a máa ń gbàgbé bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ àti ìbínú Ọlọ́run, ìrunú Ọlọ́run, lọ́wọ́ ìjìyà ayérayé. Ohun ayé yìí ó máa ń di wa lójú sí nǹkan ti ọ̀run, ohun ayé yìí ó máa ń di wa létí sí orin ògo látọ̀run wá, ohun ayé yìí ó máa ń jẹ́ kí a dàbí ẹni tí kò lọ́gbọ́n, ẹni tí kò níyè nínú, ẹni tí ó dàbí ẹni wípé ṣe gáráfà fún mi láti lo èdè yìí, ẹni tó dàbí ẹni wípé a ń ṣiwèrè láti máa sá ṣìbáláṣìbolo káàkiri láti lépa àwọn nǹkan tí ó wà nínú ayé. Ó dàbí wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń sá káàkiri, ni wọ́n ń tẹ̀lé àwọn ohun ayé, ohun tí a ní ṣùgbọ́n tí a ń filẹ̀, ohun tí kò ṣe pàtàkì, ohun tí a mọ̀ wípé lọ́jọ́ kan a ó fi wọ́n sílẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń gba ìjọba Ọlọ́run lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Èyí ni ó yẹ kí a fi béèrè wípé Olúwa. Díẹ̀ ha li àwọn tí a ó gbàlà. Àwọn ìbéèrè mìíràn wà tí ó jẹ́ wípé a ní láti béèrè, a ní láti mọ̀ láti ọ̀dọ̀ Olúwa. Ó yẹ kí a fi àkókò sílẹ̀ kí a ronú nípa ìdáhùn sí àwọn ìbéèrè bẹ́ẹ̀, nítorí ọ̀pọ̀lọpọ̀ ni ó

nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ ọlọ́run tí wọ́n sì ń sìn lé ọ̀sán àti lé òru níwájú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sì yóò sì ṣíji bò wọ́n, ebi kì yóò pa wọ́n mọ́, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́, bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí orukóoru. Nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ lé àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn, tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi iyì. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò lé ojú wọn. Ní orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn àti orí keje ẹsẹ̀ ìkẹsàn ni a ti rí ìpèsè tí ó ní ìmúṣẹ lórí àwọn orílẹ̀-èdè gbogbo, àwọn ẹ̀yà gbogbo àti èdè gbogbo. Ohun tó jẹ́ kí n ka ìtọ́ka sí nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni wípé èdè gbogbo tí a kọ sí àwọn ẹsẹ̀ wọ̀nyí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere bí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, bí àtúnṣe tí a gbọ́ ìwàásù ní orí rẹ̀ lánàá, bí ìsọdi mímọ́ àbí ṣíṣe ọkàn ní funfun, tàbí agbára ẹ̀mí mímọ́ tí ó jẹ́ àǹfààní gbogbo àwọn tí a sọdi mímọ́ nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ tí ó wà nínú Jésù Kristì, àti àwọn ẹ̀kọ́ nípa ìwòsàn, nípa agbára Ọlọ́run àti ìpadàbọ̀ Jésù. Gbogbo àǹfààní wọ̀nyí ti máa ń fi ara hàn fún àwọn tí ó gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ó wá dàbí ẹni wípé àwọn oníwàásù tàbí ajèrè ọkàn tàbí àwọn tí wọ́n ti bá ìhìnrere pàdé lọ́nà kan tàbí ní ọ̀nà mìíràn, ohun tí ó yé wọn tí wọ́n sì mọ̀ gbangba ni wípé bí o bá mọ èdè Gẹ̀ẹ́sì, o ní àǹfààní láti jẹ èrè lórí àwọn ẹ̀kọ́ ìhìnrere wọ̀nyí. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé èdè Yorùbá ni o mọ̀, tí o gbọ́ èdè Gẹ̀ẹ́sì dáradára, ó dàbí ẹni wípé bí o ti ẹ̀fẹ́ ní ìgbàlà, kò sí ẹni tí ó lè ṣe àlàyé rẹ̀ fún ọ ní kíkún ní èdè tí o gbọ́. Ṣùgbọ́n nígbà tí a wo ọ̀rọ̀ Ọlọ́run, a rí wípé àwọn tí wọ́n ó wà ní iwájú ìtẹ́ ìjọba Ọlọ́run, tí wọ́n ó sì máa yọ̀ ní inú ọlá ńlá ògo ti ọ̀dọ́ àgùntàn tí a pa tí ó sì wà láàyè, wọ́n wá láti èdè gbogbo àti orílẹ̀-èdè gbogbo. Èyí jẹ́ kí ó jẹ́ kí a ronú wípé ó dára láti jẹ́ kí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kí ó wà ní èyí tí a ó lè yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò. Ó sì wá jẹ́ ìgbèsè fún àwa tí a ti mọ ìhìnrere, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé yálà ní ìwàásù wa tàbí ní orin kíkọ tàbí ní ìjẹ́rìí tàbí ní ìjẹ́rìí ọkàn láti ojú ilé dé ojú ilé, ó jẹ́ ìgbèsè fún wa láti lè mọ àǹfààní tí ó wà fún èdè gbogbo, kí a sì jẹ́ kí àǹfààní kí ó di mímọ̀ fún àwọn ẹlẹgbẹ́ wa, àwọn ọmọ àti àwọn bàbá àti ìyá wa, tí ó jẹ́ pé èdè Yorùbá nìkan ni wọ́n gbọ́. Ní Róòmù orí kìíní ni Apọ́stẹ́lì Pọ́ọ̀lù ló ti ń jẹ́ kí ó di mímọ̀ fún wa pé bí ó ṣe ti òun ni, òun ka ara òun sí ajigbèsè láti jẹ́ kí ọ̀rọ̀ ìhìnrere ìgbàlà tó jẹ́ wípé kò ṣe é má ni ni fún gbogbo ènìyàn, láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó gbọ́ èdè àti àwọn aláìgbédè. Orí kìíní Róòmù ẹsẹ̀ ìkẹrìnlá, mo dí ajigbèsè

àwọn Hélènì àti àwọn aláìgbédè, àwọn ọlọgbọ́n àti àwọn aláìgbọ́n. Tó bẹ́ẹ̀, bí ó ti wà ní ipá mi, mo múra tán láti wàásù ìhìnrere fún ẹ̀yin ará Rómù pẹ̀lú, nítorí èmi kò ti ju ìhìnrere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Hélènì pẹ̀lú. Àwọn ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ kí o dìmú ni wípé, ìkíní, mo di ajigbèsè. Mo fẹ́ kí gbogbo wa kí o sọ bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìkejì, láti wàásù ìhìnrere. Ẹ sọ bẹ́ẹ̀. Ìkẹta ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, nítorí èmi kò ti ju ìhìnrere. Bí a bá pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ó sọ wípé mo di ajigbèsè láti wàásù ìhìnrere, nítorí èmi kò ti ju ìhìnrere. Ó jẹ́ ìgbèsè fún gbogbo wa láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí wọ́n gbọ́ èdè Yorùbá, tí wọn kò sì mọ̀ jù bẹ́ẹ̀ lọ, láti wàásù ìhìnrere fún wọn. Nítorí wípé ibikíbi tí onígbàgbọ́ bá wà, ẹni tí a ti tún bí, kì í ti ju ìhìnrere Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀, gbogbo ohun tí ó ń gbọ́ ní ìparí ọ̀sẹ̀ yìí, ó jẹ́ ìgbèsè sí wa Lọ́rùn láti sọ fún olúkúlùkù ènìyàn tí a máa bá pàdé, yálà níbi òwò wa, níbi iṣẹ́ wa, níbi ọjà wa, nínú ilé wa, tàbí níbikíbi, láti jẹ́ kí ó di mímọ̀ fún ọ wípé ohun kan wà tí ó tayọ ẹ̀sìn, ohun kan wà tí a ń pè ní ìhìnrere Kristi, tí ó máa ń pèsè ọkàn tí ó ṣetán, tí ó sì múra sílẹ̀, tí ó máa ń pèsè wọn láti lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. Ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́, ìpìlẹ̀ ìhìnrere, ni a fẹ́ mú ẹnu kan ní òwúrọ̀ yìí. Ẹsẹ̀ tí a ó fi bẹ̀rẹ̀ ní ìtọ́kasí ni orin Dáfídì. Orí ìkẹrìnléníogún, ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa, tàbí ẹlòmíràn tí yóò gbọ́ wípé ìdánilẹ́kọ̀ọ́ wà níhìn-ín, láti jẹ́ kí a mọ ọ̀nà ìhìnrere, ọ̀nà ìgbàgbọ́ tòótọ́, láti jálánkáto, tàbí láti ṣògo wípé àwa náà mọ ìhìnrere. Kódà, ìgbàgbọ́ ò ṣe àjòjì sí wa, nítorí pé láti kékeré ni a ti ń sìn, ni a sì ti ń ka Bíbélì. Bí Jésù pàápàá bó bá dé, yóò gba ẹ̀rí wa jẹ́ wípé ọmọ Ọlọ́run ni wá, tí ó sì jẹ́ pé irú ìṣògo bẹ́ẹ̀ ó dúró lórí àìmọ̀kan àti àìmọ̀kíni ọ̀rọ̀ Ọlọ́run wí. Òun ni ó jẹ́ kí a fẹ́ yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìpìlẹ̀ ìhìnrere, tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí o bá sáré nínú ẹ̀sìn láìmọ ohun tí a ń sọ nípa ọwọ́ mímọ́ àti àyà funfun, irú eré bẹ́ẹ̀ tàbí irú ẹ̀sìn bẹ́ẹ̀ á jẹ́ lásán.
èyí tí kò ní ní èrè nítorí pé ìpìlẹ̀ mìíràn lé ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí ọ̀rọ̀ ọlọ́run ti fi lélẹ̀. Àwa tí a jẹ́ àgbà tí a sì mọ bí a ti ń kọ́ ilé, a mọ̀ wípé bí ilé kíkọ́ bí kò bá ní ìpìlẹ̀, irú ilé bẹ́ẹ̀ òjò àti ìjì ni yóò wo. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sì máa ń kọ́ ilé ìgbàgbọ́ wọn láì ní ìpìlẹ̀. Wọ́n máa ń sìn, wọ́n máa ń ka bíbélì, wọ́n máa ń gbàdúrà, ṣùgbọ́n ilé tí wọ́n kọ́ kò ní ìpìlẹ̀ ní orí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú orin Dáfídì, orí ìkẹrìnléníogún, ẹsẹ̀ ìkẹta ni Dáfídì ọba ni ó ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run wípé ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run kò sì fi di Dáfídì létí, ó jẹ́ kí ó mọ̀ dájúdájú wípé ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì báyìí ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn. Ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkarùn-ún wípé òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ẹsẹ̀ ìkẹta ta ni? Ẹsẹ̀ ìkẹrin ẹni tí? Ẹsẹ̀ ìkarùn-ún òun. Bí o bá béèrè pẹ̀lú ọkàn tí ó ń fẹ́ mọ̀ kí ni ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì tó yìí wípé ta ni yóò tiẹ̀ gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò lè dúró ní ibi mímọ́ rẹ̀, ní èdè tí ó lè yé ọ dáradára, ó ń sọ wípé ta ni yóò lè gbé ibi àgọ́ Ọlọ́run. Gbà tí a bá ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ò sọ nípa òkè tí ó wà ní ayé, nítorí gbogbo òkè tí ó wà ní ayé ni ó jẹ́ àìmọ́. Ṣùgbọ́n nígbà tí a ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ń sọ nípa ibùgbé Ọlọ́run ọ̀gá ògo. Èyí kan náà ni Jésù Kristì mẹ́nubà nígbà tí ó sọ nínú Jòhánù ẹsẹ̀ orí ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkejì wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, nítorí èmi ń lọ ìpèsè ààyè sílẹ̀ fún yín. Èyí ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run níṣe àwọn apostẹ́lì orí keje. Mo fẹ́ rán ọ létí wípé nígbà tí a ń sọ Stéfánù lókuta, a sọ fún wa ní iṣẹ́ àwọn apostẹ́lì orí keje yìí wípé ṣùgbọ́n ẹsẹ̀ ìkarùndínlọ́gọ́ta, ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́, ó tẹ́jú mọ́ ọ̀run, kò sọ wípé ó tẹ́jú mọ́ ilẹ̀, ó ń wo òkè, ó ń wo ibi mímọ́ Ọlọ́run, ó ń wo òkè ọ̀gá ògo, ó tẹ́jú mọ́ ọ̀run, ó sì rí ògo Ọlọ́run.
ati Jesu nduro li owo otun olorun o si wi pe wo mo ri orun si sile ati omo eniyan nduro li owo otun olorun ese ogota o si kunle o kigbe li ohun rara pe oluwa maka ese yi si won li orun nigbati o si wi eyi o sun ni ese kokan din ni ogota ni o ti wi pe won so Stefanu le okuta o si nke pe oluwa wi pe Jesu oluwa gba emi mi oke ti Dafidi nso nipa re gege bi oba o nso nipa ibi mimo olorun o nso nipa orun rere nibi ti enikeni ti o ti wa si aye ti won fe lo nigbati won ba pajude ninu aye o si wa nbere we pe tani yo gun ori oke oluwa lo tabi tani yo duro ni ibi mimo re olorun wa nda lohun we pe eni ti o li owo mimo eni ti o li owo mimo elesin popo lo wa ti owo won ko mo opolopo lo wa ni won ke pe oruko oluwa ti won sin wi pe awon paapa je onigbagbo nitori pe won ti sami nitori pe won je onje ale oluwa tabi nitori pe awon na ma nka bibeli nitori pe ni ojo isimi ni owuro won adide won si lo si ile isin tabi nitori pe won ma fun alagbe lowo nitori be bi o ba nso wi pe awon wo lo ti e ma lo si orun rere won ni won ti e dupe lowo olorun nitori pe lati igba ti a ti bi won won sami won ma san owo apo alufa tabi idamewa bi o ba si je awon ti o mo ona nipa adura won ma so wi pe won ma gbadura papa aso adura won ofunfun ko si le ri bo si je ona ti abela ati turari won o kere bo si je pe ati mo samu orin Dafidi ti amaka bi o so nle ni bi aje nle ni tabi bi a ba npa owo si ajade apo gbogbo ona ti o ye ki won rin nipa aya omi si mimo nipa angba awe ko se eyin won won mo dara dara nitori be bi o ba nso wi pe ta lo ma lo sorun rere won ma nsogo wi pe nibi ti won se igbagbo de bi enikeni ba de orun rere awon lati wa nbe sugbon olorun je ki a mo wi pe awon ti o lo si orun rere ni awon ti o ni owo mimo ati aya funfun iya to wa laarin wi pe awon ti won ni owo mimo tabi aya funfun bi a ba so pe owo mimo tabi aya funfun o tumo se wi pe bi o ba sare le owo mimo to ba to ni o tun le jije kade fun aya funfun boya ti o ba ni okan ninu meji o yege a o si le gba o si inu orun rere sugbon so wi pe awon ti won ni owo mimo ni akoko ati lekeji pelu re aya funfun ko pari sibe o so wi pe awon won yi pelu
Wọn kò gbé ọkàn wọn sókè sí asán. Kò sì fi mọ níbẹ̀ nìkan. Ó sọ wípé àwọn tí kò sì búra ẹ̀tàn. Ó wá jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé bí a bá ń sáré láti ní ìbùkún, bí a bá ń gbàdúrà láti ní ìbùkún, bí a bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run láti ní ìbùkún, ó sọ wípé kí a má ṣe tan ara wa jẹ. Àwọn wọ̀nyí tí a ṣe àpèjúwe wọn ní ẹsẹ̀ ìkẹrin, àwọn nìkan ṣoṣo ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ṣùgbọ́n kí ni a ń pè ní ọwọ́ mímọ́? Ṣé kí a gbé omi síta bí Pilatu? Gbà tí a fẹ́ ṣe ìpànìyàn, ṣùgbọ́n kí a máa tan ara wa jẹ, kí a gbé omi síta, kí a sọ wípé ẹ̀yin ènìyàn, mo ń fọ ọwọ́ mi kí n ba lè ní ọwọ́ mímọ́. Tàbí kí a fi ọṣẹ tàbí ohunkóhun tí a fẹ́ fi fọ ọwọ́ wa, kí a fi fọ ọwọ́ wa. Ṣé òun ni Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá o. Ṣé kí a gbé omi síta, kí a fọ ẹnu, kí a fọ ẹsẹ̀, kí a fọ ojú, kí a fọ ọwọ́? Ṣé èyí ni Ọlọ́run ṣe bí àpèjúwe tí ó ń sọ wípé bí a bá fẹ́ dé ọ̀run rere, bí a bá fẹ́ wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá wa, bí a bá lè ṣe ìfọ ọwọ́, ìfọ ẹsẹ̀, ìfọ ẹnu, etí, bí a bá sì wẹ̀ nínú odò, tí a bá ṣe bẹ́ẹ̀ ní ojoojúmọ́ títí ọjọ́ ayé wa, ṣé ò ní Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá. Ṣé ó ń sọ fún wa wípé bí a bá rántí Námánì, bí a ṣe wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù, kí àwa náà pàápàá kí a lọ sí etí odò bí ṣe ti Jọ́dánì tàbí ti òkun ní agbègbè wa, kí a jẹ́ kí àwọn wòlíì kí wọ́n wẹ̀ fún wa, kí a ba lè ní ọwọ́ mímọ́? Rárá. Kí sì ni a ń pè ní àyà funfun? Gbogbo nǹkan wọ̀nyí ni Bíbélì ti ṣe àkàwé àti àpèjúwe ní yékéyéké, tí ó fìdí wípé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè, wọn kì ó ṣe ọ̀nà náà bí wọ́n bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí fún wa. Ní orin Dáfídì orí 15 ní ẹsẹ̀ ìkíní ni a tún ti béèrè ìbéèrè tí ó fara jọ èyí tí a ti béèrè ní orí 14. Kí sì ni ìbéèrè tí ó ń kan onísàmù ní ọkàn, tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ọba olówó, tí ó sì jẹ́ gbajúmọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó ń fẹ́ láti rí ìdáhùn sí ìbéèrè tí ó ń béèrè? Ìbéèrè náà ni ó tún sọ fún wa ní orí 15 ti Sáàmù, ẹsẹ̀ ìkíní: Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ? Ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ? Ìdáhùn ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ṣùgbọ́n kí ni àlàyé àti ìtumọ̀ ọwọ́ mímọ́ àti àyà funfun? Àlàyé ni wípé ẹsẹ̀ ìkejì: ẹni tí ó rìn déédéé, tí ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀. Èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ó ju kí a fi omi fọ ọwọ́, ó ju kí a wẹ̀
ni eti odo. Oju ki a wo aso ti o funfun. Oju ki a lo si ile isin. O si ju wipe ki a gbadura. O so fun wa wipe bi o ba je otito ni o wa lokan wa lati ba Jesu joba lati wa pelu Olorun nigbati aye yo wa si opin tabi nigbati a wa papa bi aye o tile ti wa si opin te o fi aye sile bi o ba je wipe o kan wa ni okan lati ba Olorun gbe owo mimo ati aya funfun o ntumo si wepe eniti o rin dede eniti o nsise ododo ti o sin so otito inu re eniti ko fi ahon re soro eni lehi ti ko se se ibi si eni keji re ti ko se gba oro egan si eni keji re li oju eni ti eniyan keniyan digigan sugbon a ma bu ola fun awon ti o beru oluwa eni ti o bura si ibi ara re ti ko si yi pada eni ti ko fi owo re gba ele ti ko se gba owo ebe si alaise eni ti o ba se nkan wonyi ki yo yese lai lai sugbon kin to ma se alaye lo nipa eni ti o ni owo mimo ati eni ti o ni aya funfun mo fe ki o wo awon ese kan ninu bibeli nipa awon ti bibeli so pato wipe won ko ni owo mimo won ko ni aya funfun ki o ma ba di wipe enikeni ntan ara re je wipe oun ni nigbati ko ni iwe owe ori kefa ese ikerin dini ogun titi de ikokan de logun iwe owe ori kefa ese ikerin dini ogun titi de ikokan dini ogun eyin je ki o di mo fun wa awon ti bibeli so wipe koni owo mimo koni aya funfun mo ngba eri olorun je wipe koni tan oje bi o ba wa ninu egbe awon ti o je lesin lai je onigbagbo ti bibeli tabi o wa ninu egbe awon ti o ma ntan ara won je ti owo won ko mo ti aya won ko funfun sugbon ti won bo nkan won yi mole bi o ba fe se rere ti o si fe ni ibukun olorun ti o nfe ki awon ileri olorun ki o di sise si olara fun rere bi olorun ba fi han wipe o ko ni owo mimo ati aya funfun bi o ba ke pe oluwa yo gbo adura re bi owo re ti ko mo bi o ba le fo owo yi ninu eje Jesu ti o si jewo ese re ti o ko awon ese won yi sile o daju wipe bi o ba jewo ti o si ko ese re anu Olorun yo farahan fun o yo si pese re sile fun orun rere nigba ti o n pese orun rere sile fun o pelu ese ikerindinlogun ohun mefa le oluwa korira ni tooto meje le o se irira fun okan re
oju igberaga ete eke ati owo tinta eje alaise sile aya tinkumo buburu ese ti o yara ni resisa siwaika eleri eke tin so eke jade ati eni tin da ija sile laarin awon arakunrin awon woyi ni olorun so wipe o se irira le oju ohun o si se alaye lese lese nipa awon kan woyi ti o je ki owo ki o je aimo ati ki okan ki o di dibaje o so wipe oju igberaga eyi ko so nipa oju re nikan sosho o so nipa iwa igberaga irin igberaga eyi je owo aimo bi o ba fe mo awon iwa ti o ma ntumo si igberaga o le wo Isaiah ori keta lati ese ikerin din ni ogun pelu pelu oluwa wipe nitori awon omobirin si oni igberaga ti won si rin pelu orun giga ati oju ife kufe awon nkan woyi ni o ntumo se wipe ani owo aimo a o si mura sile lati ba olorun rin ati lati je eni pipe ati mimo ni waju oluwa o si nse itumo igberaga fun wa wipe won rin pelu orun giga ati oju ife kufe oju agbere ti won rin ti won si yan bi won tin lo ti won si je ki ese won ro woro nitori na oluwa yo fi epa lu atari awon omobirin sioni oluwa yo si fi ihoho won han li ojo na oluwa yo mu ogo saworo won kuro ati awon oso won ati iweri won bi osupa ese ikokan leni ogun oruka ati oso imu ese ogun akete ati osho ese ati oja ori ati ago olorun didun ati oruka eti ese kejilelogun iparo aso wiwo ati aso ileke ati iborun ati apo ni ese ikerin le ni ogun ni o so wipe yo si se pe orun boboro yo wa dipo orun didun akisa ni yo si dipo amure ori pipa ranti pe o soro nipa awon obinrin o si so nipa ori pipa ni yo si dipo irun didi daradara sisan aso ofo dipo igbaya ijona yo si dipo ewa eyi nso iwa igberaga ranti pe a nse alaye lori nini owo ti ko mo iwe owe ori kefa ese ketadinlogun oju igberaga ete eke eke ni
a ń pè ní irọ́, èké ni a ń pè ní ìjẹ́rìísí ohun tí ojú ẹ̀ ò tó, èké ni a ń pè ní kí a máa fi ọwọ́ sí ìwé pé nǹkan kan ṣe ojú wa nígbà tí a kò mọ ohunkóhun nípasẹ̀ rẹ̀, àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ìpànìyàn, ọmọ tí ó wà ní inú tí a kò tí ì bí, ó jẹ́ aláìṣẹ̀, kò ṣe orílẹ̀-èdè, kò ṣe bàbá, kò ṣe ìyá tí ó rú sí inú, kò sì ṣe àwọn ẹ̀gbọ́n tí ó ṣáájú rẹ̀, kò ṣe ìjọba, ọmọ tí ó wà ní inú tí a lóyún rẹ̀, kò ṣe sí òfin ìjọba tàbí òfin orílẹ̀-èdè. Ọmọ yìí kò tí ì ṣe Ọlọ́run, kò mọ nǹkan tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Àwọn wọ̀nyí ni Ọlọ́run pè ní aláìṣẹ̀. Ọwọ́ tí ó sì ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ni ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ọkọ obìnrin tí ó jẹ́ aboyún ni ó ní ipá nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yìí sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ẹni tí ó ń gbé oyún yìí rù káàkiri fúnra ara rẹ̀ ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó sì ṣeéṣe kí ó jẹ́ àwọn dókítà oníṣègùn tí òyìnbó ni ó ń fẹ́ jẹ́ ìrànlọ́wọ́ láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, tàbí àwọn obìnrin tí ó ń ṣiṣẹ́ ní ilé àwọn aláìsàn ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, tàbí ó lè jẹ́ ọmọ ilé-ìwé tí kò mọ̀ wípé eré ẹ̀ṣẹ̀ pẹ̀lú obìnrin wípé ó lè di nǹkan mọ́ òun lọ́wọ́, ni ó wọ́n sáré káàkiri tí ó sì ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ní ọ̀nàkọ́nà tí ó fi lè ṣẹlẹ̀, yálà ìwọ tí ó jẹ́ abiyamọ nínú ilé, tí bímọ bí mẹ́fà tàbí méje tàbí mẹ́jọ tàbí mẹ́wàá, ni ó wá rí wípé o tún lóyún fún ọkọ rẹ, ni ó wá rò wípé kò sí owó láti tọ́jú ọmọ mìíràn, kò sí ilé láti fi ọmọ yìí sí. Ó dàbí ẹni pé bí a bá gba ọmọ yìí láàyè láti wá sáyé, ìyà yóò jẹ ọmọ yìí, yóò sì jẹ àwa pàápàá. Ó ṣeéṣe kí ó jẹ́ ìrònú bẹ́ẹ̀ ni ó sún ọ sí wípé kí o ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ohun kan ni ó dájú, àti obìnrin, àti ọkùnrin, àti oníṣègùn, àti àwọn agbẹ̀bí, tàbí ẹnikẹ́ni tí ó ní ọwọ́ nínú irú ohunkóhun bẹ́ẹ̀, wọ́n lè fi orí sìn, kí wọ́n fi ọrùn sìn. Wọ́n lè ka Bíbélì láti ìbẹ̀rẹ̀ dé ìparí ní ọdọọdún. Wọ́n lè lọ sí orí òkè nínú ayé, tàbí kí wọ́n kí ó wẹ̀ ní òkun. Ó ṣeéṣe kí wọ́n tiẹ̀ máa tan àbẹ́là tàbí kí wọ́n máa wọ aṣọ funfun. Ó sì ṣeéṣe wípé kí wọ́n rò pé wọ́n máa lọ sí ìjọ oníhìn rere bí wọ́n bá ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ọlọ́run sọ fún ọ wípé bí o bá fẹ́ dé ọ̀run rere, ìrònú pò àdà ni ó yẹ kí o ní. Kí o sọ fún Ọlọ́run pẹ̀lú ẹkún kíkorò, pẹ̀lú omijé, pẹ̀lú ọkàn tí a fàya, pẹ̀lú ìrònú pò àdà tí ó jinlẹ̀ tòótọ́ wípé o ti jẹ́ ẹni tí ọwọ́ rẹ̀ ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n àwọn tí ọwọ́ wọn kò mọ́ ní ọ̀nà wọ̀nyí, ó ṣeéṣe o fẹ́ ilẹ̀, o fẹ́ kọ́lé. Ohun tá a máa ní nínú ayé tí a kì í mú lọ sọ́run, ilẹ̀, ilé, mọ́tò, tàbí obìnrin, ó ṣeéṣe o fẹ́ gba ìyàwó lọ́wọ́ ẹlòmíràn, ó wá di pé ẹ ń ja àjàkadì lórí obìnrin yìí, tàbí lórí ilẹ̀, tàbí lórí okóhun, ó wá di wípé kí a máa wá oògùn káàkiri, kí wọ́n ti sọ fún ọ wípé
ẹni tí ó wà ní ìdílé lágbájá òun ni kò jẹ́ kí ilẹ̀ yìí kí ó bọ́ sí ọ lọ́wọ́ ó wá sáré títí yálà nípa ògùn dúdú tàbí nípa ẹgbẹ́ awo tàbí nípa gbígbé àdá tàbí ìbọn tàbí nípa ṣíṣe àdéhùn pẹ̀lú àwọn onímọ́tò láti pa ẹnìkan tàbí nípa fífi májèlé sí inú oúnjẹ fún ẹni tí ó jẹ́ ẹni tí o pè ní ọ̀tá rẹ ni ó ta ẹ̀jẹ̀ ẹni yìí sílẹ̀ tí o sì pa á gbà tí o pa á tán ilẹ̀ wá di tìrẹ o wá jókòó lórí ilẹ̀ wípé nínú ayé bó o bá mọ láti sáré láti nílẹ̀ láti ní mọ́tò bó o bá mọ ibi tó yẹ kó rìn àwọn bàbá ìsàlẹ̀ tó yẹ kó lọ rí àwọn balógun ní ìlú tí ó yẹ kí o bẹ̀ wò láti fún ọ ní oògùn àwọn tí ọwọ́ wọn gbó o ní lè ní nkankan o sì ti nílẹ̀ nípa bẹ́ẹ̀ o ti ní ohun ìní nípa bẹ́ẹ̀ nípa títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ Ọlọ́run sọ wípé òun dúró dè ọ́ wípé ọwọ́ rẹ kò mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú orílẹ̀-èdè wa ni wọ́n ti pa àwọn ẹlòmíràn nítorí ìgbéyàwó tàbí nítorí à ń gba obìnrin ó ṣeéṣe pé ọkùnrin kan ti lọ sí ìdílé kan láti fẹ́yàwó ó wá jẹ́ ẹni yìí gan-an lóhùn ọ́ láti fẹ́ obìnrin pọ̀ ní ìlú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni yìí gan tí a tiẹ̀ ti ń ṣe owó orí lórí rẹ̀ ṣùgbọ́n tí ó sì jẹ́ àfẹ́sọ̀nà òun nìkan lóhùn ọ́ láti fẹ́ ìgbà mìíràn ó tiẹ̀ máa ń ṣẹlẹ̀ wípé o ti ní ìyàwó kan sílé ó tiẹ̀ tún ti fi àfọwọ́fà mú ẹni kejì obìnrin kejì wálé ó ṣeéṣe ìkẹta pàápàá ti ń bímọ fún ọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹyọ obìnrin kan tí ẹlòmíràn fẹ́ òun gan-an ló wọ̀ lójú ló tún sọ wípé mọ́ mẹ́ta tó wà nílé ẹ tó tí ì lálàáfíà tẹ ń parí ìjà lọ́sàn-án lóru tó lè tọ́jú ìkíní tàbí ìkejì tọmọ òró ń jẹjẹ sìgá àtọ̀ tí ò sì jẹ́ kó gbádùn ìwọ fúnra rẹ orí búburú àti àlákàlà kò jẹ́ kó mọ ibi tí wàá fi orí ayé tirẹ tì sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o tún jà fún obìnrin kẹrin pẹ̀lú oògùn tàbí ìjà tàbí àdá tàbí ìbọn tó pa aláìṣẹ̀ nítorí ìyàwó ṣùgbọ́n ìwọ kọ́ ni àkọ́kọ́ láti ṣe bẹ́ẹ̀ àwọn ìran kan ti ṣáájú tó jẹ́ pé ipa ìjà àti ìpànìyàn ni wọ́n fi máa ń ní ohun ìní tiwọn lára wọn ni a sọ fún wa ní ìwé àwọn ọba kìíní orí ìkọkànlé ní ogún àwọn ọba kìíní orí ìkọkànlé ní ogún láti ẹsẹ kìíní ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni Naboti ara Jezreeli ní ọgbà àjàrà tí ó wà ní Jezreeli tí ó súnmọ́ ààfin Ahabu ọba Samaria gidigidi Ahabu sì bá Naboti sọ wípé fún mi ní ọgbà àjàrà rẹ̀ kí èmi kí ó lè fi ṣe ọgbà ewébẹ̀ nítorí tí ó súnmọ́ ilé mi èmi ó sì fún ọ ní ọgbà àjàrà tí ó sàn jù ú lọ dípò rẹ̀ bí ó bá dára ní ojú rẹ̀ èmi ó sì fi iye owó rẹ̀ fún ọ Naboti sì wí fún Ahabu pé Olúwa má jẹ́ kí èmi kí ó fi ogún àwọn bàbá mi fún ọ
Ahabu si wa si ilere. O wugbo. Inu re si baje ni tori oro ti Naboti ara Jezreeli so fun. Ni tori ti on ti wipe emi ki o fun o ni ogun awon baba mi. On si dubule lori akete re. O si yoju re pada. Ko si fe jeun Jezebeli. Ikan ninu won niyan o. Jezebeli iran awon apaniyan. Aya re si to wa. O si wi fun pe ese ti inu re fi baje ti iwo ko si jeun. O si wi fun pe nitori mo ba Naboti ara Jezreeli so. Mo si wi fun pe fun mi ni ogba ajara re fun owo tabi bi o ba wu o emi o fun ni ogba ajara miran ni ipo re o si dahun wi pe emi ki o fun ni ogba ajara mi Jezebeli aya re si wi fun o pe iwo ko a joba lori Israeli nisisiyi dide jeun ki o si je ki inu re ki o dun emi o fun o ni ogba ajara Naboti ara Jezreeli beni o kowe le oruko Ahabu o si fi edidi di ready o si fi iwe na sowo sowo sodo awon agbagba ati awon olola ti nbe ni ilu re ti o si n ba Naboti gbe o si ko sinu iwe na pe ekede awe ki e si fi Naboti si ipola laarin awon eniyan eyi ni Yoruba ma n pe ni ogbon ewe ogbon ipaniyan ogbon ki a jeni lese ogbon ki a gba ohun ti o je ti elomiran ke a si se bi eni wipe alara mimo ni wa ke a paniyan lai gbe ada funra wa lai gbe ibon funra wa ke a pa eniyan lai ti eri loju koju funra ara wa o so fun wa nisisiyi wipe Jezebeli da ogbon yi o wa so ni ese ikewa ke si fi eniyan meji eni buburu Jezebeli mo awon egbe re awon apaniyan awon eleri eke awon eni buburu bi ti re o mo won pe won wa o ni ki won fi si iwaju re lati jeri pa wipe iwo bu Olorun ati oba e mu jade ke si so le okuta ki o le ku won so fun wa wipe won se be o so fun ani ipari ese keta la wipe nigba na ni won mu jade kuro ni ilu won si so le okuta o si ku ese ike dogun o si se nigba ti Jezebeli gbo pe aso Naboti le okuta o si ku Jezebeli so fun Ahabu pe dede ki o si jogun ogba ajara Naboti ara Jezreeli ti o ko lati fi fun o fun owo nitori Naboti ko si laaye sugbon o ku o si se nigba ti Ahabu gbo pe Naboti ku ni Ahabu dide lati sokale lo si ogba ajara Naboti ara Jezreeli lati jogun re oro Olorun si to ilija ara Tishbi wa pe wepe dide sokale lo ipade Ahabu Olorun ri o ohun ti an se ni ikoko Olorun ri awon ti an pa awon ti an ta eje won sile laise nitori a fe gba iyawo lowo won tabi nitori wipe a ro pe awon ni won di wa lowo igbega ni bi ise
tabi aro wipe awon ni won ko je ki agba ise contract te a fe gba nitori be a ti so pe bi a ba yanju ti lagbaja bi a ba mo kuro bi a ba ran lo si orun egbe ni pajawiri ile moto owo yo je ti wa tabi o sese nipa ti o le ki o je pe iwo nti e o ma nda awon eyan lona awon ti won sise ti won lagun odun kan odun meji odun marun ti won ko owo jo lati ra moto ohun ti won se ni odun marun ale ojo kan ni won fe ni bawo ni won si se fe ni tire pelu ibon pelu ada lati duro loju ona we pe ki moto oni moto ko sa je tire be atile pa omode ti o wa ninu moto te apa obinrin ti apa okunrin ti o wa ninu moto be ata eje alaise sile ki moto ki o le je ti wa olorun ri o owo eje koni se na bo jeun aisan ade nipa ounje to je nitori owo to fi ra ounje yi ki se owo eto bo je yawo lo fi fe iru owo be awon ti won fe yawo be pelu owo eru won ki gbadun yawo won ohun kon to ni bo je moto bo je ile to ba mo iru awon eyan be lo bere lowo won won ki le gbe iru ile be ile ti won ta eje sile lati ra tabi lati ni won ki le lo iru ile lori ile be pelu alaafia oju olorun wo ni bi kibi ti o ba nlo oro olorun to elija wa wipe dide sokale lo ipade ahabu oba israeli ti o wa ni samaria wo o wa ni ogba ajara naboti nibi ti o sokale lo lati jogun re iwo si we fun pe bayi ile oluwa wi iwo ti pa iwo si ti jogun pelu iwo si we fun pe bayi ile oluwa wi pe ni ibi ti aja bela eje naboti ni awon aja yo la eje re ani ti re ahabu si we fun elija pe iwo ri mi iwo ta mi o si dan pe emi ri o nitori ti iwo ti tara re lati se buburu ni waju oluwa awon ti owo won ko mo ni an se alaye re gege bi oro olorun ninu iwe owe ni an pada si nisisiyi iwe owe ori ikefa ese iketa dini ogun wipe oju igberaga ete eke ati owo ti n ta eje alaise sile aya ti n humo tabi ti n gbero tabi ti n se asaro ohun buburu ese ti o yara ni ire sisa si iwa eka eleri eke ti n so eke jade ati eni ti n da eja sile laarin awon arakunrin eyi n so nipa awon ti won ma n fo ile onile awon ti won ma n gbo ti eku so fun eye gege bi ede wa awon ti won ma n da eja sile laarin oko ati aya awon ana yala ni ti obinrin tabi ni ti okunrin ton ma n ya iyawo pelu oko re tabi awon oludani ni imoran awon alufa ton ma n pe iyawo wipe oko re n fiya je oni o je ma gbaru be fun ti won a si da ija sile tabi ti won a so fun iyawo wipe
tabi ti won so fun oko wi pe mo nri ijade iyawo re o da be ni pe gbogbo owo Eko te ni aso le fe fi ra tan iyawo apa to gbe sile onje aso nikan lo mo ra o si so furu iyawo yi wi pe eni to ba mowo dele ni won ma yin ko si boju to daada gbati oludamoran yi oluda ija sile laarin oko ati iyawo ti o ba ti so be o di ki oju oko ki o wa loke nile ko ma gbo ti iyawo mo ko si ohun ti iyawo be le se leyin igbati oludamoran oluda ija sile ti ba soro ti o ma gbo si iyawo re lenu sugbon awon oluda imoran be ni a so wi pe won ni owo aimo inu olorun ko si dun si won ninu Isaiah ewe woli Isaiah ori ikini anka lati ese ikewa gbo oro oluwa eyin olori Sodomu fi eti si ofin olorun wa eyin eniyan Gomora awon mo Israeli ni olorun ba soro nihin sugbon o npe won ni Sodomu ati Gomora nitori iwa eka iwa eri iwa aimo ti o wa lowo won oluwa ni kini opolopo ebo yin jasi fun mi eyi ni a npe ni ise esin lasan opolopo ebo opolopo isin olorun wi pe kini o ja si fun mi emi kun fun ore sisun agbo ati fun ora eran abopa be ni emi ko si ni inu didun si eje ako maalu tabi si ti odo agutan tabi si ti obuko nigba ti eyin wa lati fi ara han ni waju mi tale o bere yi lowo yin lati te agbala mi o ye ki o bi ara re lere wi pe bi olorun ba wo o ti o nso wi pe tani o ni ki o te agbala ohun ninu aye ti o nso wi pe ile ti a fi owo ko ti a npe ni temple tabi ti a npe ni ile isin ti olorun ri o nibe ti o so wi pe ele jade wi pe tani o pe o wa o gbo wi pe won pe oruko oluwa iwo na pelu owo ete owo ete owo ese o ngbe bibeli iwe olorun to ni afara egbe jade kuro ninu ile aye ile ti a fi owo ko melo melo ni ile orun bi o ba je wi pe Jesu gba ti o wa ninu aye o ri awon ti won wa ni temple awon ti won so wi pe won fe sin olorun bi iwo na ti wa ni oni to so pe o gbo wi pe won se idanileko pelu ogun ninu apo re pelu igbadi nidi re pelu oruka ere lowo re iwo na gbo pe won ni gbe gbe gbe iwo na ba gbe bibeli o n sare bo bo lo n lo a fe lo sin olorun ni awon deeper won gbe tuntun de o won ni ki a ka lo emi na n tele won lo pelu ogun dudu lapo e eyi to fi senu eyi to fi sidi eyi to fi sorun eyi to fi sapo iwo na gbe bibeli ode olorun wa ni tani ewo lo n se nihin ele jade bọlọrun wo ti e so bee fun wa awon angeli wa n bi won mo o Jesu wa n bi aye atijo egba lo fi le iru yin jade awon ti
won ro pe won fe sin sugbon ti iwa ese ti o kuro lowo won

náà, ilé rẹ̀, títí yóò fi di òwúrọ̀. Nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíptì, nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí yóò sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín. Èyí ni ìlérí tí a fún wọn, wípé nígbà tí apanirun bá rí ẹ̀jẹ̀ náà, kí ó jẹ́ kí ó lè wọlé láti pa wọ́n run, láti dá wọn lẹ́jọ́, kí ó jẹ́ kí ó lè wọlé láti ṣe wọ́n lọ́ṣẹ́. Báyìí ni àwọn ọmọ Ísíráẹlì ṣe. Èyí ni ó fún wọn ní ìgbàlà kíkún, tí ó sì jẹ́ kí wọn kí ó bọ́ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Íjíptì kọjá. Ọmọ Ísíráẹlì àti ọ̀pọ̀ àwọn ẹlẹ̀sìn lónìí ni ó ń pàdánù ìbùkún Ọlọ́run, nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a wò ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀, àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá. Ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn. Èyí ni ó jẹ́ fún ìgbàlà wọn, rántí wípé bí ọ̀dọ́ àgùntàn yìí tilẹ̀ jẹ́ aláìlábàwọ́n, aláìléèrí, bí a kò bá pa ọ̀dọ́ àgùntàn náà, apanirun yóò wọlé tọ̀ wọ́n lọ. Bí kìí bá ṣe nítorí ikú ọ̀dọ́ àgùntàn náà, àwọn wọ̀nyí ìbá kú pátápátá sínú àwọn ìsìnrú àti ìpọ́njú tí wọ́n wà ní ilẹ̀ Íjíptì. Wòó ní Exodus lẹ́ẹ̀kan sí i. Exodus orí 12 láti ẹsẹ̀ 6. Ẹ̀yin ó sì fi pamọ́ títí di ijọ́ 14 oṣù náà. Gbogbo àgbájọ ìjọ ni yóò sì pa á lé àṣálẹ́, rántí wípé ní pípa ọ̀dọ́ àgùntàn náà ni yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, ni yóò mú àìṣedédé àti ìpọ́njú wọn kúrò. Èyí ni à ń tọ́ka sí Jésù, wípé ọ̀dọ́ àgùntàn náà tí ó jẹ́ olùgbàlà fún wa, tí ó jẹ́ ẹni tí ó dá wa sílẹ̀ kúrò nínú ìpọ́njú, òun ni Jésù Kristì Olúwa wa. Wò ó láti Jòhánù orí 1 ẹsẹ 21. Ní ijọ́ 2, Jòhánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wí pé, wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Àwọn mìíràn máa ń sọ fún wa wípé wọ́n gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ńlá, ṣùgbọ́n rántí kìí ṣe ìkọ́ni rẹ̀ nìkan ṣoṣo ni ó fún wa ní ìgbàlà, bí kìí ṣe wípé ikú rẹ̀ fún wa lórí àgbélébùú. Àwọn mìíràn máa ń sọ wípé wọ́n gba Jésù gẹ́gẹ́ bí wòlíì ńlá, ṣùgbọ́n kìí ṣe ìríran tàbí ìsọtẹ́lẹ̀ tàbí ìwàásù tí Jésù Kristì ṣe gẹ́gẹ́ bí wòlíì ni ó ń fún wa ní ìgbàlà, bí kìí ṣe nípa ikú rẹ̀ ní orí igi àgbélébùú. Tí pé lásìkò ayé àwọn ọmọ Ísíráẹlì, bí kìí bá ṣe wípé a pa ọ̀dọ́ àgùntàn náà, wọn kì bá lè ní ìgbàlà tàbí ìdásílẹ̀ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Íjíptì kọjá. Wò ó ní Kọ́rintì 1 orí 5 ẹsẹ 7. Ó ní, nítorí náà ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà, nítorí a ti fi ìrékọjá wa àní Kristì rúbọ fún wa. Jẹ́ kí ó yẹ wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn yìí ń tọ́ka sí, àti ikú rẹ̀ fún wa ní orí igi àgbélébùú. Ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀, òun ló gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tó gbà wá nínú àìsàn, tó gbà lọ́wọ́ ìpọ́njú, tó gbà lọ́wọ́ inú nibíni láti ọ̀dọ̀ èṣù, tó gbà lọ́wọ́ wàhálà tí àbákósí, tó sì gbà lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Àfiyèsí kejì tí ó yẹ kí a ní ni wípé ọ̀dọ́ àgùntàn yìí ní láti wà ní aláìlábùkù. Ọ̀dọ́ àgùntàn tí a ń sọ nípa rẹ̀ yìí ní láti wà láì ní àbùkù kankan rárá. Tó padà sí Exodus orí 12 ẹsẹ̀ 1.

Exodus ori kejila ese karun oni ailaboku niki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore on ti olorun be lowo omo israeli ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile egypti won ni lati mu odo agutan ti ko laboku rara eyin toka si jesu christi nitori pe jesu christi ni eni na ti o wa ni ailaboku kankan bi o ba wo igbese aye christi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboku eyin ni heberu toka si ni ori keje heberu ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be le o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbe gaju awon orun lo eyi ni eje jesu christi sese yebiye fun wa eyi ni o fi je wi pe eje yebiye yi ni a fi gba wahala kuro lowo idajo olorun ninu peteru kini ori kini ese ikokandinlogun peteru kini ori kini ese ikokandinlogun ko se pe bi ko se eje iyebiye bi ti odo agutan ti ko li aboko ti ko si li abawon ani eje kristi awon elomiran ma gbekele awon oludasile ile isin won ranti wi pe gbogbo eni ti abi lati inu obirin elese ni nitori be ko si oludasile esin oludasile ijo tabi oludasile tabi enikeni nibi kibi ti o wa ni ailaba won aileri ailegan nitori be ni o fi je wi pe jesu kristi ni kan soso o ni odo agutan alailaboko eni ti o le ko ese wa lo siranti pe nigba ti a kan jesu kristi mo agbelebo a se yi ni akoko irekoja lasiko awon omo israeli ranti ni eketa we pe afiyesi keta ti o ye ki a ni wo exodus ori kejila ese ikerindini aadota exodus ori kejila ese ikerindini aadota ni ile kan le a o je iwo ko gbodo mu ninu eran ara re jade sode kuro ninu ile na be li eyin ko gbodo fo okan ninu egungun re eyin ko gbodo fo okan ninu egungun re tani eyi n toka si nitori pe ankeko nipa odo agutan ti apa ni asiko igbesi aye awon omo israeli nipa ise yi to je pe won ni igbala won ni idande asigba won kuro ninu iponju nla ti o wa ni ile awon ara egypt ni akoko na aso we pe odo agutan yi ti a fi robo fun won won ko gbodo fo egungun re tani eyi n toka si je ki a wo johanu ori ikokandinlogun ese ketalelogbon sugbon nigbati won de odo jesu won ti won si ri pe o ti kuna won ko se egungun itan re kini itumo yi ese ikerindinlogoji nkan won yi si se ki iwe mimo ki o le se ti o wi pe a ki yo fo egungun re eyi ni o je ki o da wa loju wi pe jesu christi ni odo agutan na nitori pe awon afiyesi pupo ti o wa ninu majemu lailai awon won yi ni a ri ninu majemu titun ti o n toka si jesu christi eni ti o ku fun wa lati yo wa kuro ninu egypt lati yo wa kuro ninu iponju lati yo wa kuro ninu aye lati mu wa kuro ninu okunkun tabi awon nkan ti o wa ninu aye afiyesi kerin eje ti a ta sile yi ko to
bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà. Mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ́ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibìkan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus 12 láti ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ̀yin ó sì mú ìdì ewé hísọ́pù, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ náà lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí ó sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlu yín. Ohun tí a sọ ni wípé nítòótọ́ ni Jésù Kristì ti kú, nítòótọ́ ni ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀ láti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù àti láti fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, kí àmì ẹ̀jẹ̀ Jésù kí ó lè wà lé ọkàn rẹ̀ tàbí lé ara rẹ̀. Ní Hebrews 11 ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni a sọ wípé nípa ìgbàgbọ́ lé ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀, kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ lé a dá nǹkan wọ̀nyí sílẹ̀, nípa ìgbàgbọ́ lé a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kún àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà. Nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà. Nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má ba wọlé tọ̀ wọ́n lọ. Èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a ti pa Jésù Kristì, a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ni a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn. Jẹ́ kí ó yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà, o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọ láàánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jù, o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ. Bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀, apanirun yóò wọ ilé rẹ. Bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú. Ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ní ẹ̀jẹ̀ yóò wé ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ ọ́ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus 12 ní ẹsẹ̀ ìkẹjọ. Wọ́n ó sì jẹ ẹran náà,
ti a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kí koro ni kí wọn kí o fi jẹ́. Kí ni ìtumọ̀ èyí? Wípé wọn ó jẹ ọ̀dọ́ àgùntàn náà. Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristi. Ó ń tọ́ka sí Jésù Kristi fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Yohánù orí kíní, láti ẹsẹ̀ ìkíní, lé àtètè kọ́ ṣe lè ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lè ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ ìkẹrìnlá, ọ̀rọ̀ náà ló di ara, ó sì ń bá wa gbé. Àwa sì ń wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wa. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa, àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa, wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn, nítorí pé ó sọ ní orí kẹfà Yohánù, ẹsẹ̀ ìkẹtàléní ọgọ́ta, orí kẹfà ti Yohánù, ẹsẹ̀ ìkẹtàléní ọgọ́ta, ẹ̀mí ní ń sọ ní di ààyè, ara kò ní èrè kan, ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni, ìyèsí ni. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ fún wa láti ẹnu Jésù Kristi, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ránṣẹ́ sí wa, òun ló yẹ kí a gbà sí ọkàn wa. Èyí ni ó ń tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristi nípa ìgbàgbọ́, bẹ́ẹ̀ ni a ní láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a ní láti fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín, ìyè ni, ó ní ẹ̀mí sì ni pẹ̀lú. Ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwú pẹ̀lú rẹ̀. Gbogbo èyí ni a ti kà fún wa ní Exodo orí kejìlá, a sì ti kà fún wa nínú Kọ́rìntì kíní orí karùn-ún, láti ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ, láti jẹ àkàrà àìwú. Kọ́rìntì kíní orí karùn-ún láti ẹsẹ̀ ìkeje. Nítorí náà, ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà, nítorí tí a ti fi ère kọjá wa, àní Kristi robọ fún wa. Nítorí náà, ẹ jẹ́ kí a ṣe àjọ náà, kì í ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́, bẹ́ẹ̀ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrán kan, àti ìwà búburú bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìsìn, tí wọ́n máa ń sọ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ṣùgbọ́n ìwà búburú, èyí tí a ń pè ní ìwúkàrà àtijọ́, ó wà ní ìgbésí ayé wọn. Àrán kan, tàbí kí a máa hùwà tí kò bá Bíbélì, tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu, èyí sì wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá fẹ́ jẹ àǹfààní, tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí, wípé a ní láti jẹ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, wípé àìwúkàrà, àrán kan, ìwà búburú, àgbèrè, panṣágà, olè, òfófó, ojú kòkòrò, àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa. Bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí, kí wá ni àwọn àǹfààní àti ìbùkún tí ó wà lórí wa bí a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn? Ní kíákíá, jẹ́ kí a wo Exodo orí kejìlá lẹ́ẹ̀kan sí, láti ẹsẹ̀ ìkẹtàlá, ó ní ẹ̀jẹ̀ náà ni yóò ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbà tí èmi bá rí iṣẹ́ òdodo ara ẹni. Ó ní nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbà tí mo bá rí iṣẹ́ àánú tí ó ń ṣe fún àwọn alágbe. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ ti omi àdúrà tàbí àbẹ́là. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ nípa aṣọ funfun. Nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà,
ko so nipa ki a je elese lasan o ni nigba ti mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Kristi ti atasile nigba ti emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigba ti mo ba kolu ile Egypti eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wi pe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wi pe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni e ti a pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbese aye re yo ma da olamu yo ma pon oloju nitori wi pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi ejo lai lai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi a ba ri eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni ferese ti o je wi pe awon eye awon eye oju orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon wonyi n jiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wi pe ojo idajo olorun ojo ajakale arun iji aisan o n ja ni ile iru eni be bi ara ba san ti o n gbe ile ti ko ni ilekun bi ara ba san bi ti o n gbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikankan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o n se iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini aadota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wi pe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je tire ikeji ni wi pe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni
ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo exodus so fun wa ninu ori keji lati ati kale kan o so wi pe idajo yi o ba awon omo egypt wi pe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je ti re bi a se le bo lowo idajo olorun ni pe ki agba jesu kristi gbo ki a ba le bo lowo ibinu olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wi pe nkan o tora won ni igbese aye won eredi eyi ni wi pe idajo olorun ti aye esinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idajo aye raye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon omo israeli ati ti egypt nipa wi pe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ise jamba popo lo wa sugbon bi o ba fe ki yato ki o wa laarin igbese aye ti re ati igbese aye awon ti o wa ninu aye iyato ti o le ni ni wi pe ki o wa se abe abo ti o wa ninu eje jesu kristi nipa be ni awon nkan ti nsele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu exodus orike edogun ese ikerin din logbon o si wi pe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o toli oju re iwo ti iwo ba peti si ofin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje jesu kristi ikerin iwosan je ti awon omo israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin dafidi lekan si orin dafidi ori karundini adofa ori dafidi ori karundini adofa arun le ni ogorun ese iketa le ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogunlogo awon eniyan won yi egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbese aye won ranti pe bi iwo paapaa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje jesu kristi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni wepe a o gba o lowo iparun wipe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si aarin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisiyi a o to olorun lo a o so fun olorun wipe a gbagbo wipe fun wa ni jesu kristi ko wipe jesu kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta eje re sile nitori tiwa ati wipe a gbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti n fi igbagbo wa ninu eje naa ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe jesu kristi nikan soso ni odo agutan ti a pa fun wa eje re nikan soso le o le gba kuro ninu idajo olorun eje re nikan soso ni o le fun wa ni igbala
ẹjẹ rẹ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìdáǹde. Sọ fún Ọlọ́run àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ, mú wọn kúrò. Ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ, ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ, àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ, àwo ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń jẹ́ ó tí o ti ń kàn wọ́n sílẹ̀, bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ, tí o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ, ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ, ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà, gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé, kí o bá lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní. Kí ìyàtọ̀ kí ó bá lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ, gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ, ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀ ni yóò wọ ọ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ̀lẹ̀ ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kùfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá, àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ. Bẹ́ẹ̀ ni yóò máa ré ọ kọjá, nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yóò wù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rè yín kọjá. Àìsàn yóò re ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́, ìpọ́njú yóò re ọ kọjá, wàhálà ayé yìí yóò re ọ kọjá. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò re ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rè yín kọjá.

0: Ìwé ìkíní àwọn ọba. Orí ìkejì. Ọjọ́ Dávìdì sì súnmọ́ etílé tí yóò kú, ó sì pàṣẹ fún Solomoni, ọmọ rẹ̀ pé, èmi lọ sí ọ̀nà gbogbo ayé, nítorí náà, mú ara rẹ lé kí o sì fi ara rẹ hàn bí ọkùnrin, kí o sì pa ìlànà Olúwa Ọlọ́run rẹ mọ́ láti máa rìn ní ọ̀nà rẹ̀, láti pa àṣẹ rẹ̀ mọ́ àti òfin rẹ̀ àti ìdájọ́ rẹ̀ àti ẹ̀rí rẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ́ ní òfin Mósè, kí ìwọ kí o lè máa pọ̀ sí ní ohun gbogbo tí ìwọ ṣe àti níbikíbi tí ìwọ bá yí ara rẹ sí, kí Olúwa kí o lè mú ọ̀rọ̀ rẹ̀ dúró tí ó ti sọ ní ti èmi pé, bí àwọn ọmọ rẹ̀ bá kíyèsí ọ̀nà wọn láti máa fi gbogbo àyà wọn àti gbogbo ọkàn wọn rìn níwájú mi ilé òtítọ́, ó wí pé a kì yóò fẹ́ ọkùnrin kan kù fún ọ lórí ìtẹ́ Ísírẹ́lì. Ìwọ sì mọ̀ pẹ̀lú ohun tí Joabu ọmọ Seruiah ṣe sí mi àti ohun tí ó ṣe sí balógun méjì nínú àwọn ọ̀gágun Ísírẹ́lì, sí Abneri ọmọ Neri àti sí Amasa ọmọ Jeteri, ó sì pa wọ́n, ó sì ta ẹ̀jẹ̀ ogun sílẹ̀ ní àlàáfíà, ó sì fi ẹ̀jẹ̀ ogun sí ara àmùrè rẹ̀ tí ń bẹ ní ẹ̀gbẹ́ rẹ̀ àti sí ara sálúbàtà rẹ̀ tí ń bẹ ní ẹsẹ̀ rẹ̀. Nítorí náà kí o ṣe gẹ́gẹ́ bí ọgbọ́n rẹ, kí o má sì jẹ́ kí ewu rẹ̀ kí ó sọ̀kalẹ̀ lọ sí ìsà òkú ní àlàáfíà, ṣùgbọ́n kí o ṣe oore fún àwọn ọmọ Basilai ara Gilead,
1: kí o sì jẹ́ kí wọn kí ó wà
0: nínú àwọn tí ó jẹun lórí tábìlì rẹ, nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe tọ̀ mí wá nígbà tí mo sá kúrò níwájú Absalomu arákùnrin rẹ. Sì wo Shimei ọmọ Gera ẹ̀yà Benjamini ti Bahurimu wà
1: pẹ̀lú rẹ,
0: tí ó bú mi ní èbú tí ó burú jù ní ọjọ́ tí mo lọ sí Mahanaimu, ṣùgbọ́n ó sọ̀kalẹ̀ wá pàdé mi ní Jordani, mo sì fi Olúwa búra fún un pé èmi kì yóò fi idà pa ọ́, ṣùgbọ́n ní ìsinsìnyí má ṣe jẹ́ kí ó ṣe aláìjìyà nítorí ọlọ́gbọ́n ènìyàn ni ìwọ, ìwọ sì mọ ohun tí ìwọ ṣe sí, ṣùgbọ́n ewu orí rẹ̀ ni kí o mú sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ sínú ìsà òkú. Dáfídì sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, a sì sìn ní ìlú Dáfídì.
1: Ọjọ́ tí Dáfídì jọba lórí Ísírẹ́lì jẹ́ 40 ọdún.
0: Ní Hebroni ó jọba ní ọdún 7, ní Jerusalemu ó sì jọba ní ọdún 33. Solomoni sì jókòó lórí ìtẹ́ Dáfídì bàbá rẹ̀, a sì fi ìdí ìjọba rẹ̀ kalẹ̀ gidigidi. Adonija ọmọ Hagiti sì tọ Báṣẹ́bà ìyá Solomoni wá. Báṣẹ́bà sì wí pé àlàáfíà ni ó bá wá bí, òun sì wí pé àlàáfíà ni, òun sì wí pé èmi ní ọ̀rọ̀ kan bá ọ sọ, òun sì wí pé máa wí, òun sì wí pé ìwọ mọ̀ pé ìjọba náà ti èmi ni rí, àti pé gbogbo Ísírẹ́lì ni ó fi ojú wọn sí mi lára pé èmi ni ó jọba, ṣùgbọ́n ìjọba náà sì yí, ó sì di ti arákùnrin mi, nítorí tirẹ̀ ni láti ọwọ́ Olúwa wá. Ní ìsinsìnyí, ìbéèrè kan ni mo wá béèrè lọ́wọ́ rẹ, má ṣe dùn mí, ó sì wí fún un pé máa wí, ó sì wí pé mo bẹ̀ ọ́, sọ fún Solomoni ọba, nítorí kì yóò dùn ọ́, kí ó fún mi ní Abiṣagi ara Ṣunemu ní aya. Báṣẹ́bà sì wí pé ó dára, èmi ò bá ọba sọ̀rọ̀ nítorí rẹ. Báṣẹ́bà sì tọ Solomoni ọba lọ láti sọ fún un nítorí Adonija. Ọba sì dìde láti pàdé rẹ̀, ó sì tẹ ara rẹ̀ ba fún un, ó sì jókòó lórí ìtẹ́ rẹ̀, ó sì tẹ́ ìtẹ́ fún ìyá ọba, òun sì jókòó lọ́wọ́ ọ̀tún rẹ̀, òun sì wí pé ìbéèrè kékeré kan ni èmi ní béèrè lọ́wọ́ rẹ, má ṣe dùn mí, òun sì wí pé máa tọrọ ìyá mi nítorí tí èmi kì yóò dùn ọ́, òun sì wí pé jẹ́ kí a fi Abiṣagi ara Ṣunemu fún Adonija arákùnrin rẹ̀ ní aya. Solomoni ọba sì dáhùn, ó sì wí fún ìyá rẹ̀ pé èṣe tí ìwọ fi ń béèrè Abiṣagi ara Ṣunemu fún Adonija, kúkú béèrè ìjọba fún un pẹ̀lú, nítorí ẹ̀gbọ́n mi ní í ṣe fún òun pàápàá àti fún Abiatari àlùfáà àti fún Joabu ọmọ Seruiah. Solomoni ọba sì fi Olúwa búra pé báyìí ni kí Ọlọ́run kí ó ṣe sí mi, àti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú, nítorí Adonija sọ̀rọ̀ yìí sí ẹ̀mí ara rẹ̀, àti ní ìsinsìnyí bí Olúwa ti wà, kí ó ti fi ìdí mi múlẹ̀, kí ó sì mú mi jókòó lórí ìtẹ́ bàbá mi, kí ó sì ti kọ́ ilé fún mi gẹ́gẹ́ bí ó ti wí, lónìí ni a ó pa Adonija. Solomoni ọba sì ran Benaiah ọmọ Jehoiada, ó sì kọlù ú, ó sì kú. Àti fún Abiatari àlùfáà, ọba wí pé lọ sí Anatoti sí oko rẹ, nítorí ìwọ yẹ sí ikú, ṣùgbọ́n lónìí èmi kì yóò pa ọ́, nítorí ìwọ ni ó ti ń gbé àpótí Olúwa Ọlọ́run níwájú Dáfídì bàbá mi, àti nítorí ìwọ ti jẹ nínú gbogbo ìyà tí bàbá mi ti jẹ. Solomoni sì lé Abiatari kúrò nínú iṣẹ́ àlùfáà Olúwa, kí ó lè mú ọ̀rọ̀ Olúwa ṣẹ tí ó ti sọ nípa ilé Eli ní Ṣílò. Ìyín sì dé ọ̀dọ̀ Joabu, nítorí Joabu ti tọ Adonija lẹ́yìn, ṣùgbọ́n kò tọ Absalomu lẹ́yìn. Joabu sì sá sínú àgọ́ Olúwa, ó sì di ìwò pẹpẹ mú. A sì sọ fún Solomoni ọba pé Joabu ti sá sínú àgọ́ Olúwa, sì wò ó, ó súnmọ́ pẹpẹ. Solomoni sì ran Benaiah ọmọ Jehoiada pé lọ kí o sì kọ lù ú. Benaiah sì wá sínú àgọ́ Olúwa, ó sì wí fún pé báyìí ni ọba wí pé jáde wá, òun sì wí pé bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n níhìn-ín-yìí ni èmi ó kú. Benaiah sì mú èsì fún ọba wá pé báyìí ni Joabu wí, báyìí ni ó sì dá mi lóhùn. Ọba sì wí fún un pé ṣé gẹ́gẹ́ bí ó ti wí kí o sì kọlù ú, kí o sì sìn ín, kí ìwọ kí o lè mú ẹ̀jẹ̀ aláìṣẹ̀ kúrò lọ́dọ̀ mi. ati kuro lodo ile baba mi ti Joabu ti ta sile Oluwa yo si yi eje re pada sori re nitori ti o kolu okunrin meji ti o se olododo ti o san ju nti kara re lo o si fi da pa won Dafidi baba mi ko si mo ani Abneri omo Neri olori ogun ati Amasa omo Jeteri olori ogun Juda eje won yo si pada sori Joabu ati sori iru omo re lailai sugbon si Dafidi ati si iru omo re ati si ile re ati si ite re alaafia yo wa lati odo Oluwa wa Benaya omo Jehoada si goke o si kolu o si pa a si sin ni ile re ni aginju oba si fi Benaya omo Jehoada je olori ogun ni ipo re ati Sadoku alufa ni oba fi si ipo Abiatari oba si ranse o si pe Shimei o si wi fun pe ko ile fun ara re ni Jerusalemu ki o si ma gbe ibe ki o ma si se jade lati ibe lo si ibikibi yo si se ni ojo ti iwo ba jade ti iwo ba si koja odo Kidroni ki iwo mo dajudaju pe kiku ni iwo ku eje re yo wa lori ara re Shimei si wi fun oba pe oro na dara gege bi Oluwa mi oba ti wi be gege ni iranse re yo se Shimei si gbe Jerusalemu ni ojo pupo o si se leyin odun meta awon omo odo Shimei meji si lo sodo Akishi omo Maaka oba Gati won si ro fun Shimei pe wo awon omo odo re nbe ni Gati Shimei si dide o si di ketekete ni gari o si lo o si mu awon omo odo re bo lati Gati a si ro fun Solomoni pe Shimei ti lo lati Jerusalemu si Gati o si pada bo oba si ranse o si pe Shimei o si wi fun pe emi ko ti mu o fi Oluwa bura emi ko si ti fi o se eleri pe ni ojo ti iwo ba jade ti iwo ba si rin jade lo nibi kibi ki iwo ki o mo daju daju pe kiku ni iwo ku iwo si wi fun mi pe oro na ti mo gbo o dara e si ti se ti iwo ko pa ibura Oluwa mo ati ase ti mo pa fun o oba si wi fun Shimei pe iwo mo gbogbo buburu ti okan re nje oleri ti iwo ti se si Dafidi baba mi Oluwa yo si yi buburu re si ori ara re a o si bukun Solomoni oba a si fi idi ite Dafidi mule niwaju Oluwa lailai oba si pase fun Benaya omo Jehoada o si jade lo o si kolu o si ku a si fi idi ijoba mule ni owo Solomoni
2: DCLM Radio. Your spiritual welfare is our concern.
3: Ni oruko Jesu Kristi Oluwa wa. Baba wa ti nbe le orun, atun de lasale yi pelu awon eruwowo, pelu aisan, pelu awon wahala ti o wa ni igbesi aye wa. Nitori amo wi pe bi abato yin wa eruwuwo yo dopin ni igbesi aye wa aisan ko gbogun yo pare ni igbesi aye wa awon oke ti o ti wa yo shidi ni igbesi aye wa nitori be ni a se nbebe ni asale yi wi pe gbogbo oke gbogbo aisan gbogbo egun gbogbo ijegaba satani gbogbo idaniloro satani e mu won kuro loruko Jesu wi pe ilopo ilopo ilopo eri yo gbenu wa kan loruko Jesu bi oro yin yo ti ma jade an be yin we pe pelu agbara pelu iwosan pelu idande pelu idanisile e se fun wa loruko Jesu adupo epe ti gbo a o si ri pelu oje o wa a o ni imo lara re loruko Jesu Kristi Oluwa wa ejoko ni asale yi ti o je asale ti o keyin ninu ipago wa answer lori agbara atobiji olorun ati awon oke wa agbara atobiji ti olorun ati awon oke wa olorun le se ohun gbogbo abi be ko ko si ohun kan ti o nira fun olorun lati se ohun gbogbo ni sise pelu re gbogbo ipa gbogbo agbara gbogbo ola ti olorun ni ibere kan lo waye ninu Genesis ori keje dilogun ese ikerinla lati ese iketala Oluwa si wi fun Abraham pe nitori kini Sarah se nrerin wi pe emi o ha bimo ni toto
4: eni ti o ti gbo tan ohun kan ha soro fun Oluwa Olorun bi o bi o se bere lowo Abraham o ni se ohun kan soro fun Oluwa lati se o wa nso fun o wi pe li akoko ti a da emi o pada to wa ni iwoye amodun Sara yo si li omokunrin kan Olorun so yi kan na fun o bi o ba je ni ti o yagan o so wi pe ko si ohun to soro fun o lati se o ni ni iwoye amodun iwo na o gbe omo tuntun ti re jo loruko Jesu ninu Jobu ori keje le ni ogoji Jobu ori keje le logoji ese ikeji o mo isoro wahala aisan ti Jobu ni sugbon lese kese ti Jobu fun are so wi pe emi mo pe iwo le se ohun gbogbo ati pe ko si iro inu ti a le fi ti a le fa seyin kuro lodo re ni ori yi kana ni ojo yi kana ti Jobu so wi pe emi mo wi pe iwo le se ohun gbogbo ni ojo na ni igbekun aisan ti o wa lara re lo dopin ojo ti iwo fun are ti o ba gbagbo wi pe iwo na mo gege bi asale yi wi pe ko si ohun ti o soro fun olorun lati se iru ojo asale be ni gbogbo wahala re ati awon oke ti o wa ni igbese aye re won yo dopin loruko Jesu ninu Jeremiah ori kejile logbon Jeremiah ori kejile logbon ese iketadilogun oni a Oluwa Olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re ko si ohun kohun ti o soro fun o bi o ba ni iru igbagbo be o daju wi pe oke ti o wa ni igbesi aye re yo kuro lasale yi loruko Jesu nitori Olorun ti a n gbadura si oni oba lori ohun gbogbo bawo ni o ti yi o si wi pe Olorun ni a tobi ju to ni gbogbo agbara ati gbogbo ipa ronu nipa agbara to tayo ti eda nigbati Olorun da gbogbo agbala aye lati inu ofo se o mo wi pe ki carpenter ki o to le kan tabili tabi aga oni lo igi ki alagbede ki o to ro ada tabi oko oni lo irin sugbon Olorun wa oni lo ohun kohun lati fi seda ohun gbogbo ti a nri loni ni a fi nso fun wa ti a fi ran ara wa leti we pe Olorun wa atobi joni oni gbogbo agbara oni alagbara nla oni olowosan olodumare to ni ohun gbogbo ni ikawo re olupese ni pelu oto o tun ni aniseko oni balogun loju ogun to n pa gbogbo ise satani run bi o ba fi oju ri eyi ti a n so yi ti o si wo Olorun oba lori ohun gbogbo o ko ni ri ohunkohun ni igbesi aye re ti o soro ju fun Olorun lati se o si ri wepe ni asale yi gbogbo ko se se ni igbesi aye re yo di sise se loruko Jesu ni kiakia a o ma wo koko meta lori iwaaso ti ale yi ikini olubori agbara nla ti Olorun wa olubori agbara nla ti Olorun wa ikeji oke nla nla to nsidi nipase Olorun wa oke nla nla to nsidi nipase Olorun wa iketa oniruru ise iyanu anu lati odo Olorun wa ikini olubori agbara nla ti Olorun wa wo Exodus orike dogun Exodus orike dogun lati ese ikokanla ni ati so fun wa bi Olorun wa se lagbara to tali o dabi iwo Oluwa ninu awon alagbara tali o dabi iwo ologo ni mimo ẹlẹ́rù níyìn ti ń ṣe ohun ìyanu ǹjẹ́ ọlọ́run lè ṣe ohun ìyanu ní ìgbésí ayé rẹ lónìí? Yóò ṣe ohun ìyanu nítorí wípé alágbára ni, ológo sì ni. A ń sọ fún wa nínú Chronicle kíní orí kọkàndínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkọkànlá sí ìkejìlá ti rẹ Olúwa ni títóbi àti agbára àti ògo àti ìṣẹ́gun àti ọláńlá. Nítorí ohun gbogbo lé ọ̀run àti lé ayé tirẹ ni, ìjọba ni tirẹ Olúwa, a sì gbé ọ lékè lé orí ohun gbogbo ọ̀rọ̀ pẹ̀lú ọlá ọ̀dọ̀ rẹ ní ti wá. Ìwọ sì jọba lórí ohun gbogbo, lé ọwọ́ rẹ ni agbára àti pàwà, àti lé ọwọ́ rẹ ni sísọni di ńlá wà àti fífi agbára fún ohun gbogbo. Agbára yìí yóò ṣiṣẹ́ ní ìgbésí ayé rẹ lónìí. Àkàìkàtán ni àwọn ohun tí Ọlọ́run wa ti ṣe pẹ̀lú agbára ńlá rẹ̀, nítorí àìlópin ni Ọlọ́run tí à ń sìn. Nígbà tí a bá mòye irú agbára ńlá tí Ọlọ́run wa ní, a ó dàbí òmìràn nínú ẹ̀mí wa. Ìbẹ̀rù, ìfòyà àti sísá kíjokíjo yóò di ohun ìgbàgbé àti ohun àjèjì lójú ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Àìgbàgbọ́ yóò di ohun ìgbàgbé nínú èdè ẹnu wa. Iyè méjì yóò kò dànù bí èlòbọ́ nínú igbá àyà wa. Bí o bá mọ ẹni tí a ń pè ní Ọlọ́run, tí o sì mọ̀ wípé òun ni a tóbi jù, òun ni ó ní agbára olúborí, o mọ̀ wípé kò sí ohun tó ṣòro láti ṣe, wípé ohun tí o pè ní òkè ní ìgbésí ayé rẹ a ó sọ di pẹ̀tẹ́lẹ̀. Bí a bá ṣe ọ lójú nípa ti ẹ̀mí láti rí àṣírí ìjìnlẹ̀ àtòbi jù agbára Ọlọ́run, ayé rẹ kò ní rí bákan náà mọ́. Ọlọ́run àtòbi jù tó dá ayé àti ènìyàn láì nílò ìrànlọ́wọ́ ẹnikẹ́ni yóò ṣiṣẹ́, yóò dàbíra ní ìgbésí ayé rẹ, nítorí wípé agbára Ọlọ́run kò ní àfiwé. Nínú Isaiah orí ogójì láti ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n, ǹjẹ́ ta ni ẹ̀yin ó ha fi mí wé, tàbí ta li èmi ó ba dọ́gba li ẹ̀mí mímọ́ wí? Gbé ojú yín sókè síbi gíga kí ẹ sì wò, ta li ó dá nǹkan wọ̀nyí? Ta li ó dá wọn? Mo ní ta li ó dá wọn? Tí mú ogun wọn jáde wá ní iye, ó ń pe gbogbo wọn ní orúkọ nípa títóbi ipa rẹ̀, nítorí pé òun le ní ipa, kò sí ọ̀kan tí ó kù. Ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, ìwọ kò tí ì mọ̀, ìwọ kò tí ì gbọ́ pé Ọlọ́run ayérayé, Olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kì í ṣàárẹ̀. Mo ní kì í ṣàárẹ̀, bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mú un. Kò sí àwárí òye rẹ̀. Agbára yìí yóò ṣiṣẹ́ ní ìgbésí ayé rẹ láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Éfésù orí kẹta ó yẹ kí o máa fi ọkàn ró ohun ńláńlá tí Ọlọ́run yóò ṣe fún ọ ní àṣálẹ̀ yìí bí a ti ń wo agbára àtòbi jù Ọlọ́run wa. Éfésù orí kẹta ẹsẹ̀ ogún, ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọ́pọ̀ ju gbogbo èyí tí à ń béèrè tàbí tí à ń rò lọ gẹ́gẹ́ bí agbára ti ń ṣiṣẹ́ nínú wa? Ó sọ fún wa wípé agbára yìí, agbára Ọlọ́run yóò ṣiṣẹ́ nínú rẹ. Ó sì sọ fún wa wípé yóò ṣe ohun tó ń béèrè. Ìkejì, yóò ṣe èyí tó ń rò lọ́kàn. Ìkẹta, yóò ṣe gbogbo ohun tí a ń béèrè tàbí tí a ń rò. Ìkẹrin, yóò ṣe ju gbogbo èyí tí a ń béèrè àti èyí tí a ń rò láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. o wa so pe o ju be lo wi pe olorun alagbara atobiju ti si oke nidi yo se lopo lopo ju gbogbo eyi ti an bere tabi ti an ro o ni iru agbara yi yo sise ninu wa mo ro wi pe o mura sile mo ni se o mura sile nitori wi pe loni olorun yo sise ara ni igbese aye re nitori agbara nla to ji Jesu Christi dide lati inu oko o setan lati sise ni igbese aye re eyi ni o mu wa lo si koko keji nsin o nso nipa oke nla nla to nsidi nipase olorun wa oke nla to nsidi nipase olorun wa ninu Matthew ori ketadelogun Matthew ori ketadelogun lati ese ikokandelogun nigba na le awon omo ehin Jesu to wa leyin won bi pe ese ti awa ko le jade ohun kan sele omo kan ni emi esu emi to nda loro won gbe omo yi won si odo awon omo ehin Jesu sugbon won o le se won o le le emi esu jade sugbon nigba ti Jesu de pelu oro ase kan o le emi esu yi jade eyi wa se awon omo ehin ni kayefi won bere we pe kini se e ti se ti awa o le se nkan yi ninu ese ogun Jesu si we fun won pe nitori aigbagbo yin ni looto ni mo sa we fun yin bi eyin ba ni igbagbo bi woro irugbin mustardi bi eyin ba ni igbagbo se oni igbagbo mo ni se oni igbagbo bi eyin ba ni igbagbo bi woro irugbin mustardi eyin o wi fun oke yi pe si nihi lo si ohun yo si si Jesu ni yo si si la sale yi yo si si gbogbo oke to wa ni igbese aye re yo si si ko si si nkan ti e ki yo le se ko si nkan ti e ki yo le se ninu Marko ori kokanla Marko ori kokanla ese iketa le logun Marko ori kokanla ese iketa le logun looto ki se ti oro ere looto ni mo wi fun yin enikeni ninu awon omo Olorun enikeni ninu awon ti o ba gbagbo enikeni ninu awon ti o gbadura ni oroko Jesu enikeni ti o ba wi fun oke yi pe sidi ki o se bo sinu okun ti ko ba si siye meji le okan re sugbon ti o ba gbagbo pe ohun ti o wi yo se yo ri be fun yo ri be fun yo ri be fun sugbon ibere kan lo je wa logun kini a npe ni oke oke ni awon isoro ati lasigbo to lagbara jo wa lo ti a ko le funra wa mukuro ti o si nira pupo lati gba mora to si se pe gbogbo agbara wa ati ti awon oluranlowo wa lapapo ja si otubante oke yi je o sese ki o je aisan tabi isoro tabi wahala to taku to ni ohun ko ni lo fun eni ti o ni iru oke be iwaju ko se lo be ni eyin ko se pada si o dabi e ti awon eyan wa ma nso wi pe oba ran ni nise odo oba kun ise oba ko se ma je odo oba ko si se rolu bi omowe oke ni eru ti esugberu eniyan orun wo eleru ko si eni ti yo so kale sugbon la sale yi gbogbo eru lorun re lori re a o so kale loruko Jesu ki o le ye wa daradara ohun ti an pe ni oke ati ohun ti an gbadura ni asale yi wepe yo sidi je ki n se awon apere die fun o ikini bi awon oke se gaju eniyan giga yowu laye lo bẹ́ẹ̀ ni àwọn ìṣòro náà gaju ìmọ̀ ọgbọ́n àti agbára ìdálọ. Ohun tí a ń pè ní òkè ó gaju ẹnikẹ́ni yòówù láyé. Bẹ́ẹ̀ náà ni àwọn ìṣòro, àwọn àìsàn, àwọn àjogúnbá

0: ó ní yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́ a sì mú ọmọbìnrin rẹ̀ lárada ní wákàtí kan náà nínú ìṣe àwọn apostoli ni mo fẹ́ ka ọ̀rọ̀ kan fún ọ mo gbàdúrà wí pé kí ọlọ́run kí ó ṣe ọ lójú ẹ̀mí láti rí ìtumọ̀ tí ó ṣe iyebíye nínú ohun tí a ń kà yìí ìṣe àwọn apostoli orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n dé ìkẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́ paul òun sí là ń gbàdúrà wọ́n sì ń kọrin ìyìn sí ọlọ́run àwọn ara túbú sì ń tẹ́tí sí wọn lójijì ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ̀ tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mìtìtì ọgán gbogbo ilẹ̀kùn sì ṣí ìdè gbogbo wọn sì di sì tú sílẹ̀ rántí wípé àwọn ẹlẹ́wọ̀n wọ̀nyí wọn ò tọ́ wọn ò yẹ kí á tú ìdè wọn ṣùgbọ́n gẹ́rẹ́ tí paul sila tí wọ́n gbàdúrà tí wọ́n sì ń kọrin ìyìn ni a gbọ́ wípé ìdè gbogbo àwọn onítúbú àwọn tí wọ́n wà nílé túbú ìdè wọn tú sílẹ̀ ìwọ náà láṣáálẹ̀ yìí kìí ṣe nípa títọ́ kìí ṣe nípa yíyẹ kìí ṣe nípa mímọ̀ ṣe ṣùgbọ́n bí a bá ti ń gbàdúrà nítorí àánú ọlọ́run ní gbogbo ìdè tó dè ọ́ ni yóò máa tú lórúkọ jésù yẹran létí wípé balógun ọ̀run ìjọsí kò yẹ síbẹ̀ a mú ọmọ ọ̀dọ́ rẹ̀ lárada èyí ni à ń pè ní iṣẹ́ ìyanu àánú obìnrin ará kẹ́nání tí mo ti kà fún ọ tí ó dàbí ajá níwájú ọlọ́run síbẹ̀ ó gba ìwòsàn àti ìdáǹdè fún ọmọbìnrin rẹ̀ kò yẹ kò lẹ́tọ̀ọ́ sí i ṣùgbọ́n ó gbà á nítorí iṣẹ́ ìyanu àánú ọlọ́run obìnrin onísun ẹ̀jẹ̀ kò ní ohunkóhun bí ọ̀rẹ́ bí ọrẹ bí olùrànlọ́wọ́ bí alágbàwí bí ẹwà bí òkìkí ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ wípé obìnrin yìí kò ní nǹkan kan síbẹ̀síbẹ̀ amúlárada lẹ́sẹ̀kẹsẹ̀ èyí ni a ń pè ní iṣẹ́ ìyanu àánú nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ wípé àkókò tìrẹ ti dé gbogbo òkè tó wà ní ìgbésí ayé rẹ wọn ó pòórá lórúkọ jésù ohunkóhun tí ìbàjẹ́ ike tí ó dàbí òkè tó ṣù sí ọ lẹ́yìn a ó mú wọn kúrò gẹ̀gẹ́ ọrùn ni a ó mú wọn kúrò jẹjẹrẹ ni tó ń jẹ inú rẹ a ó mú wọn kúrò ìbàjẹ́ ọgbẹ́ inú nínú ìfun a ó mú wọn kúrò bí ó sì jẹ́ ìfọ́tí ìfọ́jú ìyadi ìdítí ìyarọ ikọ́fe arúmọléegun a ó mú wọn kúrò lórúkọ jésù dídí kí o bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kí o sọ fún ọlọ́run wípé gbogbo òkè tí ó wà ní ìgbésí ayé rẹ àìsàn kò gbóògùn tí ó wà ní ìgbésí ayé rẹ ègún àjogún bá tó wà ní ìgbésí ayé rẹ àti ohun tí ó ti wà níbẹ̀ tí ó ti gbàdúrà tí ó ti gbà àwẹ̀ fún ọjọ́ pípẹ́ ṣùgbọ́n tí ó wà níbẹ̀ wípé ní àṣálẹ̀ yìí a ó mú gbogbo wọn kúrò pátápátá iṣẹ́ àánú ni o iṣẹ́ ìyanu àánú ni kìí ṣe wípé o lẹ́tọ́ sí kìí ṣe wípé o pé kìí ṣe wípé olóhùn kan tó fi lè já láńká tó níwájú olúwa wípé nítorí èyí ni ṣe é fún mi iṣẹ́ ìyanu àánú ọlọ́run ni iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ ọlọ́run wa òkè rẹ yóò ṣídì wàhálà rẹ yóò dópin àìsàn yóò kúrò a ó tu ọ sílẹ̀ a ó mú ọ lárada a ó da ọ ní ìdè múra sílẹ̀ iṣẹ́ ìyanu ti dé múra sílẹ̀ àánú ọlọ́run pọ̀ múra sílẹ̀ kò sí kò ṣeé ṣe pẹ̀lú ọlọ́run wa múra sílẹ̀ gbogbo àìsàn gbogbo ìṣòro gbogbo wàhálà tó dàbí òkè ni ọlọ́run yóò mú kúrò
1: gba ọlọ́run gbọ́ bí o bá lè gbàgbọ́ ohun gbogbo ni sise fun ni ti o ba gbagbo. Lo to ni mo wi fun yin eni kani ti o ba wi fun oke yi pe sidi ki o se bo sinu okun ti ko ba siye meji le okan re sugbon ti o ba gbagbo pe ohun ti ohun wi yo se yo si ri be fun

ibikíbi tí o bá wà kí o máa jáde bọ̀. Orí wípé bí a ṣe gbàdúrà tán, nǹkan tí ó wú sí ọ níkùn, nǹkan tí ó wú sí ọ lọ́rùn, èyí tí ó wú sí ọ lẹ́sẹ̀, àti èyí tí ó wú sí ọ lábẹ́, orí wípé ó ti kúrò, Ọlọ́run ti ṣí òkè rẹ nídìí, máa bọ̀ ní gbọ̀ngàn kéje, gbọ̀ngàn kéje. Ẹ jẹ́ kí àwọn aṣọ́nà wa kí wọn kí ó darí wọn. À ń retí yín o. Ibikíbi tí o bá wà, yẹ ara rẹ wò. Orí wípé Ọlọ́run ti ṣe é fún ọ. Ó ti mú òkè rẹ, ó ti ṣí i nídìí, máa jáde bọ̀. Yẹ ara rẹ wò. Iṣẹ́ ìyanu àánú ni. Kì í ṣe wípé bóyá ẹnìkan kan lẹ́tọ́ sí, ó tọ́ àbí ó yẹ. Tìrẹ ni, máa jáde bọ̀. À ń retí yín. Ṣe àyẹ̀wò ohun tí Ọlọ́run mú kúrò. Gbogbo òkè ni yóò ṣídì. Nísinsìnyí bí wọ́n ti ń jáde bọ̀, a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àrùn mìíràn nínú ara. Bí o bá ti ń gbọ́ èyí tí ó jọ tìrẹ, kí o máa nawọ́ sókè. Àrùn bíi ẹ̀tẹ̀, àrùn bíi ọgbẹ́ inú, tàbí jẹjẹrẹ tí wọ́n ń pè ní cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer nínú tàbí lára, ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀ tuberculosis, ikọ́ fée, àrùn àtọ̀gbẹ. Bí o bá jẹ́ àwọn nǹkan wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, lè ó jẹ́ tìrẹ tí o ti ń rù káàkiri fún ọjọ́ pípẹ́, ìdáǹde ti dé. Nítorí iṣẹ́ ìyanu àánú yóò tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ̀díjú kí a gbàdúrà. Àwọn wọ̀nyí tí ó ní àrùn tí a kà sílẹ̀ wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, ẹ̀tẹ̀ ni, tàbí ọgbẹ́ inú, tàbí cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer, tàbí ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fée, àrùn àtọ̀gbẹ. Bí o bá ní àrùn tí ó jọ àwọn wọ̀nyí, yọ ọwọ́ rẹ sókè. Lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti gbàdúrà tán, ní kí o yẹ ara rẹ wò, nítorí wípé iṣẹ́ ìyanu tìrẹ, ó ń dúró de ọ́. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé alágbára ni yín, ẹ kì í bá tì. Kò sí ohun tó ṣòro fún yín láti ṣe. Nítorí bẹ́ẹ̀ ni a fi ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Gbogbo àrùn tó wà lára wọn, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìwọ àrùn ẹ̀tẹ̀, mo pa á láṣẹ, jáde lórúkọ Jésù. Gbogbo ọwọ́ tó ti re, ọwọ́ tó ti gé, àti ẹsẹ̀ tó ti re, tó ti gé, mo pàṣẹ wípé kí Ọlọ́run ẹlẹ́dàá, kí ó dá àwọn ẹ̀yà ara tí ó ti sọnù, tí ó ti re sọnù, kí ó dá wọn padà lórúkọ Jésù. Gbogbo kòkòrò tó ń jẹ àgọ́ ara rẹ, a pa wọ́n run, a mú wọn kúrò. Gba ìwòsàn lórúkọ Jésù. Gbogbo ọgbẹ́ inú, a ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ Jésù. Àrùn jẹjẹrẹ cancer, àpá aláṣẹ, ẹ jáde lórúkọ Jésù. Àti egbò ọjọ́ pípẹ́, yálà lójú ara tàbí nínú, tàbí nínú ẹ̀dọ̀, ẹ gba ìwòsàn lórúkọ Jésù. Ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fée, àpá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ Jésù. Kí ìwòsàn, ìwòsàn tòótọ́, ìwòsàn tí ó dúró pẹ́ títí, kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ Jésù. Ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ, jáde lórúkọ Jésù. Gbogbo àwọn àrùn mìíràn tí ó farajọ àwọn wọ̀nyí, tí ó ń dá wọn lóró, tí ó mú owó, tí ó ń kówó wọn lọ, Ọlọ́run aláàánú alágbára, ẹ wò wọ́n sàn lórúkọ Jésù. Ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídì, ó ní láti ṣídì. A gbàgbọ́ wípé ẹ ti ṣe. A gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa. Lórúkọ Jésù Kristì Olúwa wa, àmín.
ye ara re wo. Ibikibi ti o ba wa ye ara re wo. Ise iyanu Olorun ti te o lowo. Bi o ba ti ri ise iyanu yi wepe o ti farahan ninu ara re ki o ma jade bo.

yára rẹ wọ bí o bá sì ti ń rí iṣẹ ìyanu ọlọrun tí a ṣe fún iṣẹ ìyanu àánú ọlọrun ni kì í ṣe wípé ẹnikẹni lẹtọ sí ó sì jẹ ti gbogbo ẹni tí ó bá gbàgbọ́.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ, sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀, Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí egun ìdílé, bí o bá ní igun àìlè rọ́kọ fẹ́, àìlè ráya fẹ́, àìrọ́mọ bí tí à ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí igun, tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí òkè agbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára atóbi jù, a dúpẹ́ wípé agbára yín ò lópin, agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Yẹ agbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́, ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé, ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká má rọkọ fẹ́, ká má rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín ń béèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan, kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀, ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

0: ìwé ìkíní àwọn ọba. Orí ìkẹta. Solomoni sì bá Farao ọba Ejipti dáàna, ó sì gbé ọmọbìnrin Farao ní ìyàwó, ó sì mú wá sí ìlú Dáfídì títí ó fi parí iṣẹ́ ilé rẹ̀ àti ilé Olúwa àti odi Jerusalemu yíká. Kìkì pé àwọn ènìyàn rúbọ ní ibi gíga nítorí a kò tí ì kọ ilé kan fún orúkọ Olúwa títí di ọjọ́ wọn ni. Solomoni sì fẹ́ Olúwa, ó sì rìn nípa àṣẹ Dáfídì bàbá rẹ̀, ṣùgbọ́n kìkì pé ó ń rúbọ, ó sì ń fi tùràrí jóná ní ibi gíga. Ọba sì lọ sí Gibeoni láti rúbọ níbẹ̀, nítorí ibẹ̀ ni ibi gíga ńláńlá. Ẹgbẹ̀rún ọrẹ ẹbọ sísun ni Solomoni rú lórí pẹpẹ náà. Ní Gibeoni ni Olúwa fi ara rẹ̀ han Solomoni lójú àlá ní òru. Ọlọ́run sì wí pé, béèrè ohun tí èmi ó fi fún ọ. Solomoni sì wí pé, ìwọ ti ṣe oore ńlá fún ìránṣẹ́ rẹ, Dáfídì bàbá mi, gẹ́gẹ́ bí ó ti rìn níwájú rẹ ní òtítọ́ àti ní òdodo, àti ní ìdúróṣinṣin ọkàn pẹ̀lú rẹ. Ìwọ sì pa oore ńlá yìí mọ́ fún un láti fún un ní ọmọkùnrin tí ó jókòó lórí ìtẹ́ rẹ̀, gẹ́gẹ́ bí ó ti rí lónìí yìí. Ǹjẹ́ ní ìsinsìnyí, Olúwa Ọlọ́run mi, ìwọ ti fi ìránṣẹ́ rẹ jẹ ọba ní ipò Dáfídì bàbá mi, àti èmi.
1: Ọmọ kékeré ni mí,
0: èmi kò sì mọ jíjáde àti wíwọlé. Ìránṣẹ́ rẹ sì ń bẹ láàrin àwọn ènìyàn rẹ tí ìwọ ti yàn, ènìyàn púpọ̀ tí a kò lè mọye, tí a kò sì lè kà fún ọ̀pọ̀lọpọ̀. Nítorí náà, fi ọkàn ìmòye fún ìránṣẹ́ rẹ láti ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ, láti mọ ìyàtọ̀ rere àti búburú. Nítorí ta ni ó lè ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ yìí tí ó pọ̀ tó yìí? Ọ̀rọ̀ náà sì dára lójú Olúwa, nítorí tí Solomoni béèrè nǹkan yìí. Ọlọ́run sì wí fún pé, nítorí tí ìwọ béèrè nǹkan yìí, tí ìwọ kò sì béèrè ẹ̀mí gígùn fún ara rẹ, bẹ́ẹ̀ ni ìwọ kò béèrè ọlá fún ara rẹ, bẹ́ẹ̀ ni ìwọ kò béèrè ẹ̀mí àwọn ọ̀tá rẹ, ṣùgbọ́n ìwọ béèrè òye fún ara rẹ láti mọ ẹjọ́ ìdá. Wò ó, èmi ti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ, wò ó, èmi fún ọ ní ọkàn ọgbọ́n àti ìmòye tó bẹ́ẹ̀ tí kò tí ì sí ẹnìkan tí ó dàbí rẹ ṣáájú rẹ, bẹ́ẹ̀ ni lẹ́yìn rẹ ẹnìkan kì yóò dìde tí yóò dàbí rẹ, àti èyí tí ìwọ kò béèrè èmi ó fún ọ pẹ̀lú, àti ọrọ̀ àti ọlá tó bẹ́ẹ̀ tí kì yóò sí ọ̀kan nínú àwọn ọba tí yóò dàbí rẹ. Bí ìwọ bá sì rìn ní ọ̀nà mi láti pa àṣẹ àti òfin mi mọ́, gẹ́gẹ́ bí Dáfídì bàbá rẹ ti rìn, èmi ó sì sún ọjọ́ rẹ síwájú. Solomoni sì jí sì wò ó, àlá ni. Ó sì wá sí Jerusalemu, ó sì dúró níwájú àpótí májẹ̀mú Olúwa, ó sì rúbọ rẹ sísun, ó sì rú ẹbọ àlàáfíà, ó sì ṣe àsè fún gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀. Nígbà náà ni obìnrin méjì tí í ṣe àgbèrè wá sọ́dọ̀ ọba, wọ́n sì dúró níwájú rẹ̀. Ọ̀kan nínú wọn sì wí pé, jọ̀wọ́ Olúwa mi, èmi àti obìnrin yìí ń gbé ilé kan, èmi sì bí ọmọ ní ilé pẹ̀lú rẹ̀. Ó sì ṣe ní ọjọ́ kẹta lẹ́yìn ìgbà tí mo bímọ tán, obìnrin yìí sì bímọ pẹ̀lú. Àwa sì jùmọ̀ ń gbé pọ̀, kò sì sí àlejò pẹ̀lú wa ní ilé bí kò ṣe àwa méjèèjì ní ilé. Ọmọ obìnrin yìí sì kú ní òru nítorí tí ó sùn lé, ó sì dìde ní ọ̀gànjọ́, ó sì gbé ọmọ mi láti ìhà mi. Nígbà tí ìránṣẹ́bìnrin rẹ̀ sùn, ó sì tẹ́ sí àyà rẹ̀, ó sì tẹ́ òkú ọmọ tirẹ̀ sí àyà mi. Mo sì dìde ní òwúrọ̀ láti fi ọmú fún ọmọ mi, sì wò ó, ó ti kú. Ṣùgbọ́n nígbà tí mo wò ó fín ní òwúrọ̀, sì wò ó, kì í ṣe ọmọ mi tí mo bí. Obìnrin kejì sì wí pé, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n èyí àlàyé ni ọmọ mi, èyí òkú ni ọmọ rẹ. Èyí sì wí pé, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n èyí òkú ni ọmọ rẹ, èyí àlàyé sì ni ọmọ mi. Báyìí ni wọ́n ń sọ níwájú ọba. Ọba sì wí pé, ọ̀kan wí pé, èyí ni ọmọ mi tí ó wà láàyè, àti òkú ni ọmọ rẹ. Èkejì sì wí pé, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n èyí òkú ni ọmọ rẹ, èyí àlàyé ni ọmọ mi. Ọba sì wí pé, ẹ mú idà fún mi wá. Wọ́n sì mú idà wá síwájú ọba. Ọba sì wí pé, ẹ la èyí àlàyé ọmọ sí méjì, kí ẹ sì mú ìdajì fún ọ̀kan àti ìdajì fún èkejì. Obìnrin tí èyí àlàyé ọmọ ń ṣe tirẹ̀ sì wí fún ọba, nítorí tí inú rẹ̀ yọ sí ọmọ rẹ̀, ó sì wí pé, jọ̀wọ́ Olúwa mi, ẹ fún un ní èyí àlàyé ọmọ, kí a má ṣe pa á rárá. Ṣùgbọ́n èyí èkejì sì wí pé, kì yóò jẹ́ tèmi tàbí tirẹ̀, ẹ là á. Ọba sì dáhùn, ó sì wí pé, ẹ fi àlàyé ọmọ fún un, kí ẹ má sì ṣe pa á, òun ni ìyá rẹ̀. Gbogbo Ísíráẹlì sì gbọ́ ìdájọ́ tí ọba ṣe, wọ́n sì bẹ̀rù níwájú ọba, nítorí tí wọ́n rí i pé ọgbọ́n Ọlọ́run wà nínú rẹ̀ láti ṣe ìdájọ́.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé ìkíní àwọn ọba. Orí ìkẹrin. Solomoni ọba sì jẹ ọba lórí gbogbo Ísíráẹlì.
3: Àwọn wọ̀nyí ni àwọn ìjòyè tí ó ní.
0: Asariah, ọmọ Sadoku àlùfà, Elihorefu àti Ahaya. Àwọn ọmọ Ṣíṣà ni akọ̀wé. Yehoshafati, ọmọ Ahiludi ni akọ̀wé ìlú. Àti Benaya, ọmọ Jehoiada ni olórí ogun. ati Sadoku ati Abiatari ni awon alufa ati Asaraya omo Natani ni olori awon ogagun Sabudu omo Natani alufa si ni ore oba ati Aishari ni o se olori agbo ile ati Adoniramu omo Abda ni o se olori ise iru Solomon si ni ijoye mejila lori gbogbo Israeli ti o n pese onje fun oba ati agbo ile re olukuluku ni osu ti re ni odun ni n pese oruko won si ni won yi Benhuri ni oke Ephraimu Bendekari ni Makasi ati ni Shalbimu ati Betshemeshi ati Eloni Betanani Benhesedi ni Aruboti ti re ni Soko ise ati gbogbo ile Heferi omo Abinadabu ni gbogbo agbegbe Dori ti o ni Tafati omobirin Solomoni ni aya Baana omo Ailudi ti re ni Tanaki ise ati Megido ati gbogbo Betseani ti nbe ni ha Satana Nisale Jesreli, lati Beshiani de Abelmehola, ani titi de ibiti mbe ni ikoja Jokneamu. Omo Geberi ni Ramoti Gileadi, tire ni awon ileto Jairi. Omo Manase, timbe ni Gileadi, tire si ni Apa Agobu, timbe ni Bashani. Ogota ilu, ti otobi, ti oni odi, ati opa idabu ide. Aina dabu, omo Ido, ni oni Mahanaimu. Aima si wani Naftali. Oun pelu ni oni Basmati omo Benin Solomoni ni aya Baana omo Ushai wa ni Asheri ati ni Aloti Jehoshafati omo Paruha ni Isakari Shimei omo Ela ni Benjamini Geberi omo Uri wa ni ile Gileadi ni ile Sihoni oba awon ara Amori ati Ogu oba Bashani ijoye kan ni o si wa ni ile na Juda ati Israeli po gege bi iyanrin tin be ni eti okun ni opolopo won je won si mu won si nse ariya Solomoni si joba lori gbogbo awon oba lati odo titi de ile awon ara Philistia ati titi de eti ile Egypt won mu ore wa won si nsin Solomoni ni gbogbo ojo aye re onje Solomoni fun ejo kan ja si ogun iyefun kikuna ati ogota osuwon iyefun iru miran malu mewa ti o sanra ati ogun malu lati inu papawa ati ogorun aguntan laika agbonrin ati egbin ati ogbugbu ati eye ti o sanra nitori oni o se alase lori gbogbo agbegbe ni aihin odo lati tifsa titi de gasa lori gbogbo awon oba ni aihin odo o si ni alafia ni ha gbogbo yi kaakiri juda ati israeli ngbe ni alafia olukuluku labe ajara re ati labe igi opoto re lati dani titi de biasheba ni gbogbo ojo solomoni solomoni si ni egba ji ile esin fun keke re ati egba fa ileshin Awon ijoye na si pese onje fun Solomoni oba ati fun gbogbo awon ti o wa sibi tabili Solomoni oba olukuluku ni osu tire won ko fe nkan kan ku oka bale pelu ati koriko fun esin ati fun esin sisare ni won mu wa sibi ti o gbe wa olukuluku gege bi ilana tire Olorun si fun Solomoni ni ogbon ati oye ni opolopo ati oye gbigboro gege bi iyanrin ti o wa leti okun ogbon Solomoni si bori ogbon gbogbo awon omo ila orun ati gbogbo ogbon Egypt O si gbon ju gbogbo eniyan ju Etani ara Esra ati Hemani ati Kalkoli ati Dara awon omo Maholi okiki re si kan ni gbogbo orilede yika o si pa egbe edogun owe orin re si je egberun o le marun o si soro ti igi lati Kedari ti nbe ni Lebanoni ani titi de Isopu tin hu lara ogire o si so ti eranko pelu ati ti eye ati ohun tin raku ati ti eja eni pupo si wa lati gbogbo orilede lati gbo ogbon Solomoni ani lati odo gbogbo awon oba aye ti o gburo ogbon re

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí a ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa. Kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípẹ̀ kan. Lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti ń sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn ní ìyànjú wí pé ó yẹ kí wọn kí ó múra sílẹ̀. Ohun tí ó sọ fún wọn tí ó sì sọ fún àwa náà ni a fẹ́ gbé yẹ̀wò lónìí nínú Lúkù orí 17. Kí a wò láti ẹsẹ̀ 22. Lúkù orí 17 láti ẹsẹ̀ 22. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ọjọ́ ń bọ̀ nígbà tí ẹ̀yin yóò fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn, ẹ̀yin kì yóò sì rí i. Níhìn-ín, ó ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ ní pàtàkì. Ó ti fi àwọn Farisí, àwọn akọ̀wé, àwọn Sadusí, ó fi wọn sí apá kan. Ṣùgbọ́n ó ń ki àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀, àwọn tí ó ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti di àtúnbí. Ó ń jẹ́ kí wọn kí ó mọ̀ wí pé òun wà pẹ̀lú wọn ní àkókò náà. Ṣùgbọ́n òun bọ̀ lẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ 24. Bí ó sì ti rí lé ọjọ́ Noah, bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ ọmọ ènìyàn. Àwọn oúnjẹ, wọ́n mu, wọ́n ń gbéyàwó, wọ́n sì ń fa ìyàwó fúnni títí ó fi di ọjọ́ tí Noah wọ inú ọkọ̀ lọ, kíkún omi sì dé, ó sì run gbogbo wọn. Èyí jẹ́ kí ó yé wa wípé kí ìdájọ́ kí ó tó wá sórí ayé nígbà náà, àmú Noah àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta àti ìyàwó ọmọ mẹ́ta, àmú wọn kúrò nínú ìparun náà, a sì pa wọ́n mọ́ sínú ọkọ̀ ìgbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé kí gbogbo àjálù kí ó tó wá sí orí ayé yìí, èyí ni nígbà ìpọ́njú ńlá, a ó mú ìjọ Ọlọ́run, ìjọ tí a ti tún bí, ìjọ tí a wẹ̀nà mọ́, ìjọ tí a ti sọ ayé wọn di ọ̀tun. A ó mú wọn kúrò lórí ilẹ̀ ayé, a ó mú wọn lọ sí ọ̀run kí irú ìdájọ́ bẹ́ẹ̀ kí ó tó dé nínú ẹsẹ̀ 22. Gẹ́gẹ́ bí ó sì ti rí lé ọjọ́ Lọ́ọ̀tì, wọ́n ń jẹ, wọ́n ń mu, wọ́n ń rà, wọ́n ń tà, wọ́n ń gbìn, wọ́n ń kọ́lé. Ṣùgbọ́n lé ọjọ́ náà tí Lọ́ọ̀tì jáde kúrò ní Sódómù, òjò iná àti súlfúrò rọ̀ láti ọ̀run wá, ó sì run gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò farahàn. Èyí jẹ́ kí ó tún fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀kejì wípé a kò pèsè àwọn ìjọsílẹ̀, àwọn àtúnbí, a kò pèsè wọn sílẹ̀ fún ìparun tó ń bọ̀ láti bá aráyé. Ṣùgbọ́n a pèsè wa sílẹ̀ fún ìgbàlà, ìgbàlà náà yóò sì jẹ́ tiwa lórúkọ Jésù. Ṣùgbọ́n bí ó ti ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn ló tún kì wọ́n nílọ̀ ló ń sọ fún wọn nínú ẹsẹ̀ 22. Ẹ rántí aya Lọ́ọ̀tì. Ó ń sọ fún wa pé kí a múra sílẹ̀, nítorí wípé a ní láti jẹ́ ẹni tí a ti rà padà, ẹni tí a ti gbàlà, ẹni tí a ti sọ di mímọ́, tí a ti sọ di ọ̀tun. Bí a bá fẹ́ ní ìpín nínú ìgbàsókè ìpalárada àwọn ènìyàn mímọ́, nítorí àtòkèrè lójú jíjìn ti mẹ́kún sun. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ bá Jésù lọ nígbà náà, ó yẹ kí a múra sílẹ̀. A sì sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tó lè so ọjọ́ lókun. Èyí jẹ́ wípé àkókò kò dúró de ẹnikẹ́ni. Ohun tí ó bá yẹ kí a ṣe láti wà ní ìmúra sílẹ̀, a ní láti ṣe é kánkán. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tí a ń kà nípa rẹ̀, ó ṣẹlẹ̀ sí obìnrin yìí, èyí aya Lọ́ọ̀tì, tí Jésù sọ fún wa wípé kí a rántí rẹ̀. Ẹ̀kọ́ àti ìkìlọ̀ tí Jésù ń fún ìjọ,
o fun gbogbo wa lapapo o fun awon ijo lakoko na o si fun awon ijo ni akoko ti wa yi o so fun awe pe enikeni ti o ba ni eti ki o gbo koko meta ni o yewo ninu ohun ti an ko loni ikini anfani alailegbe anfani alailegbe ikeji aigboran ati aigbagbo aigboran ati aigbagbo iketa adanu ayeraye adanu ayeraye ikini anfani ailegbe ti ayalochi ni ikeji aigboran ati aigbagbo ayalochi iketa adanu ayeraye fun ayalochi ki o le ye wa dara dara awon anfani alailegbe awon anfani alailonka ti ayalochi ti o ni sibe sibe ti ko mu awon anfani won yi lo sugbon ti o die ni iparun ti o die ni igbe ti o die ni ti o nlo ayeraye ni orun apadi a ma wo iwe mimo lati genesis ori kejila genesis ori kejila ki a le ri we pe bi awa na bi a ti ni anfani lati gboro igbala be ni o na ni o ni anfani lati gbo oro igbala ati lati sakuro ninu iparun sodomo ati gomora sugbon o ko mu anfani na lo Genesis ori kejila lati ese ikerin Genesis ori kejila lati ese ikerin nihi ni ati nwo

ènìyàn gbogbo ènìyàn gbogbo lára àwọn ènìyàn gbogbo wọnyí ni àyà lọtí wà pẹlú tí wọn sì tí wọn rí ní harani wọn sì jáde láti lọ sí ilẹ kenani ní ilẹ kenani ni wọn sì wá sí abrahamu sì la ilẹ náà kọjá lọ sí ibi tí à ń pè ní shekemu sì gbé sí igbó more àwọn ará kenani sì wà ní ilẹ náà ní ìgbà náà olúwa sì fi ara hàn fún abrahamu ó sì wí pé irú ọmọ rẹ ni èmi ó fi ilẹ yìí fún níbẹ ni ó sì tẹ pẹpẹ fún olúwa ó sì tí ó ti ràn tí ó ti fi ara hàn níhìn a rí wípé abrahamu ó jẹ ẹni tí ó sin ọlọrun ṣùgbọn ohun tí a fẹ kí ó yé wa ni wípé bí ó ti tẹ pẹpẹ bí ó ti ń gbàdúrà bí ó ti ń sin ọlọrun alààyè lọọtì àti aya rẹ pẹlú wọn wà níbẹ a ti lè sọ fún wa wípé nígbà kan wọn kó lọọtì àti àwọn aya àti aya rẹ àti àwọn ènìyàn rẹ àti ohun gbogbo tí ó wà nínú sodomu àkó wọn lẹrú èyí abrahamu yìí kan náà ló tún lọ láti jẹ ìrànwọ láti kó wọn padà ní oko ẹrú tí a kó wọn lọ nínú genesis orí ìkẹrìnlá ẹsẹ ìkẹrìndínlógún bí a ti ń kà kí o máa fi ọkàn bá a lọ kí o sì mọ àwọn àǹfààní tí aya lọọtì ní ṣùgbọn tí kò múlò nínú genesis orí ìkẹrìnlá ẹsẹ ìkẹrìndínlógún ó sì gba gbogbo ẹrù náà ó sì gba lọọtì arákùnrin rẹ padà pẹlú ẹrù rẹ àti àwọn obìnrin pẹ̀lú láwọn obìnrin wọ̀nyí ni aya lọọtì àti àwọn ènìyàn ní àkókò yìí nínú ẹsẹ ìkejìdínlógún melkisedeki ọba sodomu sì mú oúnjẹ àti ọtí wáìnì jáde tọ́ wá ó sì òun a sì máa ṣe àlùfáà ọlọ́run ọba ògo tàbí ọ̀gá ògo níhìn ni a ń sọ fún wa wípé nígbàtí melkisedeki tí ó pàdé abrahamu tó sì fún ní oúnjẹ àti ọtí wáìnì aya lọọtì yìí kan náà ó wà níbẹ̀ ó rí ohun gbogbo tí à ń ṣe bí kò bá tilẹ̀ sí níbẹ̀ ó yẹ kí ọkọ rẹ̀ ọkọ lọ́ọ̀tì yìí kí ó ròyìn fún àwọn tí ojú òun rí àti àwọn tí wọ́n bá pàdé àti bí melkisedeki ẹni tí a dá ní ìrísí ní àwòrán ní àpẹẹrẹ ọmọ ọlọ́run ọmọ aládé àlàáfíà nítorí pé a pe melkisedeki fún rẹ̀ ní ọba sálẹ́mù èyí jẹ́ ọba àlàáfíà tí ó ń ṣe àpẹẹrẹ tí ó ń dúró fún ọmọ aládé àlàáfíà Jésù Kristi nínú genesis orí ìkọkàndínlógún genesis orí ìkọkàndínlógún ẹsẹ ìkíní àwọn áńgẹ́lì méje sì wá sí sodomu lí àṣálẹ́ lọ́ọ̀tì sì jókòó lí ẹnu bodè sodomu bí lọ́ọ̀tì sì ti rí wọn ó dìde láti pàdé wọn ó sì dojúbolẹ̀ níhìn ni a rí àwọn áńgẹ́lì méje tí ó wá sí sodomu wọn ní iṣẹ́ kan tí a rán wọn èyí ni láti pa sodomu òun gomora run ṣùgbọ́n gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí ìfarahàn ọlọ́run fún lọ́ọ̀tì àti ara ilé rẹ̀ ó jẹ́ kí lọ́ọ̀tì kí ó rí wọn ó sì gbà wọ́n wọlé nínú ẹsẹ̀ ìkẹta ó sì rọ̀ wọ́n gidigidi wọ́n sì yàtọ̀ wọ́n sì wọ inú ilé rẹ̀ ó sì ṣe àsè fún wọn ó sì dé àkàrà aláìwo fún wọn wọ́n sì jẹ èyí jẹ́ kí ó yé wa wípé aya lọ́ọ̀tì yìí pẹ̀lú ó jẹ́ ìrànwọ́ láti wá oúnjẹ láti se oúnjẹ fún àwọn áńgẹ́lì wọ̀nyí wọ́n sì jẹ wọ irú àǹfààní tí obìnrin yìí ní kí wọ́n tó sùn ní ọjọ́ náà bí o bá jẹ ẹni tí ń ka bíbélì ó mọ̀ wípé àwọn ará ìlú náà wọ́n dé wọ́n sọ wípé wọ́n fẹ́ mọ àwọn ọkùnrin méjì wọ̀nyí ṣùgbọ́n wọ́n fa lọ́ọ̀tì wọlé níbi tí wọ́n ti ní àríyànjiyàn wọ́n sì bo ìfọ́júlu àwọn ará sodomu iṣẹ́ ìyanu yìí ni aya lọ́ọ̀tì rí níkẹyìn ni a sọ fún wa wípé àwọn áńgẹ́lì wọ́n dì wọ́n lọ́wọ́ mú wọ́n di lọ́ọ̀tì lọ́wọ́ mú wọ́n di aya rẹ̀ lọ́wọ́ mú àti àwọn obìnrin wọn méjèèjì wọ́n pé kí wọn kí ó jáde kí wọn kí ó sì sá àsálà fún ẹ̀mí wọn bí a bá fẹ́ sọ ní ìkọ̀ọ̀kan ó yẹ kí a mọ àwọn àǹfààní tí ó wà fún aya lọ́ọ̀tì ìkíní ó jẹun tí a ti mẹ́nuba ṣùgbọ́n kí a wò ní ìkọ̀ọ̀kan aya lọ́ọ̀tì jẹ́ ẹni tí ó mọ abrahamu abrahamu ni a pè ní ọ̀rẹ́ ọlọ́run àti bàbá ìgbàgbọ́ ó sì rí bí abrahamu ti tẹ́ pẹpẹ tí ó sin ọlọ́run alààyè ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ obìnrin yìí kò mú ìpinnu bí ó tilẹ̀ rí ẹni tí ń sin ọlọ́run.

bí ó tilẹ̀ rí ẹni tí ó ti kọ àwọn òrìṣà sílẹ̀ tí ó ń sọ ọlọ́run alàyè ìpinnu kan kò sí nínú rẹ̀ wípé bí Ábírámù bí ó ti ń ṣe òun náà pàápàá òun fẹ́ ṣe bẹ́ẹ̀. A sọ wípé ní ìkejì nígbà tí Melkisedeki ọba àlàáfíà tí ó ní àfijọ pẹ̀lú ọmọ aládé àlàáfíà nígbà tí ó pàdé Ábírámù tí ó fún ní oúnjẹ àti ọtí wáìnì èyí jẹ́ àpẹẹrẹ pé Jésù ó fún wa ní ara rẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ láti gbà wàhálà èyí sì jẹ́ àpẹẹrẹ ohun tí ìjọ máa ń ṣe lónìí wípé a máa ń jẹ oúnjẹ fún ìrántí ara Jésù Kristì tí a bò fún ẹnìkọ̀ọ̀kan wa a sì máa ń mu wáìnì pẹ̀lú ní àkókò oúnjẹ alẹ́ olúwa láti ṣe ìrántí ikú Jésù èyí ni aya Lọ́ọ̀tì yìí rí ó wà níbẹ̀ nígbà tí gbogbo nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀ síbẹ̀síbẹ̀ kò fi ara rẹ̀ fún Ọlọ́run ìkẹta ó rí àwọn áńgẹ́lì méjì wọ̀nyí wọ́n tilẹ̀ lo òru ọjọ́ kan nínú ilé wọn ó sì gbọ́ ẹ̀kọ́ àti ìkìlọ̀ lẹ́nu wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ṣègbé ìkẹrin ó mọ̀ dájú wípé ọ̀run rere ń bẹ nítorí àwọn àlejò tí wọ́n gbà lálẹ́ náà èyí jẹ́ àwọn áńgẹ́lì wọ̀nyí wọn kì í ṣe ará ilé àwọn Ábírámù tàbí Lọ́ọ̀tì wọn kì í sì gbé Sódómù tàbí Gòmórà wọn ò sí ní ilé ayé ṣùgbọ́n láti ọ̀run lè a ti rán wọn wá àwọn àlejò láti ọ̀run wọ̀nyí wọ́n sì bẹ̀ wọ́n wò wọ́n sì sọ fún wọn wípé òjò iná òjò ìdájọ́ yóò rọ̀ sórí Sódómù òun Gòmórà síbẹ̀síbẹ̀ obìnrin yìí kò tají nínú oorun ẹ̀mí tí ó ń sùn láti ní ìgbàlà Ọlọ́run ìkarùn-ún orí iṣẹ́ àmì orí iṣẹ́ ìyanu tí àwọn áńgẹ́lì wọ̀nyí ṣe ní Sódómù kò ṣaláìmọ̀ pé Ọlọ́run rán wọn láti mú ìdájọ́ wá sórí àwọn ẹlẹ́ṣẹ̀ nínú Sódómù ìkẹfà ó gbọ́ ìwàásù Lọ́ọ̀tì nígbà tí Lọ́ọ̀tì jáde lọ tí ó ń sọ fún àwọn ará ilé rẹ̀ wípé ẹ jáde nítorí wípé olúwa sọ pé òun yóò pa ẹbí yìí run ìkeje àwọn áńgẹ́lì Ọlọ́run wọ̀nyí wọ́n dì í lọ́wọ́ mú láti fà á jáde kúrò nínú ìparun síbẹ̀síbẹ̀ obìnrin yìí kò mú ìpinnu láti lè jẹ́ ti Ọlọ́run àti láti lè ṣe ohun tí ó yẹ láti ṣe ìkẹjọ olúwa ṣàánú fún un ó sì fi ọ̀nà ìgbàlà hàn síbẹ̀ obìnrin yìí ṣègbé ṣùgbọ́n kì í ṣe ẹ̀bi Ọlọ́run ẹ̀bi tirẹ̀ ni èyí ni a ń pè ní àfọwọ́fà ẹrù ọmọ láńke wípé òun fara rẹ̀ ló fọwọ́ fà á tí ó fi ṣègbé ṣùgbọ́n kì í ṣe aya Lọ́ọ̀tì nìkan a rí wípé àmọ́ Ísíráélì pẹ̀lú irú ìhà bẹ́ẹ̀ ni wọ́n kọ sí àwọn àǹfààní tí wọ́n ní nínú Aísáyà ni a ti ń ka orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin Aísáyà orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin níhìn-ín ni Ọlọ́run ti rán àwọn ọmọ Ísíráélì létí wípé òun ti ṣe ohun gbogbo tí ó yẹ kí òun kí ó ṣe láti jẹ́ ìrànwọ́ fún wọn àti láti rí wípé wọ́n ní ìgbàlà láti jẹ́ kí wọ́n so èso tí ó yẹ Aísáyà orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin ó ní kí ni àbá ṣe sí ọgbà àjàrà èyí ni àwọn ọmọ ilé Ísíráélì kí ni àbá ṣe sí ọgbà àjàrà mi tí èmi kò tí ì ṣe nínú rẹ̀ nígbà tí mo wò pé ìbá so èso èyí ṣe tí ó fi ń so èso kíkan níhìn-ín ni a ti rí wípé Ọlọ́run ó ń pe àwọn ọmọ Ísíráélì wọ̀n níjà wípé òun ti ṣe ohun gbogbo tí ó yẹ kí a ṣe kí wọn kí ó lè ní àlàáfíà kí wọn kí ó lè ní iyè kí wọn kí ó lè ní ìgbàlà Ọlọ́run ó ní ṣùgbọ́n kàkà kí wọn kí ó so èso tó dára èso kíkan ni wọ́n ń so nínú Jòhánù orí kẹẹ̀ẹ́dógún ni Jésù ni ó ti ń fi ẹ̀sùn yìí kan náà kan àwọn ọmọ Ísíráélì ní àkókò tirẹ̀ Jòhánù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkejìlélógún ìbá ṣe pé èmi kò ti wá kí n sì ti bá wọn sọ̀rọ̀ wọn ìbá ti lé ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nísinsìnyí wọn di aláìríwí fún ẹ̀ṣẹ̀ wọn èyí ń sọ fún wa wípé Jésù ṣe ohun tó yẹ kó ṣe ó wàásù ó ṣe iṣẹ́ ìyanu ó mú aláìsàn láradá ó mú kí àwọn adití kí wọn kí ó gbọ́ràn ó sì jẹ́ kí á jí àwọn òkú dìde ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pẹ̀lú ohun gbogbo tí Jésù ṣe láàrin wọn ni a rí wípé wọn ò kọbi ara sí ìhìnrere wọn ò sì náání ẹ̀bùn ọ̀run tí Jésù olúwa tí ó mú tọ̀ wọ́n wá èyí ni a rí nínú aya Lọ́ọ̀tì èyí ni Ọlọ́run fún ara rẹ̀ tí ó fi sí ẹnu Jésù olúwa wa wípé àwa tí a wà ní ìsinsìnyí tí ìgbẹ̀yìn ayé débá wípé ó yẹ kí a rántí
aya loti ki adanu ati jamba ti o deba ki o ma ba deba eni kokan wa loroko Jesu nisisi ya lo si ipa keji ki a pe ni aigboran ati aigbagbo aya loti nitori a so fun won ohun ti o ye ki won ki o se a so fun won iru imurasile ti won ni lati murasile a so fun won iru ona ti o ye ki won rin ki won ki o le ri iye iye aini pe kan sugbon o se ni laanu we pe obirin yi o gbo sugbon ko gba o mo ona sugbon ko gba ona igbala ti atoka si fun ti a se pese sile fun ebi re ninu Genesis le ati nka le kan si lati ese ike dogun Genesis ori kokan de logun ese ike dogun nigbati oye sin la nigba na le awon angeli na le loti ni re wipe dide mo aya re ati awon obirin re mejeji ti o wa nihi ki iwo ki o ma ba parun ki o ma ba run ninu iya ise ilu yi nigbati o si nlora awon okunrin na nawo mu le owo ati owo aya re ati owo omobirin re mejeji je oluwa sa shanu fun won si mu jade won si fi seyin odi ilu o si se nigbati won mu won jade seyin odi tan li o wipe sa sala fun emi re ma se wo ehin re ma se wo ehin re be ni ki iwo ki o ma se duro ni gbogbo petele sa sala lo sori oke e ki iwo ki o ma ba se gbe nihi ni a ri ikilo ati ona abayo ti a pese fun loti aya re ati awon omo meji ti o wa lodo won sugbon kini a ri ti obirin ise ni ipa akoko ese ikerin de logbon Genesis ori kokandinlogun ipa akoko ese ikerin de logbon sugbon aya re boju wo ehin leyin re eyi ni ikilo ti a ti fun won wipe won ko gbodo boju wo ehin sugbon nihi aya re boju wo ehin leyin re kini awon kan ti a ri ti o se ko pa obirin yi kini awon kan ti a ri ti o gba igbala lowo re kini awon kan ti a ri ti o je wipe bi o ti le je wipe o ti jade kuro ninu Sodomu ohun Gomora sibe ko de ibi ti a pese sile fun won ohun mefa la ri ikini aigboran bi a ba fe de ilu orun bi a ba fe ba Jesu joba bi a ba fe mo igba ti yo de tabi ki a wa ni imurasile ani lati gboran nitori wipe ohun ti o se ko pa obirin yi ni aigboran ikeji ni aigbagbo ati so fun won sugbon okan re ko gbagbo ninu ohun ti Olorun so ninu ohun ti a so lati enu awon angeli ko ya wa lenu nigba na bi o ba se se fun obirin yi lati sa igboran si oro ti angeli so ko ya wa lenu wipe awon elomiran won ma nse aigboran si oro ti won gbo loni iketa ni aikanisi bi o ba je wipe aya loti o ka awon angeli won yi si o daju wipe yo mu oro won yi ti a ti so fun yo mu si okan re ikerin aiberu olorun nitori wipe o mo awon angeli ti aran won yi won je awon iranse olorun a si so fun won wipe ki won ki o pa Sodomu ohun Gomora run awon angeli ti so fun won wipe olorun ni o ran wa idajo ti de iparun ti de opin ti de fun awon Sodomu ati Gomora sugbon sibe sibe a ri wipe obirin yi ko nani ko si beru nitori wipe o sa igboran si ohun ti a so wipe ki o ma se ikarun aife ni pe ni a ma n so fun awe pe aife ni pe ni o mu ki ara oko san ibantewolu eyi ni wipe bi obirin yi bi o ba ni nkankan lokan wipe awon ti o soro won ju eniyan lo awon ti o soro iranse latoke wa iranse latorun wa ni ati wipe won le lowo mu won si pa won jade won so fun awe pe ki won ki o jade sugbon aife ni pe ni ki a ma fi oju wo awon eniyan bintin ki a si ma foju wo eko tabi ikilo ti a n fun wa ki a ma foju wo bi eni wipe ko je nkankan ohun lo se ko pa obirin yi ikefa ni aini ipinnu bi o ba je wipe obirin yi ni ipinnu
láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, láti kọ ẹ̀ṣẹ̀ búburú sílẹ̀, láti kọ Sodomu àti Gomorrah sílẹ̀, àjálù tí ó dé bá, ìbámá ti dé bá ní ìgbà náà. Bí àwọn nǹkan wọ̀nyí bá wà nínú ayé wa, àwa náà, èyí ni àìgbọràn, àìgbàgbọ́, àìkánisí, àìbẹ̀rù Ọlọ́run, àìfẹ́nipẹ́ni tàbí àìní ìpinnu. Bí wọ́n bá wà nínú ìgbésí ayé wa, ó máa ń fa ìpadà sẹ́yìn fún ẹni tó bá sọ wípé òun ti jẹ́ ọmọ Ọlọ́run. Bí irú ẹni bẹ́ẹ̀, bí ò bá ṣọ́ra, bí abẹ́rẹ́ bá bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀, àádète. Èyí jẹ́ wípé bí irú ẹni bẹ́ẹ̀ bá padà sẹ́yìn àti padà wá sí ọ̀nà Ọlọ́run, ó ṣeé ṣe kí ó le, kí ó ṣòro jọjọ fún irú ẹni bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀ ni a ṣe ń kì wá nílọ̀ wípé ó yẹ kí a ṣọ́ra, kí ohun tí ó dé bá obìnrin yìí kí ó má dé bá ẹnì kọ̀ọ̀kan nínú wa. Kí tilẹ̀ ló dé tí obìnrin yìí tí ó fi bojú wo ẹ̀yìn? Jésù sọ fún wa nínú Matthew orí kẹfà ẹsẹ̀ 21. Ó ní nítorí níbi tí ìṣúra yín bá gbé wà, níbẹ̀ ni ọkàn yín yóò gbé wà pẹ̀lú. Níbi tí ohun tí ó ń dùn wá lọ́kàn, èyí tó máa ń pọ̀ lọ́rọ̀ ẹni, ohun tí ó wà nínú ọkàn wa, níbi tí ó bá wà, ibẹ̀ ni ọkàn wa yóò wà pẹ̀lú. Bí obìnrin yìí, bí ó bá ti ronú Ọlọ́run, ó ronú ìsìn Ọlọ́run, bí ó bá jẹ́ wípé ó ń ronú ẹ̀kọ́ tí a kọ́ àti ìkìlọ̀ tí a fún, bí ó bá ń ronú tí ó ń wo òkè níbi tí a fẹ́ kí wọn kí ó lọ, ìbámá ti ṣègbé pẹ̀lú àwọn ará Sodomu òun Gomorrah. Èyí ni májẹ̀mú titun bí ó fi ń kì wá ní ìlọ̀ nínú Galatia orí kejì láti ẹsẹ̀ 22. Nítorí pé bí mo bá tún gbé ohun wọn ni tí mo ti wó palẹ̀ ró, mo fi ara mi hàn bí arúfin. Àwọn nǹkan tí a ti kọ̀ sílẹ̀ nígbà tí a bá Jésù pàdé, àtikọ̀ ayé sílẹ̀, àtikọ̀ àwọn ìfẹ́kùfẹ́ inú rẹ̀, àtikọ̀ sílẹ̀ àwọn ìtànjẹ ìtàn inú rẹ̀, àtikọ̀ sílẹ̀ àwọn àǹṣòrolé tí ó wà nínú ayé, a ti kọ̀ sílẹ̀ àwọn kí a tó máa bá àwọn ajagilé gbòṣogùn, ká máa sáré tọ̀ wọ́n lọ, kí a fẹ́ ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́ran ara. A ti kọ àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, àwọn ìwọṣọ ayé, ìjẹun ayé, ìkóbìnrinjọ ayé, a ti kọ gbogbo nǹkan wọ̀nyí sílẹ̀. Ó ní bí a bá tún padà sí àwọn nǹkan tí a ti kọ̀ sílẹ̀, a sọ ara wa di ẹlẹ́ṣẹ̀, a sọ ara wa di apẹ̀yìndà, a sọ ara wa di arúfin. Àdúrà mi ni wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó ti fi ẹsẹ̀ lé ọ̀nà ìjọba Ọlọ́run, a ò ní padà sẹ́yìn lórúkọ Jésù. Nínú Ébèrù orí kẹwàá ẹsẹ̀ 132, ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́. Nípa ìgbàgbọ́ lè a ti fi gbà wàhálà, nípa ìgbàgbọ́ lè a fi sọ wá di mímọ́, nípa ìgbàgbọ́ lè a fi ń wò wá sàn, nípa ìgbàgbọ́ la ń tó wa sílẹ̀ tí wọ́n fún wa ní ìdáǹdè, nípa ìgbàgbọ́ ni a ń rì wá bọnú ẹ̀mí mímọ́ bí ìgbà tí a baptisi wa nínú ẹ̀mí mímọ́. Nípa ìgbàgbọ́ ni a ń gbé ìgbésí ayé aṣẹ́gun, ìgbé ayé tó borí ẹ̀ṣẹ̀, tó sì borí èṣù. Ó ní ṣùgbọ́n olódodo yóò yè nípa ìgbàgbọ́, ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn, ọkàn mi kò ní inú dídùn sí i. Èyí ni Ọlọ́run fi han aya Lọ́ọ̀tì wípé bí ẹnikẹ́ni bá bojú wẹ̀yìn, bí ẹnikẹ́ni bá yí padà kúrò nínú ọ̀nà òtítọ́, ọ̀nà rere, ọ̀nà ìgbàlà, ọ̀nà ìwà mímọ́ tí a ti fi ẹsẹ̀ lé, ó ní òun ò ní inú dídùn sí irú ẹni bẹ́ẹ̀. Nínú Pétérù kejì orí kejì láti ẹsẹ̀ ogún. Nítorí lẹ́yìn tí wọ́n bá ti yọ tán kúrò nínú ìrí ayé nípa mímọ Olúwa àti olùgbàlà wa Jésù Kristì, bí wọ́n bá sì tún fi ara kó o, tí a sì ṣẹ́gun wọn, ìgbẹ̀yìn wọn á burú ju ti ìṣáájú lọ. Ó ń sọ nípa àwa tí a ti ní ìgbàlà, tí a ti bọ́ kúrò nínú ìrí ìdọ̀tí ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ayé, tí a ti wẹ̀nà mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Ó ní bí a bá tún bojú wẹ̀yìn, bí a bá tún yí padà, bí a bá tún ti padà sínú nǹkan tí a ti kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ti ní ìgbàlà,
nígbà ìpàgọ́ àjínde tàbí a ti ní ìgbàlà ṣáájú ìpàgọ́ àjínde ó ní bí a bá bojú wẹ̀yìn láti kó èébì ìwájẹ àtúndì arúfin adìẹ ẹlẹ́ṣẹ̀ ó ní ìgbẹ̀yìn irú àwọn bẹ́ẹ̀ yóò burú ju ti ìṣáájú lọ nínú ẹsẹ̀ ìkọkànlélógún nítorí ìbásàn fún wọn kí ó máa mọ ọ̀nà òdodo ju lẹ́yìn tí wọ́n mọ̀ ọ́n tán kí ó yí padà kúrò nínú òfin mímọ́ tí a fi fún wọn òwe òtítọ́ ni ṣe sí wọn lára wípé ajá tún padà sí èébì ara rẹ̀ àti ẹlẹ́dẹ̀ ẹ̀sí tí a ti wẹ̀ mọ́ sínú àfọ̀ nínú ẹrẹ̀ ọlọ́run ò ní ṣe wá ní ẹlẹ́dẹ̀ àti ajá lórúkọ jésù nítorí wípé bí ẹnikẹ́ni bá padà sẹ́yìn èyí ni bíbélì fi ń wé ajá tí ó padà sínú èébì rẹ̀ ǹjẹ́ bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá kú sírú ipò bẹ́ẹ̀ níbo ni yóò ti lo ayérayé ìfihàn orí kejìlélógún ẹsẹ̀ ìkẹẹ̀dógún nítorí líòde lè àwọn ajágbéwà bí o bá padà sínú ẹ̀ṣẹ̀ ìwọ tí o ti mọ ọ̀nà ìgbàlà ìwọ tí a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ìwọ tí o ti ń sọ wípé tó ń jẹ́wọ́ jésù lolówa bí o bá padà sínú èébì rẹ bí o bá padà sínú èérí ìdọ̀tí ẹ̀ṣẹ̀ tí a ti mọ ọ jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ bí ajá ó sì ń sọ fún awẹ́ pé nítorí líòde lé àwọn ajágbé wà àti àwọn oṣó àti àwọn agbèrè àti àwọn apànìyàn àti àwọn abọ̀rìṣà àti olúkúlùkù ẹni tí ó fẹ́ràn èké tí ó sì ń búra èké nítorí bẹ́ẹ̀ à ń sọ fún awẹ́ pé a ní láti jẹ́ ọmọ ọlọ́run nítòótọ́ ohun tí ó jẹ́ kí obìnrin yìí kí ó padà kí ó bojú wẹ̀yìn ni wípé ọkàn rẹ̀ wà nínú àwọn afẹfẹyẹyẹ ìgbádùn sódómù àti gomorrah lọ́rọ̀ kan ó fẹ́ràn ayé nítorí àsọfún wa ẹni tí ó bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ayé yóò jẹ́ ọ̀tá ọlọ́run nínú jákọ́bù orí kẹrin ẹsẹ̀ ìkẹrin ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin ẹ kò mọ̀ pé ìbárí ayé ìṣọ̀tá ọlọ́run ni nítorí náà ẹnikẹ́ni tí ó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé di ọ̀tá ọlọ́run bí o bá sì jẹ́ ọ̀tá ọlọ́run ó yẹ kí o mọ̀ wípé nígbà tí jésù bá dé o kò ní lè bá lọ nítorí àwọn tí ó jẹ́ ọmọ ọlọ́run àwọn tí ó rìn nínú ìwà mímọ́ ni jésù ń padà bọ̀ wá láti kó lọ rèlé nínú Jòhánù kìíní orí kejì láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé ìfẹ́ tí bàbá kò sí nínú rẹ̀ nítorí ohun gbogbo tí ń bẹ lé ayé ìfẹ́ kò fẹ́ ara ìfẹ́ kò fẹ́ ojú àti ìrera ayé kìí ṣe ti bàbá bí kò ṣe ti ayé ayé sì ń kọjá lọ àti ìfẹ́ kò fẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ ọlọ́run ni yóò dúró láéláé nítorí bẹ́ẹ̀ àpẹẹrẹ ohun tí a rí nípa tí obìnrin yìí ni wípé ó ní ìfẹ́ ayé nínú ọkàn rẹ̀ ṣùgbọ́n a ń kí wọn nílò wípé kí a ṣọ́ra nítorí bẹ́ẹ̀nìyàn lọ́lá tọ́lá rẹ̀ ń ṣàn rẹ́rẹ́ bí omi tó pàtàkì nípò bí òṣùpá ń jọba láàrin ìràwọ̀ tó ń lògbà bí ẹni pé ohun tí kò ní òṣùwọ̀n ni tó wo nkoko máyé bí ajá wo mégogo ẹran tó ń jayé àjẹfẹ̀yìntì ọ̀rọ̀ ọlọ́run sọ fún awé pé ìgbà ò lọ bí òréré ọjọ́ kan ń bọ̀ tí ẹlẹ́mìí yóò béèrè tí a ó sì farahàn níwájú ìtẹ́ ìdájọ́ ǹjẹ́ ẹni tí ó bá fẹ́ ayé yóò bá ayé kọjá lọ ẹni tí ó bá fẹ́ ayé gẹ́gẹ́ bí déémà tàbí gẹ́gẹ́ bí ayalọ́ọ̀tì à ń sọ fún awé pé irú ẹni bẹ́ẹ̀ yóò bá ayé parẹ́ ìdájọ́ tí ó sì wà fún irú àwọn bẹ́ẹ̀ ni ìdájọ́ tí ó wá bá ayalọ́ọ̀tì nítorí wípé ìwọ tí o jẹ́ kìrìsìtẹ́nì bí o bá bá ayé rẹ ó di bí òbu iyọ̀ tí a ó dànù tí ó sì di ìtẹ̀mọ́lẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ àwọn aráyé ó ní bí o bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ọlọ́run kí o kọ ayé àti ìfẹ́kúfẹ́ẹ́ inú rẹ̀ sílẹ̀ àwọn ènìyàn wa máa ń sọ fún awé pé aláṣọ àlà kìí lọ sísọ elépo nítorí bẹ́ẹ̀ bí a bá ti fọ aṣọ rẹ mọ́
ti o si je omo Olorun ni toto ibi awon ohun idoti aye eri aye ijekuje aye mukimo aye ati ife ko fe ti o wa ninu aye bi o ma je wo pe ni toto ni oni aso ala ti o mo we pe a o gbodo baje a o gbodo fi sinu eri o ye ki o sora ninu awon nkan ti o wa ninu aye ki o ma ba ba aye lo kini ere tabi kini adanu ti o ba aya lochi eje ki a wo Genesis ori ikokan de logun lati ese ikerin de logun ni ati nwo ohun ti o ba aya lochi Genesis ori ikokan de logun ese ikerin de logun sugbon aya re bojuwo ehin leyin re o si di owon iyo owon iyo nihi ni ati ri idajo ti o de ba obirin yi eyi ni Jesu fi ntenu mo wepe ninu Luke ori iketa de logun Luke ori iketa de logun ese ikejile logbon wepe eranti aya loti lakoko eje ki a mo wepe itan ti a kan ninu Genesis o je itan otito o je ohun ti o sele nitori wepe bi ki ba se wepe itan to sele ki se ohun ti Jesu yo fi ma kilo fun awon omo ehin re we pe eran ti aya loti ikeji ni wo pe obirin yi o je eni ti o ni anfani igbala anfani wo pe ki o bo ninu idajo olorun sugbon ko mu anfani yi lo nitori be ni olorun wa se nso lati enu Jesu we pe awon ti a ni anfani awon ti o ti je omo ehin awon ti won tele Jesu awon ti o ti ran nise lati lo waasu ihinrere awon ti a ti ko ruko won ninu iwe iye lorun wi pe ki se pe abo ayeraye lekan bi abati ni igbala o daju wo pe omo olorun yo ma je omo olorun be lo titi oni rara oni ki a sora ki a ma pada seyin nitori eni ti o fi owo re le ohun itule bi o ba tun boju weyin oni ko ye fun ijoba olorun eran ti aya loti ninu eberu ori keji eberu ori keji ni ikilo yi lo ti nte mo wa lechi we pe bi a ba ti gboro igbala se ati di eni igbala bi a ba ti gbo ti so di mimo se ati di eni ti a so di mimo bi se ati gbo oro nipa atose se ati tun ona wa se ninu eberu ori keji lati ese keji nitori bi oro ti ati enu awon angeli so ba duro sese ati ti olukuluku ire koja egba ati aigboran gba esan ti o to e je ki a tun ranti aya loti we pe awon angeli meji won yi won so ti to oro fun won so fun wi pe idajo nbo won so fun wi pe ki won ki o san sala fun emi won o wa nso fun awe pe bi awon oro ti a ti enu awon angeli so bi o ba duro sese ati ti olukuluku ire koja ati aigboran eyi ni ise lodi si eko ti a ti ko wa eyi ni ese dida aigboran si ohun ti a ti gbo oni bi won ba gba esan ti o to bi a ti ri esan na lara aya loti oni ni ese keta awa o ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi ti a tete ko bere si so lati odo Oluwa ti a se fi mule fun wa lati odo awon eni ti o gbo oni o ye ki a ko bi ara si awon ti a ti gbo ki ainani aife ni pe ni ti o ye obirin yi lenu ki o ma ba yo eni kankan wa lenu nitori ari ohun ti o sele si wi pe o subu sinu idajo Olorun nitori idajo arotele o deba idajo ojiji o deba a si so fun wa pe idajo ti a ko le fe enu so idajo to banilero lo deba aye loti o pe deba lai ni anfani ati ronupo ada o lo si orun apadi nibi ti ise ati iya iponju ekun ati ipayin keke ayeraye ti o wa eyi ni Jesu fun are olugbala wa ni o fi so pe bi ise igbala ti o nse bi ko ba ni je asan lori eni kankan wa ani lati mura sile ani lati sora wa ki a ma je ki emi ipada seyin ti o n ba awon kan lojo oni ki o ma de ba eni kan ninu wa ninu eberu ori kewa ese ikokanlelogbon o ni ohun eru ni lati subo si owo olorun alaye nitori olorun wa ina ajonirun ni nje nigba na bi o ba ri be kini ohun ti o ye ki enikankan wa ki o se lakoko
fun awon ti ko ti ni igbala fun awon ti won ti gbo sugbon ti won o ti gba fun awon ti won ti mo wi pe ani lati ronupo ada ese wa ti won ko si ti ronupo ada ese won kini olorun beere lowo won to ye ki won ki o se ni kia kia lai fale lai jafara lai dagun la mo wi pe ko seyi to kan mi nitori wi pe ojo idajombo Isaiah ori karun dini ogota Isaiah ori karun dini ogota ese kefa ati ese keje ewa oluwa nigba ti e le ri e pe nigba ti o wa ni tosi oni nisisin ti a ni anfani nisisin ti a ngbo ipe nisisin ti eko yin rere ti o tun jade ti a ngbo wi pe o ye ki a ronupo ada o ye ki a gba olorun gbo o ye ki a je ti olorun oni ki a wa oluwa nigba ti a le ri nigba ti o wa ni tosi bawo ni a se nwa oluwa bi o ba fe ni igbala ese keje ye ki eniyan boboro ko ona re sile ki elese si ko ironu re sile se je ki o yi pada si oluwa ohun si saanu fun ati si olorun wa ohun si fi ji lopo lopo bi o ba je wo pe o fe ba jesu pade o fe lati bo lowo idajo olorun idajo to nbo o ti an so ni wo pe oni lati fi okan re fun olorun oni lati ronupo ada lati gba jesu gege bi oluwa ati olugbala re nje bi o ba je pe o ti ronupo ada o je ti olorun nisisiyi ati gba okan re la ati tu obi kini ohun ti olorun reti lowo re ki o ba le jogun iye aini pekun ninu iwe owe ori kerin iwe owe ori kerin ese ikeji din logun iwe owe ori kerin ese ikeji din logun sugbon ipa ona won oloto dabi titan imole ti o ntan siwaju ati siwaju titi de osan gangan o so fun awe pe bi o ba ti ni igbala ki o tesiwaju bi o ba ti ni isori imo ye ki a tesiwaju bi a ba ti fi emi mimo olorun ko ye ki a tesiwaju bi o ba je ti olorun ti e ri emi olorun to nje olokan we pe o je ti olorun ni toto oruko re wa ninu iwe iye olorun o ni itesiwaju ni o ye ki o je ohun ti o farahan ninu igbesi aye eni kokan wa ninu jobo ori iketa delogun jobo ori keta delogun ese ikesan ni atun tin so fun wa ohun ti o ye ko je ipinu ilepa awon eniyan mimo awon ti won je ti olorun jobo ori iketa delogun ese ikesan olododo pelu yo di ona re mu ati olowo mimo yo ma lera siwaju eje wo pe a ko gbodo boju eyin ohun ti a ni ni ki a di mu sinsin igbala ti o wa lowo wa ki a di mu sinsin eko oro olorun ti a fi n ko wa lojojumo nigba ti a wa sihin ki a di mu sinsin iwa mimo ti jesu fun ara re ti o ti fun wa lakoko ti o so wa di mimo o ni ki a di mu sinsin ki enikeni ki o ma ba gba nkan wonyi lowo wa ninu orin dafidi orin dafidi ikeji le ni adorun ogorun le mejila okan eji orin dafidi ikeji le ni adorun le anka ni ese ikeje oni ki o beru ihin boboru aya re ti mu ona kan o gbekele oluwa eje wo pe a ko gbodo je se ko seye ani lati di ona kan yi ona igbala ona hirere ona iwa mimo ani lati di mu oni aya re tabi okan re mu ona kan o gbekele oluwa eyi ni ohun ti oni ti ani lati se bi a ba fe de ijoba orun bi a ko ba fe da bi aya loti ti o boju weyin si ti o si di owon iyo ti oni idajo olorun ti o deba nitori ife aye nitori a ti so fun wa we pe eni ti o ba fe aye dandan ni yo ba aye koja lo ninu Filipi ori keta ese iketa la ara emi ko kan ara mi si eni ti owo re ti te na sugbon ohun kan yi le mi se emi gbagbe awon nkan ti o wa lehin mo si naga wo awon nkan ti o wa ni isaju emi nlepa ati de opin ire ije ni
fun ere ipe giga olorun ninu jesu christi eyi so fun wa wipe paul apostoli ni toto oni igbala oni sugbon emi ko kara mi si eni ti owo re ti te na emi nanga emi lepa emi tesiwaju ni igba gbogbo ni toto ni oni isori imo ati agbara emi olorun o si se ise opolopo gege bi apostoli ni ijoba olorun o je ki opolopo wa si ijoba olorun ti won ni igbala oni sugbon leyin ti o nti se awon kan wonyi leyin ti o nti ni awon iriri onigbagbo emi ko kara mi si eni ti owo re ti te na sugbon ohun kan soso li emi nlepa ohun kan soso li emi nse emi ngbagbe awon kan ti o wa leyin nitori pe iba se ise re ti a ti se iba se awon ese ti a ti da ti o ti koja lo ti olorun ti dariji wa o ni ki a gbagbe awon kan ti o wa leyin ki a si ma noga ki a ma lepa ki a ma tesiwaju lati wo eyi ti o wa niwaju emi nlepa lati de opin ireje ibere ki se onise eni ti o ba fori ti titi de opin ohun la ogbala nitori be ni apostle se so fun a wi pe emi nlepa o emi si ntesiwaju lati le de opin ireje ni fun ere ipe giga olorun ninu christi jesu ati ri ohun ti o sele si aya lordi o sese ki o ro wi pe nigba ti ohun ti je ibatan abrahamu o sese ki o ro wi pe nigba ti olorun ti ye awon si to be ti o ran awon angeli meji si ile won o sese ki o ro wi pe nigba ti awon angeli ti je ounje ti o fi owo ohun se tabi ko ma ro wi pe awon angeli won sese iyanu ninu ile wa tabi wi pe ki o ma ro pe a se pataki to be ti awon angeli ti won le wa lowo mu ti olorun saanu fun wa ti o sumo wa to be wi pe ko sewo bi ohun ti le pada seyin tabi ohun ti le boju weyin awon fani ti a ti fun ohun ko le je ki idajo ki o de ba ohun a ma so fun ninu ede yoruba we pe aroba fin loba ipa nitori be bi o ba je eni ti ki nani eni toro we pe a tin wa si dipa eni toro we pe anka bibeli eni toro we pe ajolo si agoni isi ipago tabi mo je osise tabi mo won je fun nbe tabi mo ntoju eleyi mo ntoju eyi ni ranti wi pe bi o se sele si aya loti be ni o sele se ni ti o ma ja fara eni ti o ba dagun lati o ro wi pe idajo ko le de nitori be je ki a ronu po ada ki o to pe ju ma se je ki oro ati ikilo olorun ki o di arifin tabi arisa fun enikeni ninu wa ki enikeni ninu wa ki o ma se dagun la o ye ki a tara sasa ki a fi ronu po ada ki a fi ja ese wa sonu bi atunse ba wa niwaju wa ki a gbogbo ona wa se ki agba Jesu Kristi gbo ki agba gege bi olugbala ki agba gege bi olowosan ki agba gege bi eni tin so ni di mimo ki agba gege bi ohun gbogbo ki o si ma joba lori ite okan wa ki a si mo wi pe a n gbe igbesi aye otun bi o tin ji lororo lo ma gbadura se olorun pe iba se oni tabi ola nigba ku gba ti Jesu ibade olorun je ki mura sile ki ma ko ma je wo pe ohun to sele si aya loti yo sele si mi nje mo gbadura we pe ojo ti pe yo ba dun we pe o gbo loruko Jesu ati we pe o pelu awon ayanfe ta o palarada awon ti o ba Jesu goke lo si orun bi o ba fe ki adanu ayeraye ki o de ba aya loti ki o de ba o ye ki o dide o ye ki o gbadura ki o gbagbe awon nkan to ti koja mo ti se ti bi mo ti tron mo ti lo si ipago mo ti je onje ale olowa ati ri mi bo mi ati se ti bi fun mi ati se ton mo je osise je ki a gbagbe ohun ti o ti koja ki a ma ke pe olowa ki a ma so fun olowa wi pe a o fe ba aye pare a o fe ba aye koja lo a o fe fe aye tabi ife ko fe ti o wa ninu aye tabi awon ti o wa ninu aye a o fe ki oro wa ki o da bi oro aya loti ni toto o jade kuro ni sodomu o ngomora sugbon ko de ori oke ti a so fun won pe ki won ki o lo ko de ile ileri nisisin yo wa ni orun apadi o njoro o nje iya asise iya aigboran iya aikanisi iya aika oro olorun si o n jiya lọwọ lọwọ nisisiyi kepe olowa wi pe ki ọrọ tire ki o ma se ri bẹẹ ki o gba ọlọrun gbọ ki o jẹ ti ọlọrun ki o jẹ ni ti a ti fi ẹjẹ jesu wẹ ki o ni igbala tootọ ki o si jẹ ọmọ ọlọrun tootọ ki a le kọ orukọ rẹ sinu iwe iye bi o ba jẹ ẹni ti a ti gbala ẹni ti a ti kọ orukọ rẹ sinu iwe iye o ni ki o di ọna otitọ mu ṣinṣin ki o ma jẹ ki esu
tabi awon eme tabi awon emesu tabi idanwo tabi isoro tabi wahala ti o wa ninu aye ki o gba igbala kuro lowo re oni ki a tese waju oni ki a ma le pa nso oni ki a ma boju woyin oni ki a di ohun ti a ni ki a di mu sinsin ki enikeni ki o ma ba gba ade wa ki o ma si gba ijoba olorun tabi igbala kuro lowo wa gbadura ki o so fun olorun wi pe oni pada seyin oni baye lo oni baye re a oni pa ore mo aye lara oni gba idajo to nbo lori sodomu ongomora o je omo olorun ni toto titi di ojo ikeyin gbadura

0: ìwé ìkíní àwọn ọba.
1: Orí ìkarùn-ún. Hiramu, ọba Tire sì rán àwọn ìránṣẹ́ rẹ̀ sí Solomoni nítorí tí ó ti gbọ́ pé a ti fi òróró yàn án ní ọba ní ipò bàbá rẹ̀ nítorí Hiramu ti fẹ́ràn Dáfídì ní ọjọ́ rẹ̀ gbogbo. Solomoni sì ránṣẹ́ sí Hiramu wípé ìwọ mọ̀ bí Dáfídì bàbá mi kò ti lè kọ́ ilé fún orúkọ Olúwa Ọlọ́run rẹ̀ nítorí ogun tí ó wà yìí káàkiri títí Olúwa fi wọ́n sábẹ́ àtẹlẹsẹ̀ rẹ̀. Ṣùgbọ́n ní ìsinsìnyí Olúwa Ọlọ́run mi ti fún mi ní ìsinmi ní ìhà gbogbo bẹ́ẹ̀ ni kò sì sí ọ̀tá tàbí ibi kan tí ó ṣẹ̀. Ti kíyèsí, mo gbèrò láti kọ́ ilé kan fún orúkọ Olúwa Ọlọ́run mi. Gẹ́gẹ́ bí Olúwa ti sọ fún Dáfídì bàbá mi pé ọmọ rẹ tí èmi ó gbé ka orí ìtẹ́ rẹ ní ipò rẹ oni yóò kọ́ ilé náà fún orúkọ mi. Ǹjẹ́ ní ìsinsìnyí pàṣẹ kí wọn kí ó ké igi kédárì fún mi láti Lẹ́bánónì wá. Àwọn ọmọ ọ̀dọ̀ mi yóò sì wà pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ̀ rẹ. Ìwọ ni èmi ó sì sanwó ọ̀yà àwọn ọmọ ọ̀dọ̀ rẹ fún gẹ́gẹ́ bí gbogbo èyí tí ìwọ ó wí. Nítorí tí ìwọ mọ̀ pé kò sí ẹnìkan nínú wa tí ó mọ bí a ti ké igi bí àwọn ará Sidoni. Ó sì ṣe nígbà tí Hiramu gbọ́ ọ̀rọ̀ Solomoni, ó yọ̀ púpọ̀. Ó sì wí pé olùbùkún ni Olúwa lónìí tí ó fún Dáfídì ní ọmọ ọlọ́gbọ́n lórí àwọn ènìyàn púpọ̀ yìí. Hiramu sì ránṣẹ́ sí Solomoni pé èmi ti gbó èyí tí ìwọ ránṣẹ́ sí mi, èmi ó ṣe gbogbo ìfẹ́ rẹ ní ti igi kédárì àti ní ti igi fírì. Àwọn ọmọ ọ̀dọ̀ mi yóò mú igi náà sọ̀kalẹ̀ láti Lẹ́bánónì wá sí òkun. Èmi ó sì fi wọ́n ṣọwọ́ sí ọ ní fífó ní omi òkun títí dé ibi tí ìwọ na ìka sí fún mi. Èmi ó sì mú kí wọn kí ó kó wọn síbẹ̀, ìwọ sì kó wọn lọ. Ìwọ sì ṣe ìfẹ́ mi láti fi oúnjẹ fún ilé mi. Bẹ́ẹ̀ ni Hiramu fún Solomoni ní igi kédárì àti igi fírì gẹ́gẹ́ bí gbogbo ìfẹ́ rẹ̀. Solomoni sì fún Hiramu ní 2000 òṣùwọ̀n ọkà ní oúnjẹ fún ilé rẹ̀ àti 20 òṣùwọ̀n òróró dáradára. Bẹ́ẹ̀ ni Solomoni ń fi fún Hiramu ní ọdọọdún. Olúwa sì fún Solomoni ní 30 gẹ́gẹ́ bí ó ti wí fún un. Àlàáfíà sì wà láàrin Hiramu àti Solomoni. Àwọn méjèèjì sì ṣe àdéhùn. Solomoni ọba sì ṣa àsìnrú ènìyàn jọ ní gbogbo Ísírẹ́lì. Àwọn àsìnrú náà jẹ́ 2500 ènìyàn. Ó sì rán wọn lọ sí Lẹ́bánónì. 2000 lóṣooṣù ní ọ̀wọ̀ọ̀wọ́. Wọ́n wà ní Lẹ́bánónì lóṣù kan. Wọ́n a sì gbé ilé ní oṣù méjì. Adoniramu ni ó sì ṣe olórí àwọn alásìnrú náà. Solomoni sì ní 2015 ènìyàn tí ń ru ẹrù 4,000 gbẹ́nàgbẹ́nà lórí òkè. Láìka àwọn ìjòyè nínú àwọn tí a fi ṣe olórí iṣẹ́ Solomoni. 2180 ènìyàn tí ó ń ṣe aláṣẹ àwọn ènìyàn tí ń ṣiṣẹ́ náà. Ọba sì pàṣẹ wọ́n sì mú òkúta wá, òkúta iyebíye àti òkúta gbígbẹ́ láti fi ìpìlẹ̀ ilé náà lé ilẹ̀. Àwọn akọ́lé Solomoni àti àwọn akọ́lé Hiramu sì gbé wọn àti àwọn ará Gebali. Wọ́n sì pèsè igi àti òkúta láti kọ́ ilé náà.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé ìkíní àwọn ọba. Orí ìkẹfà. Ó sì ṣe ní 240 ọdún lẹ́yìn ìgbà tí àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíptì ní ọdún kẹrin ìjọba Solomoni lórí Ísírẹ́lì. Ní oṣù Sifi tí í ṣe oṣù kejì ni ó bẹ̀rẹ̀ sí kọ́ ilé fún Olúwa. Ilé náà tí Solomoni ọba kọ́ fún Olúwa. Gígùn rẹ̀ jẹ́ 60 ìgbọ̀nwọ́, ìbú rẹ̀ 20 ìgbọ̀nwọ́, àti gíga rẹ̀ 30 ìgbọ̀nwọ́, àti ọ̀dẹ̀dẹ̀ níwájú tẹ́ḿpìlì ilé náà. 20 ìgbọ̀nwọ́ ni gígùn rẹ̀ gẹ́gẹ́ bí ìbú ilé náà. Ìgbọ̀nwọ́ mẹ́wàá sì ni ìbú rẹ̀ níwájú ilé náà. Àti fún ilé náà ni a ṣe fèrèsé fún ṣíṣe. Lára ògiri ilé náà ni ó bu yàrá yíká, àti tẹ́ḿpìlì àti ibi mímọ́ jùlọ ni ó sì ṣe yàrá yíká. Yàrá ìsàlẹ̀ ìgbọ̀nwọ́ 5 ni gbígbòrò rẹ̀ àti àárín. Ìgbọ̀nwọ́ 6 ni gbígbòrò rẹ̀ àti ẹ̀kẹta. Ìgbọ̀nwọ́ 7 ni gbígbòrò rẹ̀. Nítorí lóde ògiri ilé náà ni ó dín ìgbọ̀nwọ́ kọ̀ọ̀kan káàkiri kí igi àjà kí ó má bàa wọ inú ògiri ilé náà. Ilé náà nígbà tí a ń kọ, òkúta tí a ti gbẹ́ sílẹ̀ kí a tó mú wá ibẹ̀ ni a fi kọ. Bẹ́ẹ̀ ni a kò sì gbúro mátàkà tàbí àáké tàbí ohun èlò irin kan nígbà tí a ń kọ lọ́wọ́. Ilẹ̀kùn yàrá àárín bẹ ní apá ọ̀tún ilé náà. Wọ́n sì fi àtẹ̀gùn tí ó lọ́rí gòkè sínú yàrá àárín àti láti yàrá àárín bọ́ sínú ẹ̀kẹta. Bẹ́ẹ̀ ni ó kọ ilé náà tí ó sì parí rẹ̀. Ó sì fi gbélérù àti apáko kédárì bo ilé náà. Ó sì kọ́ yàrá gbé gbogbo ilé náà. Ìgbọ̀nwọ́ 5 ní gíga. Ó fi ìtì kédárì mú wọn fi ara ti ilé náà. Ọ̀rọ̀ Olúwa sì tọ Solomoni wá wípé, nípa ti ilé yìí tí ìwọ ń kọ́ lọ́wọ́ ni, bí ìwọ bá rìn nínú àṣẹ mi, tí ìwọ sì ṣe ìdájọ́ mi, àti tí ìwọ sì pa gbogbo òfin mi mọ́ láti máa rìn nínú wọn,
1: nigba na ni emi o mu oro mi se pelu re ti mo ti so fun David baba re emi o si ma gbe arin awon omo Israeli emi ki o si ko Israeli eniyan mi Solomon si ko ile na o si pari re o si fi apako kedari te ogiri ile na ninu lati ile ile na de ajare o fi gibo won ninu o si fi apako firite ile ile na o si ko ogun igbonwo ni kangun ile na lati ile de aja ile na ni o fi apako kedari ko o ti le ko yi fun ninu fun ibi down ani ibi mimo julo ati ile na eyi ni temple ni waju re je ogoji igbonwo ni gigun ati kedari ile na ninu ile ni a fi irude ati itana se ise ona re gbogbo re kiki igi kedari akori okuta kan ibi mimo julo na ni o mura sile ninu ile lati gbe apoti majemu oluwa ka ibe ibi mimo julo na si ja si ogun igbonwo ni gigun ni apa ati iwaju ati ogun igbonwo ni ibu ati ogun igbonwo ni giga re o si fi wura alaidalubo be ni o si fi igi kedari bo pepe Solomon si fi wura alaidalubo ile na ninu o si fi ewon wura se oju ibi mimo julo o si fi wura bo gbogbo ile na ni o si fi wura bo titi o fi pare gbogbo ile na ati gbogbo pepe ti o wa ni ha ibi mimo julo ni o fi wura bo ati ninu ibi mimo julo ni o fi igi olifi se kerubu meji oko kan je igbonwo mewa ni giga ati igbonwo marun ni apa kerubu kan ati igbonwo marun ni apa kerubu keji lati igun apa kan titi de igun apa keji je igbonwo mewa si ni kerubu keji kerubu mejeji je iwon kan na ati titobi kan na giga kerubu kan je igbonwo mewa be ni ti kerubu keji o si fi awon kerubu sinu ile ti inu lohun won si na iye apa kerubu na to be ti iye apa okan si kan ogire kan ati iye apa kerubu keji si kan ogiri keji iye apa won si kan ara won laarin ile na o si fi wura bo awon kerubu na o si ya aworan awon kerubu lara gbogbo ogiri ile na yika kiri ati ti igi ope ati ti itana eweko ninu ati lode ile ile na ni o fi wura te ninu ati lode ati fun oju ona ibi mimo julo ni o se ilekun igi olifi iterigba ati opo iha je idamarun ogiri ilekun mejeji na ni o si fi igi olifi se o si ya aworan awon kerubu ati ti igi ope ati ti itana eweko sara won o si fi wura bo won o si na wura si ara awon kerubu ati si ara igi ope be ni o si se opo igi olifi olorigun merin fun ilekun temple na ilekun mejeji si je ti igi firi awe meji ilekun kan je isepo ati awe meji ilekun keji si je isepo o si ya awon kerubu ati igi ope ati itana eweko si ara won o si fi wura bo eyi ti o te sori ibi ti o gbe o si fi ese ese meta okuta gbigbe ati ese kan iti kedari ko agbala ati inu ohun ni odun kerin ni a fi ipile ile oluwale ile ni osu sifi ati ni odun kokanla ni osu bulu ti se osu kejo ni ile na pari jale jale pelu gbogbo ipin re gege bi gbogbo eyi ti o ye o si fi odun meje ko iwe ikini awon oba ori ikeje ṣugbọn Solomon fi odun metala ko ile ohun ti kara re o si pari gbogbo ise ile re o ko ile igbo Lebanon pelu gigun re ja si 100 igbonwo ati ibu re 50 igbonwo ati giga re 30 igbonwo lori owo merin opo igi kedari ati idabu igi kedari lori awon opo na a si fi igi kedari te loke lori iyara ti o joko lori ohun 45 15 ni owo ferese si wa ni owo meta oju si ko oju ni ona meta gbogbo ilekun ati opo si dogba ni igun merin oju si ko oju ni ona meta o si fi ohun se iloro gigun re je 50 igbonwo ibu re si je 30 igbonwo iloro kan si wa niwaju re ani ohun miran igi tese ti o nipon si nbe niwaju won o si se iloro ite nibi ti yo ma se idajo ani iloro idajo a si fi igi kedari te lati iha kan de keji ile re nibi ti o n gbe ni agbala leyin ile titi de odede si je ise kan na Solomon si ko ile fun omobirin farao ti o ni ni aya bi iloro yi gbogbo wonyi je okuta iyebiye gege bi iwon okuta gbigbe ti a fi ayun re ninu ati lode ani lati ipile de ibori oke ile be si ni lode si apa agbala nla ipile na je okuta iyebiye ani okuta nla nla okuta igbonwo mewa ati okuta igbonwo mejo ati okuta iyebiye wa loke nipa iwon òkúta ti àgbẹ́ àti igi kedari àti àgbàlá ńlá yíkàkiri pẹ̀lú jẹ́ ọ̀wọ́ mẹ́ta òkúta gbígbẹ́ àti ọ̀wọ́ kan igi ìdábò ti kedari àti fún àgbàlá ilé olúwa ti inú lọ́hùn àti fún ìloro ilé náà. Solomoni ọba sì ránṣẹ́ ó sì mú Hiramu láti tíre wá ọmọkùnrin opó kan ni láti inú ẹ̀yà Naftali bàbá rẹ̀ sì ṣe ará tíre alágbẹ̀dẹ idẹ òun sì kún fún ọgbọ́n àti òye àti ìmọ̀ láti ṣe iṣẹ́kíṣẹ́ ní idẹ ó sì tọ Solomoni ọba wá ó sì ṣe gbogbo iṣẹ́ rẹ̀ ó sì da ọwọ̀n idẹ méjì ìgbọ̀nwọ́ méjìdínlógún ní gíga ọ̀kọ̀ọ̀kan okùn ìgbọ̀nwọ́ méjìlá ni ó sì yí ọ̀kọ̀ọ̀kan wọn ká ó sì ṣe ìparí méjì ti idẹ dídà láti fi sókè àwọn ọwọ̀n náà gíga ìparí kan jẹ́ ìgbọ̀nwọ́ márùn-ún àti gíga ìparí kejì jẹ́ ìgbọ̀nwọ́ márùn-ún àti onírúurú iṣẹ́ àti ohun wíwun iṣẹ́ ẹ̀wọ̀n fún àwọn ìparí tí ń bẹ lórí àwọn ọwọ̀n náà méje fún ìparí kan àti méje fún ìparí kejì ó sì ṣe àwọn pomegranate àní ọ̀wọ́ méjì yìí káàkiri lára iṣẹ́ àwọ̀n náà láti fi bo àwọn ìparí tí ń bẹ lókè bẹ́ẹ̀ ni ó sì ṣe fún ìparí kejì àti ìparí tí ń bẹ ní òkè àwọn ọ̀wọ̀n tí ń bẹ ní ọ̀dẹ̀dẹ̀ náà ti iṣẹ́ lílì ní ìgbọ̀nwọ́ mẹ́rin àti àwọn ìparí lórí ọ̀wọ̀n méjì náà wà lókè wọ́n sì súnmọ́ ibi tí ó yọ lára ọ̀wọ̀n tí ó wà níbi iṣẹ́ àwọ̀n àwọn pomegranate jẹ́ igba ní ọ̀wọ́ yìí káàkiri lórí ìparí kejì ó sì gbé àwọn ọ̀wọ̀n náà ró ní ìloro tẹ́ḿpìlì ó sì gbé ọ̀wọ̀n ọ̀tún ró ó sì pe orúkọ rẹ̀ ní jákínì ó sì gbé ọ̀wọ̀n òsì ró ó sì pe orúkọ rẹ̀ ní búásì lórí òkè àwọn ọ̀wọ̀n náà ni iṣẹ́ lílì wà bẹ́ẹ̀ ni iṣẹ́ ti àwọn ọ̀wọ̀n sì parí ó sì ṣe agbada ńlá dídà ìgbọ̀nwọ́ mẹ́wàá láti etí kan dé èkejì ó sì ṣe bíríkítí gíga rẹ̀ sì jẹ́ ìgbọ̀nwọ́ márùn-ún okùn ọgbọ̀n ìgbọ̀nwọ́ ni ó sì yí káàkiri àti nísàlẹ̀ etí rẹ̀ yí káàkiri kókó wà yí ká mẹ́wàá nínú ìgbọ̀nwọ́ kan ó yí agbada ńlá náà káàkiri ada kókó náà ní ẹsẹ̀ méjì nígbà tí a dà á ó dúró lórí màálù méjìlá mẹ́ta ń wo ìhà àríwá mẹ́ta sì ń wo ìwọ̀ oòrùn mẹ́ta sì ń wo gúúsù mẹ́ta sì ń wo ìlà oòrùn agbada ńlá náà sì jókòó lórí wọn gbogbo apá ẹ̀yìn wọn sì ń bẹ nínú ó sì nípọn tó ìbú àtẹlẹwọ́ ó sì fi ìtànná lílì ṣiṣẹ́ etí rẹ̀ gẹ́gẹ́ bí etí ago ó sì gba ẹgbàá ìwọ̀n bátì ó sì ṣe ìjókòó idẹ mẹ́wàá ìgbọ̀nwọ́ mẹ́rin ní gígùn ìjókòó kọ̀ọ̀kan ìgbọ̀nwọ́ mẹ́rin sì ni ìbú rẹ̀ àti ìgbọ̀nwọ́ mẹ́ta ní gíga rẹ̀ iṣẹ́ àwọn ìjókòó náà rí báyìí wọ́n ní àlàfo ọ̀nà àárín àlàfo ọ̀nà àárín náà sì wà lágbède méjì ìpàdé etí àti lára àlàfo ọ̀nà àárín tí ń bẹ lágbède méjì ní àwòrán kìnìún màálù àti àwọn kérúbù wà àti lórí ìpàdé etí ìjókòó kan wà lókè àti lábẹ́ àwọn kìnìún àti màálù ni iṣẹ́ ọ̀ṣọ́ wà olúkúlùkù ìjókòó ni ó ní àyíká kẹ̀kẹ́ idẹ mẹ́rin àti ọ̀pá kẹ̀kẹ́ idẹ igun mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ ni ó ní ìfẹsẹ̀tẹ̀ lábẹ́ lábẹ́ agbada náà ni ìfẹsẹ̀tẹ̀ dídà wà ní àgbogbo iṣẹ́ ọ̀ṣọ́ náà ẹnu rẹ̀ nínú ìparí náà àti lókè jẹ́ ìgbọ̀nwọ́ kan ṣùgbọ́n ẹnu rẹ̀ yí ká gẹ́gẹ́ bí iṣẹ́ ìjókòó náà sì jẹ́ ìgbọ̀nwọ́ kan òun àbọ̀ àti lé ẹnu rẹ̀ ni ohun ọ̀nà gbígbẹ́ wà pẹ̀lú àlàfo ọ̀nà àárín wọn wọ́n sì dọ́gba ní igun mẹ́rẹ̀ẹ̀rin wọ́n kò yí ká àti nísàlẹ̀ àlàfo ọ̀nà àárín àyíká kẹ̀kẹ́ mẹ́rin ni ó wà a sì so ọ̀pá àyíká kẹ̀kẹ́ náà mọ́ ìjókòó náà gíga àyíká kẹ̀kẹ́ kan sì jẹ́ ìgbọ̀nwọ́ kan pẹ̀lú àbọ̀ iṣẹ́ àyíká kẹ̀kẹ́ náà sì dàbí iṣẹ́ kẹ̀kẹ́ igi ìdálu wọn àti ibi ihò àti ibi ìpàdé àti abukálà wọn dídà ní gbogbo wọn ìfẹsẹ̀tẹ̀ mẹ́rin ni ó wà fún igun mẹ́rin ìjókòó náà ìfẹsẹ̀tẹ̀ náà sì jẹ́ ti ìjókòó ti kara rẹ̀ pàápàá àti lókè ìjókòó náà àyíká kan wà tí àbọ̀ ìgbọ̀nwọ́ àti lókè ìjókòó náà ẹgbẹ̀ẹ̀gbẹ́ ti rẹ̀ àti àlàfo ọ̀nà àárín jẹ́ bákan náà àti lára ìhà ẹ̀gbẹ́ ti rẹ̀ àti létí rẹ̀ ni ó gbẹ́ àwòrán kérúbù kìnìún àti igi ọ̀pẹ gẹ́gẹ́ bí ààyè olúkúlùkù àti iṣẹ́ ọ̀ṣọ́ yí káàkiri gẹ́gẹ́ báyìí ni ó sì ṣe àwọn ìjókòó mẹ́wẹ̀ẹ̀wá gbogbo wọn ni ó sì ní dídà kan náà ìwọ̀n kan náà àti títóbi kan náà ó sì ṣe agbada idẹ mẹ́wàá agbada kan gbà tó òjì ìwọ̀n bátì agbada kọ̀ọ̀kan sì jẹ́ ìgbọ̀nwọ́ mẹ́rin lórí ọ̀kọ̀ọ̀kan ìjókòó mẹ́wẹ̀ẹ̀wá náà ni agbada kọ̀ọ̀kan wà ó sì fi ìjókòó márùn-ún sí apá ọ̀tún ilé náà àti márùn-ún sí apá òsì ilé náà ó sì gbé agbada ńlá ka apá ọ̀tún ilé náà sí apá ìlà ọ̀run sí ìdojúkọ gúúsù Hiramu sì ṣe ìkòkò àti ọkọ́ àti àwokòtò bẹ́ẹ̀ ni Hiramu sì parí gbogbo iṣẹ́ tí ó ṣe fún ilé olúwa fún Solomoni ọba ọ̀wọ̀n méjì àti ọpọ́n méjì ìparí tí ń bẹ lókè àwọn ọ̀wọ̀n méjì ati ise awon meji lati bo opon meji ipari tin be loke awon won ati irinwo pomegranate fun ise awon meji owo meji pomegranate fun ise awon kan lati bo awon opon meji ipari tin be loke awon won ati ijoko mewa ati agbada mewa lori awon ijoko na agbada nla kan ati malu mejila labe agbada nla ati ikoko ati oko ati awokoto ati gbogbo ohun elo wonyi ti Hiramu se fun ile Oluwa fun Solomoni oba je ti ide didan ni petele Jordani ni oba da won ni ile amo ti nbe lagbede meji Sukoti ohun Saritani Solomoni si jowo gbogbo ohun elo na sile ni alaiwon nitori ti won papo ju be ni a ko si mo iwon ide na Solomoni si se gbogbo ohun elo ti se ti ile Oluwa pepe wura ati tabili wura lori eyi ti akara ifihan gbe wa ati opa fitila wura daradara marun ni apo otun ati marun ni apo osi ni waju ibi mimo julo pelu itana eweko ati fitila ati emu wura ati opon ati alumagaji fitila ati awokoto ati shibi ati awoturari ti wura daradara ati agbeko wura fun ilekun inu ile ibi mimo julo ati fun ilekun ile na ani ti tempili Bẹ́ẹ̀ni gbogbo iṣẹ́ ti Solomoni ọba ṣe fún ilé Oluwa parí. Solomoni sì mú gbogbo nǹkan ti Dáfídì bàbá rẹ̀ ti yà sí mímọ́ wá, fàdákà àti wúrà àti ohun èlò, ó sì fi wọ́n sínú ìṣúra ilé Oluwa.
2: This CLM Radio, your spiritual warfare is our concern.
3: Eje ki a gbadura Olorun alaanu atun wa siwaju yin nisisiyi lati gbo oro yin abebe wi pe ika owo yin fun ara yin yo ko awon oro won yin si wa le okan ni oruko Jesu anbe yin wi pe emi ti ma mu ni sun tabi ti ma mu ni togbe lasiko ti an ka oro Olorun ti MP ran orun han ni an bebe wi pe iru emi be ele won jade loruko Jesu eje ki oro yi bi ati ngbo bi ati ngba bi ati nduro le lori bi ati nfe lati se ki o mu yi pada otun wa si igbese aye olukuluko wa loruko Jesu adupe wi pe eti gbo e la wa loju lati ri ohun ijile ninu oro yin e pa wa sumo odo ara yin ni loruko Jesu Kristi Oluwa wa Eje ki a shi bibeli wa si Matthew ori ketala. Matthew ori ketala. Ese ikeji dini ogoji. Oko le aye. Irugbin rere li anwa omo ijoba. Epo si li anwa eni boburoni. Irugbin rere li anwa omo ijoba. Loni anfe soro nipa. Omo ijoba Olorun Omo ijoba Olorun tabi ijoba Orun ikan na ni Awon elomiran bi a ba nso nipa omo ijoba Orun tabi omo Olorun ki ye won won ma ro we pe bi a ba je eni ti a ti sami fun lati kekere bi a ba je eni ti a ti so ni oruko oruko kristiani oruko awon onigbagbo tabi eni ti a ti ma mu lo si ile eko ojo isimi lati kekere tabi omo ti a ti ka bibeli fun lati kekere tabi bi a ba wa lati awon ti a ma npe ni agbole igbagbo to je wi pe lo ro kotukotu baba alago asiko gbo ajo pe a ka bibeli a ma ro pe nitori be a je omo olorun Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé ọmọlúwàbí àti ọmọ Ọlọ́run wípé ìkan náà ni bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́, ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́, ẹni tó lawọ́, ẹni tó máa ń ṣàánú àwọn alágbe, ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun, a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní. a ma ro we pe iru awon be won je omo olorun tabi a ma ro we pe awon ti won lo si ilesin o seese ko je ilesin awon ti won ka bibeli tabi awon ti won ju bibeli sile ti won gbe nkan miran lowo ninu esin won tabi eni tin gbadura eni tin gbawe tabi eni to tile je wi pe o je osise ni awon eleya meya ijo a ma ro we pe iru awon eniyan be we pe won ti di omo olorun sugbon bibeli ni amona atoka lati je ke amo we pe eni bayi ni an pe ni omo olorun tabi eni bayi ni ki se omo olorun sugbon ni bi ti mo ti ka fun o so fun a wi pe awon kan wa ti a pe ni irugbin rere awon kan wa ti a ti so di rere nipa ori ofe ti a ti so di rere nipa ewe numo eje Jesu Christi awon kan wa ti a ti yi won pada ti won ti di rere ti a ti mu nkan ti o je wi pe eda abinibi ti o je ki a hu iwa ti ko dara ti a ti mu kuro awon wonyi le a pe ni omo orun omo ijoba orun ki eko yi ki o le ye wa dara dara mo pin si ona meta ona kini omo olorun awon wo ni bibeli pe ni omo olorun ikeji omo ninu agbole igbagbo o ye ki a mo wi pe bibeli fi ye wa wi pe awon kan wa ti won je omo ninu agbole igbagbo iketa ifaraji ati ifara eni rubo awon omo olorun eni ti o ba je omo olorun ni toto ki soro mo a ma nri ni igbese aye won a ma nri igboran won a ma nri ifa eni rubo won a ma nri ijoloto won ati ifaraji ti won ni ninu ijoba olorun wo lati akori kini awon wo ni omo olorun wo orin dafidi ori ketale ni ogorun ese ikejila ati ese iketala bi ila orun ti jina si iwo orun be li omu ire koja wa jina kuro lodo wa bi baba ti se iyonu si awon omo be li oluwa nse iyonu si awon ti o beru re ese meji ti mo ka fun yi o dabi awon ese ti o kuru popo sugbon won je awon ese ti o kun fun ijile itumo be ba nso nipa ore ofe olorun anu olorun idariji olorun be ba nso nipa ore ofe ti nso wa di omo olorun lakoko o so fun wa wipe ki a to le di omo olorun

nípa òní ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa, kí a lò ó gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní èdè mìíràn. Òun wà nínú ìmọ́lẹ̀, àwa wà nínú òkùnkùn. Nítorí bẹ́ẹ̀, ìdàbò wà láàrin Ọlọ́run àti ènìyàn. Ìgbà tí a bá mú ìdàbò yìí kúrò, tí a bá mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò, ìgbà náà gan ni a mọ̀ wípé a di ọmọ Ọlọ́run. Ó wá sọ fún wa, wò ó lẹ́ẹ̀kan sí ní ẹsẹ̀ kejìlá, bí ìlà oòrùn ti jìnà sí ìwọ̀ oòrùn, bẹ́ẹ̀ ni o mú ìré kọjá wa jìnà kúrò lọ́dọ̀ wa. Bí o bá fojú inú wo ohun tí a ń pè ní ìlà oòrùn, ó jẹ́ ibi tí oòrùn ti ń yọ láàárọ̀. Bí o bá fojú wo, o bá fojú inú wo ìwọ̀ oòrùn, ó jẹ́ ní àṣálẹ́ nígbà tí oòrùn bá wọ̀. Bí o bá wò ó láti ìlà oòrùn sí ìwọ̀ oòrùn, ó rí wípé wọ́n jìnà síra wọn púpọ̀ púpọ̀. Èyí jẹ́ wípé bí a bá mú nǹkan kan sí ìwọ̀ oòrùn, ẹni tó wà ní ìlà oòrùn kò lè rí irú nǹkan bẹ́ẹ̀. Èyí ni onísàmù fi wá wípé, ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ó ṣeé ṣe kí Ọlọ́run ṣàánú fún wa, kí Ọlọ́run kí ó wẹ ìré kọjá wa nù, kí Ọlọ́run kí ó mú àìṣedédé wa, ìré kọjá wa, àwọn ẹ̀ṣẹ̀ wa kí ó mú jìnà sí wa gẹ́gẹ́ bí ìlà oòrùn ti jìnà sí ìwọ̀ oòrùn. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ó jẹ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn kò sí ní ọ̀dọ̀ wa mọ́. Àwọn ẹlòmíràn ojoojúmọ́ ni wọ́n fi ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Èyí jẹ́ wípé ẹ̀ṣẹ̀ yìí wà nínú wọn, ẹ̀ṣẹ̀ yìí wà nínú àgọ́ wọn, ẹ̀ṣẹ̀ yìí wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a ń sọ fún wa wípé bí a bá ti ní ìdáríjì, Ọlọ́run ti mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò, ó ti mú wọn jìnà réré. Ó dàbí ìwọ̀ oòrùn, bí ó ṣe jìnà sí ìlà oòrùn, bẹ́ẹ̀ ni a mú àwọn ìré kọjá wọ̀nyí jìnà kúrò lọ́dọ̀ wa. Èyí ni ó fi rí wípé nínú ìjọ wa níhìn-ín, a kìí fi ọjọ́ ìsinmi, ọjọ́ Àìkú báyìí, kí a fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. A kìí fi gbogbo ìpàdé ojú ilé kí a fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. A kìí fi gbogbo àkókò àdúrà kí a fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Kí ló dé? Nítorí wípé a ti mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, a ti mú jìnà sí wa. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàlá, ó ní bí bàbá ti ń ṣe ìyọnu sí àwọn ọmọ, bẹ́ẹ̀ ni Olúwa ń ṣe ìyọnu sí àwọn tí ó bẹ̀rù rẹ̀. Ìgbà tí o bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, á mú ìbẹ̀rù wọ inú ọkàn rẹ. Ìbẹ̀rù Ọlọ́run, ìbẹ̀rù ìdájọ́ Ọlọ́run. Bí Ọlọ́run bá ti ń sọ fún ọ wípé ẹ̀ṣẹ̀ ó máa mú ìjìyà wá, wípé ẹ̀ṣẹ̀ máa mú ìdájọ́ wá, bí o bá jẹ́ ẹni tí ó fẹ́ súnmọ́ Ọlọ́run, ó rí wípé bí Ọlọ́run ti ń sọ fún ọ, tí ó ń fi àwọn ẹ̀ṣẹ̀ rẹ hàn ọ́, bẹ́ẹ̀ ni ìbẹ̀rù ń wọnú ọkàn rẹ. Ìbẹ̀rù yìí ló máa mú ọ lọ gbàdúrà, ìbẹ̀rù yìí ló máa mú ọ ké pe Ọlọ́run wípé, Ọlọ́run dáríjì mi, Ọlọ́run ṣàánú fún mi, Ọlọ́run mú ẹ̀ṣẹ̀ mi kúrò, Ọlọ́run má jẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọn kí ó jẹ́ ìparun mi. Ó ní bí o bá ti jẹ́ ẹni tó bẹ̀rù bẹ́ẹ̀, ẹni tó ń wárìrì níwájú Ọlọ́run nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ, ó ní yóò mú ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò, yóò dáríjì ọ́. Ìdáríjì yìí ni ó sọ wá di ọmọ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé kìí ṣe gbogbo ẹni tí ń pè mí lé Olúwa Olúwa ni yóò wọ ìjọba ọ̀run. Kìí ṣe gbogbo ẹni tí ń kígbe pé Olúwa Olúwa ni à ń pè ní ọmọ Ọlọ́run. Kìkì àwọn tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì, kìkì àwọn tí a ti mú ìré kọjá wọn kúrò, kìkì àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ò tún máa jọba ní ìgbésí ayé wọn mọ́, àwọn ni à ń pè ní ọmọ Ọlọ́run. Báwo ni a ṣe lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀? Báwo ni a ṣe lè borí ẹ̀ṣẹ̀? Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa. Galatia orí kẹta láti ẹsẹ̀ 12. Ṣùgbọ́n ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan, ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀, kí a lè fi ìlérí nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì fún àwọn tí ó gbàgbọ́. Ohun tí a sọ fún wa níhìn-ín, ó jẹ́ ohun tí a ti sọ fún wa nínú Róòmù orí kẹta bákan náà, wípé gbogbo ènìyàn ló sá ti ṣẹ̀, tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Èyí ni a fi sọ pé ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀, wípé ìbáṣe funfun, ìbáṣe dúdú, ìbáṣe púrúǹtù, ìbáṣe ọ̀mọ̀wé, ìbáṣe àwọn tí wọ́n wà ní oko ní abúlé, tàbí àwọn tí wọ́n wà ní ìlú, ó ní gbogbo ènìyàn pátápátá ni a ti fi sí abẹ́ ẹ̀ṣẹ̀, tí ẹ̀ṣẹ̀ ń jọba nínú wọn, tí ẹ̀ṣẹ̀ ń jọba.